ajẹmọkìyìn ajẹmọkìyìn pẹkulẹ. Orí bá a bá ti wọlé wá àkàrà alẹ́ akẹ́ ara alẹ́ pẹkulẹ. Bá a bá ti wọ dọ̀dẹ̀ wá ẹni tó wọlé yóò kíni kú lé irú ọkàn bẹ́ẹ̀ ìyá pàdánù ẹ̀ káàbọ̀ àwọn yorùbá ló sì bọ̀ wọ́n ní ewúrẹ́ wọlé kọ̀kágò ọ̀dẹ̀ran àmúṣọ. Agbuta bọlọjọ ọba wọlé tí ọba kágò irú wọn dẹran àkànmọlẹ gbọn gbọngbọngbọn dryfish àrọmọ dọmọ ìyá onírú àtòrí ìkànnì bá ń dọrẹ mú kìyìn àkó àjẹ arán ni yàyà. Alẹ́ kú ṣẹ́ òní lọ́jọ́ kìíní ọjọ́ kìíní oṣù keje ẹgbẹ̀wá ọdún ó lé mẹ́rìndínlọ́gbọ̀n yẹn lẹ́yìn kọlu àwa ó kìyìn mo kìyìn kí máa sì yín ní happy new month. Ẹ̀ka bọ̀ sínú oṣù titun ti ṣe oṣù keje ìyẹn náà ọdún 2026. Ọwọ́ agbára rẹ̀ ni o ọwọ́ àánú rẹ̀ ni orí ọ̀fẹ́ rẹ̀ ni ẹ̀ṣẹ̀ nípa ipá ẹ̀ṣẹ̀ nípa agbára adé yanjú Taiwo. Èyí tó wò ẹ̀gá àbọ̀ àwọn náà kí yẹn kulé ẹ ṣe lórí ọ̀fẹ́ àti máa gbọ́n mi kété-kété láǹfààní yọlẹ̀ kété-kété ẹ̀ láǹfààní àti máa rí mi wò lójú kan nígbà nídọ̀rẹ́ ìyẹn ti lágelo 96.7 FM òkè gá jòkè ilé fufu bá láwọ fẹlẹ lẹlẹ ìbàdàn aago kan láàjẹ tá a wà yìí kọjá àṣẹjú mẹwàá ẹni bínú ó kìyìn gbogbo kí gbogbo bí kébé ọwọ́jà ìkànnì lágelu tó bá fẹ́ dé fún tààjì gbẹ̀yàn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà tẹ̀m̀bẹ̀ yíká gbogbo àgbáyé igun mẹ́rẹ̀ẹ̀rin gbogbo ayé ró gbogbo yín mú kí o. Àárọ̀ lẹwà ni mo kíyìn mo ní good morning. Ọ̀sán lẹwà ni mo kíyìn good afternoon. Ẹ̀bẹ̀ wà lọ́wọ́ ọ̀rọ̀lẹ́. A máa kíyìn good evening. Ẹyin náà bá wà lọ́wọ́ alẹ́. Ìṣèjọ́ lọ́wọ́ àjìn lẹ́yìn náà bá wà. O kíyìn o. Àkó àjìn. Lágelu ni wọ́n ń pè bí. 96.7 FM òkè gá jòkè ilé fufu báláwo fẹ́lẹ̀ lẹ́lẹ́ ìbàdàn wọn ọ̀dà nìkan wà bí láàjì Dixon bẹ́ ń bí pẹ̀lú mi Dixon ọmọ alájà ni ẹ mo kíyìn ló kọ ìgbìmọ̀ olùdásílẹ̀ mo kíyìn ló kọ ìgbìmọ̀ aláṣẹ mo kíyìn o. Lókọ̀ ìgbìmọ̀ olùṣàkóso ìkànnì ti lágelu Ọládélé Sunday mú ìwá wọ́n ní happy new month wọ́n ní welcome back. Ẹ kú ètò lovely program more wisdom to you láti gbárí mọ́ ọlọ́bà ńbàdàn bámi délé àfọlábí adégbọlá happy new month. Ọlá kú iṣẹ́ ọpọlọ ọlọ́ni
ise eyan owo agbara re ni a jo gbadun ara wa loni pelu ase olohun oba mi egedumare okiyin mo kiyin olagbara abanka leni eji oni lope 47 days lawon oluko meje elu awon akeko mokade ni oguji won be nipo tenikeni o ti le salaye pe bo se rire nti sele nbere nti won je nbere ohun ti won mu nbere bi won se nsaye nbere bi won se rin ajo won nbere ko se ni kaka to le salaye un kan ke bo se nlo nbere orisirisi la wa ngbo awon kan ni won si wa nbe awon kan ni ati kun ku nbe sugba won alase to wa ni di oro won ju wa pe gbagbagba la won sun mo won ha le sun mo won ni be ni ojo wa gan

ẹ̀yin ìjòyè tí ń bẹ láàfin mo kí yín ẹ̀yin olórí tí ń bẹ láàfin mo kí yín o ẹ jẹ́ kọ́kọ́ mú nǹkan kan tí mo kọ́kọ́ rò pé bóyá àti ìkẹ́kọ̀ọ́ tàbí bóyá òye kù díẹ̀ káàtó fún gbogbo wa ṣe ti rí pé ètò ìdìbò sípò gómìnà ti wáyé nípínlẹ̀ Èkìtì ó ti lọ kọ́dà wọn ti kéde ẹni ọjà wo olúborí ẹni ọjà wo olúborí ti tẹ́wọ́ gba sàtífíkèètì àti padà sórí àga àlééfà ṣùgbọ́n ẹ̀kọ́ tó wà ń bẹ̀ àwọn àrírí tá a rí ń bẹ̀ àwọn àléébù tá a rí ń bẹ̀ ní yé wa pé ṣàn dàgbà lóòótọ́ bá a ṣe ń láǹfààní àti mọ́ ṣàlàyé pé eléyìí báyìí ni wọ́n láwọn kan sì ń ṣẹ́bùrú àbí kí ni dẹ́ ti fẹ́ sọ gbogbo dẹ́ rí lórí àwọn tiktok gbogbo lórí àwọn social media àwọn àwòrán àwọn èèyàn wa wọ́n kówó dání ní kí lẹ̀ ń wí kéèké mọ̀kọ́ 15,000 naira lẹ́sìgbò òun dìbò ó fi àtàpọ̀ kòwé hàn ni ara mi pé wọ́n fi máàkì sí pé dìbò lóòótọ́ ẹnìkan sì kú ọ̀ǹtọ́ọ̀ṣì 1,000 naira ẹ̀yin tẹ́wọ̀n rí ìkànnì bá ń dọ̀rẹ́ ẹ̀yin mi àti yín ọjọ́ sí rí ọwọ́ láàrin bí ìṣẹ́jú díẹ̀ ṣé ẹ ti wà ń bí pẹ̀lú wa ẹ ṣàwárí iléeṣẹ́ lágelu 96.7 FM on the Facebook a like a follow ìyẹn ni wọ́n ń pè ní dìbò kó o ṣe bẹ̀ bèrè bí àwàdà ìpèníjà yẹn rápálá wọlé ọ̀sẹ̀ ẹgbẹ́ tọrọ ọkàn láwọn olóṣèlú mọ́ ṣe ni pé olóṣèlú ọ lọ síbi tó bá jẹ́ bi stronghold ibi stronghold táwọn ẹgbẹ́ mi náà bá ó ti ń lórí ọ̀fẹ́ àti rẹ́sẹ̀ wálẹ̀ wọn ó kò káàṣì lọ́bẹ̀ ni o owó ni wọn ó kó lọ́bẹ̀ gbogbo wọn ni wọ́n máa ń ṣe ṣùgbọ́n at the end of the day ẹni tí bá a ti wá ń pariwo tó ń gbogbo ògbà wọn wàá mẹ́ta dẹ̀bi ọ̀rọ̀ rù ṣèjọba lòye kù fún tí wọn mọ tí wọn ń ṣe aládẹ̀bi ọ̀rọ̀ rù sájọ àjọ elétò ìdìbò tí wọ́n sì kò kárí ètò ìdìbò àjọ olómìnira ni o àmọ̀ sí inec sọ́dọ̀ wọn lẹ̀bi ọ̀rọ̀ wà ọ̀dà sáwọn security agency wa ní sáwọn làádẹ́bi rù mustapha rahman daniel sayo happy new month.

0: ọ̀nà àwọn oṣù kò mẹ́ ọmọ ọ̀rọ̀ kì lọ́kàn yín ẹ̀yìn dàgbọ́ lómi lórí ìkànnì báyìí dọ́rẹ̀ mú kí yín o adéọlá adésọyà kẹ́ni oyè kàn mí akí pẹ̀lóyè ayọ̀mí pọ̀ bọ́lá razak this is your one and only darling station across the globe Lagelu 96.7 FM Oke Gajoke Ile Fufu Bala Fele Lele Bado I'm with your main man One this gentle Boboka Ode Jakumbe Ode Ani Bobo Baba Bati Fese Ase Jade Lewe Bayang Bata Bafe Jade Primary School No Waman Dung ṣe ẹmọ rántí o àwọn orin àkọlọlé ẹgbẹ wa ń balẹ àṣìṣe ọràn tí ọdún kẹfà wá di pé o ti pé o à ń lọ ọdún mẹfà wá di pé o ti pé o à ń lọ. Ẹgbọ́n bo láti kó àṣà tẹ́ ń pè ní sign out máa máa bá ti fẹ́ parí iléèwé girama higher institution láti máa ń sábà gbọ́ tẹ́lẹ̀. Wa ti ara ye manti sa ti sa wa singba ti asha o ti na ti mo bi kere kere ama wa to wa lewe grammar remember ti pari edo wa se pari ta mo se West African Examination Council almighty work no no won ba ndun kini won pe ni sign out opo gba ni won ti mu site wa aso fufu to je shirt tabi top yan ba tin ko na examo imi o ti wo yo ti wo tele gan nigba te yan ba nfi biro konkan wa fi biro konkan sara so
1: oye o bulobia
0: awon kan ni ko si to buru nbe

0: aje ndo wo boya sare fi yen siri owo e wa wo odidi ama awon kan ti joba ipele ondo ni pataki ti en gbe kale igba bogo mo dara wo won aworan won yi ama wule fo kan si pe si wa ekun awon gba joba ti gbesele won lo mo kaka buere ni Now we are getting balling. I have my GC result already. So whether the state government like or not, they should withhold it. I have nothing to do with it already. I have my GC. I have my 5 credit complete. Bang, bang, bang, bam. Olu ngo US lo doing. Ha! When anyone walk beside the wife, you want to mommy busser any. Aba gbese lewa ke se todo ti mo o gbese le ni ohun de se mi lo do ti nbo awon mo wa o so kind of remorse go and check all our TikTok handles hello wo TikTok lo hello wo ta ma wonder o to wa buru nbe ni pe opo wa la mo po mo wa loni even though when we jam some TikTok handle me buru bi se won o ko won sibe e le mo hey sa wa ta pura wa lo bi si nkan mo ti wa labenu ki lo na abayo e je to wo boya le sare fi yen siri owo okura ni bi iseju meta din ni ogun bo le suru pa le se obi le yin na o olon se awa le maji je senior obi la wa na eyin te je senior obi how do we bo la se fe se hello sir Ora ora ko to re o.
1: No, ni nda in lo kolo.
0: Ame.
1: Seri sa. Ema lo jino.
0: E je mo ko yin sa o.
1: O ko te mi ni mi tatin tola.
0: Lati igbo ora.
1: Be ni sa.
0: Ha bo o ti o to je beta.
1: Be ni.
0: Mo ka mo pick na ni.
1: Be.
0: Latori isimi alayo lati jo lori ofe ati ati ya burabura pade ara pada sori ibi mo dupe lowo yin e ku adu ti e ku jo meta gbo le mi nko o
1: e wo adu ko fono
0: mo gbo yin sa
1: seri ibi ti genesis ti koko wo wa pirenta bo emi ti mo ba ni soro yi e le believe mi ni TikTok o even awon yan convince me ti mo tani ni izuku wa to wa sabi to mi
0: awon omo mi awon omo awon aburo mi wa nko
1: ah e wa ebe e wan so kini ko fun nigba ikoko te ko wa wo de le when the kid is giving birth to a kid ti de ko yosele
0: omo ta bi na tun bi mo ri
1: seri you can't give what you don't have I get that you are. You don't just sign out. Oh, you lose us. Why are you continuing?
0: You don't want to say gun. Oh, you're a sire. Oh, you're a fool.
1: Let's get. Shemo, the body can be in university. I want to sign out in university. You look at university, maybe one more could do. Not only resort, but like on the level, perform the level. Then you have a fee. Kini celebration ti university tabi polytechnic
0: ka wa gbe won secondary school
1: you understand ibi ti ma wa fi se kini lele te ba wa awon nkan ti ondo state government se ni any person for any wa remorseful o le wa remorseful ibi ni pe tela wo society e je bi ni kankan gona those days won wa ni okay ti o ba kawe re
0: dari aro
1: ni se te ba ko wu yen fun opolopo won ma yin si yin tori won ti ri enikan to pere ni kini kan to dori ni se sa su to si loju awon to ni professor to je professor gan lo so okay wo ba o le se wa fe ko gba kare adu koko ga le ti won ton fe jo e ti ri awon governors wa to je pe to en to ba di first class daddy 100,000 naira en to ba de lo si bbm abi ni won se ti won se ka kiri first class won fun 1 million 2 million ni 5 years government out what do you know expect in society
0: ha
1: e wa ni ba won mo yen ti won ma to won ma se nkan to ba de ju be lo
0: ah e se Hello. Hello.
2: Hello.
0: Hello, sir.
2: Ah, hello.
0: Hello, egbon wa.
2: O re ba je ko yan ba re asisi le.
0: Amen.
2: Ara wa ba je ta lo wa nle na lo to ti be ye na.
0: Hmm.
2: Ani awujo wa o recognize do da mo.
0: Eh.
2: Se ra wo bi kan be won ti so ti se won nu.
0: Hmm.
2: Won ti so ti se won lo. Oju se ye no affect to go abai.
0: Ha.
2: Se bi a se tu awa nu, se bi a se tu eyin niye.
0: Hmm.
2: Tan lo mo se lo mo ya.
0: Hmm.
2: Ana won lo bota ye bi la ye npon. Tan bi mo ran.
0: Hmm.
2: Lijo won oju mejo oju merin ni bi mo boju ni wo.
0: Bene.
2: Se oju merin bi mo oju ko wo mo.
0: Eh eh oju merin bi mo oju kan ko wo.
2: Oju ko wo mo e wa la wu do dojuru. Lijo kan be omo kan be mo san wo school re. Ana si kini be owo ribi mo ma so fun. I thought about going for office every day the club.
0: Ah. Ojo la re.
2: Lijo ye lo ba tan na blue ati green. Lo ba tan ni ba je sori Facebook. Lo ba ni I'm enjoy myself.
0: Ah.
2: Ya eh moda abi o me ko mu wo yi. O be mi. Owo. O ba ni mo sunku pe omo di dia fa.
0: Ha.
2: Ewo won be mi demi ki to so wo mi ko ye ko re lule o mo ni ni se yawo bi ni be mi no me ko ki nda kunjo ki jo sa ti jori
0: won mo tan tori e ku lo
2: awa wa ni se ye si ni da ti lo ru pan pan bi so ke ta di jalamba lo
0: maybe
2: la ni ko ti ma wa so sign out ka ki je ni ko lo mo to lo mo bo je.
0: Hmm.
2: I just see I want to say sign out here, Benny. Only just be so.
0: Hmm.
2: All of my dad,
0: my dad,
2: if I said one in school, I won't die. What about Jerusalem? So about what you already have to do bear with. Or what got the one with Nero? Tell us the Penal Mujer, the Bay, every man's enforcement here. We have a very long, never Jerusalem two step, what about Fanny? So about what, so about what you go to Koja?
0: Oh, my lord, I won't become a Yawale with Nikogi State. Won ma fe ba oluko wi won ma fowo bo ma won ma lo oluko pa
2: eh se mo pe ipa wi na ni e pe awujo ti dojuru se la pe njo to mo ba ti oluko ba gbo omo wi obi ke ni o tun na omo ye nle won mo pe eyin o le oluko o le funa se mo so oluko na ti di pe na ti ngba nko lowo omo se pe gbo re ti ti
0: Oluko mi gan omo le mi gan so julu ko mi lo la dai ti ni o so to awon elemi o robuku tun ti laughter ni mo se kini ka lojo kan ha sa ma mi o ma gbo radio ona wa je die mo fe do die àwọn mami tí wọ́n ti dàgbà sọ́wọ́ òkè díẹ̀ Facebook andu wọn nìkan ni mo mọ̀ mi mọ̀ bóyá wọ́n open TikTok àbí wọ́n open rẹ̀ ibi tí àwọn wá sì mọ fóònù lòdè tẹ́ ẹ bá sọ́ra bí òbí bẹ́ẹ̀ bá gbé fóònù wọn dání ẹ lemọ́lemọ́ gbogbo app tó wà lórí fóònù wọn tẹ́yìn gan ọba ti ya guru bíi ti wọn mọ bí wọn ṣe máa hide the app tẹ́ ẹ̀ ní ma bí ó wà lórí fóònù wọn mo gbìyànjú wọn bá tó yèmí gbé wọn gẹ́ arábìnrin kan bẹ tó súnmọ́ mi díẹ̀ oni mo wa de pe ran mi lowo olowa lori ofe ati suma ama mi ti mo so bi ni o suma mo beki beki o wa je ko ye mi pe n to won ma se yi o tin ba tin pariwo oju won get o ki mo si fe se mo fe gbianju ati mo ni awon rin ajo won die lori ero aye lukara bi ajire nkan kan o send the first request someone mommy unknown to them when they accept lori TikTok won nje mo pe lori Facebook page awon mommy ibe maju omo ni emi o tun be yin ya photo get there bi so won sibe ka ti e wo be se nlo ase gbogbo aye ni won denwo lori TikTok eje ran yin tan yan pelu lo fe olohun eje nse mo e mo eje nse mo ya o me mo gbon le yo tun ma pariwo le lori ni gbogbo oro mo le bi re ni sa lo mo so lori radio se ri ngba tara bi ri okoko fi awon ntan ma mi ndanwo lori TikTok to fi sowo si mi ha mo ni hey ah oni ma pariwo oni ma pariwo ti nba ti pariwo ma ki mo gbon ti fi dogbon ma tu won ma te won ninu koda o tun joye mi pe imi inu won Facebook account mo ni mo man gangan ko loju lowo ti won lo won create eyan ati do mi fe mi ti mo je ba won ah ah bo la se o wa ti dologun ogbon la wa fi mura wa aya wa ngbon okun gbe wa nbere mo fi mo wi pe e gbianju e wa enough time fun ma yin opawo bi ni patake yin okun ni mo ba soro e jina san ma yin you do not know your children you do not know your daughter you do not know your ema wo just simple face ten riun majority of our children ta wa la institution ema ka wo the kind of very gentle very incoming beleyin re Oladire Yusuf Mokinyi, a case OG legend from United States of America, USA. Ese opo awon opin ni won jina san ma won. You are providing money and provide owo. En sawo school, en sawo owe, en sawo papanu, en for pocket money, still you are too far to your children. Mama won to si mo die. E kan ma bu obini. To ba iso die to ma fun yin. E te yin no fi wa joko pe my dear. Won no san ba ba sin lo ma gbe sin leti da ku to do. E tun ma so sotan. Sotan omo ti mo fo wo ran school. Omo ti mo fo wo ran nika. So ri pe lo si ni e. So ri pe wa la de be. O ri ajo ola e lo ba je. So binrin yen ni bojo ola re je. Afe yin le mo se yin se. Ojo ola e lo ba je. Iwo lo ba jo ola e je wa de ri ti ma foju wa to mo yen ri. Ah. Mama pe sise owo ta ma yin o fi jeun ama e sun mo won e ti wa too far opon ma mo se ma yin so laji yi nisin ni won benu yara won e ro pe sun won sun pe ba di sile ko yara ba won sari da so wori e ba di pe pale kun detan dia di gboro ese yin pa wo ti lo wo tun ji ma so fun ma mi atasi wa nto si ta wa lo lakat ba abi ki la fe se ti won ni lo fonu gbo awon oluko wa na de ba ngbo they ask us to go and google this they ask us to go and google this you have to go and google that they ask us to go and google the clinical they ask us to go and google clinical where did you go mama so mama temi ba go mefsan ba ti lu ma je o ti ni put e ma drop phone won si ma je ri phone lowo ore o go and drop your phone. Ati jina sama yo. Emojuta amanye. Awa obide mwode biye liluri. Parental failure. Tiki ba sepe. Awa inye ti wanri. Awa omote eriti ense shine out. Yen jengbe so TikTok. In rubu obimi omo wo. Yo bari mba inigbe. Hey! Bimbo.
3: Yes, mommy.
0: Ha!
3: It was not me. It is that useless boy. It is that kid. Kelemoga. Ha ha ha.
0: Obi mo se mba yin soro ori ekun lo si wa pelu awuro to riun. Ko ma po ma hun o de level je. E wa gbowo lomo mi lo yan. Ya nfora. Ya! Omo to bi mi o pe kale moran moran. Don't let any man touch you. If any man touch you, if you are not careful, you may likely this, you may likely that. Gbo hale ta han go sise mo. O kan mo ran ni si an ge ti gbo. But e wa e sumo mo yin, e sumo won eyan opin ni mo ba soro. E wa ye fan mo yin, mo mo pe lo bi ise, mo mo. Sugbe create time, you are too far away to your daughter, too far away to your son. We don't know them. We don't know them. The reality of your son and your daughter is on social media. What they are is on social media. It's on their platform. It's on their phone. What they are. Eso ma wo. La ona ni lowo yo re mi na lowo o. Gbogbo wa la ni won le o. Ko lo sanu wa ni o. Nkan ti go far ona ti je like when one of my brother used to just say this, we pay attention to awon nkan ti o ni value ti o ni mura la pay attention si la mo de vin je omo wa na fe gba owo lori TikTok gbogbo bi to wo ngba wa ntan la mo wa na fe to won wa lawon o fe opo money nlo na tin dogbon la la la yo man this says akakiyan mi am allowed do say about are you as in him egbe din da wuro TikTok en am wa isun amon te ngbe phone le lowo e di parent e le ni a e ma se parental guide lori phone omo yin obi wo gan lo gan mo je npe di parent kilo bo elomi omo leyin gan lo mi oka bo elomi gan omo wo phone do gbe dani hun olorun mi ati yin lowo nkan daada mc ma jina sadua be ba je muslimi be ba je kristeni ko da be je lesika balaye e ma jina sadua o e si mama ma yin lo eje ama yin ori inu wa ti se yin nte je apon ama wa mo waju ba se la mora wa lo omo wa obi mi siri alariwo lasan ni yo kan sa pariwo lokun mi o de gbara yo be ari won ti ri yin alariwo ni yin. That man has come again. Mommy, why is it that your husband always makes noise all the time and you nearly fasting? Yeah, when you shut up your mouth. What do you mean by that? I'm not abusing him. But why is it that whenever he's around, he'll just be making noise?
4: Hello. I want to have a bummy sorrow. Hello.
5: Hello.
4: Hello, ma. Hello. Hello. Ah, mommy, what are you? That's UK, koi. Ah, Erama.
5: Mommy, Bengalopi,
4: that's
5: UK.
4: If you know, that's UK, ni. Yes, ma.
5: Mo ti ma so kan ni gbe ti gbo soju osan ni popolo ka fi gbo ilatun sa fa ni gan po ja ile àwọn èèyàn wa tó yẹ kán máa gbọ́ gbogbo nǹkan tá à ń sọ lórí òsè mọ́ àárín gbọ́ tẹ́lẹ̀ àwùjọ wa ó ti tẹ̀ ó ti jẹrà gbogbo ọ̀rọ̀ tá à ń sọ tá à ń ṣe olóòkùn méjì yìí àwa fúnra ara wa oníkálukú nínú ilé ẹ̀ ni ọ̀rọ̀ yìí ti fọwọ́ ẹ̀ tó ti wọ́ wá ẹ gbogbo àwọn ọmọ tẹ́ ẹ sìn ẹ̀ ní ìpínlẹ̀ báwọn là ń pè lọ́jọ́ ọ̀la wa ṣé irú àwọn ọmọ tó ń ṣe pass out tàbí kí lẹ sí yẹn
6: signing out
5: táwọn la máa kó lọ sí sẹ́nẹ̀tì la máa kó sí sẹ́nẹ̀tì lọ́jọ́ iwájú ẹ wá rò pé wọn ó ṣètò ìdìbò tí wọn ní rábò tí wọn ṣé irú àwọn ọmọ yẹn lè ní rìsọ́ọ̀tì kankan ìtó dẹ̀ máa lọ ra rìsọ́ọ̀tì nínú wọn ló pọ̀ jù wọn wá dé sẹ́nẹ̀tì ẹ wá ní kí wọn máa ṣe ètò ìdìbò tó dáa látọ̀ ní gbogbo ẹ̀ lérí ìjọba ni inú ilé ẹnìkọ̀ọ̀kan wa níjọba ti bàjẹ́ nínú ilé lágbo ilé ẹnìkọ̀ọ̀kan níjọba ti bàjẹ́ àwọn tó máa ṣòfin àwọn tá a kó sí sẹ́nẹ̀tì tá a kó sí rẹ́pù ṣé bínú ilé kan náà ti jáde wá àbóbí kankan ló bí wọn ìbá àdúgbò kan ni wọn ti wá kí ṣe gbogbo nǹkan náà ni àmọ̀dì lérí ìjọba àti ilé gan káwó lẹ̀ káwó lé irú èèyàn wo làwọn yìí kí làwọn ará àdúgbò wọn ń sọ ìwọ ta rán lọ sí sẹ́nẹ̀tì irú ẹ̀ ò ṣẹlẹ̀ nílùú òyìnbó yìí ládé ń sọ pé bí wọ́n lọ lóyìnbó bí wọ́n ṣe kinní kan wọ́n ṣe irú ẹ̀ ní gbogbo ìlú òyìnbó tẹ́ rí yẹn wọ́n fẹ́ràn ìlú wọn wọ́n fẹ́ràn ara wọn bọ́rọ̀ bá ti di wàhálà báyẹn ni tí wọ́n máa unite kò sí ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú kan ni ẹ máa ràbò máa tàbò máa ṣe sanwó ṣe owó campaign owó registration kan fi ń forúkọ sílẹ̀ fún ìbò ó ti pọ̀ jù ṣé báwọn ará ìlú báwọn èèyàn wa ìbára wa ìyàwó tán bí nínú ilé kọ̀ọ̀kan lágbo ilé kọ̀ọ̀kan kì í ṣe gbogbo agbo ilé kan ti jáde wáyé náà ni olówó nínú wọn kí ló dé tí wọ́n débẹ̀ tí wọn ò lè ṣòfin tí ó gun lọ gbogbo ìlú lọ́rùn a máa fojú sí tinubu tinubu díẹ̀ kékeré ní tiẹ̀ nínú ọ̀rọ̀ yìí ẹ wo ìtọ́ tó ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ wa ń bí lẹ́nujọ́ mẹ́ta yìí wọ́n ní àwọn ò fẹ́ kí prime minister máa lọ àwọn ọmọ ẹgbẹ́ nínú 160 àwọn 440 ní kó máa lọ òun tiẹ̀ ń sọ pé òun ò lọ òun máa dúró ti mandate òun máa ṣe kíní àwọn 440 ní kó máa lọ olú fẹ́ dúró níbo ló fẹ́ dúró sí.
6: mandate wo la lo ní ètò àfún aládìgbà àti withdraw nǹkan wa pé báwa la fọ mandate ọ̀hún láti ti withdraw rẹ̀.
5: ṣùgbọ́n tẹ̀mọ́ oníkálukú jáde láti kọ̀ sí sọ́ọ̀sì àwọn ará sọ sí sọ́ọ̀sì dẹ̀ sọ fún ọ pé kí tá a rán ọ lọ ṣe níbi kó o lọ sojú wa nǹkan tá a fẹ́ dé ó náà débẹ̀ ó deliver ṣùgbọ́n àwọn tiwa ẹjọ́ tán bá ti dìbò tán ti gbàbò tán ti ràbò tán ti jẹ̀bò tán yìí ẹ̀tún ní wọn ládùúgbò wọn mọ́ débi táwọn ará àlúgbò tiẹ̀ rí wọn bá sọ̀rọ̀ àwọn ará àlúgbò tó bá rí wọn bá sọ̀rọ̀ ibi tó oníkálukú ti máa rí tiẹ̀ jágbàjágbàjágbà náà ó ló ran àwọn ọmọ tá à ń bí tẹ̀ ròyìn pé kínní kékeré la sì rí ní ìsìn tá à ń sọ pé kínní ókè irú kí ni aya respect lórí irú àwọn ọmọ tí ẹ̀ ń sọ yìí sí gbogbo wọn ti yọ̀lẹ̀ ẹni tó ní kí wọ́n máa kàkàrà ó kò tiẹ̀ sì gbìyànjú ọmọ tó bá tiẹ̀ sì mọ̀ pé tó bá tiẹ̀ mọ́ bó ṣe ń
6: dín àkà ń gan
5: mélòó ló mọ̀ nínú wọn ni pé kán jẹ́ gbogbo wọn ní ìsìn domini kan sáà ni wọn mọ jẹ
6: alọmọ kan wọn ló délé ìwé lọba pè ya rẹ pé mọmi I want to prepare egusi soup ẹyẹ ni máa prepare rẹ I don't know how to do it I've goggle I don't understand ìyá rẹ ni mo gbé mo kú mọ.
5: ẹgbẹ́ ìlú ọmọ kan náà ló ti ń sọ tó ní ara ó ti ń gbìyànjú tí ó ti lè tẹ̀ bá. Ọbẹ̀ tó máa fi jẹ́ nìkan lò
6: lókù
5: ó fi ọmọ ṣe ń sábà nígbà tó délé ọkọ̀ ṣé irú ọmọ yẹn náà wá dọ̀la tí ẹ̀ ní nǹkan ṣe kinní kan kó mọ gbà gbogbo ohun kan tá à ń bídì ọjọ́ ọ̀la ojú òní ìṣídá o ọjọ́ ọ̀la wa ẹ tó ní kan máa tàkàrà ọmọ wo ló fẹ́ tàkàrà ọmọ tí òmọ bọ́ ṣe ọmọ kan la bi léèrè pé ṣé ó dáa kan máa san chicken kan tó ṣe ó ní why do you have to wash your chicken before you eat it o kì ń sọ kíní ọmọ àjọ ń sọ̀rọ̀ ni wọ́n ní ipò ń bòrò ṣe é ṣe tiẹ̀ olóòkàn máa ra òun máa ń jẹ bẹ́ẹ̀ ni ó ní òun ra kí ni òun jẹ bẹ́ẹ̀ ó ní ṣe bí wọ́n á ti bẹ́ẹ̀ ó ní òun lè ṣe láti from scratch ó ní bọ́ọ̀ lòun ṣe máa ṣe láti scratch kó o ra ìdìyẹ kó o tú kó o bo kó o sọ pé ọlọ́run ọmọ nípa yẹn oníkóhun kan rà kó o bẹ́ẹ̀ jẹ náà lòun mọ́ irú ọ̀la wo ni irú ọmọ yẹn là ń ẹ̀sọ́ sí ni ṣé yẹn ló máa tọ́ ọmọ sí ẹ̀ tó ṣe é ṣe
6: oúnjẹ
5: ó gbà mí èèyàn bá ń sọ̀rọ̀ bá ń sọ oríṣiríṣi oníkálukú kan bí ẹni tó ní ká máa tàkàrà ó sì yẹ ìpáwọ́ àwọn ni ó gbìyànjú láti sọ ni ọmọ tó bá mákàrà adé tó bá dọjọ́ ọ̀la bí òde fún yàn adé fún rẹ ṣùgbọ́n àwọn ọmọ ilé òkè ẹ̀mọ́ nǹkan tó fi ń ṣe àkàrà ọ̀hún lásán àwọn èèyàn kàn máa ń gbà nǹkan sódì ibi tá a máa sùn láṣìpọ́mọ sí lọ́rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ní tá a máa sùn la tẹ́mọ.
0: Gbogbo
5: nǹkan tí wọ́n sọ yẹn kò sí nǹkan tó bàjẹ́ mẹ́. Tó bá ṣe àkàrà tó fún ní pákéjì tó ń ṣe ẹ̀gúsí ṣùkú iṣẹ́ ọ̀pọ̀ àwọn China ti ń ṣe tán ti ń ga ságolo.
0: Wọ́n
5: ti ń kó ránṣẹ́ sí wa.
0: Ẹ ṣe mo dúpẹ́ wọn.
5: Ẹjọ́ la wa ẹnìtì tí oníkálukú bá sọ pé oníkálukú pé kì í ṣe ẹ̀bẹ̀.
0: Ẹ ṣe wa.
5: Ẹ ṣe wa.
0: Ẹ wo bí mo lọ jìnà. Ẹ bọ́ jẹ́ kọ́jẹ́ pé àwọn tí mo mú wá bí ìfáàrà yìí. Ini ọgbà gbogbo
7: rẹ̀. Ẹnikẹ́ni má ti mi lọ
0: síbi ìjà. Lápá àbò. Wọ́n nìkan lọ́mọ lọ náà bẹ́ẹ̀. Ìwọ nìkan lọ rógún àdìmọ̀ ẹja. Èmi ò rẹ́dì. Bẹ́ẹ̀rẹ̀ dì.
8: Mo pé kí n ní òun dé. Wáyà tuntun wá sọ̀rọ̀ má gbé sí ọ̀rọ̀.
0: Yes. If you are just joining us, this is Lagelu 96.7 FM. Okay, gajoke. Ele fufu bala ofele lembado. And this is your darling program. Eyito beauty to behold and worthy to look at. God bless our great nation. Mike, yin kalori koni bandore. You are welcome on board. It is unfortunate that things are getting worse daily. Parents are absolutely fell in their responsibility. It's all about parental failure. Moral decadences is the orders of the day. It is quite pathetic and unfortunate. Nyinka Ojoawo from Olodo Bank, Ekweto. Thank you, sir. Moloni lokpe ojo meta deni adota. Tamu luko meji. Àwọn akẹ́kọ̀ọ́ mọ́kàndínní ogójì wọ́n ti wà lákàtà àwọn ajínigbé. Are we trying to move on as a country, as a state, as an individual? Ṣáwà gbàgbé wọn ni. Ẹja jọ wá wo ibi tá à ń pè ní Old Oyo National Park. Ìta àwọn kan ti ń jóyí wa pé orísun ìṣòro tó léde Nàìjíríà ní nípa ètò ààbò. Ó ní í ṣe pẹ̀lú àwọn àlùmọ́nì inú ilẹ̀ ilé tí Nàìjíríà gangan.

0: lẹ́nìkan fi ń sọ wípé gbogbo ẹ̀yẹ wa tẹ́ ẹ bá ń bẹ lókè ògùn mo kí yín o bẹ́ẹ̀ ní sẹ́yìn kákò láti bẹ̀rùn ẹ̀yìn tẹ́ ẹ wà láti sẹ́yìn ẹja kò láti bẹ̀rùn
1: iná
0: ti jọ́dọ̀
1: ìdìmọ̀rẹ́ oníjọ́kọ̀ wa ó
0: dáa ẹ bá dínà straight ẹ dẹ ọkà ká àmọ́ tẹ́ ẹ bá yà láti sẹ́yìn ẹ mọ̀ pé ẹ dé òkè o iná gbàgbé pẹ́ kọjá lẹ́lẹ́kọ̀ọ́ kan àwọn ará lérò náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gànà ń kọ́ òkè yẹn ẹ tún lè gba ọ̀nà òkè o bọ́ sí lérò já padà sí.
1: ohun tó rẹwà níjọ ni lójú tó ní pé.
0: ṣé mọ̀ náà bẹ́ẹ̀ dáadáa ẹ tún lè gbàjá ọ̀.

0: ẹ̀tẹ́ ẹjọ́ bí ẹ mọ́ sùn ẹ̀tẹ́ jẹ́ grandpa grandma ẹ mọ́ sùn pàtà jẹ́ ìyàwó ẹ mọ́ sùn bẹ́ẹ̀ bá lọ́kọ̀ àwọn ọkùnrin ń bẹ láàrin wọn tó jólùkọ́ àti ìrántí àwọn ọkùnrin ọ̀hún wọ́n sì láwọn ọkùnrin tí wọ́n bá ti wà nírú ìgbèkùn bá wọ́n máa sọ ọkùnrin mọ́lẹ̀ wọ́n ní wọ́n fi chain Seeni wọn ni wọn fi ma de wọn mọlẹ. Ká wá di ọkùnrin kan gíndí Ọlọ́run kan mọlẹ. Ó ti pé 47 days lénìí. Kìí sọ kadà ní ẹ fi ń kó wọn kinú ogún yẹn ò kìí sì ṣe mọ́tò ẹsẹ̀ náà ni o. Ó yẹ tún dìde dẹ́dẹ́dẹ́dẹ́yá. Let's go. Move. Káwọn ọmọ wa ó sì máa rìn within that radius of Old Oyo National Park for the 47 days lénìí. Bẹ́ẹ̀ jókòó ojú kan gan kó ṣe mama wa tẹ́ máa ń bá wa sọ̀rọ̀ ẹnìkan ni tẹ́ jẹ́ principal bó ni condition wọn ó ṣe rò pé mama wa ò ní nǹkan kan lára tí wọ́n nurse tẹ́lẹ̀ tó ní di wọ́n máa lògùn fún gómìnà aláṣẹ ìpínlẹ̀ ọ̀yọ́ wa ń rọ àwọn olùkọ́ wọ́n bá ń rawọ́ ẹ̀bẹ̀ sí wọn pé ẹ máa dákun ẹja wọlé Já wọlé. Àwọn olùkọ́ ò tí fèsì dàbí alára bọ́yá àwọn wọlé kéné. Ẹgbẹ́ gbàgbé pé àwọn olùkọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ kọ́ ni wọ́n kéde ìdaṣẹ́sílẹ̀ o. Order from the national láti Abuja ni o. Àwọn àmọ̀ bọ́yá àwọn tó wà ní national bọ́yá àwọn wà pẹ́tọ̀ ẹ̀yàn àwọn olùkọ́ gan tiẹ̀ gbódà báwọn bá tiẹ̀ wá wọlé nísìnyí. Bówo làwọn iléèwé tí ń bẹ ní gbèríko.
1: Orí ni kókó jẹ́.
0: Kí ni situation report as regards security.
1: Àlejò orí ni kókó jẹ́.
0: Ìsọ̀ka. Aago méjì kọjá àṣẹjú 15:20. Òní lọ́jọ́ kìíní oṣù kejì.
1: Àdàgbà tó fẹ́ ṣe bí ètò.
0: Tó pé ọdọ́ mẹ́tàdínláàádọ́ta. 47 days. Àwọn èèyàn wa kan àwọn olùkọ́ wa. Mọ̀ṣe o.
1: Lọ́wọ́ rẹ̀ kúté.
0: Láyé ń bí kọ́. Mọ̀ṣe o. Mọ̀ṣe o.
1: Kò sẹ́gbà olóńgbò lọ́wọ́ rẹ̀ kúté.
0: Ẹ má gbàgbé pé olùkọ́ méjì ti bá ṣẹlẹ̀ yẹn lọ. Ọjọ́ tí a wọlé ìwé nǹkan olùkọ́ kan bá ní àjò rìn.
1: Kò sí babaláwo tí ń pa.
0: Ìgbọ́n dẹnu gbóǹtán wọ́n fi bá a ṣe ìtàn jẹ́ wọ́n fi hàn gbogbo wa pé àwọn òṣèré o. Yìí máa ṣeré.
1: Kò yẹ kí ṣúgà sí
0: fẹ́. Wọ́n gbẹ̀mí olùkọ́ kan ọjọ́kùn ẹ̀. Nínú aginjù tí wọ́n wà àwọn olùkọ́ tó wà ń bẹ̀ obìnrin mẹ́ta.
1: Ìwọ ni tọwọ́ àti yìí fi rí ọwọ́ dáná.
0: Ọkùnrin tó wà ń bẹ̀ lọ bí mẹ́rin.
1: Ẹ̀dá kò ẹ̀bọ̀.
0: Bọ́lá kí n sọ pé obìnrin bíi mẹ́rin àbí ọkùnrin mẹ́ta wọn lè sọ lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe wáyé. Ipò wo làwọn tó wà ń bẹ̀ tí wọ́n ti sùn àwọn tó jọ́pọ̀ inú wọn ipò wo nìyàwó wọn wà kí ni situation tán àmọ́ wọn wà wọ́n sì wà lókè pété wọn tí kú ìwà lórúkọ ẹ̀rọ pa lè ṣe ibẹ̀ náà ti ń fẹ̀sùn ó kàn pé irú nǹkan tó ṣẹlẹ̀ náà ti ń ṣẹlẹ̀ tipẹ́ wọ́n ti wọlé sí aláàmọ́ àfúrá bẹ̀rẹ̀ ti ń fẹ̀sùn ó kàn gbẹ̀yìn yẹn wá tẹ̀ ń bẹ lápá abẹ lókè ogun wọn ni àìfura yín tàbí kẹ mọ kẹ kọ kẹ mọ sọ. ẹ já wo ojú ṣẹlẹ̀ bóyá tí má ti parí gbogbo àkópa pọ̀ àwọn tá a lè pè láwọn nǹkan tá a lè láǹfààní àti mú wá fún yín. Tí mo fi lè pè ní what is the way out the impact of Nigerian mineral resources on the security situation in our country. The impact, positive impact, the negative impact of the Nigerian mineral resources on the security situation in our country. We will take looks of Old Oyo National Park as our case study. Ẹ já wo bóyá a lè láǹfààní àti nǹkan tó nítumọ̀ kó jọ títí jọ mẹ́jọ. Wọ́n ní góòdù ti wà lápá abẹ́mbẹ́ náà lithium. Ṣé ẹ mọ tí ń pè lithium? Ṣé ẹ mọ iye wọ́n ta tí ń tà? Ètí wọn ò tí ì refined rárá.
1: Yóò máa dùn wọ́n ní nílé orí wa, ohun wọn kọ̀.
0: Ẹyin wo lẹ ṣe wà láwọn nǹkan tẹ́ ẹ tún fẹ́ fún wa tó lè ràn wá lọ́wọ́ nù ṣe ìwádìí wa? Ní pàtàkì ẹyin tẹ́ ń gbé lápá abẹ́ wọn. Kí ni situation of the kí lè mọ̀ ń pa ẹ̀? iru eyin be te fe ba mi soro leyin gba ba pari eto kon le ni boya nje ba raye lati ai bi le ti mo abi le ba ti mo e je mi nu sun die o e mo fe fi da yin loju gbogbo identity gbogbo eyin te baba mi soro lo wa safe yes whoever that have the privilege to discuss with us will keep your identity I promise you that we keep your identity. We will not disclose the source of our information to anybody. So the number is 080-32. Personal number, I mean, you may be missing. 080-32-95-41-91. Send the only WhatsApp number me. Send the voice note. See, personal number me. Name up you. 080-32-95-41-91 Personal number me. Name up you. Unani WhatsApp number mi te ba ni nkan te n gbogbo na ben ki si igbo igbeti secretary gbogbo e gbon ni mo wi ni sin mo ni e ma pe mo wi o mo ni personal number mi ni ke e ma pe mo so ni sin o abi ise e gbon ti mo wi ni mo ni personal number mi ni e ma pe e ma pe that is my personal number ngo less if you want to read it to te ba ni nkan te fe ba mi so to ni se pelu

0: Loni lori eto owuro lawa ki la fe ma so lori eto owuro lawa leni ha baba wa kan lo pe mi eyan ara le won yo na le awon oro kokan fun mi to si je wi pe mo ni se ale gbe wa sori eto owuro lawa leni won ni be ni won la won fe iyawo awon won la won ti koko ni courtship bi odun marun pelu iyawo awon ka won to fe iyawo awon sinu ile nigba ta won fe iyawo awon sinu ile bi 30 years ogbodun pelu alafia emo awon ja awon so pari e ko se da laye kankan to ba awon pari ijari laarin awon ati yawo awon ba won se se to olohun yonda omo fa won ninu gbe ninu rin yajo gbe yawo won awon se dada awon kole awon ra moto koda tawon ba fe se nkan oruko iyawo awon lawon mo nkole boya awon fe ra property kan ni oruko iyawo awon lawon ko depo oruko awon ba awon fe ra moto oruko iyawo awon lawon ko depo oruko awon koda boya awon fe ra isana to kereju oruko iyawo awon lawon kole tori wipe awon fi ma ndu won ninu tori ti pe ko so mo laarin awon olohun yo ndo mo fa won awon o de sa se ma se kankan o leyin yawo awon nikan ta won fe awon o le nikankan sita koda awon o se awon ta won le nikankan sita lawon obi mo sita koda emi gan so bi won le pa iyawo yin nikan lati bi ogbon odun 13 fera won ni be ni awon o le ni kankan depo pa awon obi mo sita iyawo awon sise ti o si wahala kankan won ni sugbon iyawo awon ti fiku sagba awon ni kopekope yi ki yawo awon gan to fiku sagba awon nigba ti gbe iyawo awon pe 25 years iyawo awon ni ka won lo fe nikan ni sawon ni laye awon ni kankan ta won fe fi omo ditase ni ago melo ta won ti wa nugbe yawo for over 25 years ke se pa won dake o nigba ti yawo awon fi wa awon ko tolorun ba ko oko tolorun ba ti kadara o tu kadara sugbon won olorun o kadara omo koda awon o ni omo kankan bayi sugbon won gba ni kadara nigba ti yawo awon wa sun laye olugbala to si fiku saju awon won lawon idile iyawo awon wa dide ogun sawon pe to eh egbe awon sa nsise omo awon sa nsise aburo awon sa nsise gbogbo nkan te ni patapata omo awon loni to je yawo awon ta ba rere e oruko re lo wa nbe ta ba rere oruko re lo wa nbe awon wa wo pe koda ko pe sigba ti yawo awon sun in lawon ebi un ni won gbogun dide si awon sa won wa jebi ba won se fi ife ran yawo awon ta won gbogun kan ta won ba ra patapata awon ma fi oko re si titi di ile ta won ko yawo nunu awon na yawo awon na ni impact ninu ile won o sugbon ba won na sise salary melo ni yawo awon gba sugbon ta lo fe mo awon family yawo awon gbogun ta won won lawon fe gba ogun omo awon wo lowo ohun inu ibanuje inu poruru in lokunrin na wa eyin ara le boro se wa wa yi emi ti en wo pa okunrin wo lo le se be teyin o fe yawo fun bi 30 years daba she courtship won mo 35 years tolohun si yo nda omo fun won tokunrin yo won o si tu duro pe ohun duro lori ese ohun ni se ko si nkan to le yawa ti o si tu ni omo kankan ni ta tolohun wa kadara pe iyawo lo kokko lo oko ohun so fun mi pe awon o sa le gbadura ki yawo ohun kokko lo sun ka won to sun sugbon gbogbo nkan patapata o yi olohun lawon family iyawo awon awon ebi iyawo awon lo wa pe awon ipe ogun ogun omo awon awon fe gba ipe tori po ma awon lo nse nkan to poju omo awon lo ra gba omo awon lo ra omo awon lo se koko baba sasun edakun okunrin wo gan lo le se ntokunrin yi se ti o duro ti yawo re pepagba ti o wo pe gbogbo nkan pele mi ati eni boro se wa ri ba eyin ara le ki le ro pokunrin ohun le se eni si o le nikankan ko le nikankan leyin olohun ati yawo re ki le ro pe won le se eyin ara le okunrin ohun toro wa ri ba tawon ebi yawo wa dide won dide ogun si ti ko pe to pe ti yawo re fi sun se inu ibanuje to wa na lawon iye lawon ebi iyawo na ti didi ogun na eyin ara le kini kokunrin ohun se e o ke mi o le da se a jo se ti o dun ni kini kokunrin ohun se eyin ara le 09123708675
1: le sale egun lo ni jona ko ni baje o oluwa segun afolabi latomi adu alagbede yo ba won ni ko odo jamu odosu gbogbo nta ba so se ka mo ran ti ku mo o ye ba ni lari to ni gbogbo e be lo ko mo ran ti pe joka mi yo mo ti o ni pada si baba nti wa ro ko loko okun ko to gun fasi ohun lo so wa ara re fa ogun ti nbe nle o si to buru bi keyin o ni fe yawo yin ṣùgbọ́n sọ wá débi pé bíyàn ra sànà lásán ó kọ ìyàwó yorùbá níbẹ̀ jábá sọ lójú àmọ̀yé tó tó bọ́sà wa náà nǹkan oríwe lé ó kọ ọmọ níbẹ̀ńbẹ̀ oríwe tọ̀ ó kọ ọmọ wọn níbẹ̀ńbẹ̀ bí ìtì ẹ̀sìn ọkọ ọmọ wọn ní ṣe tọkọ ní ṣe etí wọn mọ̀ fọkàn sí náà nípa ọmọ àwọn ní ṣe ó ti roko lóko fún tó gùn pa sí o bóyá wọn ọ̀rọ̀ ṣe ní 50-50 gbogbo ń tọ́ bá ní wọn dá méjì àwọn ẹbí ìyàwó kó kàn òun náà kó kàn òun ló ti fọ ara rẹ fa lèmi fi ń sọ pé ẹja mọ gbélé kọgbọn ẹja mọ gbọ rédíò àríkọgbọn bẹńbẹ o èmi ti mú tèmi o ilé sọ yóò ní bàjẹ o
0: ẹ kó ètò o. ṣeun dúpẹ́ sá.
2: ọkọ̀ gígẹ́ lọ ọkọ̀ rálìyàdì ọkọ̀ ṣàlẹ́ ó ní.
0: 0912370875 tabi 0814249 1006.
1: Hello.
0: Ako jumo sa.
1: Okuku.
0: Ito ni.
1: Ibu ini sih di musibah, mesti kekonya tipe-tipe kencing tu mali. Ojek production ini reda demi company. Umi musor 1993. Umi bukan di sas meralowo. Umi jadi awal mesti cuma luar lowe. Tuah kah sama company tu, kuma ukur tu bayi. Terbayar itu sama mesti ketahui. Umi tu ni ok, tapi di sini dia mesti ukur luar itu ni.
0: Tabi 0814249 1006.
3: Hello.
1: Hello.
0: Ako juma sa.
3: I'm Ako juma ba ya just lapi le the American.
0: Sure sa.
3: Oko mo temba fe fun ko mo ko lo. Duke ya ne le gbawo le be mi. E ba pe tan fe ya ni ya. Iru ìyá lọmọ irú bàbá lọmọ tí ìbá jẹ́ pé ìyá lọmọ bàbá lọmọ ó gbé tọkọ tìyàwó ṣe ti díẹ̀ lọ́n kó ẹbí ṣe bẹ́ẹ̀ ọkàn ní ẹ pera wọn
0: bẹ́ẹ̀ ni
3: ọlọ́wọ́ àmọ́ òwò dájọ́ ń gbà mí tí ìbá jẹ́ bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ àmọ́ kú lẹ̀ bá ń yóò tó á jẹ́ òkè sun ẹ̀kan lẹ̀ ẹ pé ó fi tó bá pọ́ finú mímọ́ ó fi dúró dọ̀ ọkọ ẹ̀ ni èmi ẹ̀gbẹ́ lè gùn jù bá lọ kọ́lọ́ tó wá pèsè nǹkan ayọ̀ kan ṣùgbọ́n ẹgbẹ́ pé nínú òwú lẹ̀ dáa tẹ́lẹ̀ èrò tí ẹwù lẹ̀ ní sọ́kùnrin òpin lẹ̀ dáa ọlọ́run wá dájọ́ tó bá jẹ́ fẹ́ kẹ́ tí ò fẹ́ kí wàhálà ò dé tí ò fẹ́ kẹ́ nǹkan mí ò tún ṣẹlẹ̀ gbogbo ìtẹ́ bá kọ́ lórúkọ ìyàwó kí wọ́n fún fún ọ ìfẹ́ lòun fẹ́ lò àwọn fẹ́ fìfẹ́kùfẹ́ gba nǹkan lọ rẹ ni kó sì kó fọ́kọ́ wọn bá ti àná yóò sì fẹ́
0: Ayawale Ezekiel Eseun Adupe won ni good morning Oyekan Olatunji Ola Dotun Eseun Adupe Ibrahim Abdullah Nid Eseun Adupe so ibi bela so ko ma se wole la ro tin na to ba so tin di ago mefa koja a so pada sori eto owo la Eseun tin gbo wa
4: on Lagilu FM 96.7
5: Toro ba ti jade asentele ni
6: soro ba mi fa keye soro kagbo soro
7: kagbo si osu ase yori re ninu osu yi oni ba won sunkun lori omo lebe bo ti wo ri oni gbepe banu je lori awon omo re losu yi o ebi oni sewo si wa tomo re ninu osu yi abakuku ori keta ni ari odun odun ma mu ise re soji ise re ma di mimo fun gbogbo eniyan olorun yo fi anu be gbogbo yin wo laarin odun o ese kerin ni ari odun àìsàn ò ní wọnú ilé rẹ o àṣìfèrè sí ọrùn ibùkún lẹ pátápátá fún ọ ní oṣù yìí o olúwa ó ṣe àwọn oṣù tuntun o oṣù júláì oṣù gbẹgà oṣù júláì oṣù ìrànlọwọ ọba àbí tó mú ọ jáde síbi ńláńláńláńlá ó gba gbogbo wa nítorí inú rẹ dùn sí wa níbi tí ẹ̀kọ́ ti ṣojú múmu ó fàyè gbà wá kábíyèsí ni ọba mi kàn pé àrẹ́bù ọba tí ò ní kejì tí ń ṣe ni lọ́rẹ́ lọ́jọ́ gbogbo gbogbo aye da girigirigiri e wa wa ba to ni time fu gbogbo wa oba mi asuba ni pe kipe kipe kise ni lore ti o ba si ti owo olorun kini owo wa le se ti o ba si ti ese olodumare bole se wa ife sarede oba mi ran malajo ba ma debe oba mi teri ko fi je ti fo ba je tutun ro ba loye igboju fe ti wa lojo ojo si olorun na laari igba to ku awa ni karikan ninu agiju lojo ojo si baba mi lo sawari wa fun gbogbo ju tori osuju le ni ayo e pariwo go go go go go go go go go mama fodide o ti pariwo go ti o ye pariwo go go go go go go go go go asiko ti toto mo fe soro ninu ase baba re pastor fakeye manuel emi nje ojo go iwo atomo re oni tun ni osu yo akori osu yi la pe ni osu dide ko lo pada nibi ti awon eyan yo ti ma gba kan ti won ti soro lati ojo pipe pada nibi ti awon to jasan lowo yo ti ma gba alafia pada nibi ti awon to lowo ri ti won pada lowo mo yo ti ma gba ibukun won pada nibi ti awon to toro yo ti pada ma deni tin fun ni asa asma mo fe ko joko yo ninu osu tutu nitori majembu to fe sete were yi oni majembu to ma fi erin si eke awon to ti suku ti pe ya won ra se tutu si olosu tutu wipo on to mo ninu jeye yo pada di erin wipo ko lo ra ma da pada ni osu yi olorun to rati si oni yo rati dile re eni laje odun ya yo ni la ire omo re si meji o se ma li lo nilu la fi oba wa lowo losu yo ire ma kari ayo ni le olorun jina si olosu yi aye binu kan won so so mi won ni so mo re nu losu yi ori olola le mu waye ori re ori olola losu yi wa re ni bere akanti re losu yo enu re ma ku fun ope losu yi osu yi ma tu gbogbo wa lara tomo tomo oru to wa loke yi tu aso gbe wa se rere tomo tomo ayo ni juki si ose leso re to so jiwuni jiwuni yo o ya gbe fokabale amuni na wa nese gbe re nile omo eni adi ye tin jalu ba se ilu ara re lo n pa mo die die omo re oni fo wa ara re se rere losu yo igi ka le dagbo se omo re ma sumo olore pe ki pe ki losu yi oni ka ma fo omo re goke ola losu yo ire omo re oni gbangbalo losu yo oni firu fufu seru losu yo o to fo wuro ajo aye re kojo ko ni baje lojo ale losu yi o to wu mi o wu o to wu o wu mi oluwa ma se o to wu gbogbo wa fun wa losu yi o akoko ta da fo lati debi ajo re wa debe losu yi eri aje ko se fi we eri esi loruko je to omo re ma se re gba ife losu yi e ga tabuku iran yo di ayeye losu yi o eledu maro ni je ka yo tu wa lasiri o agbekele re lori omo ko ni ja sasan losu yi ma ore ni feyin ti bi olola ri wa ara ni feyin ti losu yi o ma si re ni gbekele atara ma se ni ise omo re ma do $1 losu yi o aye omo re ni taku soju kan o mo ro ara re pe mami daddy ran lowo dide si olosu yi o to oro ko ni ba yi to ro je o ile ola gbogbo wa ko ni da oro losu yi o oja re ma ta warawara losu yi o ara ni woyin ni feyin ese ko mo re oni feyin ese ko losu yi olowo oloro lara ye japole fun owo ati oro re yo de losu yi o ajo rin ni akuku mo re olowo ori gbogbo wa yo dori olowo dori olara o olojo gbona ara gbogbo fale wa losu yi o alandu ma je elo elo ori re si olosu yi tomo tomo akiri ko ri mami o ni si aye tomo tomo losu yi oni fari re oni wa owo ti losu yi o eni to fa fu lo njeje losu aye oni di lowo mu o oni re alafeyinti gbogbo wa losu yi iwazu ko re ni ti ebi mba fa o ni ri je bi losu yi o oju ki pe ninu ka fi bi eru loruko je ayo loro re ma ja si losu yi o ti omo ni ti wa nse osu yi ma dera fun o kakari wo ni ko lese ko ni ko loju o agbadu omo re ma gbo ninu osu yi o isu omo re ma ta bonku bonku losu yi o omo re ma ko redele losu yi omo re ma po olojeje losu yi o oluwa ma bo gbe to re lowo awon eniyan to ye ko se olore o ile jeun eni gbe ni mi ko ni ya le re losu yi o olorun ni faye da wa laamu tomo tomo a o ni rogun ateru je losu yi o o ni foro ara re ko gbo fun ibanu je losu yi o eleni ni omo ara yo fo mi ata boju losu yi gbogbo igi ko ni afo mo legu ibakuba oni bale o tomo tomo losu yi o agbara o ko le sibi ko wa yo ni ni ka otomo tomo iseju ka ni be laarin yi ati ete ni gbo mi ni agbaye oni te losu yi o aye oni boju ayo re je atori laje loruko je ire ma yi kan idile re anu yi ka won omo re losu yi okowo ma je olowo losu yi o anti wa ri owo sowo losu yi o ni su asunara sinu ise losu yi o ma feju enka si ka oni ko sowo losu yi o ni fenu ko osu yi aditu mo si o wa ri owo kojo wa ra laanu osu yi lo se rere osu yi lo raanu ba osu yi lo kajogo osu yi ire re ma de isoro jo pipe yo ni yanju losu yi o wa ni sibi loju ale owo ni do ta re losu yi o omo ni do ta re o ota mo re ma ta ko ni du obe omo re sori re lodun yi o o ni si owo se losu yi o o ni si oko wo eyin omo yu ko pa si e lo sase yori e ri je gidi o e o ni kawe jiya o gbogbo eyin omo te nko je sase yori o mama o wa binu soyun losu yi o feyin gbo mo pon oloyin e lo bi mo layo mo kede pelu ilagu ara mi pe ona la fun gbogbo yin a o ni damu o yesu oluwa wa na sori adua osu tutu yi on tesoju lori facebook tiktok ni ago mejo irole yi to ba ti fe dara po wa gbe omi osu tutu si egbe phone e emi ati awon ta jo gbadua asure si bo se ma lo ninu osu tutu ma ba so fun e ni role lara ri ta gbo ni kola lana ni ko ba n gbe si
4: igba ti mo wa si be last time yen dadi ni pe ka jade pe awon to je pe ko si bed rara mo wa jade be ni si oluwa ti se bed
8: e o te ma sun
4: be ni sir
8: ki le sun tele
4: ile ni sir
8: pẹ̀lú ọmọ
4: bẹ́ẹ̀ ni sà
8: àti wàá lẹ́tí sùn lẹ́lẹ́
4: ó ti máa tọ́dún kan sà
8: ẹnìkan ṣe bẹ́ẹ̀ fún yín
4: bẹ́ẹ̀ ni sà
8: ẹ wá ńlá lárere torí oorun orí ilẹ̀ ó yàtọ̀ torí fóòmù
9: ó yàtọ̀ sà
4: èkejì ni pé àwọn ọmọ mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn ò lọ sí school rárá bẹ́ẹ̀ ni sọ ọlọ́run ti rán ẹnìkan sí wọn ó sanwó school wọn tí òun ti ń lọ sí school
8: pé àwọn ọmọ yẹn
4: àwọn mẹ́rin
8: ẹnìkan wá rán ọ lọ sí school
4: bẹ́ẹ̀ ni sà
8: ẹ lè máa yíra ẹnìkan rán ọmọ mẹ́rin lọ sí school choice ni ẹ gbọ́jàre ẹyin wọ́n lẹ́yìn fẹ́ kẹ́yìn kan ran ọmọ yín lọ́wọ́ tẹ́ ẹ bá ń fẹ́ ẹ ṣàbí ẹnìkan á dìde ìrànlọ́wọ́ sọmọ rẹ lọ sọ fún yàn méje pé ìrànlọ́wọ́ ń bọ̀ o
9: ìrànlọ́wọ́ ń bọ̀ o ìrànlọ́wọ́ ń bọ̀ o ìrànlọ́wọ́ ń bọ̀ o ìrànlọ́wọ́ ń bọ̀ o.
7: Ibi tí a fi àdúrà rẹ ti sí ní kọ́lá láti fẹ́ mu lórí òkè lọ́la o tó o bá ti ń bọ̀ lórí òkè ní ìfọ̀lọ́la gbọ́ mi dáadáa wàá wọ odidi big note wàá korúkọ ìwé àtọmọ rẹ sí inú rẹ náà ló máa kọ ẹ̀bẹ̀ àdúrà rẹ sí gbogbo ẹ̀ ló ní ìrìn àjò tí àwa pásítọ̀ àti àwọn evangelist máa rìn lé lórí bọ́ọ̀lẹ̀ ní bọ́sọ̀p tó wà ní ìfọ̀ ní ògùsẹ̀ ní bọ́sọ̀p yẹn sọ fún ọlọ́kadà kan gbé ẹ lọ sí ṣọ́ọ̀ṣì àwọn fàkẹyẹ aago mẹ́sàn-án ni o wà á ríre gbà gbogbo ìgbà ni mò ń gbé ọlọ́run gan-an ayé èyí tí ẹ̀ ń fẹ́ ọ̀rọ̀ ìránṣẹ́ yìí torí pé ní jẹ́ ọjọ́ pàtàkì ó ní bá a ṣe ń ṣe ìwọ jẹ́ àrípò òfin ọ̀rọ̀ ìránṣẹ́ lẹ́ni owó ọpẹ́ là ń dá lẹ́ni yìí o olùfẹ́ ẹni bá ń bẹ láyé ló ń dá ọ̀rẹ́ ọpẹ́ o ẹ fi ránṣẹ́ lẹ́ni lórúkọ jẹ́ yóò dára fún ọ o náà jẹ́ kí fífi lọ yí parí ẹ̀ ní ọjọ́ friday ìṣòro wà fún gbogbo ènìyàn jákèjádò gbogbo ènìyàn mọ̀ wípé ẹ̀ka lóṣù la máa ń ṣe ìṣòro wa ó máa ń bọ́ sí friday àkọ́kọ́ nínú oṣù sọrí ìṣòro friday yẹn omi òkúta ti ka sáàpù síná ní kí n pín fún gbogbo ènìyàn tó bá ti ń bọ̀ kó mú ike wá ní ìṣòro friday ọlọ́run bàbá alábìyamọ o
8: ààyè ló wà.
10: Hello, hello, prophet 090-60-57-11-10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30-34-34-77-14 lẹ́ẹ̀kan sí 30-34-34-77-14 Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
7: Abiyamọ o, a ò ní máa bọ́ jẹ mọ́.
11: Lagilu FM 96.7.

ṣe ọdún 2026 first of July ọjọ́ Wednesday gbogbo ẹ̀dá tó ní orí ọ̀fẹ́ láti gbọ́ mi ẹ já yan ọba àwọn ọba nítorí ipò dáa

Aná ni mo ti bẹ̀rẹ̀. Agbára ibojì, the power of cemetery. Mo sì sọ tó pọ̀ nínú eléyìí, kódà mo sọ débi pé ogó òsì ní báǹkì tó ibojì. Ẹ̀sà ogó òsì ní Amẹ́ríkà tó ibojì. Gbàmígbọ́ ogó kò sí nílé ọba tó ibojì. Kí ló dé tí mo fi sọ bẹ́ẹ̀? Ọ̀pọ̀ àwọn tí wọ́n wáyé tí agbára ilé ò jẹ́ kán rògo wọn lò, wọ́n ti gbé ògo wọn padà, wọ́n rú padà sí ibojì. Ẹ kíyèsí sà, òun ló fà á tó jẹ́ wípé bí a bá ṣe ọ lójú nígbà tó o bá dé ibojì, ọ̀pọ̀ ẹkún ló wà ní ibojì. Gbà mí gbọ́ sà, nítorí ògo tí ó ń tàfàlà. Olúwa rán mi láàárọ̀ yìí, ohun tí a mọ̀ gbàdúà sí láàárọ̀ yìí, òun ni mo pè ní àánú ní ẹnu ibojì. The mercy, mercy at the gate of cemetery. Mercy at the gate of cemetery. Àánú ní ẹnu ibojì. Mezonovia Adekia Balia. Ẹ kíyèsí sà, wọ́n yí òkúta sí ẹnu ibojì Jésù. Wọ́n ṣe bíi pé bí àwọn bá yí òkúta sí ẹnu ibojì, Jésù ò ní lè jíǹde. Ẹ kíyèsí o, àmẹ́ni tó yí òkúta kúò. Ṣùgbọ́n nígbà tí àwọn Pétérù

gbìyànjú ni òun ẹsà ó kàwé ṣùgbọ́n ò lè ríṣẹ́ gbàmígbọ́sà ọ̀gá ni ọ́ àwọn tó ń bẹ lẹ́yìn rẹ̀ wọ́n bẹ́tà rẹ̀ wo bí olúwa ló rán mi ó ti ka ọjọ́ níbi iṣẹ́ yẹn

0: sí ẹnu ọ̀nà ìṣerere ènìyàn nígbà tí a bá yí àbìlù síbi ìṣerere ènìyàn ẹ mọ́ wà láàyè láàrin àwọn òkú ó ní àwọn áńgẹ́lì sọ fún wọn pé jésù ti jíǹde àánú ló jì ọlọ́run àwọn bàbá mi ẹ̀yin kan bẹ́ ń bí àánú fẹ́ gbéwọ̀ náà dìde àánú fẹ́ fi hàn bó tiẹ̀ jẹ́ wípé agbára ibojì yọ lẹ́nu gbà mí gbọ́ àánú fẹ́ sọ̀rọ̀ lẹ́nu ibojì lásàrù jésù dúó lẹ́nu ọ̀nà mo sọ fún yín pé jésù wọlé ẹnu ọ̀nà ló ti pè é ló ní lásàrù jáde wá ẹnu ọ̀nà ibojì òdẹ lè rí street àánú bí àánú bá sọ̀rọ̀ lẹ́nu ibojì ẹnu ibojì yóò tẹríba bẹ́ẹ̀ ni sà bíbélì sọ pé ẹ gbé orí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà kí a gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé ta ló ń sọ bẹ́ẹ̀ ta lẹni náà ta ní àánú nìyẹn torí bí àánú bá sọ̀rọ̀ ọ̀dájú máa dákẹ́ ẹ̀dẹ́vìà ẹ máa kú àdá ìyá abẹ kú àdá hànà bí àánú bá ń sọ̀rọ̀ ìka máa dúó ni kò ní sọ nǹkan kan ẹ kíyèsí sà bí àánú bá ń sọ̀rọ̀ bí àánú bá ń ṣògo ìdájọ́ ò lè ṣe nǹkan kan àánú ni o ọlọ́run àwọn bàbá mi ẹ̀yin tí wọ́n ti lé ò lè jẹ́ nǹkan kan mọ́ wọ́n gba ọkọ̀ àárọ̀ rẹ lọ́wọ́ ẹ torí pé wọ́n ṣe bíi pé ò lè dìde mọ́ wo bí àánú lòun fẹ́ dá sí láàárọ̀ yìí ó ní fàánú rẹ ṣe o gbogbo kò ṣeé ṣe láyé mi ò fàánú rẹ ṣe o gbogbo kò ṣeé ṣe láyé mi ò fàánú rẹ ṣe olúwa wá ṣe bí ọlọ́run olúwa tètè ṣe bí ọlọ́run ènìyàn ti ṣe bí ènìyàn ṣe bí ọlọ́run mo sọ nípa àánú láàárọ̀ yìí ẹ kíyèsí sà àbí bó ni òkú ọjọ́ mẹ́rin òkú tó kú fún ọjọ́ mẹ́rin bó ni yóò ṣe dìde tí ó mọ rìn fún rẹ jésù sọ pé ẹ túlẹ̀ ẹ sì jómọ lọ àánú ló ń sọ̀rọ̀ sà wo bí ìn tí wọ́n gbà lọ́wọ́ ẹ àánú fẹ́ dá padà mẹ̀nú má dá bẹ́rú àbáhádàyà mo ti sọ fún yín bí rí mo ní àánú kìí bẹ̀bẹ̀ àánú kìí ṣàgbé àánú èyí tọrọ ebi kìí pa àánú ẹ kíyèsí sà àánú kìí mú tì ẹ wo bí ìjákulẹ̀ kìí bá àánú bí àánú bá sáré iwájú ló máa ń wà ẹ wo bí wọn kìí dá àánú dúó àánú kò ṣeé dìtẹ̀ àánú kìí tí àánú ìṣàìsàn gbà mí gbọ́ wo bí àánú kìí bàjẹ́ àánú kìí sunkún bí àánú bá sunkún ẹkún ayọ̀ ló sun benavera akéde yemenua dada ẹ̀yin kan wà ń bí tẹ̀ nílò àánú òní ni ọjọ́ àánú àkọ́kọ́ ní oṣù keje wo bí kíná ń pè ní méje àṣepé ní méje 7 is perfection wo bí àánú bá dá sí ìwọ náà lè rí i pé ó pé nínú ayé rẹ olúwa ló rán mi láàárọ̀ yìí ẹ̀mẹta la máa gbàdúà ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé ẹ nílò rẹ̀ ẹ sà kò sí bá a ti fẹ́ sọ nípa ẹ́sítérì tá a ní sọ nípa àánú àbí bó la ṣe fẹ́ sọ ẹrú lásán làsàn ni òun gò mọ bí wọ́n ṣe tó òun délé ọba ẹ wo bí àwọn ọmọ èèyàn ńlá ń bẹ níbẹ̀ lọ́jọ́ náà aṣu erusu owoju wọn gbà mí gbọ́ sà tó bá jáyé fóònù ni ìgbà tẹ́lòmíì kọjá nu wọn lásù erusu ọmọ tẹ fóònù ẹ àwọn ìjòyè ni ó mọ fọwọ́ kan pé kábíyèsí ẹ wò wọn mọ jẹ kán jáwọn ilé mọ lọnà màmá wo ṣùgbọ́n gbà tí ẹsítérì bá dé ẹ ṣàkùn ní tẹ fóònù amọ̀wò ẹsítérì yóò dẹ̀ sọ pé òun ní tírẹ̀sì inú ilé bíbélì sọ pé nígbà tí ẹsítérì kọjá ó rí ojúrere ọba àti gbogbo ènìyàn ẹsà tí ó bá rí ojúrere ọba nìkan ọkùnrin kan ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ọba mẹ́múkánì náà ń pè é ẹsà òun ló sọ pé fásitì òye ni àyà ọba tí ó bá rú ojúrere mẹ́múkánì lè sọ fún ọba pé ọba ẹ̀ lè fẹ́ àti gbọ́ history rẹ̀ ẹrú ni ọkùnrin kan ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ọba tẹ́ ẹ bá rántí amánì náà ń pè é ó ti mọ́dékàì bíi kàsí nǹkan ni ẹsà amani le sọ pé ọba ẹ lè fẹ kí ló dé tí ń lè fẹ ẹrú ni o bẹ́ẹ̀ ni o ẹrú ni o ẹ lè fẹ́ o wọ́n mọ̀ fi bu yín ni o ṣùgbọ́n bíbélì sọ pé ẹsítérì rí ojú rere ọba àti ojú rere gbogbo ènìyàn ìyẹn túmọ̀ sí pé àwọn ọ̀tá ẹ̀ lọ́jọ́ náà wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ àwọn tí ó yẹ kí wọ́n dìtẹ̀ mọ́ ní ọjọ́ náà inú wọn yọ sí a fẹ́ gbàdúà bí àánú bá dá sí àwọn tó yẹ kán dá ọ dúró inú wọn á yọ sí ọ bí àánú bá dá sí àwọn tó yẹ kán dìtẹ̀ rẹ inú wọn á yọ sí ọ bí àánú bá dá sí àrùn tá a gbé ìṣerere rẹ lé lọ́wọ́ wo bí o máa kó o lẹ̀ àánú nìyẹn a fẹ́ gbàdúà mẹ́ta lórí tí mo tẹnu mọ́ yìí ẹ̀yin ọmọ ọlọ́run tẹ bá ní orí ọ̀fẹ́ ẹja àjọgbà àkọ́kọ́ lélẹ̀ gbogbo ènìyàn láàárọ̀ ẹ pé orúkọ jésù kẹ pé ẹ̀mí mímọ́ ẹ ẹ̀yin aládùà ẹ tẹ̀lé mi láàárọ̀ ẹ ṣí ọ̀run àánú fẹ́mi náà ọ̀run àánú jẹ́ ó ṣí fún mi mo wo oṣù tuntun jẹ́ kí ọ̀run àánú ṣí fún mi mi ò fẹ́ mú tì lóṣù eléyìí jẹ́ kí ọ̀run àánú ṣí fún mi mi ò fẹ́ mú tì mi ò fẹ́ má mú bọ́ jẹ́ kí ọ̀run àánú ṣí fẹ́mi náà lóṣù keje ọ̀run àánú ẹ ṣí fún mi ẹ ṣí fún mi heaven of mercy open unto me ọ̀run àánú ẹ ṣí fún mi heaven of mercy open unto me ọ̀run àánú ẹ ṣí ó yá àdúà
1: orúkọ jẹ
0: ayé karuba lágada lágada ọ̀run àánú ẹ ṣí fún mi ọ̀run àánú ẹ ṣí fún mi ẹ ṣí fún mọ mi lóṣù tuntun ọ̀run àánú heaven of mercy heaven of mercy heaven of mercy heaven of mercy ya gbọdọ balaga balaga dọ ore balaga daya gada laga dọ ore balaga balaga daya gada ẹda baluga da balaga dọ da ọrù àdó ọrù àdó ọrù àdó ọrù àdó ọrù àdó ọrù àdó ọrù àdó ẹṣọ ọrù àdó ọrù àdó ọrù àdó ọrù àdó ọrù àdó Ẹṣẹ́ fọ́mẹ́ pé níwọ̀nba àánú ló dáhùn fún mi òbí lọ́nà tí mi ò tiẹ̀ lérò ni àánú ti fọhùn fún mi mo dẹ̀ mọ̀ pé lóṣù eléyìí náà àánú tún máa fọhùn fún mi náà òbí èmi ò mọ̀ bóyá ẹ̀yìn kan náà lè sọ bẹ́ẹ̀ oṣù keje tá a wọ̀ yìí àánú máa fọhùn fún mi náà bíbélì sọ pé wọ́n ń gbé òkú kan bọ̀ ní ẹnu bòdì wọ́n ní ọmọ kan ṣoṣo tí obìnrin opó ìbí nìyẹn bíbélì sọ pé bí jésù ti rí àánú ṣe he has compassion àánú ṣe ẹ kíyèsí sà àwọn tó yẹ kán ràn lọ́wọ́ àánú kò ṣe wọ́n àwọn tí wọ́n ní tó nílò lọ́wọ́ àánú kò ṣe wọn àwọn tí wọn ní ìgbédìde lọwọ àánú kò ṣe wọn ó dára níwájú wọn ṣùgbọn àánú kò ṣe wọn ó gbìyànjú níwájú wọn ṣùgbọn àánú kò ṣe wọn ẹsà there is no compassion nígbà tí àánú ò bá ti ṣe àwọn olóore rẹ sí ọ wo bí wọn á dàbí ọdájú wọn á dàbí ìkà ó gbìyànjú bí èèyàn ṣùgbọn àwọn tó yẹ kó ràn lọwọ àánú kò ṣe wọn a fẹ gbàdúà ẹ fàánú dáhùn níwájú olóore ẹ fàánú dáhùn fún mi níwájú olóore mi ẹ fàánú dáhùn níwájú olóore mi lóṣù keje ẹ fàánú dáhùn níwájú olóore ẹ fàánú dáhùn bí mo bá déwájú olóore lóṣù keje ẹ fàánú dáhùn ẹ fàánú ó yá àdúà
1: orúkọ jẹ
0: máa yá máa rú bàlẹ́gẹ́dẹ́gẹ́ lọ sí kẹ́jẹ́ bí mo ba de waju Olorun e faanu down e faanu down e faanu down e faanu down e faanu down e faanu down ni mo ba de waju Olorun faanu down osu keje e faanu down e de ma la baru bi adaya ke ye le lo abadaya ge du adaya e faanu down e faanu down e down e down e down e down e down e down e down e down e down e down e down e down e down e down e down e down e down e down e down e down e down e down e down e down e down e down e down e down e down e down e down e down e down e down e down e down e down e down e down e down e down e down Head down. Ameneta Jesu Oluwa wa Enso ile Obi Bi Oba ni ori ofe lati gbo mi laaro yi To de ni Kandu fufu ni owo Eyi ti a fi gbadua fun awon akobi To ni envelope white O so fun yin pe gbogbo wa la gbodo ni mo fe gbadua si laaro ma de ko be ma wa so ire ajo e bi oluwa ti ran mi esa sunday la ma pari e o ma ni agbara sugbon gbogbo eyin te ba ni e le ko da ni bayi e je nso tele abi ke lo sibi te tan si be ni sa oluwa mo be o anu ni mo nbebe fun laaro yi anu to ma ko ogo akobi le won lowo ogo ti won fi ma du oni waju ogo ti won a fi le se olori ogo ti won a fi le tayo anu to ma ko le won lowo anu ti ko ogo iwaju le ni lowo anu ibere pepe anu ibere letete anu oke anu giga anu ibi giga bi e ba sabi eyin te gbagbo eyin te ni kandu ye bi e ba gbagbo laaro yi ma liver rubia da yanada bi e ba sabi lori anu ba oh lori anu ba ah lori anu ba Lori anuba Ileri ase Amen Ileri ase Amen Ileri ase Amen Ah Ileri ase Amen Ah Ileri ase Amen Ileri ase Amen Ileri ase Amen Ileri ase Amen O ni se dadu Amen Okan re abale Amen O ti ri be Amen Ko yi pada Amen Jesu Oluwa wa Amen Ko si n to da to ki eniyan wonu majemu anu laaro the covenant of mercy obi majemu toluwa ba mi daniel gbogbo ojo wednesday on lo fi je pe gbogbo ojo wednesday nikan le ri mi pe mo pe ori anu bi tori majemu ti oluwa ba mi daniel obi eyin kan wa nbi ma bi ogan iwo na wa gbogbo ona sori ti eyan ba mi si ele laaro esa nkan la lo so wa gbogbo ona ki wo na ni ori anu eh mun be ni ori oke ni aro kutukutu ni odun kan esa mun gbadua ni ese angeli oluwa ni omo ki lo de to gbadua loni mo ni oluwa mo fe ko dide si oro ini oni kankan ti mo gbe lo waju oluwa oluwa ni kini oni mo ni ojo anu o ni ki lo ye ko se mo lo ye ki rubo oluwa lo ti tan oluwa ni to ba ni rubo aroye re oni po ni ru ojo ni mazena verubia dahana when destiny align with incident nigba ti ayanmo nlo esa ti sababi wa pade e ewo bi amo mu kan la jade e ki esisa jeje ni ayanmo re duo o nlo ti e esa o wa se nkankan to ru olon soke wo bi o le mu kankan jade and that is why ti ma fi so fun olaaro pe ma miss ore anu laaro gbogbo to ba le se kile oni to su wa ore 1200 account number ti mo fe file ni ko fi si e ki esisa eyan ogorun akoko e fi oruko yin ranse woli oruko mi leleyi e so tele e gbo mi sa gbogbo oruko to ba wori phone ni ni ma so tele si afi po ba ni ore anu loku wo bi in to ba fi mu o to da ore anu ti oruko re yen de wole abi o ti e wa pe oruko re sinu afefe pe oluwa mo ti fi ore ile o de ri inu mi oruko mi ri o de pe sinu afefe wo bi olorun ipe ile down mi o ni so ju be lo e je n pe account number na ma so awon kankan leyin tin ba se yen tan gbogbo eyin te fe da ore anu ni aro yi 02 71 96 92 04 e je tun pe 02 71 96 92 04 Wema Bank ni bank yen o Wema Bank temi tope okun ade aladewura gbogbo eyan omo Olorun e wo bi ohun ti emi mo to da mi loju oni wipe e ja fi ara wa si ore anu laaro yi e ja wo ti adani waye le se bo bi oja re o lo bo ti fe iwo na wonu maje mu anu laaro yi aye awon omo yen ko te Olorun wonu maje mu anu emi na da ore nitori awon omo ni be ni sa o ti wa le lojo to ti pe o de reti pe oluwa je ki oluranlowo dide mi na fe gba shop temi wonu anu laaro pe iwo na wa nkankan ko file pe ore anu mi lele esa gbogbo wa la ma da ore anu laaro 1200 naira o ni ore anu wa koju be lo eyin kan ni mo be ni aro yi e ke si sa te ba ti ni candle white e wa ona ke get e tori pe a fi gbadua laaro ma so bayi ma mo tenumo ni ola gbogbo eyin te ma da ore anu ni aro yi e je tutu so bayi pe Wema Bank le ma fi ore yen si oruko to ma gbe wa fun otemi to pe okun ade aladewura oluwa si sise ara o si jeri are baba mi sise iyanu sibe iwo na darapo ko won ti oluwa le se ipade nbe ni apete ni aro yi ago meso obi gbogbo eyin ti e wa ni agbegbe apete gbogbo eyin ti e n gbe ni awotan gbogbo eyin te wa ni lifeport gbogbo eyin te wa ni jeje gbogbo eyin te wa ni orogun gbogbo eyin te wa ni ajibode gbogbo eyin te wa nsango ipade wa ni apete ni aro so to ba ni ori ofe iwo na darapo ko wo ti adani waye ma se ko ju be lo e mu number yi e ma fi oruko yin ranse e kan so pe e fi mi e so tele si aye etimi na mo ti da ore kan ma send the message pelu oruko re eyin te ni whatsapp number yen e le ma send e sori whatsapp number yen na ni e le ma send e o le send e ni sms direct message o de le send e ni whatsapp ko si to ba send ta o ni ri nbe iwo na se be aro ikun fun anu o si kun fun agbara olohun number ile le pesi pe woli e gbadua fun mi wo bi gbogbo eyin ti e ba ni ori ofe e pade mi laaro la ni ikanni na o a jo mo gbadua ni 090 25 20 27 24 090 25 20 27 24 Thank you. God bless.

0: orúkọ mi ni Nathaniel Ademide. Emi ni mo jẹ́rìí ní 2 months ago pé Ọlọ́run ṣe mọ́tò fún mi. Ní last year September, October, ìgbà tá a ṣẹ̀ṣẹ̀ dé ibibi main auditorium. So bàbá mi wá sọ̀rọ̀, wọ́n sọ pé àwọn fẹ́ ra transformer. Wọ́n ṣáà sọ iye tó kù ṣá. So nínú owó business mi, mo ṣáà ṣe ìwọ̀n tí agbára mi lè ṣe. Wọ́n á fi owó yẹn
1: sọ pé mọ́ńbọ̀ ṣẹ̀ṣẹ̀ gbọ́ nǹkan. Sísítà ìlọ́jáde ń jò ní kó ń ra mọ́tò, ẹ̀yin tẹ́ ẹ bá rántí. Tọ́ ọ bá rántí, ọ̀wà ń jọ nu. Lẹ́yìn ìgbà tí wọ́n sì sọ bẹ́ẹ̀ tán, wọ́n wá gbọ́ tí mò ń sọ pé a sì fẹ́ ra transformer o, tọ́ọ̀chì fẹ́ ra transformer, nílò transformer o. Bí mo ní a nílò gbálẹ̀, àwọn kò dìde náà ni. So àwọn náà wá jáde, wọ́n mú owó látàpọ̀ wọn, wọ́n ní ẹ bá háàdì owó yìí. Nínú owó ọjà rẹ̀ ni o, ibi wọn bàdé nìyẹn. Oya ride on.
0: Yes, so nǹkan tí mo wá fi orí owó yẹn sọ ni pé kó tó di bẹ́ẹ̀dẹ̀ mi ọdún yìí, ipe kí Ọlọ́run jọ nínú àánú ẹ̀ kó fún mi ní one of the biggest perfume store in Ibadan.
1: Nice.
0: So
1: èlò ni owó yín, ẹ mọ̀ bínú pé mo fẹ́ béèrè owó tẹ san lọ́jọ́ yẹn, èlò lẹ kó fún mi.
0: ₦1 million ni sá.
1: Ó ti sùn. Kò sì sẹ́ni tó pe owó mi ò ní, ta lọ fẹ́ fọ́lọ́run ní 500, ta lọ fẹ́ fọ́lọ́run ní 1 million. Ọkàn rò láti inú ẹ̀ ni pé chọ́ọ̀chì mi ni bíi mo lè fele ìṣírègùn. Kí ló wá rí nǹkan result yẹn? Wọ́n láwọn fẹ́ big shop.
0: So mo ní pé mo fẹ́ big store, big one of the biggest perfume store in Ibadan. So ìgbà tó di April, owó mọ́tò yọ.
1: Owó kí lọ yọ?
0: Owó mọ́tò.
1: Nice.
0: So gbogbo tọ́ọ̀tì mi ni pé ìgbà tí mo ti ra mọ́tò pé ìbọn ni mo tún ti fẹ́ rí owó láti gba store. Mo sì ní díẹ̀ ní savings mi. Bọ̀ mo ṣáà dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run ṣàánú fún mi láì ní tẹnìkan nínú. Bí Ọlọ́run ṣe gbéràn lọ́wọ́ bó ṣe ṣe fún mi, Ọlọ́run ṣe fún mi
1: láì ní kíni lọ,
0: láì ní ìrànlọ́wọ́ ẹnìkankan nínú, ìrànlọ́wọ́ Ọlọ́run. Bí Ọlọ́run ṣe ṣe, bẹ́ẹ̀ ni sá, Ọlọ́run ṣe fún mi ju bí mo ti bèrè lọ. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ipẹ́ lára owó bísínẹ́sì mi tí mo yọ cash díẹ̀ níbi bẹ́ẹ̀ tí mo fi fún Ọlọ́run, Ọlọ́run ra mọ́tò fún mi, Ọlọ́run tún fún mi ní one of the biggest perfume store in Ibadan. Mo dá gbogbo ọpẹ́ padà fún Ọlọ́run láàárọ̀ yìí.
1: Ẹ jẹ́ ìwọ ṣọ́ọ̀bù wọn, let me see. Èyí ẹ ṣe
2: kékeré.
1: O ti rí nǹkan. Ẹ̀wọ̀n tí 1 million lè dà káà jáde láì ní ọwọ́ ọpin kankan. Nice. Ẹ jẹ́ àlọ́ George. Ẹ pàdé mi ní ìsìn ní ìsìn ní fẹ́rẹ́ ń jogi lórí Facebook 6:30. Ẹ̀yin àyànfẹ́ ó ṣe kókó kò jẹ́ àpàdé. Òní ni wáhùn, wọ́n ràn mí iṣẹ́ sí. Ẹ mú àbẹ́là yín tẹ bá ń bọ̀ ní chọ́ọ̀chì ni náà lábẹ́rẹ̀. Ẹ mú intervi break wà gbáwẹ̀ lónìí. Àwọn ọmọ kéékèèké ni mò ń gbọ́ testimony wọn. Kò sẹ́ni tó ní ọ̀yọ́nu owó ọjà rẹ̀. So ó lè yọ́nu owó yìí kó o fi san rẹ májẹ̀mú lónìí. So o lè sàn dá mẹ́wàá. Our God is not a robber. Ọlọ́run kì í jalè, kì í jàyàn gbé. Wọ́n jẹ́ káwọn onísọkúso kó bọ̀, wọ́n fẹ́ gbá wọn ni, wọ́n fẹ́ ṣe kinní kan ni. Láì ṣe pé mo ní ọ lọ mú wá, ọ gbọ́ pé chọ́ọ̀chì nílò transformer, ó sì lọ yọ owó jáde látòwú ẹ̀. Ìdáwó ṣọ́ọ̀ṣì láyé ń rí, ẹ rí ìnáwó. Olùfẹ́, gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ san rẹ májẹ̀mú yín lónìí, mo lè fi gbogbo ẹnu sọ fún ọ pé tó sùn keje yóò pè ọ jù. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ sàn dá mẹ́wàá, gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ san rẹ àánú, ẹ gba count number church 1966 36 38 73 Access Bank Comfort Life Mission International ni ó gbé jáde. Ìyẹn nìkan kọ́ bí èèyàn ò bá wọlé lo eléyìí 2017 42 90 47 Comfort Life Mission International ni ẹnu ògbé jáde. Kàn dán wò kó wá wo tó lọ lè ṣe. Kàn mú nǹkan kan láti inú owó rẹ, láti inú owó ọjà rẹ. Ìwọ náà fi bẹ̀rẹ̀ sí irú ẹbọ májẹ̀mú. Mo ráwọn tó jẹ́ pé bá a ṣe bẹ̀rẹ̀ báyìí tí è pé ọjọ́ méje ni wọ́n máa ń rú ẹbọ. Ẹbọ májẹ̀mú sì bẹ̀rẹ̀ láti 2000 lọ sókè. Já fowó ẹ ṣe nǹkan tó lọ́hùn, já fìdá mẹ́wàá ẹ ṣe nǹkan tó lọ́hùn. Aside Women Convention ti wọlé dé báyìí. Gbogbo tẹ́mọ̀ gbọ́ lọ́sẹ̀ yìí títí ó fi di on the 12th. Ní tẹ́mọ̀ gbọ́ ìròyìn ayọ̀ ni lágbára ẹni tó láyé àtọ̀hún. Ẹ̀yin ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí ẹ̀ mọ̀ bọ̀ ẹ̀ wá kúnlẹ̀. Ẹ̀yin tẹ́ mark wedding anniversary yẹn mọ̀ bọ̀ ẹ̀ wá kúnlẹ̀. Ẹnìkan ní wòlé ẹsẹ̀ bíbélì wo láàkà lónìí. Ẹ jẹ́ parí ìwé Isaiah chapter 61 títí wọ 66. emu kandu yen ja lo church but e koko pade mi lori Facebook na ha gbogbo eyin omo Olorun ti won bi loni da eyin te mark wedding anniversary yin e je n fi gbagbo gbadura fun yin so raye ton ba lo yin orire ni wa se wa gbadun aye wa tun gbadun aye tin bo happy birthday long life and prosperity happy wedding anniversary gbogbo eyin omo Olorun fe send the testimony e lo number e jo loud ko neat 080-88-71-65-66 e send the message ire atanu ko bayin e je mo lori Facebook you are blessed it is well with you
2: Lagilu FM 96.7

0: awon lawon de ma nse gbugbu nkan ju toto iya wa won support awon o sugbon ni gbugbu nkan ta won ba nse awon ma foruko iya wa won se ni tori ife ta won ni se tori condition to wa ka won fi ma minu edun sawa so pokunrin ohun o se dada ni aba so pe awon idile iyawo won ni abinise oluri da eyan ara le kini keni yi o se nigba ta won ebi iyawo ti won si dide ogun weto gbogbo nkan to je tanti awon gbogbo nkan to je to ma won la won fe gba koda won ni le ti won ko gan ipo ma won lo ko bo le yan se ma ko le ti yawo na ni support nigba ti fe wa o ba ni yi lokan je gan tori pe nigba tawon ati yawo awon wa iru nkan ba yi o sele ki lo wa de nigba ti yawo awon pakoda to jade laje in awon ebi re wa so fa awon koto awon fe gba nkan bayi eyin nkan bayi to si omo awon nkan bayi to to so omo awon nkan bayi awon omo awon loni nkan bayi omo awon loni eyin ara le kini ki okunrin ohun se to ba je yin ki le ma se imọran won ni e fa won tori kini ohun obomi tutu sokan won ko te je ka won nkan ta won fe se mo tori pa won gbadura ki yawo awon salaisi awon o sa le ma gbadura pa en ti kokko lo lele en ti kokko lo lele ṣùgbọ́n ọlọ́run ó ti mú wá bẹ́ẹ̀ àwọn ò dẹ̀ ní ọmọ kankan níta débòde wò pa àwọn ò fẹ́ yàwó kankan síta kí ni káwọn ṣe 0912370875 tàbí 0814249 1006 kí ni kọkùnrin ọ̀hún ṣe ẹ̀yìn ara lé hello akójúmọ́
1: orúkọ ni wọ́n lá léwá ń kọ́ ní láti rí ọ́
0: ẹ jẹ́ kó lẹ́gbẹ̀ẹ́ rédíò nínú àjò àbí kẹpá
1: nǹkan tí mo ìmọ̀ràn tí mo lè fún bàbá yẹn ni wípé ṣùgbọ́n ọlọ́run ni ọlọ́run tó pèsè gbogbo nǹkan yẹn fún wọn ó lè ṣe jù bẹ́ẹ̀ lọ kí wọ́n yọ̀ǹda gbogbo nǹkan tí wọ́n bá ti kánìlì bá fẹ́ gbà nínú ohun tí wọ́n gbà
0: kí wọ́n yọ̀ǹda
1: wọ́n bá gba wọn tí wọ́n bá fẹ́ gbà tán ọlọ́run lè ṣe ju eléyìí tó ṣe fún wọn lọ nínú ọlọ́run tó lè wá fún wọn níyàwó tí ọmọ tó wá wà kí wọ́n gbà fọlọ́run tó ṣe tó pèsè fún wọn kí wọ́n yọ̀ǹda
0: hello.
2: Hello.
0: Akojú mo sir.
2: Ayé kaarọ̀.
0: Yes sir.
2: O ṣàánú fún wa.
0: Ami.
2: Ẹ rí ohun tó ṣẹlẹ̀ yẹn. Kò sí bí ẹ̀ṣin máa ná owó bátabáta báyẹn. Kí owó ẹ̀ máa ní sọ́ọ̀sì. Definitely bí máa ẹ̀ṣin ná owó yẹn ó máa ní sọ́ọ̀sì tó ti owó jáde. Kò lọ sí bẹ̀rẹ̀ kò ṣe kó ṣe print out ti àwọn owó tó. Bá tí wọ́n lè ṣe máa fún nìyẹn kó gbé lọ́ọ̀yà kí lọ́ọ̀yà ọmọ ọkọ sọ pé wọ́n rí pé lóòótọ́ ló ná owó yìí kó wá pe àpẹẹbí yẹn mo tó bá lè yọ̀ǹda fún wọn kó yọ̀ǹda fún wọn àwọn ohun wá sílé ayé àṣìmọ́ ohun kò ń lọ

0: dárò pé ọlọ́run yóò jẹ́ kọjọ́ gómìnà sí àfún ọ
1: Hello.
0: Hello, ma.
1: Ako Juma, sir.
0: Hello, ma.
1: Yes, sir.
0: Ako.
1: It's only, sir.
0: Hello, calling me. I'm a doctor.
1: That's you. Yes,
0: sir.
1: Hello.
0: Hello.
1: Ako Juma, sir.
0: Ako Juma.
1: Ako Juma, sir.
0: Ako Eto.
1: Eto ni.
0: Ebe ba advice mo kan. Ebi mega marriage na se.
1: Ben.
0: Kan lo se court now. Kini kini se ko ni ri mari ni. O eje ko lo fun court. So wa de gba nkan fun. Dai lai lo pa ti yawo ti ma pa nkan po. Fẹ́rẹ́ tá a bá fi àgbò fẹ́ bọ́ra àájọ owó ẹ̀ tókùntókùn ṣé kò ṣe kò san dáwọ́rì orí ẹ̀ ni wọ́n ti wá fẹjú mẹ́ ìfẹ́rí báyìí.
1: Hello. Ako Juma, sir.
0: Ojumo
1: ni, sir. Eto ni, sir.
0: Ọ̀pọ̀ ìṣẹ́lẹ̀ kọ́ra láti fún bàbá yẹn ní ibi pé ọlọ́run dúró ti o.
1: Àmì.
0: Ọ̀rọ̀ lé, ọmọ ìgbà ọ̀rọ̀ lé lára rẹ o. Orí ti lé ní wọ́n bá gbé o. Ìyà òsì ní jẹ́ o.
1: Àmì.
0: Wọ́n bá gbalé lọ́wọ́ rẹ̀ kó sì lè ká fún mọ́ o. Ẹ̀gbọ́n ọ̀bẹ dúró ti lágbára
1: ọlọ́run.
0: Ìgbọ́n tó ọlọ́run ó sì ṣe dáadáa ìyáná ó sì ní bàjẹ́.
1: Ẹ ṣeun àdúpẹ́ sá. Ẹni tó dúró tí ìyàwó fún ọgbọ̀n ọdún tí kò ti ẹ̀ ní ẹnì kankan níta bóyá ọlọ́mọ kan níta kò ní dípò pé yóò ní ìyàwó kankan níta tó wá ń dún ìyàwó ẹ̀ nú gbogbo nǹkan tí ń rà òun kọ́ lórúkọ ìyàwó ẹ̀ kó fi máa dún ìyàwó ẹ̀ nú tí ìyàwó ẹ̀ wá papọ̀dà tí ẹ̀yìn ẹbí tẹ wá dúró sí pé gbogbo nǹkan pátápátá ìyàwó ẹ̀ ló ní ẹ̀gbọ́n yín ló ní àbúrò yín ló ní ọmọ yín ló ní kí ni kọkùnrin yìí ṣe àti wípé ṣé nǹkan tó dà ń làwọn ẹbí ìyàwó òun ṣe. Hello,
0: ma.
1: Ako Juma, sir.
0: Ekaarun.
1: Yes, sir.
0: Yes. Nǹkan tí àwọn ẹbí ìyàwó wọn ti sìn ìyàwó ìsìn ni wọn kò dàrú bọ́tà ẹ̀ nǹkan tó ṣẹlẹ̀
1: yìí.
0: Ọkọ̀ ẹ̀ kò lè gbà fún o. Mo lè gbà fún rárá torí nísìn lókè ọlọ́bù ara wọn kó tó kú. Lókè bó ṣe kú nísìn
2: bi awon eko ebi mo bo se se tele tele bo se se miss ko le gba fuck to ba te gba fun omo won ko to wa laye bayi nko to ki ya yawo yen ni o gugu e ohun lo awon omo won lo man lo o man lo ni oko won o man lo ni ti oko won te gba fun won o te pari ni yen Oye ko gba fun won lodo to mo
1: isu isu won du pesa
3: ilawo gantana na papa ilewa
1: hello
2: e karo
1: a ko ju mo sir
2: nti mo ri ninu oro yen ni pe dare ri pe awon family yawo won tin suspect yi oko wipe o lowo ninu iku to pa omo won then definitely boya yawo yen gan o ri seju oko lo that is what I see there olowo na wa lo bo ni to fe se yen ni temi o ko da
1: eshion eshion sir
2: right sir
1: to go sir este le consulta la la oya 091 230 7086 75 091 230 7086 75 se nkan to da lawon ebi yawo se hello akojumo yes ma
4: ewo nkan ti o sele yen ko sele ni maye o si sele ni lo ta ji o ti ku o yawo onile oko wa lo tale ti e ka mo jo jan ye nda so so ye ko si ya wu o wa lo ti ji ri le ni o fu ko ti a ti pa mo ye le wa o be ti ko oko tele o to wa fe ni ti wa ye recently ni mo lo oko o ni o be di mo ka o wa po e mo te ko di mo ka ni ni o ti a so so ni ti o di mo
1: Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen

0: 7.
1: Ẹ kú ìdájí o. Ìròyìn àgbáyé la mú wá sí ti gbọ̀yìn láti kọ̀ni Lagelu 96.7 FM. Òkè gajòkè, ilé funfun, fẹ́lẹ̀lẹ̀, Ìbàdàn, Olúwa ṣínà. Aláyọ̀ l'oníròyìn yín, ṣáájú. Ẹ gbọ́ kókó inú ìròyìn náà. Ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ ilẹ̀ yìí fún ajàfẹ́tọ̀ ọmọnìyàn ni Sowore ní òmìnira pẹ̀lú sísan mílíọ̀nù lọ́nà ìgbà náírà. Ikọ̀ elétò ààbò àmọ̀tẹ́kùn sọ di mímọ̀ wípé àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ ti àwọn ajínigbéjigbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni yóò di dídóòlà lóòyẹ̀. Láti ilẹ̀ òkèrè, wọ́n ti bẹ̀rẹ̀ sí tọpa àwọn olùbikàn eléyìí tó ṣeéṣe kí wọn ó wà nídìí àdó olóró kan èyí tó ṣe ìpalára fún olókoòwò kan tó jẹ́ ọmọ bíbí ilẹ̀ Ukraine nílùú Monaco. Nínú ìròyìn eré ìdárayá, Enekwechi àti Fọláṣadé ni wọ́n ti fi orúkọ wọn léde gẹ́gẹ́ bí balógun fún ìdíje ti Commonwealth ti ọdún 2026. Ní báyìí, ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún. Ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ tó ń jókòó nílùú Abuja ti fún olùdíje dupò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú African Action Congress AAC Omoyele Sowore ní òmìnira nípa sísan mílíọ̀nù lọ́nà ìgbà náírà. Nínú ìdájọ́ tó wáyé ni onídàájọ́ Mohammed Umar ti pàṣẹ wípé kí Sowore lọ rí wá àwọn onídùúró méjì èyí tí ọ̀kan nínú wọn gbọ́dọ̀ jẹ́ ọba àlàyé láti ìlú abínibí Sowore, nígbàtí èkejì sì gbọ́dọ̀ jẹ́ ẹni tó ní dúkìá orí ilẹ̀ nílùú Abuja. Ilé ẹjọ́ kò ṣàì tún pàṣẹ wípé àwọn onídùúró yìí ni kọ olùpẹ̀jọ́ gbọ́dọ̀ ṣe ìwádìí wọn finifini. Láfikún, onídàájọ́ Umar tún pàṣẹ fún Sowore wípé kó kó àwọn ìwé ìrìnnà ilẹ̀ òkèrè rẹ̀ sílẹ̀ níwájú igbákejì akọ̀wé ilé ẹjọ́ ní ìmúrasílẹ̀ fún ètò gbígba òmìnira àti ẹjọ́ rẹ̀ eléyìí tó ń tẹ̀ síwájú. Ẹ̀wẹ̀, Sowore ni wọ́n ń fi ojú ẹ̀ winá ẹjọ́ nípasẹ̀ ẹjọ́ kan èyí tí àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ ilẹ̀ yìí DSS pè lórí ẹ̀sùn eléyìí tí wọ́n fi kàn án wípé ó pe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Tinubu ní ọ̀daràn nínú àwọn ọ̀rọ̀ tó tẹ̀ síta lójú òpó ìkànsíra ẹni X àti ti Facebook tó jẹ́ tiẹ̀. Ẹgbẹ́ tó ń ṣojú ẹ̀yà Yorùbá ni Afẹ́nifẹ́re ló ti gbóríyìn fún gómìnà ìpínlẹ̀ Ogun ọmọọba Dàpọ̀ Abiodun àti akẹgbẹ́ rẹ̀ láti ìpínlẹ̀ Èkó gómìnà Babájídé Sanwó-Olú fún ìgbésẹ̀ kànmọ́kíá tí wọ́n gbé láti gbógun ti ìṣòro ìgbésùnmọ̀mí àti ìjínigbé ní àwọn ìpínlẹ̀ méjèèjì. Ẹgbẹ́ Afẹ́nifẹ́re kò ṣàì gbóríyìn fún ọ̀gá ọlọ́pàá ilẹ̀ yìí Ọlátúnjí Dìísù àti àwọn kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Ogun àti ìpínlẹ̀ Èkó Bọ̀dé Ọ̀jájúni àti Tìjáni Fatai fún iṣẹ́ akin èyí tí wọ́n jọ jùmọ̀ ṣe láti gbójú agàn sí àwọn ọ̀daràn àti wíwáwọ́ ìwà ọ̀daràn bọlẹ̀ ní agbègbè ojú òpópónà ní agbègbè Ògbèrè, Sàgámù àti Ọ̀rẹ̀ tó so àwọn ìpínlẹ̀ méjèèjì pọ̀. Nínú ìwé kan tí wọ́n buwọ́lù nípasẹ̀ ẹni tó jẹ́ akọ̀wé àtò rẹ̀ Abagun Ọmọlolú ni ẹgbẹ́ náà ti gbóríyìn fún ọ̀gá àgbà ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà nítorí bó ṣe gbé ìgbésẹ̀ gẹ́gẹ́ bí adarí tó sì rí wípé àwọn iṣẹ́ ìfìmúfínlẹ̀ tó ní agbára wáyé látọ̀dọ̀ àwọn òṣìṣẹ́ ọlọ́pàá nínú èyí tí wọ́n fi gbógun ti àwọn ìwà ọ̀daràn tí àwọn olubi ẹ̀dá kan ń pète rẹ̀ ọ̀hún. Ẹ̀wẹ̀, ẹgbẹ́ náà kò ṣàì wá mọ rírì ìgbésẹ̀ akin tí àwọn gómìnà Dàpọ̀ Abiodun àti Babájídé Sanwó-Olú tí wọ́n jọ jùmọ̀ gbé láti rí dájú pé àǹfààní tó dáa wà fún àwọn òṣìṣẹ́ elétò ààbò láti ṣiṣẹ́ wọn tí òfin gbélé wọn lọ́wọ́. orúkọ eleto àbò ilẹ̀ káàrọ̀ òjíire tọ́pọ̀ èèyàn mọ̀ sí àmọ̀tẹ́kùn n ló ti fi ọwọ́ ìdánilójú sọ̀yà wípé àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ tí àwọn olubi ẹ̀dá jí gbé ní ìpínlẹ̀ ọ̀yọ́ yóò di dídòòlà lóòyẹ̀ láì fi ara pa pẹ̀lú bó ṣe sọ di mímọ̀ wípé iṣẹ́ ìfọwọ́sowọ́pọ̀ alágbára ń ní kò ní pẹ́ bẹ̀rẹ̀ láàrin àwọn ikọ̀ elétò ààbò tí wọ́n ń bẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá. Alága ikọ̀ elétò ààbò àmọ̀tẹ́kùn ọ̀hún tó tún jẹ́ adarí fún ikọ̀ àmọ̀tẹ́kùn nípínlẹ̀ Ondo Adétúnjì Adélẹ́yẹ̀ ló sọ ọ̀rọ̀ ìdánilójú yìí nígbà tí wọ́n ń ṣàfihàn àwọn afurasí ọ̀daràn 28 tí ọwọ́ tẹ̀ fún àwọn onírúurú ìwà ọ̀daràn tí wọ́n ká mọ́ wọn lọ́wọ́ lólu iléeṣẹ́ ikọ̀ ọ̀hún ti ń bẹ nílùú Àkúrẹ́. Adélẹ́yẹ̀ sọ di mímọ̀ wípé àwọn òṣìṣẹ́ àmọ̀tẹ́kùn pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ wọn pẹ̀lú àwọn ọdẹ ìbílẹ̀ àti àwọn ọ̀dọ́ pẹ̀lú àwọn adarí àwùjọ ni wọ́n jọ ṣiṣẹ́ láti lọ sí àwọn inú igbó aginjù eléyìí ti ń bẹ̀ ní gbogbo àwọn àyíká ìpínlẹ̀ náà tí wọ́n sì ti so okun ìṣọwọ́ṣiṣẹ́ wọn lè dàn láti rí dájú pé wọ́n tọpinpin àwọn olubi ẹ̀dá tí wọ́n ń da omi àlàáfíà rú. Ẹ̀wẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó sọ ìfọwọ́sowọ́pọ̀ tí wọ́n ní pẹ̀lú ara wọn ní agbègbè ọ̀hún ló ti so ọ̀pọ̀lọpọ̀ èso rere nígbàtí àwọn ikọ̀ elétò ààbò sì ní ìrètí bí àwọn èèyàn tí wọ́n jí gbé sí àkàtà àwọn olubi ẹ̀dá ọ̀hún ni yóò di dídòòlà láì farapa tó sì jẹ́ pé àwọn olubi ẹ̀dá tí ajé ìwà ìbàjẹ́ yìí bá ṣímọ́ lórí yóò jó làǹbà níwájú òfin. Nínú ìròyìn ilẹ̀ òkèrè iṣẹ́ ìtọpinpin ti bẹ̀rẹ̀ ní ẹkùn gúúsù orílẹ̀-èdè France lẹ́yìn tí àdó olóró kan tí wọ́n sù lọ́bàára bíi lẹ́tà tó dédé bú gbàmù nínú ilé kan eléyìí ti ń bẹ ní agbègbè Monaco tó sì mú ìpalára dé bá ọkùnrin olókoòwò ọmọ orílẹ̀-èdè Ukraine kan àti àwọn èèyàn méjì míì. Gẹ́gẹ́ bí ìròyìn tó jáde láwọn iléeṣẹ́ ìròyìn orílẹ̀-èdè France ṣe fi léde Vadim Yemolaev àti àwọn èèyàn méjì míì ní ìrètí wà wípé wọ́n jọ farapa nínú ìṣẹ̀lẹ̀ burúkú náà ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday bó tiẹ̀ jẹ́ wípé wọn ò tíì fi orúkọ àwọn méjì yòókù léde látọ̀dọ̀ àwọn aláṣẹ ìjọba ilẹ̀ náà. Agbẹjọ́rò ìjọba ní ẹkùn Monaco Stephen Thibault ló ti wá sọ di mímọ̀ wípé àwọn èèyàn méjì ọ̀hún ni wọ́n wà lórí yòókù yóòyè nínú ilé ìwòsàn kan tó ń bẹ ní Nice pẹ̀lú àfikún wípé obìnrin kan nínú wọn ló fi ara pa jùlọ láàrin wọn. Ẹ̀wẹ̀ iléeṣẹ́ tó ń sọ̀rọ̀ ilẹ̀ òkèrè ní orílẹ̀-èdè Ukraine ti sọ di mímọ̀ wípé iléeṣẹ́ aṣojú ohun tó ń bẹ̀ ní ilẹ̀ France yóò lọ rí ṣiṣẹ́ ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn aláṣẹ Monaco lójúnà àti lè mọ àwọn èèyàn tí wọ́n fi ara pa níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún àti ipò tí kò wà wọ́n wà. Nínú ìròyìn eré ìdárayá àjọ tó ń ṣàkóso eré ìdárayá lápapọ̀ nílẹ̀ yìí National Sports Commission NSC ti yan ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó ń léwájú nínú ìdíje ìrìn wúwo tá a mọ̀ sí short put Chukwuebuka Enekwechi gẹ́gẹ́ bí balógun fún ikọ̀ tilẹ̀ Nàìjíríà tí yóò lọ sínú ìdíje Commonwealth ti ọdún 2026 èyí tí yóò mọ̀ wáyé nílùú Glasgow ní Scotland. Enekwechi ló gba àmì ẹ̀yẹ Fàdákà nínú ìdíje Commonwealth èyí tó jẹ́ ti ilẹ̀ adúláwọ̀ lọ́dún 2018 bẹ́ẹ̀ ni yóò sì mọ ṣiṣẹ́ ọ̀hún pẹ̀lú àwọn egun ti ọkùnrin ti àwọn àkàndá èyí tí Fọláṣadé Olúwafẹ́milayọ̀ yóò mọ kó sòdí ní egun ti ọ̀dọ̀ ti àwọn obìnrin. Ọmọ ọdún 23 ọ̀hún tó fi kalẹ̀ sí orílẹ̀-èdè Amẹ́ríkà ló lọ sínú ìdíje náà gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ olùkópa tó múyányán jùlọ tó lékè nínú ìdíje ti ilẹ̀ adúláwọ̀ ọ̀hún lọ́dún 2019 àti ìdíje ti eré ìdárayá àpapọ̀ ilẹ̀ yìí National Sports Festival Champion èyí tó ń bẹ lọ́wọ́ ẹ̀ nígbà tó ń sọ̀rọ̀ níbi ìkéde ọ̀hún ẹni tó jẹ́ adarí àpapọ̀ fún iléeṣẹ́ àjọ NSC ọ̀nàrẹ́bù Bukola Ọlápàdé ló sọ di mímọ̀ wípé yíyàn tí àwọn yan àwọn èèyàn wọ̀nyí òun ni ó ṣàfihàn ìfarajìn ikọ̀ náà láti rí wípé wọ́n ní adarí rere àti pé àwọn èèyàn tí ó tọ́ ló dúró gẹ́gẹ́ bí aṣáájú fún ikọ̀ tí ó sojú orílẹ̀-èdè Nàìjíríà. Ìròyìn àgbáyé ló ń dé sétí gbọ̀yìn láti kànni Lágelú 96.7 ilé funfun fẹ́lẹ̀lẹ̀ ń bàdàn. Ǹjẹ́ kí n tó máa lọ, ẹ tẹ́tí sí àwọn kókó tá a mẹ́nubà lẹ́ẹ̀kan sí. Ilé-ẹjọ́ gíga ìjọba àpapọ̀ ilẹ̀ yìí fún ajàfẹ́tọ̀ ọmọnìyàn ni Sowore ní òmìnira pẹ̀lú sísan 100,000 náírà. Ikọ̀ elétò ààbò àmọ̀tẹ́kùn sọ di mímọ̀ wípé àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ ti àwọn ajínigbéjigbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni yóò di dídóòlà lóòyẹ̀ láti ilẹ̀ òkèrè. Wọ́n ti bẹ̀rẹ̀ sí tọpa àwọn olubìkan eléyìí tó ṣe ṣe kí wọn ó wà nídìí àdó olóró kan èyí tó ṣe ìpalára fún olókoòwò kan tó jẹ́ ọmọ bíbí ilẹ̀ Ukraine nílùú Monaco. Nínú ìròyìn eré ìdárayá, Enekwechi àti Fọláṣadé ni wọ́n ti fi orúkọ wọn léde gẹ́gẹ́ bí balógun fún ìdíje ti Commonwealth ti ọdún 2026. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àti àwọn onírúurú àwọn ìròyìn wa míì, ẹ kàn sí wa nítọ̀nà www.lagelufm.com. Èyí ló pin ìròyìn ìdajì wa níkànnì Lágelú FM 96.7. Ẹ lè darapọ̀ mọ́ wa lójú òpó Twitter nítọ̀nà Lágelú FM 967 tàbí Facebook Lágelú FM 96.7. Túndé Ọláwúwo lolóòtú ìròyìn yìí pẹ̀lú ìrànlọ́wọ́ Babátúndé Morunkeji Olúwaṣínà Aláyọ̀ ló ti ń ròyìn. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa, ẹ máa yáwọ́ ọ̀sẹ́ lónìí.

0: e ka bo pada sori eto yin eto wa owuro lawa niko ni lagelo gege ba se babo eyan ara le tetin gbo wa lati bi ogun merin to je pe se fe pe sori eto owuro lawa ba se babo lati idaji e fun wa ni moran kini kokunrin ohun se ati pe awon ebi iyawo ti won gburu gbese ba se nkan ti won se soda abi oda 0912370 8675 hello
1: ekaroma
0: akojumo sa
1: akojumo
0: akojumo ni sa
1: mo gbadun eto yin e ma
0: e seun sa
1: ise ro da gba ipe mi gangan le mba soro ninu eto yin eri odun temi o ti wa to yen like in town yen lo ni temi ko fa furuko ara bura la shiri ni eri gba mi ma wa wa kun ya ma se awon ise kan jure ka ma se so yari ti o ba ti si omo laarin won ta ba fe se nkan se ka se pe mo fe se kini fun yawo mi mo fe se kini fun ara mi ta wa le jo se ni to je oruko ayi mejeji o mo je ki o ya to wa especially tin o ba ti bi mo fun ara won ken gbo mi na
0: mo pa le nsa
1: mo si n fi eleyi ko gbo mo Nigeria ni ogbon awon mu lo ni ohun te n so yi tori pe pe fi soro ye bi aye pe mi lele le nba soro ye mo ni fe yawo mi debi teyan ni fe yi obirin ti o ko somo laarin wa loto o wa je nikan to je pe owo e ji ko to di pe owo e ji ko to de ka to di pe afera ko ni nkan kan to ko ni nkan kan bàtà fẹ́ra lọ́n ṣe ó dẹ̀ jẹ́ tó mọṣẹ́ sí gbọ́kù ibi tí ìfẹ́ yẹn dé kò sí nǹkan tí ìyàwó mi fẹ́ sí èmi ló máa ní kì í ṣe kò sóhun tá a fẹ́ ṣe nígbà tó dẹ́ tó ralẹ̀ ni mo rà nígbà tó dẹ́ tó kọ́lé mo bá rà lóòótọ́ òun ló ń gbowó yẹn jáde nínú cooperative tó bá ti ń ṣe tó bá dẹ̀ ti gbà kò sóye tí ò lè kó lé mi lọ́wọ́ èmi náà dẹ̀ ni mo jẹ́ nìkan tó yẹ pé mo wò pé nǹkan ẹ̀ nǹkan mi ni màá dẹ ṣe bó ṣe pé màá tún fowó tèmi mọ ṣùgbọn kápítàlẹ tó jẹ tó pọ jù lónú ọjà wa dé láàrin ní àṣẹ kí ló dé fàjà yìí náà ní lórí ọlọmọdé náà ni ó wá jẹ nìkan tí ò ka ọrọ ọmọkún èmi rò pé wọn ní yorùbá pé èmi rò pé yorùbá sọ pé ọmọ obìnrin lọmọ máa ń ká lára ju àwọn ọkùnrin lọ gbọ́ ohun ọmọ ọ̀ka ọ̀nà àtọ̀ ó tún wá jẹ́ yàtọ̀ tó jẹ́ pé kò tún láìkì ìbálòpọ̀ ẹni tí ò sì tún bímọ ẹ jẹ́ kí n dákẹ́ bẹ́ẹ̀ gbọ́ ohun tí mo kàn fẹ́ fi kọ́ àwọn èèyàn lọ́gbọ́n ni pé ó ń gbọ́ ohun tẹ́ bá ṣe ẹ jẹ́ kí ìyàtọ̀ wà kíní ìkíní mi ni kíní ìkíní wà ni kíní ìkíní ẹ̀ ni torí ọjọ́ báyìí ni madam awu mi kí n kẹ pé aago yín síta lórí ìjọjọ nígbà síta yín jókòó láti sọ ẹ lè fi ọrọ ẹ tẹmí àti báyọ dúkọ tá a bá sọ ẹ lè fi ọrọ ẹ fi kọ àwọn ọmọ nàìjíríà lọ ẹsẹ kọ ni kéèyàn nífẹẹ ìyàwó yàn ẹsẹ kọ gbogbo dára ni ṣùgbọn especially tí o bá ti sọwọ́n bá tẹ̀sí wà láàrin wọn wọn máa fi orúkọ ọmọ wọn rà tó bá tẹ̀tẹ̀ rẹ̀ tó bá tó ẹ̀rọ ẹjọ́ tó bá di pé wọ́n á lọ kọ́ọ̀tù wọ́n á ní àwọn ọmọ wọn lónìí wọ́n á dẹ̀ wọ́n á mọ̀kọ́ ọmọ wọn lónìí kò ní sí pé wíyá ẹ̀kọ́ kìíní ìfìyàwó ẹ̀ ẹjọ́ ẹ̀ situation wo lẹ́fẹ́ kí bàbá yẹn wà báyìí lóòótọ́ lóòótọ́ lójú obìnrin yẹn lọ́wọ́ ẹ̀ ju sówó jù ṣùgbọ́n ìfẹ́ tó wà láàrin wọn ẹ̀ ní fi láàrin yẹn bọ́ kò sí bí obìnrin sì lè ṣe nǹkan fún yín sà má tó bá délé ẹ bí ẹ̀ á máa jẹ́ kó yẹ pé nǹkan báyìí ló ń ṣe á máa sọ fún ìyá ẹ̀ á máa sọ fún bàbá ẹ̀ bí ó sọ fún bàbá yóò sọ fún ìyá ẹ̀ àwọn fámìlì rẹ̀ á mọ̀ pé òun ló ní capital ṣe àánú kí nìyẹn bàbá ìyá mi tí obìnrin bá ṣe nǹkan fún yín bí àṣìṣe ni ló fi ṣe ẹ jẹ́ ká kà kún àṣìṣe òṣèré yẹn torí tí ìjà bá dé kò sí ohun tẹ́ni yẹn bá ṣe fún kò sí ohun tó ṣe fún á fi wù á fi gẹ́gẹ́ bí obìnrin ṣùgbọ́n òṣèré yẹn mo fi àsìkò yìí gbádùn àwọn gbogbo àwọn tó wojú ọlọ́run fọmọ. Ore ni ti para bi na o. ni ti bara bi mo o de gbadura fun bo lohun ate ko na ro mo bi
0: ami ami
1: bo si ri ni tori eni ti mo ni fe si ni mo ni fe gan mo mo gbadura fun laaro yi laaro yi ni mo to yi olohun ate ko na do lo mo laji
0: ami ami
1: bo si ri ni
0: e seun adupe sir
1: yes.

0: So definitely okunrin na ni o won jo ni nigba to je mi sa mi si nkan te yan ba de jo ni tenikan ba lo eni keji na ohun lo ni niyan tori awon obinrin bo di bo obinrin ba se nkan kan nisin gugu family e lo ma mo emi gege gege nkan tin ba nse nkan mi ki nfe pe owo yawo mi wa nbe mo le ma jo ni na ni o ajo nkan tin ba ni yawo mi na lo ni sugbon tori iwa awon obinrin iwa obinrin buru dobin ba gbese ede lekan kan ba yi deyan ba fi suru se eyan fe le binu sugbon fun de ta ba sa tin se nkan ka ma make sure pe mo emi mo de le yo iwo lo le le yo olohun ni je kidile gogo wa daru oluwa contain ari se ari alasa apata ibadan eku eto
1: e se won dupe sa hello
2: e taro
1: akojumo sa
2: akojumo eku eto na
1: eto ni sa
2: orúkọ tèmi ni ọjí ọmọ west láti United States of Ilé Tuntun Akẹ́lẹ́rì. Ẹ̀jẹ̀ adúná sí ẹ̀ṣẹ̀ wá wà mí pé kọ́kọ́ àti ọwá wà kọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ dìde ni. Kò sẹ́ṣẹ̀ ń bẹ̀ náà ọ̀láì kò sẹ́ṣẹ̀ ń bẹ̀. But listen, ìgbà tí ọmọ wọn ṣaláìsí, definitely, property yẹn káyọ̀ ọmọ wọn tiẹ̀ ló ní, wọ́n wá ta property ẹ̀ ju ọmọ wọn tí wọ́n rí mọ́ yẹn lọ. Tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Ọmọ ṣaláìsí, ogun lè ń jà fún, ogun tẹ̀ mọ́ bẹ́sọ̀ ìpìlẹ̀, báyọ̀ ọkọ ló ní o, báyọ̀ ọmọ wọn ló ní tòótọ́ o. Ọkọ lè ní nǹkan kó fìyàwó ẹ̀ ṣe Next of King ẹ̀. Ìyàwó lè ní nǹkan kó fọkọ ẹ̀ ṣe Next of King ẹ̀ kò sí nǹkan tó burú bẹ̀. Ẹ wá ń dúró lórí pé báyà gbogbo ogun tó wà nílẹ̀. Àìmọye ẹlòmíì jẹ́ pé àìmọye ọkùnrin, mo ti róbìnrin, mo ti rọ́kùnrin tó ní property jẹ́ pé ẹ̀ lè mọ́ epo lórí ìyàwó ẹ̀ lè máa fi bo ni ló gbé sọ́ndà ìyàwó ẹ̀. Mo dẹ̀ ti rọ́kùnrin náà jẹ́ pé gbogbo property ogun sábẹ́ ìyàwó ẹ̀. Trust tọ́jọ́ nínú ara wọn ni. Wọ́n ti jọ ń lo ìgbésí ayé wọn ìgbà tọ́jọ́ wà láyé ẹ̀. Kò sí kankan tó nu wọn tó mọ̀ náà. Kò yẹ kó rí báyìí náà. Eléyìí ẹ̀kọ́ láre lè tẹ̀mú aláàárọ̀ yìí o. Ẹ̀kọ́ láre lè gbogbo àwọn atọ́kùnrin àtọ́bìnrin wa. Ẹ̀kọ́ láre lè ogójìkàkú mú tiẹ̀ bẹ́ẹ̀ ni o. Ẹ máa bí tòbọ̀ tó rẹ̀ lómi ọjọ́ ọmọ wẹ́ẹ̀sì.
3: Ọwọ́ ọ̀sọ̀kọ̀ ẹ̀yẹ fáwọn àtàtà ẹ̀sẹ̀ ṣe ìgbà tí ọjọ́ fẹ́yàwó ọjọ́ fẹ́ra wọn kò bímọ fún ni.

ọmọ gbogbo ìṣẹ̀lẹ̀ tó lè pa náà ògo yín kò ní ṣẹlẹ̀ agbára tí máa pàràwọ̀ èèyàn kò ní pàràwọ̀ yín ẹgbọ́n eléyìí ò bá ẹlẹ́dàá yín sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe wọnú oṣù gẹ́gẹ́ yìí màmá ẹ tẹ ọwọ́ àdúà ẹ máa sọ báyìí tẹ̀lé mi ẹ sọ pé oṣù tí mo wọ̀ yìí àánú ọlọ́run tẹ̀lé mi níbẹ̀ ẹ pariwo pé oṣù tí mo wọ̀ yìí ìwọ òkùnkùn mi di ìmọ́lẹ̀ ẹ sọ pé oṣù tí mo wọ̀ yìí ìwọ ẹkún mi di ẹ̀rín mami ẹ pa pé oṣù tí mo wọ̀ yìí ẹ̀yin aláàánú ẹ dìde sí mi oṣù kẹjẹ tí mo wọ̀ yìí oṣù àánú ló máa jẹ́ fún mi ẹ pariwo pé oṣù kẹjẹ tí mo wọ̀ yìí mo máa rí tèmi ṣe níbẹ̀ ẹ pariwo pé ní oṣù tí mo wọ̀ yìí ìrànlọ́wọ́ yóò dìde fún mi àánú tí mi ò lè jẹ tán yóò yà sí ọ̀dọ̀ mi ìrànlọ́wọ́ tí mi ò lè jẹ tán yóò yà sí ọ̀dọ̀ mi ẹ pariwo pé àwọn aláàánú àgbáyé àwọn olùrànlọ́wọ́ àgbáyé wọ́n máa wá mi rí ẹ sọ báyìí pé ẹni tó bá lépa mi yóò fi ẹ̀mí ara rẹ̀ di ẹni tó bá lépa ọmọ mi yóò fi ẹ̀mí ara rẹ̀ di ẹ pariwo pé ní ọ̀sẹ̀ yìí ní oṣù tí mo wà yìí ẹkú kì í ṣe tèmi ìbànújẹ́ kì í ṣe tèmi ikú ọmọ kì í ṣe tèmi ní oṣù keje yìí ẹ sọ pé mi máa rọ́wọ́ mú ẹ sọ pé màá nísinmi ẹ pariwo pé ọlọ́run yóò ràn mí lọ́wọ́ ẹ sọ nígbà kejì pé ọlọ́run yóò ràn mí lọ́wọ́ mami láti ọjọ́ tí mo ti ń sin ọlọ́run ó ń lọ sógójì ọdún díẹ̀díẹ̀ báyìí èmi ò tí ì rẹ́nìkan tó béèrè fún ìrànlọ́wọ́ ọlọ́run tọ́lọ́run jákulẹ̀ ẹ pariwo pé ọlọ́run wá ràn mí lọ́wọ́ ní oṣù tí mo wà yìí ọlọ́run ábúrámù ọlọ́run ísáàkì wá ràn mí lọ́wọ́ bẹ́ẹ̀ ni yóò sì rí jésù olúwawa gbogbo ẹ tó ń sàmí ìrànlọ́wọ́ ọlọ́run dìde fún yín àánú ọlọ́run dìde fún yín ojú rere ọlọ́run dìde fún yín ẹ dẹ̀ ní dẹni lẹ́lẹ̀ ẹ wò mí oṣù keje láwọ̀ yìí ọjọ́ kìíní oṣù keje ẹ máa gbọ́ mà ó jẹ́ ọjọ́ mánigbàgbé gbogbo èèyàn lóru òní ẹ gbé omi sínú ìrì ní alẹ́ yìí tó bá di àárọ̀ ọ̀la ẹ gbé pàdé wòlíì láàárọ̀ ọ̀la ní challenge nìbàdàn oh my god ẹ̀yin tẹ́ ẹ wà níjẹ̀bú òde ẹ gbé tiyín pàdé wòlíì ní ìjẹ̀bú òde ní cptech ní jàrí ní cptech níjẹ̀bú òde àwọn wòlíì ọlọ́run bẹ́ẹ̀ tá ò jọ súre lọ́la mo gbàdúà àánú ọlọ́run òní kápò lórí yín ìjẹ̀bú òde jọ friday ni ọjọ́ thursday láàárọ̀ ọ̀la ó ní títí ìlú ìbàdàn ní challenge tẹ́ bá ti dé challenge ẹ wọ mọ́tò tó ń lọ sí malete ẹ sọ kalẹ̀ nínú ọmọwọ lọ́dọ̀ bàbá ak 47 bàbá tó sàmì yìí oṣù yìí máa múre wá fún yín ìrí oṣù yìí ó máa sẹ̀rí ayọ̀ sínú ọ̀dọ̀ rẹ bẹ́ẹ̀ ló máa rí ó ti ṣe bẹ́ẹ̀ ẹ máa gbọ́ nǹkan kan tó sọ̀sà ní oṣù keje ọjọ́ kìíní mo wà nínú ìwé numbers chapter 29 oṣù keje yìí ẹ rí i pé mi kì í sábà béèrè ọ̀rẹ́ lọ́wọ́ yín ṣùgbọ́n gbogbo ọkàn pátá ó ní kó fi ọkàn kan ṣe ìrúbọ fún ọlọ́run tòní o bó o bá gbàgbọ́ nínú ìpè yìí bó o rí ọ̀fẹ́ yẹn bá wà fún ọ kò dí àdúrà rẹ lọ́wọ́ ṣùgbọ́n gbọ́n tí bíbélì wí ní ọjọ́ kìíní oṣù keje

0: mú ipe tó dẹ̀ ń gùn lẹ́nu rẹ̀ yìí. Áńgẹ́lì Olúwa tó mú mi láti ilẹ̀ lásán sókè yóò dẹ̀ dà pọ̀ mọ́ ọ níbikíbi tó bá wà. Àánú ìrànlọ́wọ́ yóò dẹ̀ dìde fọ́. Ẹgbẹ́ ọwọ́ ọ̀tún yẹn lé orí yín. Mo bá ẹlẹ́dàá yín sọ̀rọ̀, orí Jòhánù ni wọ́n gé lọ́jọ́ tí wọ́n bàjá. Ayé ò ní gé orí rẹ̀. Ẹgbẹ́ ọwọ́ yẹn lé orí yín sà. Orí Gòláyàtì ni wọ́n gé ní àkókò tiẹ̀. Ayé ò ní gé orí rẹ̀. Gbọ́, orí Dáfídì ni wọ́n da òróró sí. Òróró àánú àdásórí rẹ̀. Ìrúbọ rẹ̀ tòní ó ṣe ìtẹ́wọ́gbà. Gbogbo ohun tó ti ń ṣe fún Ọlọ́run àánú sọ̀rọ̀ lórí ẹ̀. Ibi gbogbo tó bá yà sí láti òní lọ kí ìrànlọ́wọ́ kó dìde. Bẹ́ẹ̀ ló máa rí. Ó ti ṣe bẹ́ẹ̀. Mọ́mí ẹ̀ ní rí kú ọmọ. Ojú òní tì yín o. Ó ti ṣe bẹ́ẹ̀. Lórúkọ Bàbá, ọmọ àtẹ̀mímọ́. Lágbára Ọlọ́run, mò ń lọ sí Jerusalemu ní ọjọ́ keje oṣù kẹsàn-án. Ẹ jẹ́ àjọlọ bó o bá ti ìdé tọ̀run rí. Yẹ àjọlọ tayé. Àwọn orí ọ̀fẹ́ tó lè ṣe fáwọn òbí rẹ rèé láti rán wọn lọ. What tó bá máa bá mi lọ, ẹ máa mú òróró méjì lọ́wọ́. Ọ̀kan bàbá ti fẹ́ wọnú Jọ́dánì, Olúwa ni dálé lórí. Èkejì tá a bá ti jáde inú Jọ́dánì, Olúwa ni dálé lórí. Omi yẹn kan náà ni Jésù fi ṣe baptism. A máa dé òkú òkè kan tí à ń pè ní Sinai bá a ṣe ń lọ yìí. Mo gbàdúrà yóò dára fún ọ. Jẹ́ ká òbí rí ọ lọ, wo ẹnìkan tó mọ̀, pásítọ̀ kan tó mọ̀ tó fẹ́ kó lọ àbẹ́nìkan tó ti ṣe ọ lórí kò ràn lọ sí Jerusalemu. Oore rẹ̀ wà ńbẹ̀. Báwo la ṣe máa lọ? Oṣù kẹsàn-án kán mọ́ òróró méjì lọ yóò dára fún ọ. Fóònù nọ́mbà yìí ẹ pé tàbí kẹ́ ẹ sẹ́ndì mẹ́sẹ́jì. Èmi náà fẹ́ lọ Jerusalem. Wọ́n jọ ìmí mọ́ group tí àwọn èèyàn wà yóò dára fún ọ. Ó ríran lọ́wọ́ o. Oore rẹ̀ o ṣe bẹ́ẹ̀. Jésù Olúwa wa. Fóònù nọ́mbà ẹ lo fóònù nọ́mbà 08 6 6 4 8 1 4 5 5 0 8 6 6 4 8 1 4 5 5.
1: Bíbélì ní kìkì àwọn tó gba wòlíì gbọ́ náà ni wọ́n ó jèrè wòlíì. Ẹ jèrè lọ́dún yìí ẹ ó dẹ̀ rí ti yín ṣe. Ó ṣe bẹ́ẹ̀. Jésù Olúwa wa àmì no more war. Jesus is coming soon. Olúwa ẹ ṣeun.

0: 96.7.
1: Lágélé FM láyé gbọ́ àdẹ̀túngbé tó jẹ́ kọ́ mọ̀. Ọlàwálé Hamsat ni atọ́kùn bèèrè lọ́wọ́ Sulaimon. Láti ìbàdàn dé ní wẹ̀ẹ́, top striker Malo Good ní Mekasa Sports o. Ẹni gíga lè testify sí àtẹ̀nẹ̀ tó ṣọ́ ti o. Yà á bí wọ́n dekọ́ Kennedy. Lágélé FM ni best radio station. Mo lè sọ ní ẹni wẹ̀ẹ́ ifun police station. Lágélé FM òkè gájú òkè.
2: Ara sọ́ọ̀ ya nígbà tí wọ́n gbọ́ jẹ́ kọ́ mọ̀ látẹnu top striker.
3: Lágélé FM.
4: Why

0: Ẹ̀rọ ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Bí wọn ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá ìbarubá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti ń lò lé wọn lọ́wọ́. Àgbáragàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórunsùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ̀n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá ìbarubá ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan gan adójúkọ People's Girls Grammar School 0803381008 àbí 0701821111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
1: Ìnà kò sún ní ẹkọ́nọ́mì yìí ti fẹ́ sọ rí.
2: Omi nira kó fi ọwọ́ gbà.
3: Gbogbo ti gbówó lórí báyìí. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, 500 naira, kó ká nǹkan kan láti rà mọ́.

owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ̀gbẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káṣíẹ́ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣe gbogbo ènìyàn mú kewé

0: Èyí bọ̀ gan o, ẹjọ́, báwo lè mí ẹ̀ṣẹ̀ lèta?
1: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí ìlàjẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.kase.ng. Ẹ̀yin ènìyàn mi.

gbogbo padà sọ́dọ̀ ẹni tó ní ọlọ́run pé bàbá wòlíì mo ọlọ́wẹ̀rẹ́ pẹ̀lú ìsọjí alágbára ọlọ́jọ́ mẹ́ta bẹ̀ láti ọjọ́ kìíní sí ọjọ́ kẹta oṣù keje ọdún tá a wà yìí fún ìgbàlà ìdáǹde ìṣẹ́gun àti àṣeyọrí fún gbogbo ọkàn látàgogo márùn-ún rọ̀lẹ́ lọ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta bá wà á fi orin ìyìn àtijọ́ parí ẹ̀ lọ́jọ́ sunday ọjọ́ karùn-ún oṣù keje fún ọlọ́run tó ní májẹ̀mú tí kò sì gbà kí májẹ̀mú ọ̀wọ́n bàjẹ́ aago méjìlá ọ̀sán ni ìsítà ń sọ yọ bẹ̀rẹ̀ nínú ìjọ wa Christ Apostolic Church òkè agbára àṣí ìbàdàn ọ̀pọ̀ àwọn olórin ẹ̀mí ń bọ̀ evangelist Dr. Bola rẹ̀ yín

0: Ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn Ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Hall tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbénu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléeṣẹ́ ọlọ́pàá tó tún jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trenchard Hall nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ̀tọ́ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ní ìwọlé o, ọ̀fẹ́ ní ìwọlé o. Splash FM gbé ọdún mọ́kàndínlógún, ẹ bá wa jó, ẹ bá wa yọ̀.
1: Are you trusting God for healing, restoration, and open doors? Then don't miss this life-transforming monthly encounter. Think non-like God.
2: My God has never lost a battle.
1: It's your Christ Power Evangelical Crusade International. Don't beg for winyo. See show ru oshoshu. See akori oshoye che. Go sell your mirror. Biolong. Nigba tienyo baso peoto. Friday, 3rd July 2026 by 10 p.m. prompt. Venue, Kilometer 6, Christ Power Bus Stop, Adigbai Badon. Ojisho Lomon Laye, Dr. Prophet, Ezekiel Laki Bimak, Atsi Awenu Sholon Miro, Nyolon Umalu, Lati Shishe Yanu. Mashallah Ibao, Nitori, Akuku Yipada Redi.
2: Oba Miko Sheunjiyo.
3: Ikú oró rẹ dà, ìṣòkú ìṣẹ́gun rẹ dà, ìyá wa, ìyá bàbá wa, ìyá àgbà wa, ọmọbabìnrin Maria Ayandola Ọládẹjọ, ẹgbẹ́ ìgbé ayé tó ṣe mú yangàn nítorí pé ẹjẹ́ aṣẹ́gun. Ìyá ọbọ onílànlá tìlú làǹlá tẹ̀, ọmọbabìnrin Maria Ayandola, ẹ̀mí gígùn yín lọ́jọ́ ìbùkún fọmọ yín, ọba Sunday Bọ́láwáyé Ọládẹjọ, onílànlá tìlú làǹlá tẹ̀. Bẹ́ẹ̀ sì ni àwọn ọmọ yòókù náà mọ ṣàfẹ́rí òye yín. Báyìí ni ayẹyẹ ìsìndágbére ìyáwá ó wáyé nílùú làǹlátẹ̀. ọmọbabìnrin Maria Ayandola Ọládẹjọ ó ṣe lọ ní ọjọ́ ẹtì tí í ṣe ọjọ́ kẹta oṣù kejì ọdún yìí lórí àṣálẹ́ onígbàgbọ́ ó wáyé ní gbàgede ààfin ọjàba nílùú làǹlátẹ̀ ní déédé aago mẹ́rin ìrọ̀lẹ́ ní ọjọ́ àbámẹ́ta ọjọ́ kẹrin oṣù kejì ọdún yìí ní ètò ìsìnkú ó wáyé nílé ìjọsìn onítẹ̀bọmi àkọ́kọ́ First Baptist Church làǹlátẹ̀ laago mẹ́wọ̀ òwúrọ̀ tí ètò wẹ̀jẹwẹ̀mọ́ sì wáyé ní gbàgede New Garage nílùú làǹlátẹ̀. Mama wa wa sore o.
4: Jésù olùgbàlà bá mi sẹ́kùn omi o. Kémi náà gbégbá ọpẹ́ lórí ìṣòro omi.
5: Mi mọ ya àkókò ti tó. Ogun ọ̀run ẹ̀dí ya mọ́ra àkókò ti tó.
4: Ẹ̀dá tó bá mọ iṣẹ́ agbára àdúrà àti àwẹ̀ kìí fi ṣeré o. Lọ́kọ́ ọjọ́ kẹ́rì ṣe ń jáde lẹ́nu àwọn ènìyàn tó wá fún àdúrà àti àwẹ̀ bọ́lá ń sọ̀rọ̀ lórí òkè Ọba Sítù orí òkè Àánú ìdí ọmọ òsínkéré. Gbogbo kálukú wọn ṣe ń sẹ̀ níbi àwọn àdúrà alágbára tí wáyé lórí òkè bí ìṣòro alẹ́ Wednesday àdúrà alágbára àárọ̀ Thursday tí wáyé láago mẹ́sàn-án àárọ̀ sáago méjìlá ààbọ̀ ọ̀sán àtàdúrà àgbà papọ̀ alẹ́ Friday tí ṣe sóoru gbájúmọ́ Sátidé bẹ́ẹ̀ láyè sí ti wà gbogbo ènìyàn tó bá fẹ́ rí bòlíì sábẹ̀ Sítù lórí òkè Àánú ìdí ọmọ òsínkéré ní ọgbọ̀n ọjọ́ Thursday Friday Saturday àti lẹ́yìn ìsìn Sunday bí wọ́n bá lè wá fáwé àti àdúrà bọ́lá ń sọ̀rọ̀ lọ́sẹ̀ yìí alágbára ọlọ́run lórí ohun tó ń là kọjá o láti bikin bílù Ìbàdàn ìwọ ọ̀dùn ni ẹ ti wọkọ̀ ẹgbẹ́ dá òsínkéré yàrá sọ fún mọ́tò pé ìyàrá ìdí ọmọlẹ́ ti bọ́lẹ̀ bọ́lá ń jẹ pé pẹ̀lú ọ̀sùn ti ń bọ̀ ìyàrá ìdí ọmọlẹ́ ti bọ́lẹ̀ o ẹ ti rí sáńbọ̀dù orí òkè díje lẹ́rùkù tí ń bẹ́ mẹ̀dẹ́ máa tọ bọ̀ wá sórí òkè bọ́ ọ bá wá pẹ̀lú ìgbàgbọ́ rẹ ogun rẹ ọ̀sẹ̀ lórúkọ Jésù.
6: Gas Plaza. Bẹ́yàn lówó lọ́rọ̀ bí kọ́kọ́ yokoto. Bala fi ọ̀ básíkọ̀ da. Àbí sọ́wa dá ni. Àìrọ̀rùn sùn. Ara títa. Ságun ságun. Kéèyàn máa dàgbà púpọ̀ kọ́ máa rìn kọ̀gẹ́ kọ̀gẹ́. Kéèyàn máa lè gbápá tẹsẹ̀. Kí wọ́n máa gbẹ̀yàn ségá. Kórí ọmọ àwòye. Kí nǹkan máa rìn nínú ara. Ọgbẹ́ inú. Ìfúnpá gíga. Ìṣètò. Kátẹ́lẹsẹ̀ máa kan yàn gógó. Kí bàtà ó sì sì bọ́ lẹ́sẹ̀ yàn kọ́ máa mọ̀ kó ti bọ́. Kéèyàn máa rù máa gbẹ. Ọ̀pọ̀ ló ti lóríṣiríṣi òògùn. Ṣùgbọ́n tí ọ̀rọ̀ náà àbáyọ. Ọ̀nà àbáyọ ti wà báyìí o. Kàn sí iléeṣẹ́ Tónítóní Herbal Healthcare. Kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá àyà jíjá jẹ̀díjẹ̀dí. Àìlèmí dáadáa, ìdákọ̀lẹ̀, kọ́mọkùnrin ọmọ lè ṣe déédé. Ara máa gbẹ̀pẹ̀ pẹ̀pẹ̀. Aromaléegun, ìgbésẹ̀ kánmánkíá ní pàtàkì. Kátẹ̀tẹ̀ gbé gbèsè ní kíákíá. Kẹ̀dá ó wà lápárapá ní gbádùn ayé. Ọ̀sẹ́ni tí ń bẹ láyé tí ò ní ti ń dàlámú. Ẹ̀rọ ìgbàlódé ń bẹ fáyé o. Láti mọ bí àrùn sá pamọ́ sí. Kàn sí Tónítóní Herbal Healthcare. Ẹgbẹ́ ilé Bàbá Lam Adésínà, gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀ ní Fẹ́lẹ́lẹ̀ Ìbàdàn. Ẹ̀ka iléeṣẹ́ Mojoyinlola Complex. Ìwòrò Ìbàdàn. Telephone 080-3371-5988.
7: Hey, CAC, okay, Segwe Galaloju District Headquarters, fit take pay so ja lagbara lojo meta. 3 days powerful revival pelu akori. Oruko Jesu. In Jesus name, se bi ati ko pe ni oruko yi ni ki gbogbo e ku ma wole. Be ni gbogbo ide yin da won ranwa ti yanu si nsele. Lati ojo Monday 6 to Wednesday 8 July 2026. Lago meri aborole. 4:30 p.m. lago fi ma gboro girigiri. Thursday 9 July ni press night pelu akori emi o fiye fun oruko re. Ojo Sunday 12 July ni Thanksgiving 45 years founder anniversary ni 10 day. Ẹ̀bọ̀ ọlọ́run la kò rí ẹ̀. Ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run alayè ni ó ṣiṣẹ́ ìránṣẹ́. Dábàá pé bàbá wa Pastor Dr. Michael Fálọ́wọ̀ JP District Superintendent Pastor Fálọ́wọ̀ Àdúrà Gbẹ̀mí Samson Pastor Ayọ̀ Ajétúnmọ́bí Minister lára àwọn olórí ẹ̀mí Evangelist Olanike Oladeti JP Evangelist Yemi David Latabule Títóbi Jésù Evangelist Olúwatóyìn Fálọ́wọ̀ Evangelist Adéròǹkè Oyèdèjì Fálẹ́ Fitri àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. CAC Òkè Ìṣẹ́gun Ìgbàlàlójú District Headquarters wà ní opposite New Gbagi Market New Ife Road Ibadan. Olùgbàlejò àgbà Chief Dr. Salimanu Akanni Oladeti. Tẹ́ra pọ̀ mọ́ wa kájọ sí ẹ̀rí rẹ̀ dájú lórúkọ Jésù.

0: san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 150,000,000 naira 15,000,000 naira ló wà nílẹ̀ láti pín. Káṣí ẹ ti wá di alagbalúgbú omi òkun tí kò ṣeé gbọ́ tán. Ó já gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀. Bó o ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30, ta ayò kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
1: Èyí bọ̀ gan o, ẹjọ́ báwo lè mí ẹ̀ṣẹ̀ lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí ìlàgẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashe.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti Káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì Káàṣì ẹ̀, ogun lẹ́gbẹ̀ẹ́.

0: ọbẹ̀ real people concept ti gbé rpc protein wọ̀lú o àwọn màálù àtẹwúrẹ́ tá a mọ̀ mọ̀ sìn fún ìlera aráàlú ní rpc cattle hub agbo ẹran tiwa tá a pa tá a ṣàyàn tá a ṣe lọ́jọ́ pẹ̀lú ìmọ́tótó tó gàga àràkà sí ara ẹ wá gbọ́ o nínú ẹran tá a ń jẹ ó ní ọ̀pọ̀ èèyàn ni wọ́n ti ń kó ọ̀pọ̀lọpọ̀ àrùn ìdíre o ti real people concept ṣùgbọ́n rpc protein kalẹ̀ wọlé béèrè iye wọn kílò ẹran ògúnfe tàbí màálù tó bá fẹ́ pé nǹkan rẹ relé o lè ọ̀dà ká gbébọn nlé home delivery bó sì ṣe àyè màálù tàbí àyè ewúrẹ́ lẹ bá fẹ́ ẹ kàn sí rpc protein real people concept wà ní 126 adékúnlé fàjùyì road lẹ́gbẹ̀ẹ́ lẹ́kọ̀ọ́ nnpc mọ́kànlá ìbàdàn ẹ̀pẹ́ 091-273-94422 rpc protein ọmọ bíbí real people concept ni.
1: Ọlọ́run bàbá lọ́lá, èmi màmá rí iṣẹ́ ọwọ́ rẹ̀.
2: Ọlọ́run kan bẹ̀ nínú ìjọ apọ́stìlì ti Kristi jákèjádò àgbáyé. Ọlọ́run arógún gbógun mi ló ń jẹ́. Ó ti ń ṣiṣẹ́ agbára nínú ìjọ rẹ̀ fún odidi 30 ọdún. Let's come together as we celebrate 30 years anniversary of CAC Arogunbogunmi International. Ọgbọ̀n 30 years tí ogun ti ń ṣe tí ìdè ń jẹ́. Ìsọjí àjọ̀dún la ó fi bẹ̀rẹ̀ ní Monday ọjọ́ kẹfà títí di Friday ọjọ́ kẹwàá ní dédé agogo márùn-ún ìrọ̀lẹ́. Àkòrí Ọlọ́run àrà Wonderful God. Ààrẹ ìjọ apọ́stẹ́lì ti Kristi Pásítọ̀ Dr. Henry Ojo àti CAC General Superintendent Pásítọ̀ Dr. J.D. Onoguwa ni ó máa léwájú nínú ìsọjí àti ìwàásù lọ́jọ́ àjọ̀dún pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́kanòjọ̀kan. Ìsìndúpẹ́ la ó fi kásẹ̀ rẹ̀ nílẹ̀ ní ọjọ́ kejìlá oṣù kejì ọdún yìí ní dédé agogo mẹ́wàá òwúrọ̀. Bàbá Wòlí àti Màmá Wòlí Richard Adébẹ̀yọ̀ Kọ́láwọlé JP CAC General Evangelist Nigerian and Overseas ni yóò máa gba gbogbo ènìyàn lálejò. Ẹ wá bá wa yọ̀.
3: Mornings with Lipton Tea have a way of connecting us. One cup, one half far at a time.
4: You won't believe what happened yesterday.
5: Seriously. And good morning to you too.
4: Sorry, I forgot. Tea before tea.
5: All right then, spill.
3: With Lipton Tea, warmth does more than fill a cup. It brings people closer. Lipton Tea is for togetherness.
6: Ọ̀nà ti wá sí ọ̀nà ti là ohun tó ń pa wa láyà ti kúrò ń bẹ̀. Ìrìn àjò sílẹ̀ mímọ́ Israeli àti Jọ́dánì. Iléeṣẹ́ tó mojúlẹ́jà ẹ̀ bíi Ufit Fly ò wọ́pọ̀. O tún ti wá tó àkókò láti lọ sórílẹ̀-èdè Israeli àti Jọ́dánì nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ CAC Covenant of Mercy. Májẹ̀mú àánú lábẹ́ ìdarí Prophet Taiwo Abel Ojo.
7: Lálọ́jọ́ ìrẹ́gbà.
8: Who are thy goodness?
7: Tó fi ogun rọ́pò.
8: I replaced with battle.
7: Ó yẹ
8: gba ilẹ̀.
6: Ọjọ́ kejìlélógún títí di ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún 2026 ni ìrìn àjò alágbára yìí máa wáyé pẹ̀lú àjọṣepọ̀ Ufit Fly nínú ìrìn àjò ẹ̀mí tí ọ̀pọ̀ iṣẹ́ ìyanu ti máa wáyé lórí onípòjípò tí òjò àánú àti ìbùkún sì máa rọ̀ sórí gbogbo wa. Yàrí dájú pé o kàn sí Ufit Fly ní gbogbo ẹ̀ka ọ́fíìsì wọn tó súnmọ́ tàbí kẹ́ ẹ máa pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0902-346-0310 àti 0907-868-0206. Ẹ má gbàgbé pé Ufit Fly mojúlẹ́jà hotel reservations, hotel booking tó fi mọ́ airport transfer. Ìrìn àjò sí Israeli àti Jọ́dánì pẹ̀lú bàbá Abel Taiwo Ojo. Èmi ò ní gbẹ̀yìn bẹ́ o.
9: Lagilu FM 96.7.

0: ọjọ́ ta bá ń lọ sí ọjọ́ àjò má ń rí nǹkan náà ó lè jẹ́ pé tó bá ti ẹ̀ ti pariwo nǹkan bá ń bọ̀ nǹkan bá ń bọ̀ ló yẹ ká ti máa ṣe gbogbo nǹkan tá a bá máa ṣe eléyìí tó wá ṣẹlẹ̀ yìí náà nísìn kò sí ìpẹ́jù náà tí àǹfààní bá wà àwọn ibi tó bá yẹ kí wọ́n kó òun náà ni kí wọ́n kó dẹ́nà àwọn aráàlú lélẹ̀ ó ti wá di àmójútó gbogbo wa wípé tó bá dàbí ìgbà wípé ibì kan tó ti ń dalẹ̀ sọ́nà àmì tó ń dalẹ̀ sódò ó yẹ kí àwa gan ká máa bára wa wí ní ti gbogbo wa náà tá à ń kíyèsí ládùúgbò ni ìgbà míì tá a bá ń lọ òjò rọra ń fún díẹ̀ ń fún díẹ̀ báyìí wọ́n ti bẹ̀rẹ̀ sí máa gbé dooro jáde àbí òun ṣe wípé àwọn àjọ̀nù náà lọ ń dalẹ̀ sí odò náà àwa tá a jọ mọra wa yìí náà ni jẹ́ lèmi wá lérò wípé bó ṣe lè wù kó rí náà nílé àwọn ìjọba wa láyé ajímọ̀bí gbogbo àwọn mọ́tò nǹkan tí gani ò wí nísìnyẹn gbogbo àwọn mọ́tò tó ń dalẹ̀ nù gbogbo ẹ̀ náà máa ń kàkiri àdúgbò àwọn dooro tẹ́ bá dé irú bódìjà nísìn mo kọjá ń bẹ̀ lọ́jọ́ wo tó ilẹ̀ yẹn pọ̀ bí wèrè mi tó yẹ pé ẹ̀ tiẹ̀ nílé dúró ìṣẹ̀lẹ̀ màmá sáré irinṣẹ́ mọ̀ gbogbo irú nǹkan bẹ́ẹ̀ yẹn tó òun ló fà á tó dàbẹ̀ ni pé àwọn èèyàn lélẹ̀ tí wọ́n fi tó bá níbi tó máa dalẹ̀ sí kò ní já sí pé kí wọ́n máa lọ dalẹ̀ sódò ẹ̀dẹ̀ máa wò gbogbo irú àwọn agbègbè báyìí nígbà tó bá ń dalẹ̀ sí ojú àgbàrá ẹ wò irú gbogbo bíi òkè ni ibi tí ó padà mọ́ ọ lọ sàn sí bí àwọn ọwọ́ ọlẹ̀ ní àmì ni a ti lọ́ máa dí omi dí omi lọ́nà tó kíjọba wà àtúnṣe sí ẹ kú ètò.
1: ẹ ṣe tí ẹ pè wá tí ẹ bá wà dá sí láàárọ̀ yìí pípé àtọ́fà aráàlú ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ eléyìí tó ń fa ìkún omi. ẹ̀lò ẹ káàárọ̀ orúkọ yín sà.
2: ẹ ti ṣe o àbọ̀rọ̀
1: ẹ ṣe
2: ìpàdánù
1: sínú ìpìlẹ̀
2: àti ẹ̀ńgò. ṣe rí tí èèyàn bá gbéjọba ká pé èèyàn gbèrò pé òun fẹ́ di gómìnà tàbí ààrẹ ṣe rí ipò gómìnà àti ààrẹ ó kù ní pé àwọn agbára káàkiri irinṣẹ́ méjì ni ẹ fi máa ń ṣèjọba irinṣẹ́ yẹn irinṣẹ́ tí èèyàn máa ń lò pọ̀ ìjọba ó ní òfin àti owó owó àti òfin ó lérinṣẹ́ ìjọba ó rọrùn gan owó àti òfin ni ṣẹlẹ̀ pé ààyè téèyàn ó lo owó sí ọ̀tọ̀ nínú ìjọba ààyè téèyàn ó lo òfin sí ló wá pọ̀ jù ṣe rí ẹni tí ó ṣèjọba yóò ti determine pé òun fẹ́ ṣèlú yóò wọ níkà ni yóò máa wọ̀ fún agbádá ṣe rí òfin tó fi bá ti dénà gidi pé tí n bá ní kí n tọwọ́ òfin mú àwọn èèyàn kò ní dìbò fún mi mọ́ ẹni yẹn òbí kan ṣe ẹ tó bá ti gba gbọ̀jẹ̀ fáwọn aráàlú pé kí ẹ máa kálukú máa ṣe tó wù káwọn ọlọ́jà kí ẹ lọ́ máa dídùn dúró lójú títì kí ẹ lọ́ máa dípọ̀ pọ̀ lójú títì kí kálukú ẹ wo ogun páàdù gbẹ kẹyìn agbé ni ẹ wo ògbẹ ṣe bí àwọn èèyàn kẹ ń gba páàlì gbogbo sẹńtà káàkiri oríta bá fọwọ́ agbára mú wọn ẹ lè fọdún ìgbòfọ ọmọ nígbà ajínàbí àti fásitì lẹ́kọ̀ọ́ tani jẹjẹ mọ́sálásí tó ẹni tí ó ṣèjọba òfin àtọwọ́ òfin yẹn mú mẹ́lẹ̀ òfin ni ó mọ̀ ṣiṣẹ́ lọ kó jẹ́ pé tẹ́ẹ̀kaṣẹ́ ẹ̀sìn ń bẹ̀ ìbẹ̀rù pé ṣé bá mọ̀ dìrò wọ́n mọ̀ fowó owó òfin mú wa ìyẹn ti ẹ̀sìn tó bẹ́ẹ̀ tí ìpàṣẹ ìjọba gidi kì
1: ẹ ṣe tí ẹ pè wá tí ẹ bá wa dá sí ẹ̀ yín ń pè pé ó yẹ kí ìjọba ó lè lo agbára òfin láti mú àwọn èèyàn kúrò ní ibi tí kò yẹ kí wọ́n wà. ẹ ṣe gan-an tí ẹ pè wá tí ẹ bá wa dá sí. Hello, ẹ káàárọ̀.
3: Ẹ káàárọ̀.
1: Ẹ káàárọ̀ o.
3: Ọmọwé Ayílabogun láti Ànátẹ̀.
1: Mo ń gbọ́ yín.
3: Mo kọjá ní eré àgbéjì yìí mo rí pé wọ́n ti ṣe ẹni tó jẹ́ pẹ́ǹtì ò lè dúró sọ́jọ́ rìn láti máa ta nǹkan torí gbogbo àwọn àgbà wa yẹn tó ń bá ṣe àwọn irin tó jẹ́ pé ẹnubọ̀dọ̀ yìí lè dúró sọ́jọ́ ìtì tó yóò yàtọ̀ ẹ kéde yẹrí nípa nǹkan bíi ètò ìmọ́tótó lókù gọ́ọ̀nà ìlú ẹ̀kọ́ iṣẹ́ jù lórí ẹ̀ gbogbo di kọ̀ọ̀kan lókù gọ́ọ̀nà wà wọ́n bá ṣiṣẹ́ bí iṣẹ́ tó wọ́n á gbé ìwúlò ìdọ̀tí nǹkan ẹranko ń dá ìdọ̀tí sí ibi tó bá yẹ wọ́n á sì lè máa gbé kù.

0: àyíká lọ́kùnkúndùn tí wọ́n lé àwọn yẹn kúrò ní àwọn ibùdó kànrìnkànrìn tẹ́ bá orú abẹ́rẹ́ abẹ́ afárá tó wà ní wọ̀n létí ìjọba kan ti dédé tó fi ọ̀wọ̀n tàbí ká sọ pé rin tó fi sí gbogbo ẹgbẹ́ yìí pé kẹ́nikẹ́ni má jókòó sí tàbí tajà ń bẹ̀ mọ́
1: àti wù dànù
0: gbogbo ẹ̀ ni a ti sáré tàtán ọlọ́run ọmọ bí wọ́n ta ni sí
1: àti jí lóòfẹ́ àti lọ́ọ́ tà sí
0: ìjọba gbégbèsè kan lọ́wọ́ báyìí tẹ bá dé ọjà bódìjà ẹ rí i pé àárín ẹ̀ wọ́n ti barricade ẹ̀ tó fi jẹ́ pé kò sẹ́ni tó lè fi ẹsẹ̀ fònà bẹ́ẹ̀ ló jẹ́ pé wọ́n ti lé gbogbo àwọn tó wà tó ń tajà lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà kúrò gbogbo àwọn tí ń páàkì ọkọ̀ sẹ́gbẹ̀ẹ́ ọ̀nà wọ́n ti create
1: parking
0: space kan síbẹ̀ táwọn èèyàn lọ tó ń gbé ọkọ̀ wọn sí mo lérò pé ara tó yẹ kó jẹ́ ojúṣe ìjọba nù gẹ́gẹ́ bí ohun tí ọ̀kan lára àwọn tó pè wá tí wọ́n sọ ẹnìkan tẹ fẹ́ rí wí sí.
1: Àfikún bẹ̀ ni wípé bójú ṣe rọ̀ tí òtútù pọ̀ fún àwọn ọmọ kékèké àti ìyá ọlọ́mọ lọ́wọ́ kí wọ́n wá bí wọ́n ṣe pèsè ètò ààbò fún àwọn ọmọ yẹn náà tó kò tún gbọ́dọ̀ ṣe kọ́mọ kékeré tó máa rìn pọ̀ jù nínú òjò àbí nínú àgbàrá
0: ife èèyàn jẹ nǹkan gbóná
1: ifun tó fi máa àgbàlagbà gan gbogbo wa á ní kò dá pé so ministry of health ó yẹ kí wọ́n bọ́ síta kí wọ́n la àwọn èèyàn lọ́yẹ̀ẹ́ nípa nǹkan tó yẹ kí wọ́n ṣe same thing pẹ̀lú ministry of environment pàápàá jùlọ lásìkò yìí so gbogbo àwọn nǹkan tí a bá ṣe bóyá tí wọ́n bá dá environmental weekend padà monthly my end of the month padà bóyá àbá tún mọ́ díẹ̀ sí nípínlẹ̀ ọ̀yọ́ pàápàá jùlọ nílùú ìbàdàn.
0: Dà ẹja tún wo àwọn èèyàn tí wọ́n ń gbọ́ wa. Hello, ẹ káàárọ̀.
2: Ẹ káàárọ̀ sà.
0: Orúkọ yín bo lẹ ṣe ń pè.
2: Orúkọ mi ni Ebenezer láti Ọ̀mí Àdìo.
0: Látọ̀mí Àdìo.
2: Bẹ́ẹ̀ni sà.
0: À ń gbọ́ yín.
2: Ẹ jọ lórí ìfẹ́múwá ni fẹ́ sọ̀rọ̀ lé lórí sà. Pàápàá jùlọ lọ́nà Ọ̀mí sí lọ́nà àpáta sí Ọ̀mí yẹn ọ̀nà yẹn ti wọ̀ ló bàdé gan.
0: Níbo níbo ń bẹ̀ ṣé gbogbo ẹ̀ ló wọ̀ sí ní abíbo.
2: Àti kọjá mọ́tò gan ó di ojú ọlọ́run tó mọ̀ rẹ àti àti omi bá tó.
0: Eré àwo gangan lẹ̀ ń sọ ń bẹ̀ tí omi ò jẹ́ káwọn yẹn kọjá.
2: Wọ́n pe àdúgbò yẹn ní sáìdì já wọn jẹ.
0: Já wọn jẹ.
2: Bẹ́ẹ̀ni.
0: Ojú odò já wọn jẹ. Ok.
2: Ẹ̀ǹjẹ́ kọ́ lè lọ́nà àdúgbò ọ̀dọ̀ wa náà láti Ọ̀mí
0: ọ̀dọ̀ náà láti ọ̀dọ̀ omi
2: ti ba gbogbo ojú ọ̀nà yẹn jẹ pátápátá.
0: Ibo làdúgbò yín.
2: Àti ọ̀kadà tí mọ́tò gan kò ṣe é dàmọ́ báyìí.
0: Ẹni tí ò ní ga tí ò ní go tó lóun ò ní ga kò òun ò ní go kò sọ ohun tí ò tí ì ní o. Ibo làdúgbò yín.
2: Àdúgbò mi ní Ọ̀mí.
0: Ọ̀dà bóyá.
2: Ní alákàsọ̀
0: ilé ya. Ṣé ń sọ̀rọ̀ nìyẹn ṣé gbogbo àdúgbò Ọ̀mí ni ọ̀dà ni. Ọ̀nà alákàsọ̀ ok àwọn ìjọba.
2: Àwa tá ń gbé bẹ́ẹ̀ yẹn àti jáde àti wọlé tí ó yóò bá rọ̀ báyìí máa ń dé kọ́ọ̀tù.
0: O mọ̀ pé bí a ṣe ń sọ lọ́wọ́ ìjọba àbílẹ̀ yín alága àbí ó mọ̀ gbọ́ wa. Àwọn aṣòfin tó ń ṣojú ń bẹ̀ wọ́n mọ̀ gbọ́ wa bí wọ́n sì gbọ́ àwọn tí wọ́n jẹ́ ìsọmọgbè wọ́n ó gbé sí wọn létí. Ẹ ṣe tí ẹ pè wá tẹ bá wa dá sí láàárọ̀ ẹ ṣe púpọ̀ a ní lórí ọ̀fẹ́ àti gba ìpè kankan mọ́ láàárọ̀ ẹ lórí ètò jẹ́ ká jọ sọ bá a bá ń retí ìjọba kó bá wa dá sí ọ̀rọ̀ àyíká wa tó ń ti ìdàgbàsókè rẹ̀ kí àwa náà ká mọ̀ tó ṣe àtọ́fà ká ṣe ojúṣe wa bó ṣe tọ́ àti bó ṣe yẹ lábẹ́ òfin ẹ yé dalẹ̀ sójú àgbàrá nítorí pé ó lè ṣokùnfà ìkún omi tèmi táyò yé ládùn ààbọ̀ ọ̀rọ̀ inú ọkọ mi kọ́mìrẹ̀dà àmúlà àkànbí ẹ̀kọ́ àtútù nù látẹ̀ẹ̀kan
1: ẹ̀ṣẹ̀ ń ga tọ́kùn.

àwọn èèyàn tún láǹfààní láti gbẹnu sí *347*1004*2#. *347*1004*2#. Ó gẹ́gẹ́ ló máa gbé ẹ débẹ̀.

0: àwọn èèyàn láǹfààní láti jẹ mọ́ gọra rẹ mọ́ wọra rẹ ràn mọ́ relent mọ́ wara ro star 347 star 1004 star 2 hash orí 50,000 naira láti bẹ̀rẹ̀ from there a máa move sí orí 100,000 naira láti bẹ̀ a bọ̀ sórí 150 ibẹ̀ là ń gbà bọ̀ sórí 200,000 naira láì fọ̀tápè láì dènà pẹnu àwọn èèyàn láǹfààní àti gbẹnu sí ọkànwọ́ náà láàárọ̀ inú ó tó bí ọjọ́ méjì mẹ́ta tí wọ́n náà tó ti ń gbìyànjú ajé ṣùgbọ́n tí ọ̀sẹ̀ ti àárọ̀ ìtọ́ yẹ kọ́kọ̀ ó tún dàgùn lá ọwọ́ akọ́wọ́ gbéra nígbà kọ́lì bọ̀ì tó bá kọ́wọ́ gbéra ó wá dúró sí gunlé tó káwọ́ gbéra ń wo kì í wolẹ̀ wọ́n bá ní kó wojú ọlọ́run sọ́wọ́ á káwọ́ gbéra lójú kẹni ó gbé gbèsè ni mọ̀nà gàyà kọ́wọ́ gbéra ìgà kọ́lì bọ̀ì wá káwọ́ owó ṣe dúró bí ọ̀pẹ tí ná mú ìrònú ọ̀ká jọjọ ìdọ̀bálẹ̀ ọ̀ra kẹ̀kẹ́ ó kó owó dání débẹ̀ ni o ó wá lè mọ̀ pé ó kọ́ wá bẹ̀ wọ́n pé ọ̀dàkùn wọ́n sàn yókù díẹ̀ díẹ̀ o lọ́gbà adébẹ̀ lẹ́nu lásán kọ̀ wọ́ọ̀kì kò lè wẹ́ẹ̀kì bó ṣe jẹ́ nìyẹn star 347 star 1004 star 2 hash já bẹ̀rẹ̀ lórí 50,000 naira 50,000 naira àkọ́kọ́. 080 ló bẹ̀rẹ̀ rẹ̀ ó parí sí 3488 50k àkọ́kọ́ nìyẹn.
1: Hello.
0: Ẹ̀kaàrọ̀ o. Àkó ojúmọ́ sà. Yes, sir. Ìkànnì Lágerú la ti ń pè yín orúkọ yín àtàdúgbò tẹ́ wà yìí.
1: Bàbá o.
0: Àkó ojúmọ́.
1: Ó kàn mí lémi.
0: Bẹ́ẹ̀ni.
1: Mo wà nínú Bódìjà báyìí.
0: Inú Bódìjà ìgbà wo la ti ń pè kàṣẹ?
1: Sẹ́ẹ̀ ti jẹ́rí.
0: Ẹja fi 50,000 naira iwọ kan láàárọ̀ iná. Ẹja fi 50,000 wọ kan. Wọ́n pè yín láìpẹ́ yìí o láti bèrè account details yín. Wọ́n pè yín o. Kẹ prepare. Bó ṣe jẹ́ nìyẹn. 50k kan ti lọ bẹ́ yẹn. Let's go for another 50k. Kátúwo kí ló wà ńbẹ̀? Another 50,000 naira. 080 ni 1049 ló parí ẹ̀ 1049 ló parí ẹ̀ ta ló ní ọkọ̀ náà ti lọ́wọ́ kan. Ẹgbẹ́ kọ́ yìí o mọ́mọ̀ sowó lófo. Yóò sowó lófo 50k. Hello. Sọ́kọ̀tì ni bá ń pè lẹ́ẹ̀kan sí. Ẹ̀yin máa ń tó ṣẹlẹ̀ ń bẹ̀ yín bá ń pè lẹ́ẹ̀kan sí.
1: Hello.
0: Ẹ káàárọ̀. Akójúmọ́ sá.
1: Yes,
0: ìkànnì Lágerú la ti ń pè yín, à ń pè yín pè yín ẹ̀gbẹ́ kọ́ọ̀lù orúkọ yín àtàdúgbò tẹ wá.
1: Túnde lorúkọ fún Akinwale.
0: Àdúgbò Ibosa.
1: Olúyọ̀lé.
0: Olúyọ̀lé gba wọlé tí ń pè kàṣẹ.
1: Láti ọ̀pá ilẹ̀ lọ́dún.
0: Ṣé ẹ ti jẹrí sá?
1: Ẹ̀kọ́ ni jẹ́ tí wàá rí tàì ni mo jẹrí lọ́dún yìí.
0: Ẹ ti jẹrí. Èlé lẹ jẹ́ gbà yẹn.
1: 250.
0: Ẹ ti gbẹnu sí. Ẹjẹ́ fi 50,000 naira wọ kán láàárọ̀ yìí. Atọ́lá tán nine bad abi.
1: Nine bad pass. Ní 2 weeks ago, dábò jẹ́ bọ́ wá pé kí ni mo gbàgbé 200, ó dùn mí gan.
0: ẹ̀yin náà ti mọ protocol ẹ ti mọ ẹ ti mọ
1: pé wàá bá ẹ wà lọ́wọ́ mi but ó wà silent fi mọ
0: èèyàn
1: silence ó wà àwọn ẹ̀ ó wà lọ́wọ́ mi mú mi gbọ́
0: pé ọlọ́run ọ̀kan ti yínú ti yín rèé ti gbé lọ́wọ́ kẹ̀yọ́yá ẹ kò sí rèé ó dáa ló ṣe jẹ́ nìyẹn lágbo abẹ́yẹ ẹ jẹ́ lọ sórí 100,000 naira 100,000 naira 100,000 naira 090 ló bẹ̀rẹ̀ rẹ̀ ó parí pẹ̀lú 8728 lọ parí ẹ 100,000 naira látorí 100,000 naira à ń lọ sórí 200k o mọ́ gọ́ra rẹ o star 347 star 100 for star 2 ẹ̀lọ́ ẹ̀kú ojúmọ́
2: ẹ̀lọ́ ẹ̀ká lọ
0: ìkànnì lágelú la wà orúkọ yín àtàdúgbò tẹ wà.
2: Ẹ̀ká lọ
0: àkú ojúmọ́
2: yes.
0: Orúkọ yín àtàdúgbò tẹ wà yìí.
2: Ẹ adébù sí ọ̀rọ̀ níwájú.
0: Ṣé ẹ gbàgbé ọkọ yín ni?
2: Mo rò pé ta ló ń pè mí.
0: Ok mo ti sọ fún yín mo ní láti kàn ní lágelú tí mo kọ sọ nìyẹn. Àdúgbò wo lẹwà yìí?
2: Mo wà ní ẹ̀rọ odò ọba odò ọba ẹlẹ́rẹ̀.
0: Ok ẹlẹ́rẹ̀ ìgbà wo lẹ ti ń play cash ẹ̀?
2: Àjọ bẹ̀rẹ̀ ni ọ̀gá wa.
0: Ṣé ẹ ti jẹ́rí sá?
2: Ilé ẹ̀kan.
0: Ó dàbí.
2: Ẹ̀kan ni.
0: Èlò ẹ̀jẹ̀ ń gbà
2: yìí. Last month.
0: Èlò ẹ̀jẹ̀.
2: 150.
0: Ọ̀dà ẹ̀jẹ̀ àtúnfẹ́ 100 wo ọ̀kan láàárọ̀ yìí.
2: Congratulations.
0: So wọ́n á pè yín bá ṣe pè yín gbà yẹn náà ni.
2: Ok.
0: Ó ṣe jẹ́ nìyẹn. Ìyẹn ti lọ bẹ́ẹ̀ yẹn. A máa lọ sórí 200,000 naira. 200,000 naira láì dènà pẹ̀nu láì fọ̀tà pé ta ló ní 200k yìí ta ló ní 070 lọ́bẹ̀rẹ̀ rẹ̀ 8901 ló parí ẹ̀ 8901 ló parí ẹ̀ 8901.
3: Okay.
2: Hello?
0: Àkàrọ̀ sà.
2: Àkàrọ̀.
0: Àkójúmọ́.
2: Yes, sir.
0: Ìkànnì lágelú la wà yìí orúkọ yín àtàdúgbò tẹ wà yìí.
2: Sàdáwù Yẹ̀kínì.
0: Mr. Yẹ̀kínì àtàdúgbò wo.
2: Láti Olúyọ̀lé.
0: Olúyọ̀lé ìgbà wo lẹ ti ń play cash ẹ ọsọ owó Olúyọ̀lé láàárọ̀ yìí.
2: Láti Láṣíà.
0: Ṣé ẹ ti jẹ́rí?
2: Mi jẹ́rí.
0: Ẹ jẹ́rí.
2: Bẹ́ẹ̀ni.
0: Bẹ́ẹ̀ ti relent tẹ́lẹ̀.
2: Mi relent bó ṣáà ní dáadáa wò ní dọ̀ka ìfẹ́ ó kéré owó ńlá mo fẹ́.
0: Bọ́yá tí ò jẹ ẹjẹ látijọ́ iná nù.
2: Bẹ́ẹ̀ni ó ní kàn gbá yìí.
0: Bọ́yá focus yẹn àti ọkàn tọ́kàn yín fẹ́.
2: Abẹ́ẹ̀ni.
0: Ẹ máa tẹ̀síwájú náà ẹ jẹ owó mọ́kàn pé yín pé kí n advice yín náà ni pé kẹ́ ẹ máa tẹ̀síwájú pé ẹ jẹ owó ńlá yẹn.
2: Abẹ́ẹ̀ni.
0: Ẹ ṣe ga o ó dàbọ̀.
2: Ẹ̀wọ́n ìjọ dàbọ̀.
0: Kí ló dé? Ṣé bó wọ́n lálẹ́ fẹ́ jẹ?
2: Mo jẹ
0: rárá ṣé bí ìpinnu yín ni pé ẹ fẹ́ jẹ owó ńlá.
2: Èwo
0: èlò lè lè jẹ èlò ni èlò lè jẹ.
2: Ó dàbí ṣe pé ṣe 100 owó ńlá ni.
0: Nígbà tí ọ̀wà 100 nǹkan. Kò 100 o. Ẹ gbọ́ mi. Kò 200. Kò tó 50 o. Ẹ jẹ́ ní sùúrù kẹ jẹ́ gbọ́mọ̀ jẹ́ pé lè ní ọ̀lọ́ búlọ́ọ̀kì owó ńlá kẹ́ wulẹ̀ fẹlẹ̀ ilẹ̀.
2: Ẹ jẹ́ gbà yín náà.
0: Ẹ̀yin tí ẹ pé pinnu yín owó ńlá lẹ fẹ́ jẹ.
2: Ẹ jẹ́ mọ́ bí wọ́kàn.
0: Bíi 500 bíi 1 million kọ́ lẹ fẹ́ jẹ ni.
2: Ẹ jẹ́ fẹ́ yín wọ́kàn.
0: 200,000 naira lè jẹ. Congratulations. So wọ́n máa pè yín láìpẹ́ yìí o. Customer care máa pè yín láìpẹ́ wọ́n á béèrè details yìí. So bó ṣe jẹ́ nìyẹn. Congratulations. Ẹ jẹ́ máa lọ fún tààrọ̀ yìí. Eré gbogbo di aago 12 lọ́sàn-án. Ní ìkànnì ti Splash 105.5 FM. Lórí ètò ta lọ ta. a tun pin owo tin lo bi less than 900,000 yes nibe yen bo se ma je niyan o se le nkejo ti wole titi

0: ẹni ìjà ọba ti pera rẹ lọkùnrin lóòtútù ti dé bí ẹni àkànlére.
1: Mò ń jẹ́ tèje tẹjọ, mò ń jẹ́ gbẹ̀ndínlógún bíi kí ọ̀run mi là.
0: Ó wà àkúrọ̀rọ̀ bí ẹni sùn bí ọbọdé bí ni o.
1: Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀.
0: Sùn bí ọbọdé ìjẹsà tó lóòjẹ́ ara òde ajánu ti dé.
1: Ó ti dé láàárọ̀ yìí.

0: ẹ lánfààní láti gbọ́ mi dáadáa lé mi. Ìjọ́ mi ọ̀rọ̀ a mọ̀ wà kò ní sáàyè. Ìgbà mi àyè a mọ̀ wà kò ní sọ̀rọ̀. Bọ́lájí bá ń bá Mahaji Allah. Ẹkú àmójúbà oṣù. Oṣù owó oṣù ọmọ oṣù àìkú baálé ọ̀rọ̀. Lóṣù tá a mú èyí tọ́ bára kọ ọ̀rọ̀ pọ̀. Bọ́lájí tọ́ bá tàkọ́ tọ̀ wọ́n gógó. Ó fi gbogbo ara sowó bíi sẹ́sẹ́ fún. Yóò rí bẹ́ẹ̀ yọ́sẹ̀ bẹ́ẹ̀. Gbọ́ aláṣẹ ọ̀run. Olódùmọ̀rẹ́ ọgbọ́ ilẹ̀ ọgbọ́. Àṣẹ kọ́lọ́bọ́ tí ń bẹ lẹ́nu kọ́lọ́bọ́ ọgbọ́. Àṣẹ kọ̀lọ̀bọ̀ tí ń bẹ lẹ́nu ńlákọ̀. Àṣẹ kọ́kọ̀kọ́ tí ń bẹ lẹ́nu ńlákọ̀ṣẹ́. Ká tó fìyàn jù orímọ̀já èdè ilẹ̀ Yorùbá, ó ní kwọ́lítì kan tí à ń rí lára ẹ̀. Èmi mọ̀ jẹ́ bẹ́ẹ̀. Ọkùnrin ló ń ké sí. Èmi mọ̀ jẹ́ bẹ́ẹ̀. Mọ̀ lọ Skoda. Adẹ́ẹ̀sì káàbọ̀ sórí ètò yìí. Ọmọ Ọlásùnkànmí káàbọ̀ sórí ètò yìí. Òun tún jọ ìwà láàárọ̀ yìí. Ìwádìí mẹ́rìnlá lápapọ̀ àti ilé àtẹ̀gẹ́ àti gbogbo ẹ̀. Ọlọ́run ọmọ sanwó oṣù yín. Mọ̀ lọ Skoda.
1: Ọmọ mọ̀ dé o.
0: Ẹyin.
1: Dé Kọ́lá olóòtú débi ti ń dé.
0: Mo jà mọ́ ọ lẹ́nu.
1: Ọmọ ẹni ìjà bá ti pera rẹ̀ lọ́kùnrin. Ọmọ ẹ̀yẹ́ mumi sásá ló jẹ́ èlé o. Òjé ń pẹ̀tù máa rántí wà bí òjò.

àjànàkú sùn bí òkè. Kíkú ẹ̀rín ọmọ dàbí ilé. Àìkú ẹ̀rín dàbí òkè. Bá jànàkú bá ṣubú, a máa wúwo ńlẹ̀ jẹkùn lọ. Ta ló kú ta lọ́lọ́? Wọn ò rérò tí ń relé olúgbẹ́. Ẹ bá ń wí fún gbolú ọmọ wọn lé alára. Wọn ò rérò tí ń lọ sóde ìjìgbò mẹ́kùn. Kẹ wí fún òsátàlà bí ọmọ wọn lóde ìjìgbò mẹ́kùn. Kẹ wí pé awo ńlá relé. Ọmọ ọba tí yagi inú oko. Ọmọ òdùdù tí dúdú lédè. Ìjọ akọlù lẹ̀ láàrin.

0: ọ̀dọ̀ ọlọ́run. Ó kú ò láyé a sì pa fáìlì ẹ̀ déwájú ọlọ́run. Ta ló ń tọ̀hún?
1: Ó ti dé ọlọ́run today.
0: Elégbèje àdó ni wọ́n máa pè. Elégbèje àdó jẹ́ oní tíátà tó fi gbogbo ara ṣiṣẹ́. Pàápàá jùlọ láti bí 2000 sí 2010 ó rè ní gan. Sàṣà ni fíìmù tẹ́ rà ń gbà náà tẹ́ ní belégbèje àdó ń bẹ̀.
1: Dìde lóríṣiríṣi.
0: Ń gbọ̀ ya lóde birí lọ́ba ló ń gbaṣẹ́ Olúwa.
1: Kẹwa múná mbà yìí o.
0: Ó gbaṣẹ́ Olúwa. O náà di oníwàásù. Ọdẹ ni tí ń ṣe wàásù oníṣọ́ọ̀sì. Ayọ̀ tí mo bá yọ̀ ni wípé ọgbà Jésù sínú ayé ẹ̀ kó tó mọ̀. Bàálù ni ọ̀rà. Ilé kòkó àòsì ni ọ̀kọ́. Ó kọ́ ni ògbé hárí mọ́ bíi ti hárahárà. Ṣùgbọ́n ìjọba ọ̀run yóò sọ ọ̀fun lágbára Ọlọ́run. Ọlọ́run fẹ́ràn rẹ̀ gan-an.
1: Ó ti dé, ọmọ Ọlọ́run.
0: Ìjọba ọ̀run ó sọ ọ̀fun.
1: Èmi
0: kọ́ lọ́lọ́run tí n ó ṣèdájọ́ ń jọ̀ dájọ́ o. Ṣùgbọ́n gẹ́gẹ́ báwọn kìrìsìtẹ́nì ṣe mọ̀ wípé bẹ́ẹ̀yẹn bá gba Jésù sínú ayé
1: ẹ̀.
0: Ìjọba ọ̀run ti sú ọ̀fun.
1: Dìde lóríṣiríṣi.
0: Ẹ kí wá láǹfààní ẹni tó jèrè gbogbo ayé tọ́sẹ̀ mí ẹ̀. Ṣíṣẹ̀ mí nù ni wípé téèyàn bá kú tán tí ò rí bí kankan wọ̀ tọ́ jẹ́ pé inú ńná ló tún lọ. Akọ́láwọlé olóòtú ọmọ àdábánìjà ẹ súnmọ́ yìí láàárọ̀ yìí. Ọ̀rọ̀ àwọn ọmọ tí wọ́n kó lọ́gbọ́mọ̀sọ. Àṣírí balẹ̀ lórí ẹ̀. Níbo ni wọ́n wà? Ṣé lóòótọ́ ibi tí àwọn sọ́jà ń sọ yẹn ni? Ṣé lóríire inú igbó oríire wọ́n sì wà?
1: Ìṣẹ̀lẹ̀ tó múni gbọ́n.
0: Àbí wọ́n ti fi bàálù kó wọn lọ Kàdúná lónìí lẹ́gbọ̀n kò ní dọ̀là. Àṣírí ńlá tó ṣókùn ó ti búyọ̀ ńbẹ̀.

ọ̀rọ̀ Sunday Igboho níbo ló dé dúó ẹ wá nǹkan fìdílé tàbí ká ẹ fìdílé nǹkan gbogbo rògbòdìyàn ń jìyàn gbé yìí kí ló fà á lé nílẹ̀ ẹ gbọ́ kò ní dọ̀là. àwọn wo lójú ó ṣẹlẹ̀ àwọn wo lọ́ wà nídìí ẹ̀ lónìí lẹ̀ ẹ gbọ́ kò ní dọ̀là.

0: méjì layẹlé bímọ òun ni wọn pè léjì gbèdé
1: ìdílé
0: kódà ifá rẹ wà tí wọn ń pè léjì ogun.

0: omo mi o ejigbede lomo mi omo ti o sin ya o ti o sin baba e ejigbede lomo mi
1: omo lo today
2: o selekejo
1: iriri la isele to muni
0: aro yo lagbara die eto ku keke
1: omo lo
0: oro nbele to fulu aye si tun wa to ku keke bi o ba fe to wa ara time die si
1: orire ti de
0: awon to ni lagelu na mojo ko ti abi mo paro ni mega a o ni be ni o ni ki n fokan bale o ni n kawo wa ko won mo ko time fun eto to ba tele mi agbara re gbe lati pare to ba ti rowo olorun jo sin ti o yi olowo ti o fa se re lese olorun jo se olorun jo gbo daran awon news ti en ba gbe o akola wole olootu omo adabanija won gbe ori yomi ki lori yomi se de ba gbagbe o tin pariwo to jo meta wi pe awon olopa lati ko won ni ko n owa o
1: omo lo today
2: o selekejo
0: o ku nbe o atun gbo ariwo wi pe won tun ti gbe lo abuja bi esun oba si gbopan daada ke de gbogbo ona be o kin ta lo ta lori yomi se ta ni ejo n fa la kadi awon kan ni tori oselu tori yomi nse lo fa wahala si lorun awon wo won bori ni yomi negotiate tori yomi ogba
1: Kin
0: lo fa tori yomi fi taku won le wi pe dadan won gba po ti dibo ni ani ofe kori yomi o lanfani ati gori stage se campaign tori to ba soro nkan baje kini nkan to fe baje kini nbo loke ti le ogba asiri wo ni nbe lowo ori yomi asiri wo ni nbe lowo ori yomi tenikan ogbori awon wo ni background tani ti ori yomi leyin lai se councilor ri nibo lo ti ri gbogbo structure to to bayi ni pele oyo to se pe ko si agbole kan te fe de te ni rori yomi fans club nbe ogbon wo lo ta si to fi tan de 33 local government tawa leru ori yomi nba pelu kurakuta ori yomi to ba rowo lati ba osi leru se ko ni panu e mo
1: otide
0: ebi baba se joba na baba lodun merin bowo ni wa lori alefa baba ri owo awon owo kan wa ti eje eyan o le sun te eyan mo yi kaakiri to ba gbo figo re
1: isele to
0: ẹ rò pórí yomi ọgbà ogun mú kú aya rẹ mọ́ràn lẹ́gbẹ́ tàwọn ará kejì àwọn ẹgbẹ́ onígbàálẹ̀ gbogbo ẹ kọkọ silence ọ dákẹ rọrọrọ níbo lọrọ lọ ẹ jẹ kí lù ọ mọ irú ẹ ti wáyé rí tá ẹ bá gbàgbé láyé pdp láyé táwọn bàbá nímọ̀ létẹ́ tí wọ́n fẹ́ lo akala.
1: Àníkàlẹ̀.
0: Lórí kíní ibi tí kálukú ó dìbò sí nígbà wọn dórí ti PDP wọn fi asking question sí wọn fílẹ̀ ló fìfo.
1: Ẹlẹ̀ tó mú ní gbọ́.
0: Táyé ń pọ̀hun ni wọ́n mú Kẹ́hìndé ń pọ̀hun ni wọ́n mú.
1: Ọmọ olóò.
0: Ìdòwú ń pọ̀kọ̀ òun ni wọ́n fi bẹ̀. Tí a sì ti mọ tí a fẹ́ ṣe.
1: Dìde lóríṣiríṣi.
0: Ọ̀tọ́jọ́ kò tó sùn wọ́n ní ọ́dà ẹ̀ǹso lákùúrẹ́ ibẹ̀ láti gbàṣì àmì ẹyẹ fún ẹni tá a bá fẹ́ lò. Ọjọ́ rèé bí àná ẹ̀. Ògún mú kú ayé ẹ̀ mọ́ràn bàbá ládọ́jà. Sàràfà dín àlè àtẹ̀lé ládọ́jà ń jọ́ náà bíi sanrùn.
1: Àlejò wa.
0: Àwọn akálà náà lọ ti ọlọ́tọ̀. Wọ́n gbé Ankara ránṣẹ́ ní Ìbókọ̀túnla wọ́n gbé ránṣẹ́ sí Bàbá Ládọjà. Láì mọ̀ pé ọ̀tọ̀ làǹkárá àwọn ẹ̀sẹ́kítífù ọ̀tọ̀ làǹkárá tí wọ́n gbé ránṣẹ́ sí wọn. Bí ẹ ṣe ń débẹ̀ ni ẹ ti ń rojú ìjà ńlá sàpé àkíní yìí. Ankara tí àwọn ará bí mọ̀ wọ̀ mọ̀ ní báyọ̀ mọ̀ wọ̀ yìí. Wọ́n béètò lọ ibẹ̀ kó. Kódà Ọbásanjọ́ wà ń bẹ̀. Olórí ọlọ́pàá gbogbo Nàìjíríà IG wà ń bẹ̀ ńjọ́ náà. Security ibẹ̀ ní kíní ń ṣẹlẹ̀ yìí. Gbogbo ẹ̀ ń ró gbùdùgbàdà àwọn sọ́jà wọn dúó àwọn mupo dúó DSS dúó. Ṣùgbọ́n láti ìgbà wọn ti dẹ̀wòrò odù tí wọn ti ń lọ sí Àkúrẹ́ ibẹ̀ ni wọn ti ń rí sáìn díẹ̀díẹ̀. Nígbà wọn dẹ̀wòrò odù wọn fẹ́ àtàkì ọkọ̀ comfort tí Bàbá Ládọjà ń kó lọ. Nílùú mi ìlú abínibí. Sunday bọ́lẹ̀ ọkọ̀ máa ń di gbogbo ọkọ̀. Sunday gbowó kan náà ni
1: o.
0: Ntẹ́yẹn bá ń ṣe bẹ́ẹ̀yẹn bá fẹ̀mí ẹ̀ dínkù fọ̀gá ẹ̀. Níjọ́ tí ọba gbà padà tọ́ba sọ gà tí máa rántí ọjọ́ tí máa mure. Kò ní gbàgbé onítọ̀hún. Sunday bọ́lẹ̀ nu ọkọ̀ ọ́ pàṣẹ gbogbo mọ́tò lọ. O ní òní ó lágbára díẹ̀ o òní ó le díẹ̀ o. Ọ̀gá òní ó le díẹ̀ o. Ẹ kú òní mọ́tò yìí ẹ bọ́ sínú mọ́tò wọ́n bá pààrọ̀ comfort tí bàbá wà. Àti bẹ́ẹ̀ wọ́n ti ń rójú ìjà ńlá sáábọ̀. Nígbà wọn dákúrẹ́. Ẹ̀kọ́ òṣojú múmu mọ́ nǹkan yí padà. Bàbá wà lórí ìjókòó. Lójijì ni wọ́n gbàṣẹ alẹ́ gómìnà wa nípínlẹ̀ Ọ̀yọ́ tí ó sì dìbò tí ó sì wọlé nínú ẹgbẹ́ ọlọ́bùrẹ́là tá a fà kalẹ̀ tinútinú tẹ̀yìntẹ̀yìn tí kálukú ti ń tágbádá rẹ̀ ṣe lórí ìjókòó. Tí ó sì dìbò tí ó wọlé lágbára Ọlọ́run ṣáàlá o. Òun náà ni sẹ́rí àwọn tí wọ́n ṣe MC wọ́n ní suspense burúkú lọ wọ́n kọ́kọ́ kéwù kan kéwù yẹn jọmọ bí ẹni pé ẹ má jẹ́ muslim láàrin wọn mọ̀ rò pé àbóhùn ni wọ́n gbé. Ọlá kinní kan ọlá iná tẹ́ná ọlá kinní kan kankan wọ́n kà á. Orúkọ rẹ̀ ní
1: Adébáyọ̀.
0: ayọ alao akala
2: enkejo
0: won na flag yen ti an fe na oke bayi ibo down gbira
2: enkejo
0: oku adi o mentin tun mo gbogbo be daru pitipitipitipit
2: enkejo
0: awon tag mi ti an wa latapa abo mi won he mu baba baba kabiyesi wa toni won fe bo doju bo ko kabiyesi Ibe ni Sunday ti o fi eyin ti kabiyesi o fe si won o ni kabiyesi o wa nfe yin ti kabiyesi
1: fun gbogbo wa o
0: won guide kabiyesi

0: jáwó lọ́wọ́ wọn a sì tó fẹ́ mọ́ ká mọ́ ṣiṣẹ́ ìjọba tó ti campaign pé láàrin ọdún mẹ́rin tó ń bá lò òun ó ṣe ribiribi òun ó ṣe yàyà mẹ́fà nígbà ọba débẹ̀ ni ò ní bówó tọba débẹ̀ tí ò bówó ó sì fẹ́ káwọn aráàlú rí pé òun náà ṣe nǹkan wúrúwúrú wọ́n wá lọ báwọn ṣáínà wọ́n wá fi kùlùkùn pẹ̀lú wọn pé ẹ jọ ẹ bù aláṣírí ẹ bá wa ṣe bíríìjì báyìí a mọ sanwó rẹ fọdún mẹẹẹdọgbọn a mọ sanwó rẹ fógójì ọdún gbèsè tí ìjọba míì jẹ ọmọ tẹ tí lóyún ẹyọ san bẹ ìyẹn ni bọlá ahmed débẹ tó ní bápọ ọba ṣe san èèyàn a mọ ká lérí sọbsidi tó kọkọ yọ lórí owó epo yẹn nọmba one ọkàn roro ń rù àwọn olówó ló kó bá àwọn náà wá ṣe mítìnì ẹ yọ da padà nígbà àwọn aráàlú bá ń kọ̀mplẹ́ìn wọ́n retí pé ká kọ̀mplẹ́ìn ká ṣèwọ́de ká ṣe gbogbo ẹ̀ àwọn bọ́lá ahmed tinubu wọ́n tẹ ọ̀rọ̀ sórí tébù fàràlú wọ́n fi hàn gbogbo òlú pé ń ti ń ṣẹlẹ̀ rèé o àwa ò lè parọ́ fún yín o aráàlú gbọ́ pé bàbá epo lèwo náà ni a jẹ́ pé ẹ fi ṣe nǹkan tó dá fáráàlú. wọ́n wá bẹ̀rẹ̀ láti ìgbà náà wọ́n bẹ̀rẹ̀ sí publis iye tí wọ́n ń pín sípínlẹ̀ kọ̀ọ̀kan léyìí tí èyí fẹ́ ṣẹlẹ̀ tẹ́lẹ̀. wọ́n ń gbé jáde lórí íńtánẹ́ẹ̀tì tó bá google rẹ̀ ní ìsìn ọgbọ̀nyí ọ̀yọ́ state gbà lóṣù yìí. iye tí wọ́n gbà iye tí wọ́n pín ní stéètì kọ̀ọ̀kan wọ́n ń tú àṣírí yẹn ìyẹn de ní ara ń tó fa sùnmọ̀ mí ni mò ń sọ fún yíyẹn o àwọn olówó bí wọ́n bá jẹ́ mẹ́fà wọ́n ẹ ṣe agbára mẹ̀kúnnù ẹgbẹ̀rún mẹ́wàá ọ̀ká wọn o bólówó bá jẹ́ mẹ́fà agbára mẹ̀kúnnù 1,000,000 ọ̀ká wọn o ẹ kàn mọ kùnlẹ̀ mọ kùn náà o àwọn olówó yẹn àtàwùsà àti ti ibo àti tilẹ̀ yorùbá gbogbo wọn foríkorí wọn ṣe mítìnì ẹyin bọ́ bá gbóúnjẹ lẹ́nu wa òun náà ò ní láṣe yege òun náà ò ní láṣe la ká tó tó sọ̀yún tán gbogbo wàhálà tá a ní bọ́lá ahmed lọ́fà òun náà ò ṣe díẹ̀díẹ̀ ká tó pẹ́rú ẹyẹ kéré ó tútù gbóúnjẹ wọ́n máa gbowó kan jáde ní central bank tí wọ́n bá gbowó ń jáde tí wọ́n bá ń ṣẹ́ owó ní ₦50 ní central bank wọ́n máa tà ní bí ₦120 níta láì gbé láì fà ẹni wọ́n bá fẹ́ là wọ́n kàn gbé owó fún gbìí lówó central bank wọ́n gbé fún òun ó gbé fáwọn bòròdò change bọ́ bá pé kò rówó rárá lórí ẹ̀ bí ẹ bá fún ₦20 lórí rẹ̀ òun ti là bí a bá gbé fún yàn lẹ́ẹ̀kan kò yẹ kóńtọ̀ ń tún mọ̀ sí mọ́ tí ó fi jáde láyé. bọ́lá ahmed débẹ̀ ọkọ̀ wọ́bọ̀ ó ní kò rí bẹ́ẹ̀ mọ́ o ibi tó wo central bank bá ń lọ ibi tí dọ́là bá ń lọ tí pásítálì bá ń lọ kí gbogbo wọn jọ mọ̀ mọ́ ẹ bá fẹ́ ṣẹ́wó kíkálukú ọmọ lọ dàrẹ́ẹ̀tì owó ṣiṣẹ́ ti báǹkì ti central bank àti bòròdò change ọwọ́ afẹ́ jọra wọn ni wọ́n tún ní irú kí leléyìí àwọn oníjọ́ ṣèjọba rẹ̀ láṣegbádùn kò di méjì ẹlẹ́ẹ̀kẹta rèé o gbogbo gómìnà nípínlẹ̀ wọ́n ti dọ́gbọ́n wípé àpò wọn ni owó local government ń wà àwọn ni wọ́n ń ṣàlàyé pé bọ́lájí máa lọ ìbàdàn north máa lọ ìbàdàn west lọ́mọ bá ń sojú mi ńbẹ̀ irúgbọn alágbàṣe ọ̀sán ní gùngùngùn kó gùn tó ẹni ó gbóko fún Ayin, ti bala ji ba npe kini kan, oju titi kan se kini kan, yoju si mi lola. Ijoba Bola Ahmed debe, oni ori be mo pe kaluku awon local government yo mo gbowo direct ni. Kodi meta. Ara wahala ti Bola Ahmed to fa si wa lorun. En to ba wa fe to fi je binu awon oro ti mo nso e ma kole o pe o je bi nbi o jare nbi oni local government ni won mo sanwo local government fun direct sibe sibe awon kan tun da bi ogbon won tun yi mara won de bi pe sibe sibe ni isin awon ipinle mi o ti bo ninu anfani ki local government o mo gbowo e direct bi local government o ba si gbowo e direct
1: eni sere ko mura sire eni se ka ko mura sika atore ati kai ko nibe
0: awon se ko kan wa to je pe koni je sise local government lo mo titi agbo le to baje lo mo gota ti o da

èlú wà lára tí ń fi wá ka skọ́ọ̀sì yìí. Èyí tẹ́ ẹ fẹ́ gbọ́ nípa tàwọn ọmọ ṣe ti wá nǹkan fìdílé àbẹ́ fìdílé nǹkan. Èmi ò ní tàn yín jẹ́ o, n ò sì ní fi ẹ̀kọ́ dúdú ìní fi tẹná fún yín. Ìjọba Nàìjíríà kí wọ́n múra dáadáa, kíjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n múra dáadáa. Kìí ṣe nǹkan kéèké ibi tí wọ́n wà báyìí. Ọya ẹ pàdé mi lórí Facebook, ẹ mọ̀ sọ pé a fẹ́ mọ̀ ẹ pé go ahead tẹ́yìn bá fẹ́ mọ ibi tí ẹ wà, bẹ́ẹ̀ bá fẹ́ mọ ibi tí ẹ wà, ẹ mọ̀ lọ orí Kọ́lá Olóòtú Live, ẹ mọ̀ lọ sórí Kọ́lá Olóòtú Live. Ìwọ́ fẹ́ mọ̀ sọ pé yes yes yes.

0: Alaji Okebayo ni yes on fe mo Matthew na lo n fe mo Ope mi o ni yes I want to know Esa de to yes yen kia eja gbo kede atipo lowo oja bi meji Esa de to yes yen won so bi ti won wa lowo lowo bi mo se nsoro e fun Wo o si ni bi ti awon eyan ro pe won wa yen won si lori re kankan mo o Ma so ibe fun yin laaro ibi ti won wa laaro e laaro Adupe lowo ga olopa patapata Nigeria o se gudugudu meje yaya mefa
1: Lagiliwa FM 96.7
2: Ebu pataki lomo bibi
3: Unit Fertility. Olorun da ohun gbogbo fun ilu awa ida. Unit Fertility de. Won ti ko won lati oke okun. Awon eroja to mu alaafia bo agbo ara. Mara bo sipo mara jigbegbe. Unit Fertility. Tokunrin wa tobinrin wa. Loniworo capsule atolomi. Iwadi jile oke okun ni won fi sagbekale re. Ajo NAFDAC ilu lonte. FDA America fowo se. Opo awon to ti lo Unit Fertility. Loro won ti ja sope ti won ti ki won ku orire. Website www.unitfertility.org. Instagram Unit Fertility CEO. Facebook Unit Fertility. Fertility app, TikTok, Unit Fertility app, or Relation Unit Fertility One, Jankata Junction, After Kuala, Opposite Soveco Filling Station, Akala Express, or Lily Extension, Ipadon, 08067153744, 09033556970, Unit Fertility, Lo, Wazi Renny Ayo, Nick Bay.
0: Ajaki Mansala, Yefu, Yewipe. Ibi te ro pa won omo yen wa ohun ko ni won wa bayi o ibi ti won wa ma je ke mo mo ti run rawo yin lori facebook ta nso pe fe mo be won kuku salaye fun yin sunday gbo o ni bo ndupe lowo ga olopa patapata nigeria ah o ni won jo mi loju gan o Mo pe won laago meji oru won si n gbe call mi.
4: Ora gba bi o se lowuro, mo pe titi.
0: Olorun pade awon olopa kan loju gbo. Atawon soja joint kini ti won so be. Oni loru ni. Olorun si pe oga olopa patapata loru. O lo si gbe phone, o si ba gbogbo won soro. Olomo Nigeria dada omo Yoruba gidi ni Oni ori alale Yoruba yo gbe IG to wa nbe Opolopo yin en pe Sunday Igbo eyin gbogbo bi tolorun on be ni o nse ni nbebe scout irinse wo lo ni lowo Mola o lati so fun yin wi pe bo se nlohun olopa ati soja wa pelu e o Kodanu gbo lo nlo mugun o. O ni awon o ni technology ti won tele America ni an ti wa o. Awon ti won gbe gbogbo ti won sayewo America ni an ti wa. Koda bi won ba si ri bi tawon ara bi won ati won o mu won mo be nisin. Ti awon ijoba ti an so be ati toyo ati tamatekun kankan e pe sunday lowo lowo bi mo se nsoro yi won ti ku oni bi orire bi won wa ti an ni won o le ku nbe won ti so randi won won won ti ku nbe o won wa ni agbedegbede meji eyin ipinle oyo bi border ipinle oyo ti o fi wo ku tonu won ku die ki won wo ku tonu ni won wa bayi Inu gbo bada ti pinle oyo si ku tonu ni won wa bayi akọlawọle olóòtú ọmọ àdábánìjà àwọn ń gbọwọ mi ni tí wọn wà pẹlú mi a tún bẹrẹ kọta mi láàárọ yìí ẹni tí ẹni tẹ ẹni fọpátẹlẹ ń bù jẹran ẹ ṣe dáadáa sí gbogbo èèyàn inú mi sì dùn pé èmi nìkan kẹ́ ń ṣe dáadáa sí gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ tẹ́ ń ṣe dáadáa sí èmi lẹ̀ ń ṣe é fún torí wípé ẹ̀yin lè fẹ́ jẹ́ kí iṣẹ́ wa kó dojúrú mo rí tẹ́ gbé 1 million tẹ́ ẹ fún ẹnìkan 1 million owó tuntun tẹ́ gbé fẹ́ nìkan ní station wa ikọ́ o ní station mi ni mo rí bẹ́ẹ̀ ẹ ní tí ẹ ní tẹ́ ẹ̀yin ò dúró bẹ́ẹ̀ mo tún rí yín nígbà tẹ́ ẹ wá tí ẹ̀rọ òṣòdìkà tí ń ṣe pati tí ń sọjọ́ òbí ẹ tún donate 1 million kò ní tán lọ́wọ́ yín ọwọ́ yín ò ní kàn sàlẹ̀ àpò mo appreciate yín gan-an ẹ ṣe gan-an àwọn abiyamọ ayé wọn ni kí n máa dúpẹ́ lọ́wọ́ yín ẹ káàbọ̀ sínú òtútù tuntun.
5: A kì í gbogbo omi tẹ́ bá ti ń gbọ́ wa kí tọlọmọtọlọmọ ṣé ọ̀dì òdùn bí ẹ ti mọ̀ pé tẹ́ bá ti ń kí tọlọmọtọlọmọ báyìí unique fertility náà ni èmi lọ́ọ́ gàgbà yanyan fún iléeṣẹ́ unique fertility.
6: Ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káàlẹ́ o ambassador doctor Ms. Agboola Bolanle Victoria ìyá Ìjẹsà international. Oṣù yìí asọyin sọmọ lorúkọ Jésù
0: amí
6: ẹ ní fi ọwọ́ òsùn náà ògiri gbígbẹ mọ
0: amí
6: gbogbo ẹyin tẹ́ ń sọ pé wo mo dẹ̀ ti wá gba kámbọ̀ ọdún tó kù ti pín sí méjì kí ló tún kù
5: ọdún ìtù ti bọ́
6: ọdún ìtù ti bọ́ kò tí bọ́ o a ti mú next 6 months nsìn ẹ lè lóyún nínú ọdún ìkẹbí mọ́ next year ẹyin tó ẹlòmíì jókòó sínú yàrá tó ń sunkún ẹlòmíì fi para ẹ báyìí ẹ ní ìdìkú ẹsẹ̀ para rẹ
0: ẹlòmíì last ọjọ́ December yẹn láàrin wọ́n ń ṣe happy new year nkankan lọ́lọ́run wọ́n sáàmì sọ̀rọ̀ tí
6: bẹ́ẹ̀ni
0: tí ó sì bímọ
6: tádẹ̀ bímọ
0: nínú ọdún tí wọ́n fẹ́ mú
6: bẹ́ẹ̀ni
0: ìgbà kínní kan ìdúró
5: nítorí ẹ̀ ni ò ṣe
0: ìgbà ẹ̀dá kì í jù
5: bẹ́ẹ̀ni ìyẹn gbúdọ̀ kárí ọkọ o téèyàn bá wojú ọlọ́run fọmọ téèyàn bá sọ pé ó sún ẹni ẹ give up ni
0: o give up
5: ọlọrun gan to dabi se
0: ṣùgbọ́n sí a máa léyìn a máa súnyàn
5: a máa súnyàn
6: a máa súnyàn
5: ibi ọkùnrin gan ìbálòpọ̀ lọ́kọláya wa dàbí iṣẹ́ a tún wá gbà bí iṣẹ́ pé
0: kò ní jọlọ́ọ̀fù mọ́
5: kò ní jọlọ́ọ̀fù mọ́ kíkọ́ tá a ti ṣe ọkùnrin àti máa kó ikọ́ pé mi èmi ò láro fún àkọ́ńdà síbẹ̀ látọjọ́ ẹ̀ náà kò
6: sí
5: ìkọ̀tí ó lè jẹ́ pé wọ́n ọkùnrin gan-an ló dáyàwó ẹ̀ dúró ó ní o wá ṣàyẹ̀wò látọjọ́ ẹ̀ ó lọ ṣàyẹ̀wò ó gbégbèsẹ̀ ó ti ẹ̀mọ̀ bóyá kí ní ẹni sẹ́yìn ò mọ̀ pé mo bímọ rí kò ní pé kéèyàn máa ń sọ pé èèyàn yá gan ọkùnrin lè ti bímọ rí o lè ti bímọ méjì o lè ti bímọ mẹ́ta rí kó jẹ́ pé o yẹ ìfẹ́ ìyàwó tuntun àbí ìyàwó ẹ̀ tó wà ní òbímọ rárá so o máa ríbẹ̀ dáadáa even láàrin obìnrin náà o ti bímọ tẹ́lẹ̀ kò ní pé kò má face facility you o lè padà face yẹ o làwọn léyìnbó ń pè ní secondary
6: infertility
0: secondary
5: bẹ́ẹ̀ni
0: èyún ti kó primary
6: kó bẹ́ẹ̀
5: primary ni pé o ti bímọ
6: rárá o ò lóyún rí
5: rárá
6: bọ̀ secondary bóyá o lóyún oyún yẹn ń jábọ̀
5: o ní àwọn yorùbá máa ń pè ní
6: oníbìsí àbí o ti bímọ bẹ́ẹ̀ ni àwọn náà máa ń pè ní oníbìsí
0: oníbìsí
5: yes àwọn oníbìsí ń bẹ
0: yorùbá náà mọ tẹ́ ń pè secondary.
5: yorùbá ò wá já ni yorùbá ló kéré nínú ayé yorùbá ò kéré nínú ayé o ní yorùbá pè ní oníbìsí ṣé ẹ rí ìtumí táyà ò fi dá nìyẹn o lè wá òkè ńlá sí ẹ kó dọ̀ọ́nù tá a mú ikọ̀ bá wà òkè mọ́ ẹ̀yin ọkùnrin ẹ má dáyà
0: omi ìdá ebi gba malaria àbí ìgbẹ́ fún jẹ́ èèyàn ni
6: bẹ́ẹ̀ni
0: èèyàn lè wà ńlá sùn ìkọ́ mọ́ ní malaria kó sì jẹ́ pé láàrin ìjẹta sí àná náà lẹ̀ fún ọjẹ́ tí ó sì ti ní malaria
5: ní ìsìn bẹ́ẹ̀ ààrẹ tó yẹ pé nínú wẹ́dà tá a wà báyìí kò sí tẹ́lẹ̀ wọ́n láàrin wẹ́dà tá a wà ó ti gbọ̀n ẹ sáré bò pò tí o àìmọye ìgbà tó yẹ pé kò ń ṣe tí gangan ni ọ̀rọ̀ ẹ nídìí ó nídìí kí ọkọ ẹ súnmọ́ ẹ dáadáa
0: wọ́n dé
5: àwọn eléyìí ogbó òtútù mú mi yẹ ó rẹ̀ mí yẹ
6: bóòtù ẹ ti lé jọ́n bẹ́ẹ̀ dẹ́
5: ẹ kọ́ họ ilé ẹ dáadáa
6: kọ́ họ ilé ẹ ẹlòmíà ni ọkọ̀ ohun ti lọ láti jẹ́ kìnnìkan ẹ ń jáko káàkiri mọ́jẹ̀ ẹ já tiẹ̀
5: tó já tiẹ̀ náà
6: kí ẹ já tiẹ̀ kó ba lè tètè bímọ
5: bẹ́ẹ̀ ni
6: because of my to ba binu pe eh on lo kakakiri eni eni ni no fe ma don re wo kakiri
5: because that's a wasi unique facility ni
6: e wasi le share unique facility
5: unique lo le se unique lo lorun si royin all bit university ti ju ga fi ja pa pa ta ni pe e kan te ba ti ra e tu lo mo one of ni
7: kabiyesi
5: ko fe bi won le meta ko fe bi won le me ko fe bi won le ma run e kan na ni university o gbo wo kin gbeje lowo eyan ye pe to fe bi bo elekeji e lo me wure wa e lo ma gbo wa iro ogo ibo la nta ni university ti se tewe tegbo a ni e ma lo wewe loru a ni e ma foje kosari a ni e ma fi kokon para iro university o se be ogo ibo ni to je pe o ni we ri America o tun ni abroad ni Nigeria da ko daju pe te ba ti lo te ba de odo wa university ba e kokon sayewo ayewo yin e la fi mo pe kini awon kan to ye ke lo kini awon kan to ye ke ro ta fi mo kan to se yi gangan nkan je pe gbogbo ni se ogun kan lo wo gba run university o se be o wa lorisirisi ba yen ta ba test na fi mo pe nkan ba lo ye ke lo nkan ba ni o ye ki e lo te de fi lalafia ibi ti iya state n lo to tin bi won university ti ko su ti fi duro for the 20 years to de lo unique ti ko su pada to de lo yin to de bi mo ti 65 n bi won ti 62 n bi won ki wa ni age teyin te le gbe body wa si university Emma give up. We don't give up. No fuck up. I draw your deck, but I go no. Inu badani awa.
6: Ibadan la wa, inteman bo la te kwa ta gbe ko. Be ba ti woko badan, te ba ti de to gate badan, e bo le mbe. E wa gbe okara tabi mara kasa kwen lo si, Junction Jankata ni ko ja kuola Akala Express. Unique fertility len lo, wa gbe indodo wa. Anteman bo la ti not, anteman bo la tabuja la ti lorin ojo, e de ondo o wo, oshun. Te ba ti wo moto badan sokale ni Iwo Road. La ti Iwo Road, e wo New Garage. Ile ekpo tota ni New Garage, e gbe mara tabo kada Unique Fertility. Ni Junction Jankata e ko ja Kuala Akala Express. Wa gbe yin de odo wa. A ma se laarin Monday titi di Friday. Monday titi di Friday ki je ni Saturday and Sunday o. Number ta fe pe yi. Eyin te ba mo pe e wojo Olorun fomo tabi e ti e wojo Olorun fomo rara. Te de mo awon eyan to wojo Olorun fomo. E fun won ni number yi.
5: E ti se angeli.
6: E ti se angeli.
5: E ba kan so pe o ma soro si mi, o ma bu mi ti e jo bu e na. Ki omo ko se ti e fo Olorun ti e to ba se fo Olorun yen o le je ko lo ma pada yo o ni gbagbe lai lai to ba wa si university to ba leri a mo so pe anti bai loju ebi bai fun onku bai loju ebi bai fun lada yan de ma bai gbogbo mi te ba wa e ma kuno wo to ba n gbo program yi e ma share logologun e ma share logbologbon e ka we yan ri pe university ori number 1 facility center to shoju Nigeria lowo lowo bai on loyan bi mo odun kokon la wa re
7: shop plug
5: ni number 1 shop plug ni odun kokon la wa re to ja o ta ba gbe lo lowo a le di ibi to wa 720,000 couples to ti lori to de ti bimo o to fo gba ya pe e ni o ni lo ke ma leri e ma bo ni university e wa bayo sita e ko number ta fe pe sita ya je sa fi number ti won le to de pe mi na so temi ke pe wa
6: e pe si ori 090 33 55 69 70 090 90 33 33 55 55 69 69 70 70
5: number ya jesa niyan o ya jesa woko won to se ni pe the central transport money se ya jesa woko
7: e po long
6: ya
5: jesa woko
6: me woko
5: o po lori ti
6: to
5: to
6: e number
5: I say miss my head
7: transport money
5: e ya jesa ori transport money
7: o le visibi o le visibi bo mi sinu oku eni to le ra pa je ni o se
5: e kilo wa ori ki se private jet money o se ni transport money a ni gbogbo to ba wojo Olorun fomo ni ko ma pe number yen mo wa to ba fe ba mi soro pa pa ta to ba wa si university ebun la wa fun yi e o refine yan wa sodo wa pe ko wa si university ebun na wa fe yin na e ma kunu e ma di soka kakiri ti over 100 million people to ba ti loyin to bi won university a ni simi o e je ka jo gbe ka e ma soka kakiri o ye pe sori number yi e pe sori 080 67 67 15 37 44 and just Saturday Sunday Monday to Friday ni pelu uni fertility
6: oyinini odirorun
7: hey alaja alaja la wa lati New York mo ki yen kaabo e kurin eyin ololufe mi
8: ibẹ̀ la gbé bí mi sí o.
7: Wọ́n fẹ́ fún yín ní ẹ̀bùn pàtàkì láàárọ̀ yìí.
8: Ìbẹ̀ òmìn ni ra.
7: Ètò tèní mo fẹ́ kẹ́ ẹ sí à ẹ̀. Ó kéré pin ẹsẹ̀ rẹ̀ ní ẹ̀ẹ̀mẹwàá.
8: Ibẹ̀ la gbé bí mi sí o.
7: Ṣé ẹ̀ẹ̀mẹwàá 21 times. Ẹsẹ̀ rẹ̀ ní 21 times.
8: Ayọ̀mayọ̀ o, lórí olúmọ.
7: Mo fẹ́ fi 100,000. Mo fẹ́ fi ṣe sàrá ètò tèní. Ọlọ́njọ́. Gbogbo àwọn ọmọ tí wọ́n wà ńbẹ̀ yẹn. Láìpẹ́ yìí kí n wá kéde wípé wọ́n ti tú wọn lẹ̀. Mo fi 100,000 ṣe sàrá rẹ̀. Ẹ bá mi sí ètò mi àárọ̀ yìí sí 21 times. Tọ́ ọ bá ti ń sí rẹ̀ tọ́. Daniel, wọ́n ní kò wà ní ìcháàjẹ̀. Àwọn mẹ́wàá àkọ́kọ́ tí wọ́n bá sí ẹ̀. No, àwọn 21 àkọ́kọ́ tí wọ́n bá sí ẹ̀ ẹ ṣòwò sí wọn. 21 àkọ́kọ́ tí wọ́n bá sí ẹ̀ sí 21 times.

Ọlọ́run àti ẹ̀yin èèyàn, ara ọ̀rẹ́, mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, Ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe. Literature Hall tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣe ọlọ́pàá tó tún jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣe ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 ní Trinchard Hall nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn, aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ni ìwọlé o, ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún, ẹ bá wa

oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú àrántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dún fìlù torin kí ọlọ́jọ́bí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà.

0: bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣe ọlọ́pàá tó ti jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣe ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 ní Literature Doll nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ni ìwọlé o, ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀.
1: Ranko Travels and Tours ti dé o, ìrọ̀rùn dé po, ìrètí ọ̀tún ti dé báyìí fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ṣe ìrìnàjò tàbí ìrìnàjò afẹ́ lọ sílẹ̀ òkèrè kí mọ́tàn yín kò sí kálọ̀ kábọ̀. Lọ́rọ̀ tiwa níléeṣẹ́ Ranko Travels and Tours, ọmọlúwàbí efi ọmọnìyàn ṣe pẹ̀lú àkóyawọ́ la fi ń ṣiṣẹ́ wa. Visa processing, tour packages, flight booking, hotel booking, kódà proof of funds assistance wà fún gbogbo ẹni tó bá fẹ́ bá wa dòwò pọ̀. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ níléeṣẹ́ Ranko Travels and Tours, irú àǹfààní bàtàbàtà yóò wọ́pọ̀. Bákan náà, à ń báni ṣètò ìkẹ́kọ̀ọ́ sáwọn ilé ẹ̀kọ́ gíga nílẹ̀ òkèrè bí United Kingdom, Canada, Europe, United States of America àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ní Ranko Travels and Tours, Ọlọ́run ló ń bá wa ṣe o, èèyàn kọ́ gbogbo ẹ̀ ló ti dìrọ̀rùn gbà níléeṣẹ́ wa. Kàn sí wọn ní number 14 Ààrẹ Avenue, New Bodija, Ìbàdàn. Ó dẹ̀ lè pé wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0812-627-7773 tàbí 0818-841-8800. Ranko Travels and Tours wà láwọn ojú òpó ayélujára àti abánidọ́rẹ̀ẹ́ gbogbo. Ranko Travels and Tours, ọ̀gá pátápátá ni wọ́n níbi kábàni ṣètò ìrìnàjò sílẹ̀ òkèrè.
2: Ah, bọ̀sùn o lè kó lọ́sẹ̀ yìí ni. Mébò lágbà àgbékà ní ọlọ́kan nínú àwọn iléeṣẹ́ búrẹ́dì tí ń bẹ Lẹ́kọ̀ọ́. Bẹ̀dásọlá ẹjọ́ ẹ bá àwọn iléeṣẹ́ búrẹ́dì kì í ní Ìbàdàn tó lè sanwó gidi fágbà àgbékà. Àwọn tó lówó Èkó Èkó ní gbé òpàrọ̀ o. Gbogbo owó láì fi wọkọ̀ tán tí ń bá wá iléeṣẹ́ búrẹ́dì Ìbàdàn tí ń sanwó gidi. Ẹ wo, ó tẹ́ mi lọ́rùn ju kí n máa lè kó lọ.
3: A jẹ́ pé òbáriwo iléeṣẹ́ Better Life Bakery ni o. Tí wọ́n pariwo pé àwọn nílò bẹ́kà tó dáńtọ́ tó sì lè darí ọ̀pọ̀ èèyàn lẹ́nu iṣẹ́ láti ṣe búrẹ́dì tó tàbí àkàrà jáde. Káwá lágbà àgbékà ní ọlọ́tọ́.
2: Tètè kàn sí wọn ní Màlété níléeṣẹ́ Better Life Bakery. Kódà mọ́jú pẹ́ torí wọ́n nílò wọn lọ́sẹ̀ yìí o. Kódà tó o bá lọ́rẹ̀ẹ́ tó náà dágbà àgbékà tó mọṣẹ́ pò dáadáa, o lè pé dání ọ̀pọ̀ àgbékà wọn fẹ́ gbà. Owó gidi wọn sì mọ gbà. Bí wọ́n ṣe ń gbowó lóṣù wọn ń gbowó lọ́sẹ̀. Kódà wọ́n tún fún wọn lówó kú fọmọnìyàn ṣe o ṣe déédéé lẹ́nu iṣẹ́ o sáṣẹ́. Tètè ṣe kí a lọ bẹ̀rẹ̀ iṣẹ́ Better Life Bakery gẹ́gẹ́ bí bẹ́kà ìjáfaraléwo. Bákan náà wọ́n tún nílò àwọn abílékọ àtomidan tí èèyàn bọ ṣẹ́ tó lè wá bakery bí aago mẹ́sàn-án òwúrọ̀ láti wá ta búrẹ́dì. Gbogbo bí wọ́n sì máa tajà sí náà wọ́n fi hàn wọ́n. Báwọn náà ṣe ń gbowó lọ́sẹ̀ wọ́n ń gbowó lóṣù o. Nọ́mbà yìí ni ẹ pè sí tẹ́ ẹ bá ṣe tá àti ṣiṣẹ́ 0902-542-7551.
4: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó 2,000 naira fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan. Course unit yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí LND, NCE, HND, A-level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní number 1A Ọba Akran Avenue Ikeja. Nìbàdàn a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Àgbàdo Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
5: Dr. Scrap Recycle àti tamọ́tò dìrọ̀rùn gbáà fún gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ tamọ́tò ní cash and carry no delay. Dr. Scrap ó rà lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó, tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tùú fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín. Tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tún fi upgrade bó ṣe car truck truck, bus, trailer, ipo yo ki moto won wa. Dr. Strap o ra lowo yin. Ekan si won 09083013333 09083013333 09083013333 andu won lori Twitter, Instagram ati Facebook ni at Dr. Strap Recycle. Dr. Strap Recycle de moto tita di rorun.
6: Je ko mo.
7: You fit, you fit, you fit, you fit, you fit fly.
8: Lai wo iwo mo oga agba ni di bani seto irin ajo seyi ke orilede ni you fit fly gbogbo aye ti gba be anfare ti wa se sile fun gbogbo enikeni lati seto e visa so lede Tanzania, South Africa, Singapore, Qatar, Uganda, Egypt, Dubai to fi mo Morocco pelu Turkey ati Italy whenever and wherever you desire to fly with you fit fly e visa. Your traveling is a done deal. You will also enjoy premium accommodation, airport transfer and all other services that will make your trip seamless. Visit us today at our head office, Block 8, Plot 15, 7 Up Road, Oluwale Main Estate, Ring Road, Ibadan, or call 090-1111-1190. Website www.youfitfly.com. With You Fit Fly, you can fly wherever you desire.
9: Mbubu ti gbe olori bayi 500 naira 500 naira ko kan kankan lati ra ma

0: san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín. Ṣé ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán? Ó ṣá gbogbo ènìyàn múke wẹ̀ wá gbọ́n bẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30, tayò kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
1: Èyí pọ̀ gan o, ẹ jọ̀ọ́ báwo lè mí ẹ̀ ṣe lè ta?
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ìlàgẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cash.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlẹ́gbẹ̀ èèyàn ló máa káàṣì ẹ̀. Ṣó ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
2: Kọ́kọ́rọ́ àṣeyọrí tí yẹn fi lè bọ́nù ṣẹ́ àtòṣì Jitalẹ́sì ló ń jẹ́. Ọ̀nà àbáyọ kan tí yẹn fi lè borí kòsíkòsí ojoojúmọ́ Jitalẹ́sì International ni. Jitalẹ́sì International bíro ni lágbára, líléṣẹ́ wọ̀gbẹ́, dídádúró digbí, láìrọ̀gbọ̀ kó lè jọba. Iṣẹ́ tiwọn nìyẹn, àwọn ẹ̀rọ lóríṣiríṣi ló ti wà ní Jitalẹ́sì International. Lọ́pọ̀ kó yọ̀kú lówó tí ò ga jara. Nípasẹ̀ ẹ̀ka iléeṣẹ́ wa Machine Tech Industries, àwọn ẹ̀rọ bíi palm oil mixer and digester, pure water machine, ice block machines, garri processing machines, popcorn and palm oil machines, chalk mold and nylon machines. Jitalẹ́sì International. Àṣírí oko òwò ajé yíyọni nínú iṣẹ́ òun òṣì. Bẹ́ẹ̀ bá ràwọn tán tayọ láàrin ẹgbẹ́. Jitalẹ́sì International ni wọ́n rọ̀gbọ̀ kúlẹ̀. Àwọn gangan làṣírí àti rọ́wọ́ ti bọnu. Gbọ́ bùkátà láìsanná ní ara. Tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà. Jitalẹ́sì ni wọ́n ń kó bẹ́rẹ́ fún. Ìwọ náà ṣe kàn sí Jitalẹ́sì International lónìí. Jitalẹ́sì International ló fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú GT Bank, Akinyemi Bus Stop, Ring Road, Ibadan. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 08056046055. Email ademola.1@gmail.com. Jitalẹ́sì International, ọ̀nà àbáyọ kúrò nínú iṣẹ́ òun òṣì tó dájú.
3: Gbogbo ọ̀nà ní Lipton tí fi ń fani mọ́ra láràárọ̀. Kọ́ọ̀bù kan, bóò nìkan, lásìkò kan náà.
4: Ọ̀rẹ́ mi, tó o bá mo tó ṣẹlẹ̀ lánàá.
5: Ìwọ náà kò ojúmọ́.
4: Mo gbàgbé ni, má bínú ọ̀rẹ́ mi. Tí ìlò ṣáájú gbogbo ọ̀rọ̀.
5: O dáná, sọ ká gbọ́.
4: Àbí.
3: Pẹ̀lú Lipton tí, ìlọ́wọ́rọ́ rẹ̀ ṣe ju bó ṣe wà nínú kọ́ọ̀bù lọ. Ó ń fa àyànsán mọ́ra. Lipton tí, ó wà fún ìṣọ̀kan.

0: bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹfà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù keje ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ Jimmy Thomas nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trenchard Hall nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Aago mọ́kànlá òwúrọ̀ lẹ̀tọ́ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ni ìwọlé o. Splash FM gbé ọdún mọ́kàndínlógún. Ẹ bá wa jó, ẹ bá wa yọ̀.
1: Dúgbẹ̀ ìròyìn àgbọ́kọ́gbọ́n.
2: Ẹ káàbọ̀ padà, gúdúgbẹ̀ ìròyìn ọyá o, ó ṣíná, ó gbọbẹ̀, alele lọ wábì kan fìdí kalẹ̀ sí kọrọ̀ a mọ̀ farabalẹ̀ jẹyán pẹ̀lú ọbẹ̀ òsíkì rẹ.
3: Òsíkì rẹ o, tó sì kí ló kó dání.
2: Kí lọ́kàn ọkàn tèmi.
3: Bé bá ló kó dání, bé bá. Mọ́tà àwọn ará gbé bà.
2: Ní tó kó dání. Ok, iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ìpàṣẹ ti ìpínlẹ̀ Bauchi ni wọ́n ti kìlọ̀ fún àwọn olùgbé, pàápàá jùlọ òbí àti àwọn alágbàtọ́, wípé ẹ yàgò gédégédé o nínú mímọ kan lékàṣẹ̀ sí abẹ́ igi, pàápàá jùlọ lásìkò ọ̀wàrò òjò eléyìí tó ń ṣẹlulẹ̀ ní kọ́ńbọ́kọ́ńbọ́ yìí, lẹ́yìn tí àyà òjò eléyìí tá a mọ̀ sí windstorm tó gbẹ̀mí lẹ́nu àwọn ọmọ méjì, bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ ó tún ṣe àwọn méjì míì, ó ṣe wọ́n léṣe ní abúlé Basse eléyìí tó wà lókè Tabura ní ìjọba ìbílẹ̀ ti Ningin ní ìpínlẹ̀ ọ̀hún. Wọ́n ní agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá Supreme Police èyàn Nafiu Habib ló yọjú ọ̀rọ̀ yìí síta nínú àtẹ̀jáde. Habib jí odi mímọ̀ wípé olú iléeṣẹ́ ọlọ́pàá ti Bura ìyún Bura Division ó ní wọ́n gba afíntóniléti àlàyé tó ń ti àbọ̀ lọ́wọ́ ọlọ́pàá tó wà ní ẹkùn ti Basse ìyún Basse Police Outstation wípé ọ̀wàrà òjò yìí òun náà lọ ṣẹlulẹ̀ ní Kọ́ńbọ́kì eléyìí tó jẹ́ pé ọ̀yà òjò tá a mọ̀ sí windstorm òun náà ni ó bá ọ̀wàrà òjò yìí lọ bá rìn tó sì kọlu abúlé yìí ojú odi mímọ̀ wípé igi kan eléyìí tó wà nítòsí ibi tí àwọn ọmọ yìí tí wọ́n ti ń ṣeré wọ́n ní bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ ọ̀pọ̀ wa la rí igi tọ́nà ró dúró ètara ń ro ètẹ́sẹ̀ ń dùn bẹ́ẹ̀ ètí ò fi ìmọ̀ tí ò ní èémí nú wọn láàmọ́ torí ipa àkànṣá mọ̀ pé ewé ń bẹ lára gbogbo wọn bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ ẹsẹ̀ wọn múlẹ̀ wọn ní àfi bí ọ̀yà òjò yìí tá a mọ̀ sí windstorm bí ó ṣe sí igi nídìí ká tó ṣẹ́jú pẹ́ igi rélu àwọn ọmọ wọn ní Habib lọ́tẹ̀ wájú yọjú ọ̀rọ̀ síta pé ní kété tí àwọn gba ààbọ̀ ọ̀rọ̀ yìí wọn ní àwọn ọlọ́pàá ni wọ́n kó wọn ó dibi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ ní kànmọ́nkíá ni wọ́n gbé àwọn tó lùgbàdì ìṣẹ̀lẹ̀ ọ̀hún àwọn ọmọ náà ó di ilé ìwòsàn alábọ́dé ìyún primary health care center tó wà ní Basse fún ìtọ́jú ó tẹ̀wájú ṣe àfikún rẹ̀ pé wọ́n ti kọ ìṣẹ̀lẹ̀ yìí sílẹ̀ nígbà tó jẹ́ pé àwọn tí wọ́n gbẹ̀mímì látàrí ipasẹ̀ ìṣẹ̀lẹ̀ yìí wọ́n ní wọ́n ti yọ̀ǹda òkú wọn fún mọ̀lẹ́bí wọn kí wọ́n lọ da ìpẹ̀bó nílànà ẹ̀sìn Islam gẹ́gẹ́ bó ṣe ń tẹ̀wájú yọjú ọ̀rọ̀ síta pé ìwádìí ó sì ń lọ lọ́wọ́ lórí ìṣẹ̀lẹ̀ náà. Habib ṣe àfikún rẹ̀ pé kọmí ọlọ́pàá sanni ọmọ lórí Aliyu ọmọ lórí àlìyù ẹnu mi àgò wọn ni ọkẹdò pẹlú mọlẹbí àwọn èèyàn yìí ó sì ṣe ládùúrà pé àwọn ọmọ tí wọn farapa ń bẹ pé kí ọlọrun ọjọ kó wò wọn sàn láìpẹ ọjọ.
3: Àmì àti àmì oná ló jẹ́ pé ìròyìn eléyìí
2: ti dẹ́pẹ́. Ìkìlọ̀ wá rèé fún àwọn òbí àtàlágbàtọ́ bí òjò bá ti ń fẹ́ atẹ́gùn. Ẹ̀kọ́ mọ̀ yín ẹ̀kọ́ sábẹ̀ yín. Atẹ́gùn fẹ́ díẹ̀ da ìyẹ́ bọmọ rẹ̀ torí pé ọmọ tójú rẹ̀ rí kó tó yẹ́yin fún odidi ọjọ́ tó fi yẹ́yin ọmọ tójú rẹ̀ rí kó tó di pó fi ọjọ́ mọ́kànléní ogún tó fi sàbá tí ọ̀jẹ́ tí owó tí ń wà àwọn akẹgbẹ́ rẹ̀ ràn bí wọ́n ti ń ṣe tiwọn. Tọ́jú ọmọ rẹ̀.
3: Àbọ̀rọ̀ báyìí o tún fọmọ lu àbí.
2: Àbọ̀rọ̀ ti bẹ lọ́dọ̀ wa.
3: Ọ̀tọ̀ làbọ̀rọ̀ tayọ àbọ̀rọ̀ ọ̀tọ̀ nínú. Alele ìpínlẹ̀ ti Benue oná ló jẹ́ pé ìròyìn eléyìí oná ló ti ń ṣe lálàyé síta báyìí wípé ó mọ̀ ti dé gúdúgbẹ̀ ọ̀ látàrí gúdúgbẹ̀ ọ̀hún ilé tí ó bẹ́ sílẹ̀ sínú ilé ìjọsìn kan ilé tí wọ́n pè ní NKST ilé tí ó ń bẹ ní ìpínlẹ̀ ti Benue lọ́hùn-ún ọ̀nì ṣàdédé ni àwọn agbébọn oná ni wọ́n yabo ilé ìjọsìn kan ilé tí ó ń bẹ ní Benue tí wọ́n ní ó ń bẹ ní agbègbè ti Handa ni Shian Classic lọ́hùn-ún ni ìpínlẹ̀ ti Benue wọ́n ni ilégbé ti olùṣọ́àgùtàn ilé tó jẹ́ ti olùṣọ́àgùtàn ti ìjọ gangan òun náà ni wọ́n wọ̀ tí wọ́n sì ní baba yẹ bọ́ta o àti dé o wọ́n ni bẹ́ẹ̀ náà ni wọ́n kú baba tó sì jẹ́ pé àwọn méjì tí wọ́n ń bẹ ní àkàtà bàbá òun tí wọ́n ń bẹ ní ọgbà ilé ìjọsìn òun náà ni wọ́n tún kó tí wọ́n ta wọ́n sínú ọkọ̀ tí wọ́n sì sá lọ ẹni tó wá fi ìdí ọ̀rọ̀ múlẹ̀ gangan òun náà lẹni tí ń ṣe akọ̀wé àgbà fún ilé ìjọsìn òun òun náà ni ó kọ lẹ́tà tí ó sì buwọ́ lù ú ní ọgbọ̀njọ́ oṣù kẹfà ọdún tá a wà yìí òun ni bẹ́ẹ̀ ni lóòótọ́ ni àwọn agbébọn òun náà ni wọ́n wọ ilé ìjọsìn àwọn tí wọ́n sì gbé olùṣọ́àgùtàn àwọn lọ ẹni tí a mọ̀ sí ẹni ọ̀wọ̀ Samuel Gbíndè òun náà ni wọ́n gbé o àti àwọn méjì tí wọ́n jẹ́ ọmọ ọjọ́ ọ̀hún ó ti wá ṣe lálàyé báyìí wípé gbogbo ààtò àti gbogbo ọ̀nà làwọn ti ń gbà báyìí láti rí i pé àwọn gbà wọ́n padà ní àkàtà àwọn ajínigbé ọ̀hún ṣùgbọ́n tó jẹ́ pé pàbó òun náà ni ó sì ń já sí o ó wá ṣe lálàyé báyìí pé òun mọ̀ kẹ́dùn pẹ̀lú àwọn mọ̀lẹ́bí àwọn olùṣọ́àgùtàn ọ̀hún àti àwọn ọmọ ilé ìjọsìn ọ̀hún torí pé wọ́n ní ilé ìjọsìn ọ̀hún báyìí wọ́n ní téèyàn bá jẹ orí àrùn báyìí àwọn olómi yóò bọ̀ lójú èèyàn wọ́n ní pásítọ̀ wa èèyàn dáadáa ni kí ni pásítọ̀ wa ṣe ọ̀nì pásítọ̀ ọ̀hún òun náà ni wọ́n tí ì rí o wọ́n ti wá ṣàlàyé báyìí tí wọ́n sì ń rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn ẹ̀ka elétò ààbò àti ìjọba ìpínlẹ̀ ti Benue pẹ̀lú ìjọba àpapọ̀ ibi kan dákun kan jọ kí wọ́n bá wọn ṣe wọ́n láwárí torí pé ipò eléyìí tí àwọn mọ̀lẹ́bí àwọn èèyàn ọ̀hún wà ó jẹ́ ipò eléyìí tó gáyàtà.

0: Edigba, RPC Protein, Ibadan Mercy Ogo. Now at your doorsteps, beef and goat's meat from live cattle and goats, specially bred and raised on RPC Cattle Hub. A pest setting audacious move by Real People Concept. Meat from cattle and goats reared with utmost care and professionalism by animal scientists. RPC Protein, healthy beef, healthy goat meat in a very clean environment. Walk in to buy or order for home delivery. Live cows and live goats are also available. Antibiotics free, hygienically batched, well packaged and refrigerated. Call 091-2739-4422 or visit Real People Concept at 126 Adekunle Fajuyi Road beside NNPC Mokola Ibadan. RPC Protein, a baby of Real People Concept.
1: Ọlọ́run bàbá lọ́la, èmi máa ma rí iṣẹ́ ọwọ́ rẹ̀.
2: Ọlọ́run kan bẹ̀ nínú ìjọ apọ́stílì ti Kristi jákèjádò àgbáyé. Ọlọ́run arógún gbogbo mi ló ń jẹ́. Ó ti ń ṣiṣẹ́ agbára nínú ìjọ rẹ̀ fún odidi 30 ọdún. Let's come together as we celebrate 30 years anniversary of CAC Arogun Gbogunmi International. Ọgbọ̀n ọdún 30 years tí ogun ti ń ṣe tí ìdè ń jẹ́. Ìsọjí àjọ̀dún la ó fi bẹ̀rẹ̀ ní Monday ọjọ́ kẹfà títí di Friday ọjọ́ kẹwàá ní dédé agogo márùn-ún ìrọ̀lẹ́. Àkòrí Ọlọ́run àrà, Wonderful God. Ààrẹ ìjọ apọ́stílì ti Kristi, Pastor Dr. Henry Ojo àti CAC General Superintendent Pastor Dr. J.D. Onogua ni ó máa léwájú nínú ìsọjí àti ìwàásù lọ́jọ́ àjọ̀dún pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́kanòjọ̀kan. Ìsìndúpẹ́ la ó fi kásẹ̀ rẹ̀ nílẹ̀ ní ọjọ́ kejìlá oṣù kejì ọdún yìí ní dédé agogo mẹ́wàá òwúrọ̀. Bàbá Wòlíì àti Màmá Wòlíì, Richard Adébẹ̀yọ̀kọ́láwọlé JP, CAC General Evangelist, Nigerian and Overseas ni yóò máa gba gbogbo ènìyàn lálejò. Ẹ̀wà gbọ́ wa yọ̀ wa yọ̀.
3: Ranko Travels and Tours ti dé o, ìrọ̀rùn dé po, ìrètí ọ̀tún ti dé báyìí fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ṣìrìn àjò tàbí ìrìn àjò afẹ́ lọ sílẹ̀ òkèrè. Kí mọ́tàn yín kò sí kálọ̀ kábọ̀ lọ́rọ̀ tiwa nílé iṣẹ́ Ranko Travels and Tours. Ọmọlúàbí ẹ̀fọ́ ọmọnìyàn ṣe pẹ̀lú àkóyawọ́ la fi ń ṣiṣẹ́ wa. Visa processing, tour packages, flight booking, hotel booking, kódà proof of funds assistance wà fún gbogbo ẹni tó bá fẹ́ bá wa dòwò pọ̀. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ nílé iṣẹ́ Ranko Travels and Tours, irú àǹfààní bàǹtàbanta yóò wọ́pọ̀. Bákan náà, a ń bá ni ṣètò ìkẹ́kọ̀ọ́ sáwọn ilé ẹ̀kọ́ gíga nílẹ̀ òkèrè bí United Kingdom, Canada, Europe, United States of America àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ní Ranko Travels and Tours, Ọlọ́run ló ń bá wa ṣe o, èèyàn kọ́. Gbogbo ẹ̀ ló ti dìrọ̀rùn gbà nílé iṣẹ́ wa. Kàn sí wọn ní number 14 Ààrẹ Avenue, New Bodija, Ìbàdàn. Ó dẹ̀ lè pé wọn sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0812-627-7773 tàbí 0818-841-8800. Ranko Travels and Tours wà láwọn ojú òpó ayélujára àti abánidọ́rẹ̀ẹ́ gbogbo. Ranko Travels and Tours, ọ̀gá pátápátá ni wọ́n níbi kábàni ṣètò ìrìnàjò sílẹ̀ òkèrè.
4: CAC òkè ìṣẹ́gun ìgbàlálójú district headquarters ti tẹ́pẹpẹ ìsọjí alágbára ọlọ́jọ́ mẹ́ta 3 days powerful revival pẹ̀lú àkòrí lórúkọ Jésù. In Jesus name, ṣèbí àti kọ́ ẹ pé ní orúkọ yìí ni kí gbogbo ẹkún máa wọlé. Bẹ́ẹ̀ ni gbogbo èdè ń dáwọ́ ìrànwọ́n tí ìyanu sì ń ṣẹlẹ̀ láti ọjọ́ Monday 6 sí Wednesday 8 July 2026 láago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ 4:30 PM làgbo fi máa gbóná girigiri. Thursday 9 July ni praise night pẹ̀lú àkòrí èmi ó fìyìn fún orúkọ rẹ̀. Ọjọ́ Sunday 12 July ni Thanksgiving 45 years founder anniversary ni 10 AM. Ẹ̀bọ̀ Ọlọ́run làkórí ẹ̀. Ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run alayè ni ó ṣiṣẹ́ ìránṣẹ́. Dábẹ́ pé bàbá wa Pastor Dr. Michael Fálọ́wọ̀ JP, District Superintendent, Pastor Fálọ́wọ̀ Àdúrà Gbẹ̀mí Samson, Pastor Ayọ̀ Ajétúnmọ́ bí Minister, lára àwọn olórí ẹ̀mí, Evangelist Olanike Oladeti JP, Evangelist Yemi David Latabule, Títóbi Jésù, Evangelist Olúwatóyè Fálọ́wọ̀, Evangelist Adéròǹkè Oyèdèjì, Fálẹ́ Fitri àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. CAC òkè ìṣẹ́gun ìgbàlálójú District Headquarters wà ní opposite New Gbagi Market, New Ife Road, Ìbàdàn. Olùgbàlejò àgbà Chief Dr. Salimanu Akani Oladeti darapọ̀ mọ́ wa kájọ ṣe. Ẹ̀rí rẹ̀ dájú lórúkọ Jésù.
5: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
6: Ẹyin tèmi báwo ni o ṣe wa.
7: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Làwọn náà ṣe fúnra wa.
8: Oruko temi ni Sarah Adedokun. Inu mi dun lati je okan lara omo ile eko /FM Media Academy. Nibe ni won si ti ko mi bi eyan se ndi ogbontarigi agbohun safefe.
9: Babatunde Ajayi lo ko mi. Mo je okan lara awon akeko /FM Media Academy. Nibe ni won ti so e kekere mi ni nla won mi lowo won mi lowo.
10: Mo se ma je niyan o de tin je be. No mi ma je ki ebu ti Eledumare je nke fun o. Kuku mo ninu. Nirale ma bo wa se /FM Media Academy. Nibe la o ti gbenu yebe yebe ta si ma tun ero daada. Laarin ose mewa gbako, won ko e bo se le di ogbon tarigi, agbon safefe. Oya, tete wa gba form ti e loni ni /FM Media Academy. Ile funfun balawo felele ni lo Ibadan ni won le ko si pe won sori ero ibanisoro
9: 0807112 4000 0807112 4000.
10: /FM Media Academy ti se igbelaruge fun iwa omo lo abi ninu ise igbohun safefe safefe.
11: The power of God is working as of old. That is why you are invited to 30 years apostolic calling. Hooray! Team, House of Glorification. Come, let's celebrate Jesus at Team of Elisha Ministry, championed by Faith Church. Eja just celebrate your godu. Ise ranse pe woli ti o laba won, woli agbaye ni. Prophet SA Arogundade, bere ni Wednesday, ojo kini, osu keje, si Friday, ojo keta osu keje odun yi, lago mewa sale lojo kokan. Host, Prophet SA Arogundade Ministry, Prophet Oni Peter, Prophet Bankole Joseph, Prophet Olatunji Alabi, guest minister, Babatunmi Se, Tabitha Feromi, Ola Dosun.

0: bẹ́ẹ̀ni ṣẹwà ṣàlàfíà òun làbá yín lọ́sàn tòní òní ìtújẹ́ ọjọ́ kìíní oṣù kejì ọdún 2026 òun ni a fi ń kí gbogbo ilé wípé happy new month sí gbogbo àwọn èèyàn tó ń gbọ́ wa pátápátá káàkiri gbogbo àgbáyé. Kò nídìí ká ṣe tún máa bẹ̀rẹ̀ pé ṣàlàfíà làbá yín a ti mọ̀ wípé àlàáfíà òun náà òun làbá yín lọ́sàn-án ti tòní. Fún gbogbo àwọn tó jẹ́ pò ní ni ọjọ́ òbí wọn àwọn ọmọ first of July a kí wọn àdẹ̀gbà aládùúrà wípé wọ́n máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé lágbára ilé tiwa. A ti bọ́ sí abala kejì ti ọdún 2026 ìyẹn ni oṣù mẹ́fà ilé yìí tó gbẹ̀yìn lọ́dún 2026. Fọlákẹ́mi Mighty òun lorúkọ tèmi inú mi dùn ayọ̀ mi kún wípé tilétilé òun náà ni mo wá lọ́sàn-án ti tòní. Ẹ ti mọ̀ wípé ìgbín ò kí ń rìn
1: kó gbàgbé ilé ẹ̀ wá ti bèrè fún help
0: pé kí n help jóyẹ kí n ṣe máa bèrè help
1: pé kí n rìn o kó gbàgbé ìkanra wọn.
0: No wọn máa no there's another one tó wá sọ́kàn mi kò ń ṣe tìgbín kíní kan kíní kan
1: gbígbìn bá fà.
0: No ìgbín is out of it completely out of it but then ìgbín mi kábọ̀.
1: Ẹ̀yin ara lé mò ń kí ìkanra ń kulé chicken bá kábọ̀ ẹ̀yin ara lé ẹ kú déédé àsìkò ẹ̀dẹ̀ kú bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa kú ọjọ́ kìíní nínú oṣù lágbára ọlọ́run oṣù ayọ̀ oṣù ìdùnnú ló máa jẹ́ torí téèyàn bá sọ pé oṣù yìí oṣù ẹ ló máa jẹ́ àwọn kan wà tó yẹ pé bá ti ń ṣẹlẹ̀ sí wọn nínú oṣù yẹn oṣù yẹn fi máa rántí wọn wọn ni jẹ́ oṣù yìí kọ́ ni kinní kan ṣẹlẹ̀ ṣùgbọ́n dáadáa ló máa ṣẹlẹ̀ sí wa ló máa jẹ́ ojú wa bá fẹ́ ṣàdúrà pé ọdún yẹn ló máa jẹ́ sí dáadáa
0: títí dáadáa bẹ́ẹ̀ ni ó wà important oṣù yìí o oṣù tó máa ka tó máa ka sí rere fún wa
1: òun
0: náà ló máa jẹ́ inshallah. Well a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba ṣe lọ́sàn-án tòní ọ̀rọ̀ owó ni mo bá wá ṣùgbọ́n má ti jẹ́ kọ́kọ́ tiẹ̀ kọ́kọ́ fẹ́ speak and know because èmi ò understand bí gbogbo nǹkan ṣe lọ lẹ́nu ọjọ́ mẹ́ta pew
1: bó ṣe gbà ni
0: wọn ni pé kò ságbà náà kankan mi ìwọ ló ń gbà ìwọ ló ń ná
1: orúkọ ọmọ ló ń romọ náírà ni ó rà ni
0: dúró
1: o ti ń lọ
0: kí la rí ṣọba size ni àbó sanra sí
1: o ti sanra
0: ṣọba size ni ṣẹ́ẹ̀tì tó wẹ̀
1: no kò ní ní wednesday
0: ok o ma sọ ọmọ nìyàn o ṣe èèyàn yìí
1: sáà mú délé
0: o ṣe
1: mú délé
0: ọmọdọ́lá pọ̀
1: wọ́n jẹ́ ń gbà lọ́wọ́ ẹ̀ lọ́kàn
0: ọmọdọ́lá pọ̀
1: ìyàwó mẹ́gà tó bá ń gbọ́ owó ti pọ̀
0: owó wà lọ́wọ́ mẹ́gà
1: owó ti wà ń bẹ̀ ọbẹ̀ àná ẹ̀ lọ dànù
0: àti ṣó ti yẹ iye ọmọdọ́lá pọ̀ ló wà lọ́wọ́ ẹ̀ lọ́wọ́
1: lọ́wọ́
0: ọ̀dọ́lọ́pọ̀ wà lọ́wọ́ ẹ o àti ẹ tètè ẹmọ bó ṣe lọ o
1: ẹ̀yin ara lè gbẹ̀ngà ọkọ̀ fọlákẹ́ ni ó pè yín lọ́wọ́lọ́wọ́ báyìí ni mo sì ń kí yín pé ẹ ṣe ti ẹ̀ ń gbọ́ wa tá a sì jọ ń bẹ lórí ètò tẹ́ ẹ̀ dúró dé wa àwa nìyẹn o ẹ ṣe gan-an ẹ̀yin ara lè lágẹ̀ lónìbí òkè gajù òkè orí ètò láti máa mú wá fún yín back to back ẹ̀dẹ̀dẹ̀ mọ̀ bá ṣe máa ń ṣe ojú òpó tilẹ̀ òkèrè ẹ̀yìn ti nàìjíríà má pè síbẹ̀ ti nàìjíríà ẹ̀yìn tilẹ̀ òkèrè ẹ̀ má pè síbẹ̀ ìbí òjò bí bá ṣe bẹ́rù làbọ́mọ bí ètò bá ti ń lọ lọ́wọ́ nọ́mbà tó yẹ kẹ́pẹ́ nọ́mbà tiwa tó wọlé agbára tá a wà yìí is
0: 091-2370-8675 arale arata ara ọna ara òkè òkun wọn la ṣe fẹ pe wọn
1: ara ilé òkèrè
0: àwọn náà ọmọ nọmba ẹ má yọ kó dàrú
1: ẹ má jẹ kí ọmọ dàpọ̀ ní word
0: kò nídìí gbogbo kìíní
1: ẹ má gba short cut
0: lóòótọ́ ìyá kan náà ló bí gbogbo wa ṣùgbọ́n ẹ mọ̀
1: ẹ má gba short cut
0: nígbà tí dọ̀rọ̀ aláṣọ ẹbí dé àti mọ àwọn tó mú kọ lọ wa ti mọ̀ pọ̀ obìnrin ló ní pink àmọ̀ pọ̀ ọkùnrin ló ní blue ẹ má jà dàrú ẹbí wọn ní dàrú
1: àwọn ọkùnrin mi máa wọ kọlọ ra yọjọ
0: àwọn kan tiẹ wà tó yẹ pé kọlọ tán bá ní kí wọn máa wọ yẹn ganan máa kówó lé
1: àìṣe
0: wọn máa kówó lé
1: but
0: it's okay káàṣẹ
1: so káàṣẹ náà ẹ má gbàgbé cherry lo ni e je ka strict mo nkan ta fe se iwo to ba fe gba ona eburu wole lati le okere ma binu anigbe anigbe wa nibi to ye ke wa ti cash e na star 347 star 1004 star 2 hash ni cash e
0: ale mo like e si first of January
1: ko kan wole ko se kan wo pe okay owo itu wole wole eni kan de play first time o de gba 500,000
0: sori lori yato sori divanti so lori yato sori
1: so eyin eyan wa star 347 star 1004 star 2 hash
0: ifonesi bo lo te se fe mo boyo fe je ngba to ba te try
1: the funniest thing ni pe jo te ba ti ri pe enikan wa je 500,000 ti o je pe first time to ma je ni e wa ise ma pe wa e jo e ka se yen bo le se ma ta e ti give up already
0: e ti relent
1: e ma relent
0: e ti relent
1: e ma relent
0: eh Alhaji Hamza ti so pe ni e mo relent ton ma so ki je ojo teyan ba gun ko leyan torun e mo relent
1: e mo jo ti won ti so pe yin le boye le ma gba loni ba ye mo oya e tu try e o ke tu wo boya ke wa dupe on kan dupe na ni e mo phone number wa tele ba fi nkan kan si star inuni star 347 star 347 star 1004 star 2 hash o gangan le fi ma play cash e 500 naira le o kan the more you play na ni ni more te fi ma ri
0: anfani
1: ati je falake ki la ri gbo
0: ise sori ka to so ki la ri gbo
1: jo je ki kan so fe den be
0: duro no je ki mi kan kan fe be je ki kan kan je be jo ti lo je ki be jo lo je ki pe ti oluwa wa
1: to ba jaro owo ni ma mu wa
0: So ni last month. Normally monthly allowance lo ma fun mi, right? Ni last month for some reason o fun mi ni monthly allowance yen. Ontori pe oni pe o sari ba kan. So bi bill se nwa lo se fun mi lowo yen. Bi bill yen se nwa o se fo mo enjoy e baje. Toto yo loko mi ma gbe oro pe monthly allowance wa mi se monthly allowance mo pelu e ti nkan ba ti sele ma kan pe oko mi ba mi send 30k si that's bus oko mi 25 ba mi send e si oko beyen ni ko se soro monthly allowance e ko le work in July John to be Olorun
1: sori
0: mo fi Jesus Christ Oluwa wa ti o ku fun emi ati elori gagbelebu ti won gun ni oko ti won fun ni oti kikan mu ti o jin de ni ojo keta
1: ti abini December
0: Olorun jo jo
1: so ti gbo
0: jo mo fi so
1: ti gbo duro so gbo mo fe pa owe meji fun ba n pari o ba gba owe yi ha kilo fe je losan ina to ti jam
0: actually she nko to run mi je ti rapo nko bi meta lo run mi je bo eleyi ni aro wo to
1: akoko tv sana
0: bere agbado
1: o ti tan maragbado fun e o ma je dada to ma je to fi ma de enu te ba fe lo lo
0: ati be mi e se o agbado lo run mi je
1: o ti da now oni ibi oju bi pari owe
0: ta se beru labi omo
1: akoko meta mo fe pa elekeji dida loda
0: ti omo degbe egbe o nse le omo wo mi de oku keta
1: sori eleketa e je kin save because o ti gba meji
0: akọ re di
1: ti now oda eleketa bi o ba need
0: o bi o joku mo lu na
1: kilo wi
0: o mi ti so
1: bi o ba need so
0: o ti so
1: e ro pari e to ba pa ko sagbado ko sagbado bi o ba need obirin se kini
0: mi mo obirin o kin je ku mo lu
1: okay o gba
0: ah ah
1: so now last month o ni nkan to sele
0: ki ba fun mi lori meta ti mu go
1: eh agbado of course
0: ah
1: yes agbado bi pe ko to ba fe agbado ma soro mo lori e odi tolo ma defend bo mi now only reason normally on first ma ti fi nkan ti mo fe fi sinu account e ma ma rin ma ma yan kan mi ma bale
0: okay
1: mo ti ni backup now nkan to sele pe lawon bi sa nkan kan project an se je ki so pe ma worry tori pe olodun de se o je understanding wife lo fi ni okay ko si wahala boy o ba tin wa o ma je ki mo de gba be lo to gba ti mo lo wo account ni statement mi mo ri pe
0: ile ti
1: ile tirin so ko a possible ko ma lo be inu mi dun pe o lo si CAC church ro gbo ko ma n korin ka pe bayi ko ni o ma ri lo bi mo se enjoy yen for the past years yen o pay me so ma wa da pada ni sin si mo se fun e show mo show mo reason show mo pe mi fe se bayi fun e
0: Show me.
1: Ma wa mo ma mo mo you know baby you know I love you mo ni fe gan ma fun ni ATM yen lowo ma di fe ni ATM yen lowo anything to ba ti fe ma mu nu ATM yen but mind you the same salary allowance any mo fi lowo nu ATM yen ki bi o fe lowo ni o fe ni lowo ni lowo I can't do nkan ti mo mo ki mo le chu mo le je
0: mi fe
1: ma binu that's my
0: I need je ki ma kan ra ma so fun o kan mi ti wa le po bayi o 10 liter
1: do you know the funniest thing to pe o fi wole si similar last month yo wa pe ele o baby mo wan speaker o ya epo melo ni kinra se kinra kini kan you know ma fe buga na fe buga baby you know what o wa ni o wan speaker o kini kan
0: no sure we was because okay o ti just so pe ta ba fe bara wa so ta ba wa speaker ka ma so just in case of
1: so ma le mori mi a le wu pe okay mo fe buka ka mo pe okay oloko gi ma no full tank yen now full tank yen now
0: akami ki shoko olosu
1: oju ti
0: galagada
1: oju ti wise by oju ti wise by ma binu baby Mr. Sunday, yes sir. Awu lowo odo wu ni. Ah, e se oga mi mo gbo yin. Ami.
2: Ah, ke mi mo ki eyin na e ku se e de baje. Ile wo de da we ku se opo lo.
1: Yes sir.
2: Ah, se ri ko lo ko sanu, mo tan la wa ti na lo da fo yawo. Lori gbogbo se da wa se na. Iyawo yawo wa na ni, iyawo yawo wa ti wa ni. Eya fun olowo ojuma, eya fun olowo osu. Ile na ko to, ko si nkan de le ti to le to mi olorun.
1: Aye ati jo, aye ta wa gbogbo eko la ba ko fun won o.
2: Eh, gbogbo eko la ko fun won, tori pe awon na ni kan ta nu mo se nu ile. Noni.
1: Seri iyawo to ba nsi, se ti ki se ke boya ile lo joko si ti ko se nkan kan. Iyawo to nsise, ti ki se po joko sinu ile. Ile ti o ba ni se lowo le so pe fe ma gbogbo nkan to ba bere ma ma fun. Ile to ba ti nsise. E je ko na ko ma ma fi owo ti e ko fi ma ra gold ma fi owo ti e ma se
2: kini lelo na ni yawo aba wa re e te di te lo ma ta kai lo ma ta gugu e da isi wa bi gudo won ni se lo to yin kan pepe pedi ba ma ra nu ile
1: e seun
2: ko ni ba je mo ki ara bo ko yawo ya ba bi di o
1: aba bi di ni o
2: aba
1: bi beji lo ni
2: eh an al barika ati mo won awon mo wa lagbo olorun
1: inu mi adun
0: o eru ba mi o rara o rara o aya fun mi o lati beji le o
1: eji re dara mo le ko ni le o le wa le
0: ah ri arugo voice mi bo che wa yen
1: aruko
0: e
1: So next Tuesday, Alaba, yeah,
0: Alaba,
1: but can I ask Soru Komona? Tayekainde na ni abi.
3: Káyé káyé.
4: Yóò kàn èyí náà ni ó jẹjẹ ọmọ káyé kẹ́hìndé ọjọ́ Tuesday ló máa jẹ́ so ìyára lẹ́lẹ́ bá rí wa lórí program lọ́jọ́ Tuesday next week Tuesday ọ̀ká lọ ṣe live broadcast láti no ọjọ́ Wednesday ni
3: yeah
4: òní ni bó ṣe ń bímọ báyìí ló pè mí pé alàbá o ó bí ìbejì o kí alàbá
3: winiwini lójú orogún ogun ọlọ́run ọba tó wá gbọ́ tàlàbà gbogbo àwọn
4: tó ń wojú ọlọ́run fọmọ ọlọ́run ṣe tẹ̀yìn náà
3: kò ní ṣàìṣe o lágbára ọlọ́run mi rò pé mo láǹfààní àti kí àwọn ogun tó yẹ twins pàápàá
4: ṣe fún
3: ti ayẹyẹ
4: ìgbéyàwó
3: oníbejì
4: ìbejì méjì
3: bẹ́ẹ̀ni táyé fẹ́ táyé kẹ́hìndé fẹ́ kẹ́hìndé tí wọ́n yẹ oyatán wá ló yàtọ̀
4: orúkọ ló ràn wá
3: lágbára ọ̀nà èrè tó pọ̀ ló máa wà ńbẹ̀
4: àmì fún ìdí èyí ẹ̀yìn ara létẹ̀ ń gbọ́ wa ẹ̀yìn èèyàn tí ẹ jẹ́ ti olólùfẹ́ alàbá láti olómi bá wa kí a sì ń gbàdúrà pé lágbára ọlọ́run nǹkan tí yóò fi tọ́jú àwọn ọmọ
3: tí ẹ̀ ń ṣọpọ̀ ń ṣọwọ́ wà tọ́tọ́ máa jẹ wọ́n ti mọ̀
4: wá kọlọ́ọ̀bá ó bá wa fún fáyín tí ẹ bá mọ alàbá ó jẹ́ kan lára àwọn olólùfẹ́ wa tán máa ń pè wá dáadáa àti pé alàbá jẹ́ ẹnìkan tó jẹ́ pé ọlọ́run ò fún láǹfààní láti rí nà wọ́n ti rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n ní ìsìn wọn ò rí náà rí wa ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ní gbogbo nǹkan ká máa dúpẹ́ fún ìdí èyí ẹ̀yin tọ́lọ́run bàbá tari nǹkan dáadáa sí tẹ bá ní lọ́kàn pé ẹ fẹ́ ràn wọ́n lọ́wọ́ inú wa dùn láti jẹ́ kẹ́ ẹ náwó ìbejì ẹ̀bùn níbejì
3: bẹ́ẹ̀ni
4: bá wọn yọ ìbejì náà gbọ́dọ̀ fún tọrọ ìbejì o gbọ́dọ̀ fún ìbejì ní nǹkan
3: mo rò pé kó mo máa ń bí ìbejì fún ẹ ló fẹ́ sọ
4: ajé tó bá rí bákan náà
3: ṣé fún kan tó máa jẹ ṣé fún náà ti mú
4: wa bébì
3: ṣe
4: lè ti sáré kún ní yẹn
3: ṣe lè ti sáré ẹja lójú ọjà ń padà ìrìkọ́ ní lagale 96.7 fm ibẹ̀ ọ̀nà láti ń dáwọ́ jù náà padà bọ̀.
5: Lagale FM 96.7
6: kọ́kọ́rọ́ àṣeyọrí tí yẹn fi lè bọ́nù iṣẹ́ àtòṣì jitalẹ́sì ló ń jẹ́ ọ̀nà àbáyọ kan tí yẹn fi lè borí kòsíkòsí ojoojúmọ́ jitalẹ́sì international ni jitalẹ́sì international bíro ní lágbára lílé ìṣẹ́wọ̀gbẹ́ dídádúró digbí láìrògbọ̀kú lè jọba iṣẹ́ tiwọn nìyẹn àwọn ẹ̀rọ lóríṣiríṣi ló ti wà ní jitalẹ́sì international lọ́pọ̀ kó òyọ̀kú lówó tí ò ga jara nípasẹ̀ ẹ̀ka ilé iṣẹ́ wa Martin Tech Industries àwọn ẹ̀rọ bíi palm oil mixer and digester pure water machine ice block machines garri processing machines popcorn and palm oil machines chalk mold and nylon machines jitalẹ́sì international àṣírí oko òwò ajé yíyọni nínú iṣẹ́ òun òṣì bẹ́ẹ̀ bára àwọn tán ta yọ láàrin ẹgbẹ́ jitalẹ́sì international ni wọ́n rọ̀gbọ̀ kúlẹ̀ àwọn gẹ́gẹ́ làṣírí àti rọ́wọ́ ti bọnu gbọ́ bùkátà láìsanná ní ara tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà jitalẹ́sì ni wọ́n ń kó bẹ́rẹ́ fún ìwọ náà ṣe kàn sí jitalẹ́sì international lónìí jitalẹ́sì international ló fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú gt bank akínyẹmí bus stop ring road ìbàdàn fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 08046055
7: 2 years ago, the biggest radio raffle hit we ever saw.

0: ti Kristi jákèjádò àgbáyé. Ọlọ́run arógúngbógun mi ló ń jẹ́.
1: Ó ti ń ṣiṣẹ́ agbára nínú ìjọ rẹ̀ fún odidi ọgbọ̀n ọdún. Let's come together as we celebrate 30 years anniversary of CAC Arogunbogunmi International.
0: Ọgbọ̀n 30 years tí ogun ti ń ṣe tí ìdè ń jẹ́.
1: Ìsọjí àjọ̀dún la ó fi bẹ̀rẹ̀ ní Monday ọjọ́ kẹfà títí di Friday ọjọ́ kẹwàá ní dédé agogo márùn-ún ìrọ̀lẹ́.
0: Àkòrí Ọlọ́run àrà Wonderful God.
1: Ààrẹ ìjọ apọ́sítẹ̀lì ti Kristi Pásítọ̀ Dr. Henry Ojo àti CAC General Superintendent Pásítọ̀ Dr. J.D. Onogua ni ó máa léwájú nínú ìsọjí àti ìwàásù lọ́jọ́ àjọ̀dún pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́kan ọ̀jọ̀kan. Ìsìndúpẹ́ la ó fi kásẹ̀ rẹ̀ nílẹ̀ ní ọjọ́ kejìlá oṣù kejì ọdún yìí ní dédé agogo mẹ́wàá òwúrọ̀. Bàbá Wòlíì àti Màmá Wòlíì, Richard Adébẹ̀yọ̀ Kọ́láwọlé JP, CAC General Evangelist, Nigerian and Overseas ni yóò máa gba gbogbo ènìyàn lálejò. Ẹ̀wá gbọ́wà yọ̀.
2: Ọ̀nà ti wá sí ọ̀nà ti là, ohun tó ń pa wa láyà ti kúrò ń bẹ̀. Ìrìn àjò sílẹ̀ mímọ́ Israeli àti Jordani, ilé iṣẹ́ tó mojúlé jẹ́ bí You Fit Fly ò wọ́pọ̀. O tún ti wá tú àkókò láti lọ sórílẹ̀-èdè Israeli àti Jordani nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ CAC Covenant of Mercy. Májẹ̀mú àánú lábẹ́ ìdarí Prophet Taiwo Abel Ojo.
3: Lálọ́jà ilé gbà.
4: Who are thy goodness?
3: Kò fi ogun rọ́pò.
4: I replace you with battle.
3: Ó yẹ gba ilé.
4: You see the goodness.
2: Ọjọ́ kejìlélógún títí di ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún 2026 ni ìrìnàjò alágbára yìí máa wáyé pẹ̀lú àjọṣepọ̀ You Fit Fly. Nínú ìrìnàjò ẹ̀mí tí ọ̀pọ̀ iṣẹ́ ìyanu ti máa wáyé lórí onípòjípò tí òjò àánú àti ìbùkún sì máa rọ̀ sórí gbogbo wa. Yàrí dájú pé o kàn sí You Fit Fly ní gbogbo ẹ̀ka ọ́fíìsì wọn tó súnmọ́ tàbí kẹ́ ẹ máa pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0902 346 0310 àti 0907 868 0206. Ẹ má gbàgbé pé You Fit Fly mojúlẹ́jà Hotel Reservations, Hotel Booking tó fi mọ́ Airport Transfer. Ìrìn àjò sí Israeli àti Jordani pẹ̀lú bàbá Abel Taiwo Ojo. Èmi ò ní gbẹ̀yìn bẹ́ o.
5: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A-level, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A Oba Akran Avenue, Ikeja, in Ibadan at White House at Dewumi Street, Filele, or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijema Gbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria. West Midlands Open University. Possibilities beyond imagination.
6: Miliki special. Ajabale tututu nene pẹlu awọn boys ọlọrun ti o dero ni Remi ati Remi. Remi Adesina Big Man presenter pẹlu Remi Babajide MC General. Lago mẹrin kọja aṣẹju mẹẹdogun di ago mẹfa irọlẹ ni gbogbo ọjọ Eti Friday ni ikanni Lagelu 96.7 FM entertainment program to ta lẹnu bi kilishi. Eto ta fi ṣe igbaladun weekend, ede, aṣa, ẹfẹ, ẹrin arin taki.

oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dúfìlù Tony Kí Ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé MFR.

0: ọlọ́run àti ẹ̀yin èèyàn ará ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹfà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù keje ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjẹ́ ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ gbẹrù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ọlọ́pàá tó tún jẹ́ Jimmy Thomas nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trenchard Hall nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ní ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀.
1: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró ná jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, iṣẹ́ ilé wa máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
1: Ẹ ní tòótọ́.
3: Ká ṣáà sọ pé o tí ì rà wọ́n àbí?
1: Ká ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK ẹ̀ wà.
5: Èwo ló tún jẹ́ CDK ẹ̀ báyìí?
1: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ̀. Ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
3: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
1: Pẹ̀lú CDK ẹ̀, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bára lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Ẹ pè CDK sórí 0707 454 3005.
7: CDK, sanwó díẹ̀díẹ̀, bẹ́ẹ̀ ìgbé ayé rọrùn.

0: e ka bo pada lati ojo oje yan ra ni tin gbo wa ka kiri gbo bi te tin gbo wa kilari gbo o na ni o nlo lowo lotun lo si emi ti so fun Folake o e olukaluku lo mo nkan to pe nkan to pe ti mi ni e o pe mi kin rora yanju e lekan won ni cafe ti kesari fun kesari nkan to je ti e ka rora yo kuro ronro ni owo won a fe je ko fo meran.
1: Hello
0: sir.
1: How ya do
0: baba mi
1: Mrs. Folake mi maji
2: e ka so
1: Egazo lu kori ni Kofoshi latolu de padan.
0: Yes sir.
1: Mo ko fasi ko e ki ore mi omo mi Alaba loju olomi. Mm. Apo wo omo omo lagelu ni.
2: Mm.
1: Omo lagelu ni. Pe ye wo Olorun pelu pe ni ja to ni yen. Mm. Emi mo fo wonu lowo to rajo wa ba kan na na ni.
0: Seyin na di bibeji ni.
1: Bibeji won di jaje bibeji.
0: Se wa wa o.
1: Ah, wo la gbogbo awon ta wojo Olorun fo mo Olorun wo la condition ipo ta wa t'Olorun de yondo omo dunu fo wa Olorun ba yondo omo dunu fo awon na
0: ami
1: elu ko Olorun to te so yi Mr. Oyato se o ye pe be ma gbe yawo yi ni gogo
0: ah iru gogo o straight win nile
1: eni suru responsibility yin òun ni pé kẹ fún ìyàwó yín lówó ní nǹkan tẹ́ bá fẹ́ kí ìyàwó yín wò ta bẹ́ẹ̀ dẹ̀ fẹ́ kó ní sidekick so yín nǹkan tó bá fẹ́ ẹ gbọ́dọ̀ bá fẹ́ ni ìwọ ni minimum range pé iye báyìí tó lè iye báyìí lẹ́gbọ́dọ̀ ló gbọ́dọ̀ wọnú àkáǹtì ẹ̀ àbí iye báyìí tó bá ní tí iye tẹ́ fún wọn yẹn tí ò bá ká tí ò bá ká ètò ìṣúná wọn kí ni kán ṣe ṣé kán ṣe máa pe x wọn ni.
0: Bàbá àbejì.
1: Yes sir.
0: Àkọ́kọ́ kò ní x. O dẹ̀ mọ̀ kí èmi náà ní sáìtì kankan.
1: Ẹ dẹ̀ fẹ́ kán padà sọ́dọ̀ X wọn.
0: Kò lè padà kìí tẹ̀sí kò ní àní kò ní.
2: No
0: no.
1: Okay.
0: No no.
1: Ẹ nígbà tẹ̀ kò fẹ́ kán wò ẹ fẹ́ kán wò ta ẹ gbọ́ mi rọ ẹ gẹ̀ẹ́tì
0: ẹ gẹ̀ẹ́tì ẹ. Ṣé rí kìí ṣe pé bóyá mi ò fún lówó ó ní owó tó máa ń gbà owó oṣooṣù ẹ.
1: Every month.
0: Monthly allowance bẹ́ẹ̀ ni mo máa ń fún. But last month ko si emi o raye fun ni ojo to ye kin fun o na dey understand pe any other things ta fe se so mo wa ni pe instead ma de fun le kan yen ba yen mo ti fun ni kan to ba fe ro ma ra sile ma se gbogbo e ko ni bere wo lowo mi mo throughout the month
2: for the whole month
0: ko ni bere wo lowo mi mo so last month yen mi o wa raye fun mo wa ni ma worry to ba ti need kan to fe ra every month ma be lowo mi o wa be lowo mi so mo wa nse so o wa lo ti dun mo pe ohun o fe gba monthly mo ki ma fun lowo le kan mo ki je ko mo bere Matthew 7:7 ki de ma fun won ni rara pe ko ni ri be
1: je wa mo pe labe bo ti wu kori e mo pe obire nkan to ba de fo won na ma fe se
0: awa na de le nkan to pe wa la won na ma se
1: so e wa jojo saarin e jojo laarin
0: yen mo wori ati njoba ya de ti sogan be se gbogan mi o mo
1: bẹ́ẹ̀ ṣe gbọ́ mi ò mọ̀ ilé àtọ̀ náà wá gbowó àwọn ní dàrú.
0: Àmì àmì jàre ẹ má bínú ẹ̀yin tẹ́ ń pè lórí international call mo sọ fún yín pé má pè síbẹ̀ only possible kò yẹ pé ti nàìjíríà nọmba náà fi pè látọ̀hún náà a lè pick ẹ bàtà bá ti rí ọmọ akọ́ tiẹ̀ ni. Hello. Ẹ rárá o. Ẹ lọ so ó pè mí ṣé orí nǹkan tó bá pè mí ni kò jẹ́ kí n ṣe. Nkan to pe
2: loṣu yi loṣu
0: ti ka tun se iro aje to ba iba kan na iro se tori ki fe le okan yen o pe
2: se mo pe July yi
0: iro nkan to ye pe ordinarily nkan to ye ko ra to ye pe to wa je wo lowo wa lowo e o si ma fi ibe olorun. Yes sir.
3: Lagelu oni baje o.
0: Yes sir.
3: Oruko temi ni Oke Oluwa Rotimi Oluwa Konte Arise Are Alasa Apata Ibadan. Do na ta ba wo téèyàn bá ń fúnbìnrin lówó nígbàkigbà tó bá ti nílò rẹ̀ ó máa ń tẹ́ wọn lọ́rùn because owó téèyàn á fún wọn á ju owó téèyàn fún wọn lẹ́ẹ̀kan náà ń parí oṣù
0: lọ. Ẹ̀ṣọ́ wá tà wá lọ́rùn.
3: Kò tẹ́ wá lọ́rùn náà ṣùgbọ́n àṣà mọ̀ nínú àwọn aya wa dùn.
2: Mr. Olúwa Rotimi lọ́dọ̀ tí yín nílé tí yín ṣówó oṣù lẹ ń fún wọn àbí bó bá ṣe ń wá ni wọn ṣe.
3: Bó bá ṣe ń
0: wá ni o
2: mo fẹ́ mọ̀ nínà
0: má fi ti lé wọn jọ́ ọjọ́ pé tèmi bó ṣe pé tèmi lélẹ́yìn o ti bèrè price ẹ̀ mo tẹ̀ ti fún ẹ and I've been giving you so mo wa pada wa pe na another narrative pe pe kinika ile oni ile oto bo se pay ti mi niyan
2: star 347
0: hello
2: star 1004 star
0: cash hello play cash
1: anti fara kemi
0: eh baba beji
1: sir.
0: Baba beji.
2: Congratulations.
1: Eh, yato baba. Egbe mi to so.
0: Alaba. Ah, finu ara wa. Finu. Oh, so fun mi po ti fe fun yawo e loyun. Oh, so fun mi boyawo re ti loyun.
1: E ma binu ga wa.
0: Ijo mi ma se be mo o. Ko to fun loyun wa so fun mi.
1: E ma binu mi mo lai da ni boda mi. Ati Fola Kemi.
2: Baba beji.
1: O ki pupo e se la koruko mi ni alaba oko yawo e wu baba beji
0: o ti increase bayi garapo

0: san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 150,000 naira 50,000,000 naira ló wà nílẹ̀ láti pín. Káṣí ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣá gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30, táyù kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
1: Èyí pọ̀ gan o, ẹ jọ̀ báwo lèmi ẹ̀ ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ilágelu FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cash.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlẹ́gbẹ̀ èèyàn ló máa káàṣì ẹ̀. Ṣó ti káàṣì ẹ̀, mo ti káàṣì ẹ̀.
2: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
3: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ̀lé egun làkú ègbé. Àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye. Àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì. Àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa. Àbí kò yìí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba Iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan. Adojúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
4: Lágelu apata mọ̀jà pàtó Jamakuta. Lágelu FM àkàbà faratilẹ̀ faratilẹ̀. Adùn bádùn òpò mákàmúso. Lágelu FM kàkàkí iléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ti ń fanrere ìdùnnú fún gbogbo ọlọ́jà tó ń tà. Ìmùlẹ̀ gúngún nìsọ̀ wọ́nyẹ́wọ́nyẹ́ sẹ̀kẹ̀rẹ̀ ti ń mi dùngbẹ̀. Owó fún gbogbo ẹn tó lóye tó dàmọ̀. Síbẹ̀ yìí náà ń gbọ́. Ṣé bẹ́ẹ̀ ríṣẹ́ rẹ̀ nígboro? Àfà ìbáwọn dòwò pọ̀ láìró burúkawó.
5: Owó nìkan ló lè ṣe o.
4: Má dáutẹ̀ Lágelu FM 96.7 gbagbó gbajù gbajà gbagé oko. Wọ́n ti gba ayẹra bàtà ńlẹ̀ yìí. Láwùjọ iléeṣẹ́ tó ń gbòn sáfẹ́fẹ́ tó ń mọ̀jà sẹ̀kúlú ọjà tí ó tà. Gbéra ńlẹ̀ darapọ̀ kọjà wa. Gbogbo ara Lágelu FM 96.7 ìkí wàlàyé àlùbáríkà. Polú ọjà ń bẹ̀ kẹrin ọpẹ kẹ.
6: Dr. Scrap Recycle àti tamọ́tò dìrọ̀rùn gbà fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamọ́tò ní cash and carry no delay. Dr. Scrap ó rà lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó, tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín. Tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe ká. Truck, bus, trailer, ipò yòówù kí mọ́tò ọ̀hún wà. Dr. Scrap ó rà lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333. Andu wọn lórí Twitter, Instagram àti Facebook ni @Dr. Scrap Recycle. Dr. Scrap Recycle dé mọ́tò títà di rọrùn.
7: 21 days divine intervention.
8: I'm gonna go with it now.
7: Jésù yìí kára bí sáwọ́ jébì yóò torí agbára rẹ̀ láti Wednesday 1st July 2026 àkórí ẹ̀ divine visitation for laughter. Ìbẹ̀wò la tó ké fún ẹni. Ó tó àkókò fún ọdún láti rẹ́rìn ayọ̀ bí Ánàní Ṣílò. Gbogbo ẹni tó bá gbọ́dọ̀ ẹ̀rí rẹ nínú ìrìn àjò àdúrà yìí ló máa bá ọ rẹ́rìn ayọ̀. Ọlọ́run fẹ́ lo Pastor Sakiel Olókè Susi Ìbàdàn ní sisi Suritende Pastor Peter Adéyẹjẹ Sì Rẹ̀rẹ̀ Ìtì Adégòkè Prophet Fẹ́mi Òní Prophet Kéhìndé Akọ̀dé Prophet Adéjọlá Adébáyọ̀ Prophet Esther Adébáyọ̀ Prophet Adé Adégbìtẹ́ Prophet Ṣẹ́gun Ọlámbíwọn nínú Pastor S.O. Ọládèjì Prophet A. Ọlálékan Pastor Olúwaṣẹ́wọ̀n Adébọlá Pastor Ishmael Àmọ̀ràn Wòlíì àti Ọ̀jọ̀gbọ́n Jésù yín kọ́ W. Samuel J.P. Wọ́n máa sọ tẹ́lẹ̀ ẹ̀mí àwọn wòlíì yóò máa pa gbogbo èèyàn lẹ́rìn ayọ̀ látọjọ́ Wednesday 1st Tuesday 21st July láago mẹ́rin àbọ̀rọ̀ lẹ̀ lójoojúmọ́. Gbogbo ẹni sí AC Way of Life Center tó wà lẹ́yìn Glow Office opposite Lewura Grammar School Challenge Ìbàdàn.
9: On Lágelu FM 96.7.

0: Ọlọ́run àti ẹ̀yin èèyàn, ara ọ̀rẹ́, mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, Ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe. Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣe ọlọ́pàá tó ti jẹ́ Jimmy Thomas nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣe ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 ní Trenchard Doll nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn, aago mọ́kànlá òwúrọ̀ lẹ̀tọ́ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ni ìwọlé o, ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún, ẹ bá wa jó, ẹ bá wa yọ̀.
1: Years ago, the biggest radio raffle hit on airwaves.

pẹ̀lú àwọn boys ọlọ́run tí ò dérò ni Rẹ̀mí àti Rẹ̀mí Rẹ̀mí Adesina Big Man Presenter pẹ̀lú Rẹ̀mí Babajide MC General láago mẹ́rin kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún di aago mẹ́fà ìrọ̀lẹ́ ní gbogbo ọjọ́ Ẹtì Friday ní ìkànnì Lágẹ̀lú 96.7 FM.

0: gbọ́n akin
1: bàbá wòlé samuel ọdúnladé ikọ̀ ìrídùn ránṣẹ́ ọlọ́run alààyè bàbá ẹ̀ ní sàárẹ̀ o
0: ṣóògbọ́n
1: mọ́gbọ́n akis kan ọmọ ológo
0: ṣóògbọ́n tó kọ
1: kí ló wí
0: ọ̀sán yìí ni wà á delete number
1: yìí o ṣe máa ń ronú lọ bí pé ó delete
0: number yìí ma block him
1: whatsapp ọ ṣalága ò ṣe sẹ́nitọ̀
0: máa gbọ́n nǹkan tó sọ
1: ẹ̀mí àìdáríjì
0: ó sọ fẹ́ mi pé kẹ́ni you know this is a new month
1: mọ́tò fọjọ́ kẹ́ni oṣù
0: try to behave yourself well s you go collect
1: ọ̀parí
0: sọ pé ṣe
1: wòlíì
0: 100 pounds kọ́kọ́ bẹ́ẹ̀ lọ pé what am I going to collect is it 100 pounds or 500 pounds
1: no.
0: or 1000 pounds
1: okay oju orun lo ti re
0: what am I going to collect man
1: baba o le dasa won oro won yen oro wo re ni
0: okay I want to collect as you said oya I will collect
1: no owo toju ni o
0: 1500 pounds
1: okay lo fe ko wa a de se baka na be nbe lowo e o ni so
0: iri jẹ di diri oporu sorry akis ọsẹ ni ma block o ni you go collect woto
1: ọtan
0: o to send another one
1: ani damu
0: akis
1: oju oni tia
0: lati ọsẹ yin lo ka mo pade mo
1: nibo
0: lori whatsapp
1: nibo ni ejimo pade mo
0: ko de ma pe mi kebi na ma pe mo ka mo jo bala wa soro mo
1: dona ti o me ba
0: ka mo jo bala wa soro mo akis uk mo mi sere o mo mi na o aki popo to mama ko si mi ni to ba se ko be mama be na lo so fe mi lana pe emi o ke mi fo ara ba le emi o gba buro lo to o kini kan o
1: yes message ti jade si e
0: ale mi o fe ke mi ati ki si jo se npo mo
1: igba to
0: ko di uk re mu ilo di nigeria temi mu
1: no be yerun ka pe oju uk lo now aye
0: to sa yes god bless nigeria now
1: o se so ri ko la buro lo pe o to ba nse awon eleyi ta won omo o ba le pe o sa kesi baby omo so pe hello bro ejeri yo le ma bo soro omo ti oba laburo awon to ba wu ni omo se
0: no se ade anland anthony bodurin ati abiro yali yali won de joko simi tan wa yen won de ngbo ti akis nkorun kan bayi won de dake so e ka dake be yen
1: gen sasiri
0: ki mo goru nonsense
1: na deputy governor ni wo governor ran ko ma to parun lo bi odo
0: bawo ni grandpa en to mura ti di grandpa se fe so bo n fe gba buro ẹ tún fẹ di grandpa láìpẹ yìí.
1: jẹ́ ń ṣàṣírí fún ọ tó bí ọba ṣe sí dáadáa bó bí màtán ní yọmọ ṣe dàlà.
0: náà báwo ni báwo ni wọ́n ṣe gbọ́ pé grandpa laburo is it possible for grandpa to have aburo.
1: teddy you are welcome sir jẹ́ ń ṣàṣírí fún ọ bébí kan ni ọ teddy ni ẹ kò sí éèjì téèyànwó ọ̀dàlàyé aburo lè dé
0: orí ẹ ṣé mi ni teddy
1: ó sì máa kó dán sí
0: fún
1: wa á kún àtíkè funfun. Sọjọ́ tí a bá bímọ lé ẹ àtíkè kan náà wà àtọmọ yẹn ọjọ́ kan ó kún ojú ó tó kún ọrùn ooru ọmọ ní mú
0: ọrùn. o tẹ̀lé sọ pé omi tẹ bá fi wé ọmọ kẹ́ fi wẹ̀
1: nínú. irọ́ fi la bébí àbí torí ẹ wo
0: orí ẹ
1: ó débi lè olóko

0: san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 150,000 naira 50,000,000 naira ló wà nílẹ̀ láti pín. Káṣí ẹ ti wádìí alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣe gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀. Bó o ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30, táyù kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní 1,000 kan.
1: Èyí pọ̀ gan o, ẹjọ́ báwo lè mí ẹ̀ ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí ìlàgẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cash.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlẹ́gbẹ̀ẹ́ ìyẹn lọ.

oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú àrántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dún fìlù torin kí ọlọ́jọ́bí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà.

0: ọlọ́run àti ẹ̀yin èèyàn ará ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa.
1: Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́.
0: Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹfà. Ẹ̀wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ gbẹrù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladepo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trenchard Doll nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ní ìwọlé o, ọ̀fẹ́ ní ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún, ẹ bá wa

0: ti Kristi jákèjádò àgbáyé ọlọ́run arógún gbogbo mi ló ń jẹ́
1: ó ti ń ṣiṣẹ́ agbára nínú ìjọ rẹ̀ fún odidi ọgbọ̀n ọdún. Let's come together as we celebrate 30 years anniversary of CAC Arogunbogunmi International.
0: Ọgbọ̀n 30 years tí ogun ti ń ṣe tí ìdè ń jẹ́.
1: Ìsọjí àjọ̀dún la ó fi bẹ̀rẹ̀ ní Monday ọjọ́ kẹfà títí di Friday ọjọ́ kẹwàá ní dédé agogo márùn-ún ìrọ̀lẹ́.
0: Àkòrí Ọlọ́run àrà Wonderful God.
1: Ààrẹ ìjọ apostle ti Kristi Pastor Dr. Henry Ojo àti CAC General Superintendent Pastor Dr. J.D. Onogua ni ó máa léwájú nínú ìsọjí àti ìwàásù lọ́jọ́ àjọ̀dún pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́kan ọ̀jọ̀kan. Ìsìndúpẹ́ la ó fi kásẹ̀ rẹ̀ nílẹ̀ ní ọjọ́ kejìlá oṣù kejì ọdún yìí ní dédé agogo mẹ́wàá òwúrọ̀. Bàbá Wòlíì àti Màmá Wòlíì Richard Adébẹ̀yẹ̀ Kọ́láwọlé JP CAC General Evangelist Nigerian and Overseas ni yóò máa gba gbogbo ènìyàn lálejò. Ẹ wá gbọ́ wa yọ̀ wa yọ̀.
2: 21 days divine intervention.
3: Angẹ́lì tó ń pèrè dà o.
2: Jesus, you gotta be somewhere, JP. Your body, I'm not allowed to Wednesday. 1st July 2026. A courier. Divine visitation for laughter. Ibe wo la toke fun eri. Oto akoko fun ona lati rẹrin ayo bi ana ni silo. Gbogbo eni to ba gboru eri re ninu rin ajo adua yi lo ma ba rẹrin ayo. Olorun fe lo Pastor Sakio. Olonke Susi. Ibadan di sisi suritende. Pastor Peter. Adeye Jesu. Reverend Iti Adegoke. Prophet Femi Oni. Prophet Kehinde Akode. Prophet Adijola Adebayo. Prophet Esther Adebayo. Prophet Adi Adegbite. Prophet Segun Olambiwe ninu. Pastor S.O. Oladeji. Prophet A. Olalegan. Pastor Oluwaseun Adebola. Pastor Ishmael Amoro. Wole ati ojogbon Jesu yin kada bi usawe JP. Wọ́n máa sọ tẹ́lẹ̀. Ẹ̀mí àwọn wòlíì yóò máa pa gbogbo èèyàn lẹ́rìn ayọ̀. Látọjọ́ Wednesday 4th, Tuesday 21st July. Láago mẹ́rin àbọ̀rọ̀ lẹ̀ lójoojúmọ́. Gbogbo ẹni CAC Way of Life Center tó wà lẹ́yìn Glow Office. Opposite Lewura Grammar School. Challenge Ìbàdàn.
4: Ladilu FM 96.7.

ẹ̀kọ́ àti tamọ́tò dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamọ́tò ní cash and carry no delay doctor strap ó ra lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ títù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọra rẹ̀ di àgbàná fún yín tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe car truck bus trailer ipò yòówù kí mọ́tò ọ̀hún wà doctor strap ó ra lọ́wọ́ yín ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333 and do one lori

0: níwá jẹ̀gbádùn lágbóṣá gbogbo lẹ́jọ́ nù. Ó wà bẹ́ẹ̀.
1: Ó jẹ́ sílé gbogbo ọmọ sórí. Má fi ṣe àpá wọn.
0: Ètò tó ń múlùdùn lórí ńlágelu 96.7 FM tún bọ̀ ọ̀nà àràyọ lẹ́kọ̀tún ní gbogbo ọjọ́ Friday láago kan ọ̀sán. Pẹ̀lú Kọ́láwọlé Adéníyì, Coladex International ni yóò máa gbé wa kiri lágbóṣágbó. Abala àkọ́kọ́ labala ó wà ń bẹ̀ táti máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo àníyá. Abala ìkejì labala pẹ́pẹ́dẹ̀. Abala tó máa máa sọ nípa onírúurú ọ̀ṣọ́ tá a lè máa jù tá a lè máa tẹ́ lágbo ó wà ń bẹ̀. Abala kẹta ẹ̀wẹ̀wẹ̀ ni abala ẹ̀ ọ́dà. Níbẹ̀ lẹ́ẹ̀tì máa béèrè onírúurú oúnjẹ tẹ́ nífẹ̀ẹ́ sí tẹ́ fẹ́ jẹ ní patí. Ẹ pàdé Kọ́láwọlé Adéníyì, Coladex International, lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago kan ọ̀sán. Ó máa ta lẹ́nu bíi noodles 100 naira pẹ̀lú àtàròdo 1000. Ó wà bẹ́ẹ̀. Ó máa súpà.
2: Two years ago, the biggest radio raffle hit we airwaves were.

0: látìkọ̀ ní lágẹ̀lú 96.7 FM òkè gájú òkè èyí tó kalẹ̀ sí ilé funfun báláwo ní fẹ́lẹ̀lẹ̀ nílùú ìbàdàn àkójọpọ̀ ìròyìn àgbáyé fún tìrọ̀lẹ́ tìní la mú wá fún yín okun joseph ẹni dọ́bọ̀ ló kọ́ tèmi ṣáájú ẹgbẹ́ àwọn kókó èyí tó súyọ nínú ìròyìn náà ààrẹ tinubu ló ti ṣe àlàyé ìdí tí ìṣàkóso rẹ̀ fi buwọ́ lu àtúntò tuntun fún àjọ agunbaniro fcta ló ti gòlé ètò ìgbéga fún àwọn òṣìṣẹ́ tí wọ́n lé ní 13,000 ìfikùnlukùn ló ń lọ nínú ní doha bí tehran bó ti ṣe ń pè fún ìgbésẹ̀ emenalo ló ti fi ipò alákòóso ti ikọ̀ saudi pro league sílẹ̀ àwọn ìròyìn ọ̀rẹ́ lẹ́kúnrẹ́rẹ́ ààrẹ ilẹ̀ yìí bọ́lá ahmed tinubu ló ti ṣe àlàyé ìdí tí ìṣàkóso rẹ̀ tó fi buwọ́ lu àtúntò tuntun fún àjọ agunbaniro tá a mọ̀ sí national youth service corps nysc pẹ̀lú àlàyé wípé àyípadà tuntun ọ̀hún òní yóò dasoro ọ̀dọ́ orílẹ̀-èdè nàìjíríà pẹ̀lú ìmọ̀ iṣẹ́ ọwọ́ tí ó sì jẹ́ kí wọ́n gbaradì fún ìdàgbàsókè ilẹ̀ yìí ààrẹ ó tẹ̀ wájú yọjú ọ̀rọ̀ síta wípé àwọn àtúntò ọ̀hún eléyìí tí ìgbìmọ̀ ìṣàkóso ti ìjọba àpapọ̀ tó buwọ́ lù ní ọjọ́ ajé monday jẹ́ ọ̀kan ìgbésẹ̀ ìlérí ìṣàkóso ọ̀hún láti pèsè àǹfààní èyí tó tẹ̀wọ̀n fún àwọn ọ̀dọ́ ilẹ̀ yìí nínú àtẹ̀jáde yìí tó fi síta lójú òpó ìkànsí rẹ ní x rẹ̀ níbẹ̀ ni ó ti fi ọ̀rọ̀ léde wípé àjọ agunbaniro ilẹ̀ yìí ló ti wà tipẹ́ tó sì ti ń dasoro ìṣọ̀kan ilẹ̀ yìí fún ọ̀pọ̀lọpọ̀ ọdún àmọ́ tí ó nílò ọ̀kan òjọ̀kan àwọn àtúntò ààrẹ tẹ̀ wájú yọjú ọ̀rọ̀ síta wípé ètò ìlanilọ́yẹ̀ tá a mọ̀ sí orientation program ẹ̀wẹ̀ ó ní yóò mọ wà fún ọ̀sẹ̀ mẹ́fà gbáko eléyìí tí yóò sì mọ fojú sun ojúṣe ara ẹni ìyún civic responsibility ìdarí leadership àti ìperegede ìpéníye value tó fi mọ ìgbaradì sílẹ̀ fún iṣẹ́ àáyàn láàyò career readiness àti ẹ̀kọ́ ìṣòwò entrepreneurship tó fi mọ ìlanilọ́yẹ̀ nípa ìgbàlódé àti ètò ìṣúná digital and financial literacy tó fi mọ ọ̀kan òjọ̀kan àwọn ìdánilẹ́kọ̀ọ́ èyí tí ó fún àwọn olùkópa ní ìmọ̀ tí ó sàmúlò ìmọ̀ tí àwọn olùkópa ní nínú ètò ẹ̀kọ́ àti ìfarajìn fún iṣẹ́ yìí tí wọ́n yàn láàyò ìyún career aspirations níbàámu pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ àwọn agunbaniro ẹ̀wẹ̀ ni yóò mọ gba ìdánilẹ́kọ̀ọ́ láwọn àgbọn tó ní ṣe pẹ̀lú iṣẹ́ àgbẹ̀ agriculture ètò ìlera health ẹ̀kọ́ education technology ìmọ̀-ẹ̀rọ tó fi mọ òfin ìyún law àti iṣẹ́ ìlú public service tó fi mọ ìgbáyégbádùn àti ọrọ̀ ajé ìgbàlódé green economy eléyìí tí yóò jẹ́ tí wọ́n sì tún ní àǹfààní láti ní ẹ̀kọ́ nípa ìpèsè ọrọ̀ ajé creative economy tó fi mọ ẹ̀kọ́ nípa ìfarapẹ́ ológun paramilitary àti ètò ààbò àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn olùkọ́ nílẹ̀ yìí tá a mọ̀ sí nigeria union of teachers nut ni wọ́n ti wọ́gi lé ìyanṣẹ́lódì wọn nínú èyí tí wọ́n ti figi gún iṣẹ́ ṣíṣe yíká tìbútòrò àwọn ilé ẹ̀kọ́ tó jẹ́ ti ìjọba tó wà ní ìpínlẹ̀ ọ̀yọ́ látàrí ìfikùnlukùn àkọ̀tun pẹ̀lú ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ tó ń ti ìfọwọ́ ìdánilójú sọ̀yà láti gbé àwọn ìgbésẹ̀ yìí tí ó dasọ̀rọ̀ ètò ààbò lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yìí tó wáyé ní ìjọba ìbílẹ̀ oríire nínú èyí tí wọ́n ti jí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ gbé nínú àtẹ̀jáde alájùmọ̀ buwọ́lù eyi ti olusita lati pase eni ti se alaga ajo ohun ni ipinle oyo azan ajibola fatai ati akowe egbe ohun olu kayode salami ni ojo ru wednesday oni egbe na ni won ti kede wiwogile iyanse lodi ohun latari ase yi to ti pase iko ti se igbima dari gbogbogbo ti egbe ohun leyin ayewo fini fini nipa ipo ti eto abo to wa ati direbe lati odo ijoba ipinle oyo ati awon ikanlu yoku egbe ohun ni won pa lase fun gbogbo awon ile eko alakobere ati ile eko girama to je ti ijoba to fi mo awon oluko won yika ti butoro ipinle oyo lati pada si enu ise won bere ni ojobo thursday ti se ojo keji osu keji odun 2026 eyi ti o mu ke imu ki ise kiko eko kiko ko duro wa pe lagbon eto eko ni ipinle oyo ke o di eleyi ti won o se wele ninu igbese yi ti won ti kede aise ise won latari isele ijinigbe yi to waye ni ijoba ibile orire nibamu pelu atejade ile itolusita ipinu yi lo je ipinu yi ti won pawopo buwolu gole lati pase ife nu awon oluko awon akeko ati ti anfani awon eyan awujo leyin ti ijoba to ti fi owo idaniloju soya fun egbe na wipe ohun kankun to nti te waju ninu ayan re lati ri daju pe awon ti won wa lakata awon ajinigbe ohun ni won gba won sile ti won si tun ri si dida soru eto abo yika awon ile eko ati awon agbegbe gbogbo awon alase ni olu lule wa ta mo si Federal Capital Territory Administration FCTA ni won ti gunle eto ni won ti gunle eto eleyi ti a ri si eto igbega todun 2025 fun awon osise ilu osise ijoba eyi ti won le ni egberun metala 13,000 civil servant yika ti butoro ekun olulu lewa alaga ajo to ri si oro osise oba ni olulu lewa iyun FCT Civil Service Commission Emeka Eze lo fi ikede yi sita wipe eto igbego ohun o na ni won gunle ni ojoru wednesday pelu alaye wipe alakoso agba fun olulu lewa ye some wike on lo fi ase ohun sita to si buwo lu igbese na nibamu pelu eze eto na n lo gbera so ni ojoru wednesday ti se ojo kini osu keje odun 2026 ti yo si mo wa fun odidi ojo mewa gbako ninu eyi ti yona yeja di odo awon osise oba ti won le ni egberun metala to wa lawon ipele ijoba ise ijoba gbogbo ele toto aadojo iyun 150k de bakan na lote waju yojo oro sita wipe eto yi lo je okan igbese eto ele to ni se pelu ti ijoba apapo ninu ti eto ireti otun eyi ti won si dasoro ati fun awon ti won peregede lanfani lati gba igbega eze n lo yojo oro sita wipe wiki n lo ti pa lase fun ajo na lati gunle eto igbega todun 2026 saju opin odun yi latari ati le fun awon ti won peregede lenu ise oba lanfani lati ri igbega gba loju ojo orilede Nigeria na lasiwa eni ti se omo oye fun ti ipo are labi ase egbe oselu ni Nigeria Democratic Congress NDC fun ti eto dibo 2027 Peter Obi n lo ti siso loju afojusun re bi won ba file yan si ipo are ele to je odi mimo wipe ohun o gbajumo ohun ti o je ki lo siwaju ko de ba orilede Nigeria pelu okan ojokan awon atunto leka eto eko eto lera ati idase sile ninu atejade to lusita lojoru wednesday ni isami ojo tuntun inu osu obi fi oro lede wipe isakoso ohun yo ko giri mo dida soro omo niyan pelu isokun orilede yi ati isejoba eleyi ti koni ta enikankan nu gege bi opakutele ayipada oro aje bakana ona ni o se iranti awon ipinu re eleyi to fi lede wipe lara ohun to je ki ohun ni ilepa fun ati je are ona ni ifarajin ohun lati gbe orilede Nigeria de ebuti ogo ati lati le je ki okan ojokan ise ilosiwaju ko de ba orilede Nigeria gege bi oro re eyi yo pese ona anto fun ohun eleyi ti o ni se pelu isokan isejoba leko wa lori lai yo enikeni sile ati idajo ododo fun awujo social justice to fi mo ilana aparu kan ogaju kan lo ati fifun awon omo orilede Nigeria lominera eleyi ti iwe ofin to la kale fun won eni to ti fi igba kan ri je gomina fun ipinle Anambra ewe yoju oro sita wipe eto eko ati eto lera je opakutele ohun ti o je ki idasoro ijo mo eniyan orilede ki oduro digbe obi jeje wipe ohun ti isakoso ohun yo ko giri mo o na ni riri daju wipe o mu adinku de ba yi awon ti won fi ile eko sile ni orilede Nigeria iroyin ile okere ifikun lukun ni lana otun o na ni won ti jabo re wipe o nlo lowo ni Doha ti se olulu Qatar latari bi loga loga ni di ifikun lukun ijiroro laarin ile America ati orilede Iran bi won se nfi oro sita wipe won o ni lanfani lati fiju rinju oko oju omi akeru ti se ti ile okere o na ni o kolu ibuba nkan ni Strait of Hormuz leyin ti o wo nu omi adagun ni oketa oju opo re eleyi to je pe awon alase orilede Iran ni won ni ibe okan lara awon loga lenu ifikun lukun to nti jiroro ni ile Iran ni o fi oro lede wipe Hormuz o na ni o je irinse alagbara ti Tehran eyi to fi aake kori wipe ifikun lukun lori ase kagba adehun o ni yo bere eleyi to si je pe ile America o na ni won gbodo segun re minister fun ile Israel lori ohun to ni se pelu oro agbara ati igbaye gbadun Eli Cohen fi oro lede wipe agbara ti orilede Israel ti won ni lori Gaza Strip o na ni koni ina re koni jo ajo lo seyin titi ije gaba agbara ohun yo fi de ida ogorun leka ere idaraya eni to ti fi igba kan ri je agba owo eyin fun iko agbabolu Super Eagles Michael Emenalo oni o ti n fi ojuse re sile gege bi alakoso agba iko ti Saudi Pro League iyun SPL eni ti o ti fi igba kan wa ninu iko tekoto ti iko agbabolu Chelsea o na ni o n fi ipo ohun sile bakan na gege bi olori player acquisition center of excellent pace eleyi ti yo ma fi ipo ohun sile leyin ti adehun odun meta re ti o ti tenubodo Emenalo oni o ran iko agbabolu ohun lowo latari ati tabi elepe to si je ki iko ohun ki ori itansan ojutaye eni to ti fi igba kan ri je irawo agbabolu omo orilede Nigeria o na ni inu re n dun lati finju riju pelu molebi re eleyi ti o je pe awon gangan na ti ni ife egbe agbabolu ohun ninu akojopo iroyin agbaye ti role ti ni ko ni ju ba ilu amo kin to mo lo egbe awon koko nu re lekan si are tinubu ti se alaye idi to fi buwolu atoto tuntun fun ajo NYSC FCTA iyun awon alase ni olulu lewa ni won ti gun le eto igbega fun awon osise oba ti won le ni egberun metala ifikun luku to nti jiroro akotun lo nlo labenu ni doha latari bi teran bo ti se pe fun igbese emenalo oni o ti fu ipo re sile gege bi chief football executive ti saudi pro league fun okan ojokan awon iroyin to nti kan yi ta ko so sita ta awon iroyin yi ka gba nla aye wa mi e kan si itakun agbaye wa ni tana www.lagelufm.com e le tele wa ni kan ni facebook pelu itana lagelu fm 96.7 to ba je abeyefo lagelu fm 967 le fi darapo mo wa tunde olawo ni olootu iroyin yi pelu iranlowo ibukun oluwa olaguju okun joseph eni dobon lo ko temi e seun te ngbadun wa a oni sura wa ami e ma yi ku eto yin talu takin pelu kodri Adirogba ni o mo gori agbagbe.
1: Lagelu FM jagaba gbogbo radio ma run won so.
2: O balẹ pẹpẹ. Talotake.
3: Talotake.
2: Alafida. O ya gbe wa de be gbe wa koja be. Se le gbege si.

0: bẹẹni o.
1: Adébáyọ̀ Saheed láti Apẹtẹ. Ẹ mú bẹ̀rẹ̀ sà.
0: Ẹbí nọmba 6.
1: Ìbéèrè nọmba 6 ẹlẹ́ẹ̀kẹfà.
0: Bẹ́ẹ̀ni.
1: Ìbéèrè nọmba 6 ẹlẹ́ẹ̀kẹfà. Ìbéèrè nọmba 6 eléyìí tẹ láǹfààní láti mú. Ó ní kí n bèrè lọ́wọ́ yín pé ìdíje CAF Confederation Cup nísà 2022/2023 ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù wo ló gbà á? CAF Confederation Cup tá à ń gbá nílé Adúláwọ̀.
0: 2022/2023.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Wydad
1: Casablanca bi.
0: Bẹ́ẹ̀ni.
1: Wydad Casablanca láti orílẹ̀-èdè Morocco.
0: Bẹ́ẹ̀ni.
1: Final answer yín nìyẹn sà.
0: Bẹ́ẹ̀ni.
1: Ó da ẹ̀ṣì USM Ọjà láti orílẹ̀-èdè Algeria olólàǹfà láti gbà ẹja fẹ́ràn mi láǹfààní. Ẹ̀lọ́ ẹ̀ka àsán. Ẹ̀lọ́.
2: Ẹ̀lọ́ ẹ̀ka àsán.
1: Ẹ̀ka àsán sáà kí lórúkọ yín.
2: Ẹ̀wọ́ èmi ò ní ẹ̀sán lórí gbogbo.
1: Ó da. Ìtẹ́ bá sọ ẹjọ́ mọ jẹ́ yín ètò àwọn tó ń gbé gẹ̀ẹ́sì là ń pè wọlé báyìí. Ẹ̀lọ́. Ẹ̀lọ́. Ẹ̀lọ́ ẹ̀ka àsán.
3: Hello.
1: Ẹka àsán sà.
3: Hello.
1: Ẹka àsán sà. Ah, kí ló so ojú òpó yẹn lọ́sàn-án ni? Ó ṣe bákan-bákan. Ó dà kò sí lábúrú. Ẹ bá kó lójú òpó yẹn o. *347*1004*2#. Ẹ̀lọ́ ẹka àsán o.
3: Ẹ̀lọ́ ẹka àsán.
1: Ẹka àsán sà, kí lórúkọ yín mo lẹ ti pè wá?
3: Orúkọ tèmi Adélakùn Aliu látàrí yọ.
1: Adélakùn Waliu.
3: Látàrí yọ.
1: Láti Àríyọ̀. Ẹ mú bèrè sà.
3: Ìbéèrè
1: ìkeje. Ìbéèrè ẹlẹ́ẹ̀keje ti lọ.
3: Number 14
1: àbí.
3: Bẹ́ẹ̀ni.
1: Ìbéèrè number 14 eléyìí láǹfààní láti mú. Ìdíje FA Cup nílẹ̀ Gẹ̀ẹ́sì lọ́dún 2017/2018 ikọ̀ wo ló tẹ́wọ́ gbà?
3: 2017/2018. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea
1: ló gbà?
3: Bẹ́ẹ̀ni.
1: Ikọ̀ Chelsea àwọn náà ló gbà ẹ́ mọ̀jà pẹ́ lórí ẹ̀ lábẹ́ olùkọ́ni wọn Antonio Conte. Ó yẹ mú bèrè yín tó gbẹ̀yìn.
3: Number 21
1: àbí.
3: Bẹ́ẹ̀ni.
1: Number 21. Ìdíje ife ẹ̀yẹ àgbáyé eléyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ní ìsọ̀rí Group C. Ìṣẹ́ ìrúkọ mẹ́sì ó yọ ìyẹn Group C ìyẹn ní Group C. Orílẹ̀-èdè Brazil àti orílẹ̀-èdè mẹ́ta wọn náà jọ wà ní ìsọ̀rí.
3: Brazil
1: ó dé ní.
3: South Korea
1: ó di méjì. Ó kú méjì.
3: Mo bọ̀ ẹjọ́ South Korea.
1: Àkókò yín ti ń lọ o.
3: Morocco
1: ó di mẹ́ta, ó kú ẹnìkan. Ẹ ti kọ́kọ́ ṣìná South Korea tẹ sọ yẹn Brazil Morocco orílẹ̀-èdè Haiti àti orílẹ̀-èdè Scotland àwọn mẹ́tẹ̀ẹ̀rin tó wà ní ìsọ̀rí nìyẹn. Bó ṣe jẹ́ nìyẹn lápá ibẹ̀yẹn. Torí ẹ ti gbé gbági náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ná. Bó ṣe jẹ́ nìyẹn. Pápápá. 0912. Hello. Ẹ ká àsán sáà, kí lórúkọ yín?
4: Samson láti Gẹ̀ẹ́tì.
1: Mi ò gborúkọ yẹn sáza.
4: Láti Gẹ̀ẹ́tì Samson lórúkọ mi.
1: Mr. Samson láti Gẹ̀ẹ́tì.
4: Bẹ́ẹ̀ni.
1: Ẹ mú bèrè sà.
4: Number 2.
1: Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì eléyìí tẹ láǹfààní láti mú. Ó ní kí n bèrè lọ́wọ́ yín pé ọdún wo ni wọ́n bẹ̀rẹ̀ sí ni máa lo VAR nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé?
4: Ti wọ́kọ̀ àbí.
1: Ìdíje ife ẹ̀yẹ àgbáyé ní kọ̀kọ́ lo VAR nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé ọdún wo ni?
4: Hello.
1: Mo gbọ́ yín.
4: 2022
1: lórílẹ̀-èdè Qatar bí.
4: Bẹ́ẹ̀ni.
1: Ó dà kò sí lábúrú. Ọdún 2018 ni lórílẹ̀-èdè Russia onáwọ́kọ́ sí àyẹ̀wò VAR Video Assistant Referee ìyẹn nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé. Ẹ ṣé o. Ó

0: ọlọrun ati eyin eyan ara ore malebi ati ojulumo tin be pelu wa splash fm pe odun mokandilogun to tin gbohun safefe ni ipile oyo o tun wa se regi pelu ayeye ojo abi odun metadiladorun 87th birthday ti ekeni olubadan ti lebadan oba murtala adebayo akade mfa ewa gbo ayeye ojo abi onibeji yo ma waye lojo segun tuesday ojo kokolelogun osu keje odun 2026 pelu idanileko olododun ta ma nse literature doll to n be ninu ogba fasiti lebadan akori idanileko ni ipenije eto abo to n gbenu soke ati ona abayo lati akata awon ti oro gberu gbagbagba oludanileko ojo na ma je oge agba to ti feyinti lenu ilese olopa to ti jiyan jimi to mo nipa iwasi odaran alaga ojo na ni ogbeni biodun ladipo to je osise fenisi lenu ilese ologun lorilede america emagbagbe ojo tuesday ojo kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní trenchard doll nínú ọgbà fásitì ilẹ̀ ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀ ọ̀fẹ́ ìwọlé ìwọlé splash fm bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀
1: bàbá ìbàrù bá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ ìbàdàn.
2: ẹ̀rọ ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀ tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́ àgbàlagàdá òkúta oògùn ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn déédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan bá rin kiri ara ènìyàn ara títa àbí kò yí ó máa kọ́yàn lójú àyà sì lè máa lu kìkìkì ó dópin lọ́dọ̀ bàbá ìbàrùbá ọba iṣan ara ìyànà UBA bank nímọ̀lété nìbàdàn lẹ́yìn ilé bàbá adédìbú gangan gan adójúkọ people's girl grammar school 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
3: 2 years ago, the biggest radio raffle hit we always were.

0: ibe esebe alase taye
1: adela
0: wibe esebe alase torun
1: won fe kon ni wewe mo gogo
0: e soro maye alagbara to ga ti gbebi to ga
1: alaye mi te mo fe
0: bi esi fun alagbede torun
1: ayelade ke to mo mele oro ayewo
0: omo mo yi to mo yun ni igbin to hun ti karahun
1: omo ti baba bi jokun baba elo
0: orisun ogbon re kabiyesi eledumare eyin lorisun imo
1: omo ti baba bi o je uwa ipe
0: kabiyesi oba nla ti se orisun oye
1: ami ma gba jege oyun koyun
0: agbon gbe ogbon
1: eyin te ba jo mirin eni te loyun fun laye pe
0: budo imo re
1: ko si ma jeje fun
0: imo tire nikan lo ro kiri ka ogun to danu aye
1: ọba
0: tó mọ ìbẹ̀rẹ̀ àti òpin ọ̀rọ̀
1: ó
0: dá ọlọ́rọ̀ ti kálára rẹ̀ lè mọ̀mọ́bi tọ́rọ̀ ara rẹ̀ ó yanjú sí ṣùgbọ́n adániwáyé ọba tó mọ òpin síwájú kó tó bẹ̀rẹ̀ òun nìkan ni ò ní bẹ̀rẹ̀ débi pé yóò lókè ǹjẹ́ lórúkọ àkèkì tán elédùmarè ni mo fi ń kí gbogbo ọmọ nàìjíríà lélẹ̀ àti lóko àwọn ọmọ kóòtù òjíire tó ń bẹ lórílẹ̀‐èdè
1: yìí
0: ẹ̀ka àsán ẹ̀kú ìrọ̀lẹ́
1: ẹ̀kú
0: òdédé àkókò yìí
1: pàápàá
0: jùlọ gbólóhùn yẹn fáwọn tó ń bẹ nílẹ̀ òkèèrè mo kì í yín tọ̀ṣọ́ tẹ̀ṣọ́ mo kì í yín tológun tológun gbogbo àwọn ikọ̀ tá àjọ máa ń wá sórí ètò yìí àmì náà dá ńlá fi

0: ọwọ́ ti pèsè jẹ́jẹrẹ máa jẹun lọ kò sáwẹ̀ ti jẹ tẹ́tẹ́ àbí ohun tí mò ń sọ yìí ha.
1: Àròyé kìí ṣe ẹ̀fẹ̀ ká ẹlẹ́ ọ̀rọ̀ bó ti dé lórí lówe.
0: Lórúkọ ọgbọ́n lèmi lúpọ̀nà mọ́ tìjà ni mo fi ń kì í káàbọ̀ sórí ètò fún tàṣálẹ̀ yìí.
1: Lórí lówe pẹ̀lú ọ̀pọ̀ iye.
0: Ohun ojúrí la pètò.
1: A máa jẹ ìtẹ́.
0: Ètò lohun ojúrí. Lórí ètò tá a ti máa ń kọ́ ẹ̀kọ́ kan àbómi-ín.
1: Wọ́n fi gbé mọ́tò wá.
0: Ó máa ń gbé wa débẹ̀ níbi táyé dé dúró. Àti ibi ayé ń lọ. A máa sin wa nígbẹ́rẹ́ ìpàpọ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà wípé. Béèyàn kan bá jì sí kò tó yẹ kó lè kọ́ ará ìyókùn lọ́gbọ́n. Aburú ò ní ṣe wá kò ní ṣìran tiwa. Mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà. Lórí ètò lẹ́nì. Aago méje bá ti kun ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún.
1: Ibi mo ń yà sí Adé Ìgétọ̀.
0: Wọ́n máa lálejò pàtàkì lórí ètò.
1: Eré mi ìdòkun ní ibi kí ibi mo ń yà sí. Ebi kí ibi mo ń yà.
0: Iṣẹ́ tó máa ń darapọ̀ mọ́ wa lórí ètò yìí.
1: Ìyá
0: gbàlejò wọn lórí ètò fún tèmi.
1: Bẹ́ẹ̀
0: ni ó sì mú mi ṣe ní pápápá.
1: Bẹ́ẹ̀
0: bá gbàgbé. Bá ìṣẹ̀lẹ̀ alágbára kan bọ̀ látọjọ́ ìjẹjọ́. Èyí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọ̀dọ́mọdébìnrin kan tí wọ́n ń pè ní Sahara. Lẹ́yìn ìwé mẹ́wàá tó láǹfààní àti lọ kọ́ iṣẹ́. Aṣọ títà. Nínú ọjà kan tó tóbi dáadáa.
1: Àlàyé ni ó ṣe wò lọ́pọ̀.
0: Ṣùgbọ́n torí pé ó jẹ́ ọmọ ajé.
1: Àwọn ọmọ ta ti mo rí.
0: Ọdún gbọ́rọ̀ nìyá rẹ̀ fílẹ̀ fún tíṣe ọdún márùn-ún. Tóun náà ó dẹ̀ fi odidi ọdún kan tí ó fi sin ọ̀gá.
1: Ṣé ó ṣe ṣe ẹ̀yìn?
0: Ṣé mo ṣàlàyé fún wa pé ọ̀ṣẹ̀lẹ̀ yìí ti pẹ́ díẹ̀ sẹ́yìn? Ẹ̀kọ́ tó wà nínú ẹ̀ ni mo fẹ́ ká dì mú lọ́wọ́ ìrọ̀lẹ́ yìí. Ká lè gbàgbọ́ pé lóòótọ́ làwọn àgbà sọ pé kinní kan ò kí ń báni lágbà. Kékeré ni ti bá ní lọ. Àìkíyèsára ti da ọ̀pọ̀lọpọ̀ ayé ọmọ ẹlòmíì rú.
1: Wèrè lájà padà sẹ́.
0: Àwọn kan tún ní kà nínú tó bẹ́ẹ̀ gẹ́ wọ́n tún fi àpá sí àyànmọ́ ọmọ ẹ̀dẹ́ yẹn lókè èèpẹ̀. Àbí orin kílà bá kọ sí gbẹ̀dú. Ṣé èròyà wá wò ó ni? Àbírú kí lèyé? Ariwa aburú ò ní ṣẹlẹ̀ lẹ́ẹ̀dẹ́ kálukú wa. Àbí ohun tí mò ń sọ òye.
1: Olójú tẹ́ ẹ̀rí yẹn ìyọnu lóyún bá kiri.
0: Ọ̀dọ́mọdébìnrin yìí ó kùn sáátà kó parí ẹ̀kọ́ rẹ̀ níbi tó ti ń kọ́ṣẹ́. Lọ́kọ ẹ̀gá rẹ̀ béèrè lọ́tọrọ nǹkan kan lọ́dọ̀ rẹ̀.
1: Pé
0: kó padà kó wá fẹ́ ọkọ òun. Torí pa òun ò tí ì rọmọ bínú ìgbéyàwó tàwọn. Àwàdà ló pè é. Àfìgbà tí ìyá tó bi lọ́mọ náà dúró lé lọ́rùn. Ṣàánú ọ̀gá ẹ̀. Wọ́n ní wọ́n kan ló lè ṣàánú ẹ̀ nà. Tọ́mọ fi ń bìyà rẹ̀ pé ta ló sọ bẹ́ẹ̀. Ìyá náà ń dáhùn pé wọ́n ṣe wínú.
1: Ẹkún.
0: Ogún kò mọ̀ pé wọ́n ń tọ́jú ẹ dáadáa. Ọ̀gá rẹ̀ ló ọkọ̀ ẹ̀ náà lówó. Ṣébí kò kàn bímọ fún wọn kó o máa gbádùn bí ìranú ṣúgà ni. Nǹkan ṣe. Àwọn àyè tó a ti ń fẹ́ káwọ òbí ó kè sára rèé. Gbogbo ohun tó bá dánkọ́ ni jíjí ìwúrà. Àbí ohun tí mò ń sọ òye.
1: Ẹ̀yin owó máa dogo.
0: Kí sára o.
1: Nígbà tí ooru.
0: Bàbá ní jẹ̀ka lórí àwọn ọmọ wa.
1: Ọmọ
0: Nàìjíríà jẹ́ kí n gbára kàsídà. Mo ti bá ìrìnṣẹ̀lẹ̀ yẹn débi tó lágbára pé.
1: Bàbá lè ọkẹ́ máa.
0: Ọmọdé yìí padà dìyàwó lábẹ́ ọ̀dẹ ọkọ̀ ọ̀gá rẹ̀. Tóun àti ọ̀gá rẹ̀ sì ń ṣètìyàá létìyàwó. Olóyún ó sì bímọ. Ọfọ àwọn ọmọ náà bíbejì. Ọkùnrin kan obìnrin kan. Èyí obìnrin táyé lolú. Ọkùnrin ni wọ́n ń pè ní Kẹ́hìndé. Wọ́n sọmọ lórúkọ, wọ́n ṣe sọmọ lórúkọ kọjá. Oṣù kínní kejì kẹta kẹrin karùn-ún. Ṣọ́ọ̀bù tí wọ́n fi lọ́kàn balẹ̀ wo èyí tí ìgbà ṣọ́ọ̀bù fún.
1: Ojú rí mi jọ̀rí tí o. Àmì ọ̀rẹ́ tí ọmọ ọlọ́rin kan máa ń pàlà.
0: Ṣàdédé láyàjọ́ ọjọ́ kan ni màmá rẹ̀ wá wá.
1: Aláàbọ̀ ẹ̀bọ̀ ọ̀rẹ́ tí ọmọ ọlọ́rin.
0: Ìyẹn màmá Sára.
1: Ọ̀rẹ́ tí ọmọ ọlọ́rin.
0: Sára tí í ṣe ìyá àbejì.
1: Aláàbọ̀ ẹ̀bọ̀.
0: Gẹ́gẹ́ bí ṣe wá wò wọ́n lóòrèkóòrè.
1: Aláàbọ̀ ẹ̀bọ̀
0: ọ̀rẹ́
1: tí ọmọ ọlọ́rin.
0: Màmá wọlé ló Oga Sara atoko e na ba so wi pe Sara da ma embi won ni se ba be orule yin lo wa irole je ta lo ti ku ole to lohun bo lodo yin ah
1: gbogbo egbe ti mo ni
0: awada ni won pe
1: bala emi e
0: oro yi fa lobo lobo ko da won gbofinro ba won da si nigba na lohun
1: ole e ma ko rin ran ti ori
0: aseyin wa aseyin bo

0: san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 150,000 naira 50,000,000 naira ló wà nílẹ̀ láti pín. Káṣí ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣá gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀. Bó o ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30, ta ayò kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní 1,000,000.
1: Èyí pọ̀ gan o, ẹjọ́ báwo lè mí ẹ̀ ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí ìlàjẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti Cashier. Ayẹyẹ ọdún kejì Cashier, ogunlẹ́gbẹ̀ẹ́ ìyẹn lọ.

0: ọbẹ̀ real people concept ti gbé rpc protein wọ̀lú o àwọn màálù àtẹwúrẹ́ tá a máa mọ̀ sí fún ìlera aráàlú ní rpc cattle hub agbo ẹran tiwa tá a pa tá a ṣàyàn tá a ṣe lọ́jọ́ pẹ̀lú ìmọ́tótó tó gàga àràkà sí ara ẹ wá gbọ́ o nínú ẹran tá a ń jẹ ó ní ọ̀pọ̀ èèyàn ni wọ́n ti ń kó ọ̀pọ̀lọpọ̀ àrùn ìdíre o ti real people concept ṣe pé rpc protein kalẹ̀ wọlé béèrè iye wọn kílò ẹran ògbúfe tàbí màálù tó bá fẹ́ pé nǹkan rẹ̀ relé o lè ọ̀dà ká gbébọn nlé home delivery bó sì ṣe àyè màálù tàbí àyè ewúrẹ́ lẹ bá fẹ́ ẹ kàn sí rpc protein real people concept wà ní 126 adékúnlé fàjùyì road lẹ́gbẹ̀ẹ́ lẹ́kọ̀ọ́ nnpc mọ̀kànlá ìbàdàn ẹ̀pẹ̀ 091-273-94422 rpc protein ọmọ bíbí real people concept ni.
1: Tá a bá ṣiṣẹ́ látọjọ́ Monday, ká wá fi weekend wá jẹ gbádùn lágbóṣá gboko lẹ́jọ́ nù.
2: Ó wà bẹ́ẹ̀.
3: Mo dẹ̀ sílé gbọ̀ngàn wọn sórí. Má fi ṣe àpá wọn.
1: Ètò tó ń múlùú dùn lórí ńlágelu 96.7 FM túnbọ̀ ọ̀nà àrà yọ lẹ́kọ̀tún ní gbogbo ọjọ́ Friday láago kan ọ̀sán. Pẹ̀lú Kọ́láwọlé Adéníyì, Kọ́ládex International ni yóò máa gbé wa kiri lágbóṣágbó. Abala àkọ́kọ́ labala ó wà ń bẹ̀ tá a ti máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo àyíká. Abala ìkejì labala pẹ́pẹ́dẹ̀. Abala tó máa máa sọ nípa onírúurú ọ̀ṣọ́ tá a lè máa jù tá a lè máa tẹ́ lágbo ó wà ń bẹ̀. Abala kẹta ẹ̀wẹ̀wẹ̀ ni abala ẹ̀ọ́dà. Níbẹ̀ lẹ́ẹ̀tì máa béèrè onírúurú oúnjẹ tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí tẹ́ ẹ fẹ́ jẹ ní patí. Ẹ pàdé Kọ́láwọlé Adéníyì, Kọ́ládex International lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago kan ọ̀sán. Ó máa ta lẹ́nu bíi noodles 100 naira pẹ̀lú àtàròdo 1000. Ó wà bẹ́ẹ̀. Ó máa super.
4: Jarvis PR Eye Care Foundation ló ń lọ gun tata wípé ti yín mélòó gbogbo èèyàn àbàdà tágbègbè ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá ń gbà lo ra wa ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ọjọ́ kẹ́sàgọ́ ara ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara ìdí pàtàkì rèé tí àjọ Jarvis PR Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Jarvis PR Eye Care Foundation àǹfààní ńlá gbàlè yìí èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání 1000 naira péré lowó káàdì ọ̀fẹ́ sì láyẹ̀wò ojú o reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ bá nílò ẹ̀ àníṣẹ́ ọ̀fẹ́ láyẹ̀wò fún gbogbo ẹ tó bá fẹ́ mọ bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú fún rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Cherry PR Eye Care Foundation nígbà tó tún wá gbọ́ bí tó ti rà á nùgbà láì sí nira owó kí ló tún dúró ṣe orí ìran gara kọ́ ọmọdé ni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fòdà lójú pópó láfi ní ọmọ lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ ní number 94 opposite unity bank Cherry Cultural Building ìyànà àgbàlá bus stop nítòsí olówó tí ń fowó sanu shopping complex ìwòrò òde ìbàdàn lójoojúmọ́ ni o aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́ fún béèrè àtàlàyé pé 090-5444-8444 ojúlọba ara kò ní dín dúró mọ́ wa lágbárí.
5: Jẹ́ kó mọ̀.
6: Láìwò ní wọ̀hún mọ́ ọ̀gá àgbà nídìí ìbániṣètò ìrìnàjò sẹ́yìnkéyìí orílẹ̀-èdè ni you fit fly gbogbo ayé ti gbà bẹ́ẹ̀. Àǹfààní ti wá ṣí sílẹ̀ fún gbogbo ẹnikẹ́ni láti ṣètò e-visa sórílẹ̀-èdè Tanzania, South Africa, Singapore, Qatar, Uganda, Egypt, Dubai, tó fi mọ́ Morocco, pẹ̀lú Turkey àti Italy. Whenever and wherever you desire to fly with you fit fly e-visa, your traveling is a done deal. You will also enjoy premium accommodation, airport transfer, and all other services that will make your trip seamless. Visit us today at our head office, Block 8, Plot 15, 7 Up Road, Oluwale Main Estate, Ring Road, Ibadan, or call 090-1111-1190. Website www.youfitfly.com. With You Fit Fly, you can fly wherever you desire.
7: Wíjẹ́mi international ọdún mẹ́rin alleluia. Tijọ́ ti láàfin dúpẹ́ lọ́wọ́ Jésù Kristì ló jẹ́ kí kọ́rú ìhó tó bá wà láyé nínú ìjọ wí Jesus Evangelical Ministry International lábẹ́ ìpè Prophet Pastor Akintaye Yusuf Kẹ̀gbẹ́ ọ̀rọ̀ tí I have reason to praise God Psalm 66 verse 20 Thursday July 9 lákàn sí ọ̀pọ̀ àwọn moderate home níbi tí a ti kú òbítíbitì ẹ̀bùn fún wa kó tó di sẹ́dọ̀ di ọjọ́ kọkànlá lájọ́ ọdún wáyé nínú church auditorium ńlá wa bẹ̀rẹ̀ látàgùn mọ́kànlá òwúrọ̀ guest speaker Prophet Samuel Ọmọláwo JP our spiritual fathers Apostle Dr. Paul Adeola Adedosun JP bàbá Ìbàdàn Prophet Samuel Sisu Bishop Joseph Morakiyo Apostle Moses Solúṣọlá Ayọ̀adé father of the day Honourable Babalọla Mupọlá Bob Honourable Maruf Owolabi Suesue Mayegun Bonija Market Pastor Honourable Adura Egbemi mothers of the day Prophetess Jesu Ladu JP Engineer Mrs. Lepe Folake Olurẹmi Gate of Honor Professor Jonathan Bolakade Chairman Council Committee of Security UI pẹ̀lú Ẹ̀dà LI Oyekami láti ibi kíbi adéjègèdè tàbórítà mẹ́rin tí ó yà ẹ̀sọ́ fọ́nù kàlẹ́ àpékọ́mọ́ ẹgbẹ́ ìtàn tàbí síwájú yíbọ̀ wá sí wí james city international tó wà ní fọ́ọ̀rọ̀gùn gbogbo èèyàn lápè ẹ wá kájọ sí ẹ.
5: Slash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
8: Ẹ̀yin tẹ̀mí báwo ni o ṣẹ́ wa.
9: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ń ṣe fún wa? Àwọn náà ṣe fúnra wa.
10: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
11: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
12: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Nírànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
11: 0807-112-4000.
12: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
13: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
14: It's about to go down.
15: Wait!
16: My love, what's happen?
15: Before I marry you, the TV where you promise, the fridge nko, where you dey? Washing machine nko, will I be using my hands to wash clothes in 2026?
16: Cancel this wedding.
17: Relax, everybody. Who said I must buy everything once? I use CD Care.
16: CD Care?
17: Yes, so I dey pay small. Fridge, washing machine, even solar system. That's CD Care.
15: So all those things don't already dey house?
17: Abba, since last month.
15: Pastor, continue the wedding.
18: Why stress yourself? Get phones, TVs, solar appliances, furniture, and more on CD Care. Pay small. Zero interest, normal market price. Download CD Care today. Telephone 0707-454-3005.
19: CD Care. Pay small. Live BB.
20: Lagilu FM 96.7.
21: Abisola Ololoye Florence Opeyemi Olatunji Alhaji Rafiu Atanda Biola Akinwale Abosede sister mi Olafe Alane Adedeji Kehinde Olamide Les Mensa Alhaji Ayabeji Elegusi Ami e kuro le kaabo sori eto eripo lagbara po. Spencer lo to le di America. Ya mu ibata de. Right. The network in da wen wa la mu ganta. Ma binu. Ti Olorun ala yewo li. Gini. Te wa nbe pelu wa mo Nigeria tori ijoba akoko mo laja to yin afolawe laja amda lati oduse lati orile de Italy o dupe lowo gogo yin ti jani fatima tun te wa nbe pelu mi aje nsun si wa lori oro arabirin yi o gasara ti omo re won se ko awon ibeji lo re ya beji agbogburo nkankan mo ya labi ran ma tun ma gba le yen lo ngba mi tabi ko gba oja lo o sa dede ma rin kaakiri ladugo bebe ya ti ere n to jo won ore ni to ju eni bi eni ore ni to jo eyan bi eyan ma ti dida kuda da ma je ka won bi wo dida kuda nu aye deun mi ara mi de ka opolopo odun eje mo pa won beji dagba to jokun lo si ilewe kan to je university ni ilu eko ibe lo si ti pade afesona re ladugbo ti awon ibeji n gbe opo awon to mo won ti kekere na ti mo iya abeji ti se oga ara ni iya awon ibeji yi leyin oko re yen perete lo mo nipa itan won mo yi oga sara na oro mo mi bi mo nu aye leyin awon obeji ona ni won si npe ni iya abeji okunrin lo si university ni ilu eko nigba to wa ni 400 level a ko to nsumo gba to fe pari eko re inshallah ba pade odomode birin kan incidentally ya sa oloyinbo omode yi re wa o si boge pa mori re pe opolopo awon okunrin na ma nwo bi gba to je pa ko re ti poju ki lo gbe gan to ngbin gbin ye wa yi na to be bodo ma gbin awon kan na gbin sa won la sorry if you know you know kai de kojun so mobirin yi lady ya ma je sara fojusun okun wo e mi te ro kan si yen ko jere e kuro nbe e ti e get e kankan e good no ke yan guest I guess e li get it right yi na ma je sara o si n boro fe won lo kan si n se nure daada ti kende koko shakiyesi ni pe laarin igba to bere si bomodebirin rin kan bere si se daada tan kan yan omo owo ni won loodo o tun wa nri owo lona ara o da gbogbo awon family baba ati mama re won ti buru e ti pe sadede ni won sadede pe ke omo meji

gẹ́gẹ́ bí àkíyèsí. Wọ́n bí ọ̀dọ́mọdékùnrin ṣe ń gbádùn sáárá dáadáa tó. Nìkan bá àjàwọ̀ tí wọ́n jẹ́. Pápá rẹ̀ gùn jù tán lọ. Nítorí pé sáárá rẹ̀ wà lọ́mọ. Wọ́n dẹ̀ rí nǹkan tí wọ́n fẹ́ jẹ gẹ́gẹ́ bí ọmọ akẹ́kọ̀ọ́. Lẹ́yìn ìgbà tán bá kàwé tí wọ́n bá fẹ́ ṣeré jáde. Ṣé ń yí wà láti ṣe bẹ́ẹ̀? Ìbéèrè nípa sáárá náà mọ̀ lúbo ni wọ́n. Ṣàlàyé pọ̀nà tòun jì. Ògùn olówó ń dádì o. Fáìn, ó dẹ̀ rí nǹkan ọlálára rẹ̀ lóòótọ́. Ó wàhálà kan tó ń bẹ ń bi relationship wọn ni pé ìgbà kí ìgbà tí bóyá wọn lọ kàwé àbọ̀n ṣeré jáde ilẹ̀ wá ṣù ọ̀kan sọ́dọ̀ èkejì ẹ̀ yá sùn. Gẹ́gẹ́ bí ọ̀rẹ́kùnrin àtọ̀rẹ́bìnrin ti ń bẹ nílé-ìwé tó dẹ̀ ti fẹ́ parí ẹ̀kọ́. Káyìndé ó fẹ́ kẹnu òfẹ́ sí olólùfẹ́ pé àwọn ọba rẹ̀ kọ́ yóò kọ́kọ́ ṣe wò díẹ̀ náà. Ohun tí mò ń sọ ò yé ẹ́ ọ̀rọ̀ tiẹ̀ kúrò níbí yẹn bá àti ẹ̀ ti ra ẹ̀kọ́ ilé ni. Láàmọ́ ṣó ń gbọ́ mi. Sorry.

ìjọba àjọba àkókò ọmọ Nàìjíríà. Mú Kẹ́hìndé ètè sọ fáwọn òbí rẹ̀ pé ẹ wo àfẹ́sọ́nà mi fẹ́ rí yín ọmọ olóríire tí mò ń sọ yẹn. Àwọn náà bá palẹ̀ mọ́ mo dẹ̀ fẹ́ kí dáàdì gan wà nílé rẹ̀ ọmọ bá kàwé tó ibà débi tò dé lórí ó sì jẹ́ pé ẹ̀yin púpọ̀ náà ń lọ́wọ́ òun tóun jẹ́ ìyá gbogbo ọkùnrin náà dẹ̀ ti kàwé tóbi tó ba dé lórí ìyẹ̀jú fa dáàdì ẹ ó dùn sáàjẹ́ ojọ́jọ́ sunday ẹ̀ tó wá wò ó lẹ́mọ́gàjì ilé ọ̀látayọ̀ mifta udin ọláwálé ọ̀látayọ̀ káàbọ̀ bà mí àgbàláńre káàtó àgbàláńre ìyẹn láàmọ iná ọlájì ẹjọ jẹ tẹtẹ ní ẹyìn méjèèjì àdùn tí mò ń sọ yìí àwọn kan fàfà àfàtágbára àwọn òkà agbára ti yín ka sọ́rí ìjèrè ọjọ́ tí wọ́n dá sọ́nà pé ẹ wá jẹ́ kí n la kinní kan yìí lẹ́yìn pé ìyá àbejì tí ṣe ọ̀gá sára ò rọmọ mi kò rí ọmọ mi ìbímọ́nú ayé jẹ́jẹ́ mọ̀ pé ọkọ rẹ̀ tún ti fẹ́yàwó méjì mìíràn tí ẹ̀tán ti bímọ fún ó ṣe ìyìn náà léèmọ̀ wá jẹ́ kí ìyá náà ran kankan má mọ bẹ́ẹ̀ ṣàdédé lọ́jọ́ ìsinmi tí wọ́n dá pé kẹ́hìndé àtàfẹ́sọ́nà rẹ̀ gbéra láti ìlú Èkó bárabàrabàrabàrabàrabàrabàrabàrabàrabàra látàgò márùn-ún ìdájí arákùnrin tí ń sáré wẹ̀ ní tó gbogbo ẹ̀ mọ́ra òye yín kò ṣe yín rí wọ́n gbéra ìlú Èkó lẹ̀ ó wọlé ìbàdàn wá àrà ó dilé àwọn òbí ẹ̀ láwọn tí wọ́n ti ń dúró dè àwọn náà ti fi lẹ́kùn tí wọ́n fọ̀nà roka àbí ohun tí mò ń sọ òye yín àwọn gan ti gbìyànjú wọn ti palẹ̀ mọ́ tán láti gbàlejò ọmọ kan bí ọmọ bíi mẹ́wàá bí Kẹ́hìndé ṣe délé nígbà àwọn eré ìbọ̀dá káàbọ̀ àwọn àbúrò rẹ̀ gbogbo wọn ìyá àwọn ọmọ bàbá rẹ̀ àwọn ìyàwó mi-ín bí fún bàbá ẹ̀ ìyá náà ti wà ń sì ti rú wọn retí àlejò bàbá náà ń bẹ ń yẹ̀wò tó kásẹ̀ lórí ara wọn kí kálejò àwọn ó dé jẹ́jẹ́ mọ̀ pé wọ́n ti sílẹ̀kùn ẹ báyìí Kẹ́hìndé ló kọ́kọ́ wọlé ìyàwó ẹ tẹ̀lé mọ́mì náà dúró lé ọkọ ló bá dọ̀bá lẹ́gbàlàyà ló kí ìyá rẹ̀ lọ́ba dìde ńlẹ̀ lọ́yẹ̀ ẹ̀ bá pé ẹ̀ wo òun ní girlfriend mi tí mo sọ yẹn rè ìyá náà bá dì mọ́ ọmọ kan tó dàbí ọmọ mẹ́wàá tó ti kúnlẹ̀ ní tiẹ̀ òkúrú kọ̀ga kò dúdú kò pupa ó wá ń lo ìgò lọ́ọ̀fù sorry to say òun náà ti yára kúnlẹ̀ ìyá ọkọ rẹ̀ bá dì mọ́ jẹ́jẹ́ mọ̀ pé bí ìyá ṣe dì mọ́ sáré ẹlẹ́mọ̀ ìdíyà mọ́mí àti dáàdì ń kọ́ yóò dára fún ẹ ọmọ yẹn sì jọmọ tó jọmọ tó jọmọ alálòsórí kò tààrà ilé ọkùnrin ti sáré wọ ìrẹ́ pé dáàdì ẹ máa bọ àlejò yín ti dé dédé ìgbà tí bàbá jáde sí pálọ̀ ìyá náà bá tún gbójú òkè mi tó ti ọmọ tó kúnlẹ̀ pé gbójú òkè jẹ́ ń rí ọ délẹ̀délẹ̀ àyípẹ́lẹ́ ọmọ ayé ọlọ́run kì í pẹ́ lórí ìkúnlẹ̀ àbí ohun tí mò ń sọ òye yín ni wọ́n bá fọwọ́ fà á lójì ká ǹjẹ́ kó dìde jókòó àákò yìí lójú màmá mọ́mí ẹ̀ tún mọ́ ohun tó ṣẹlẹ̀ ni mọ́mí mọ́mí sára lẹ́yìn jẹ́ ẹ tún wo girlfriend mi náà sára lò náà wáwò ǹjẹ́ kí wọ́n wojú ẹ̀ báyìí ẹ ní kí ló ṣẹlẹ̀ welcome jere ọmọ olóríire kò sí wàhálà ǹjẹ́ kí wọ́n wojú ara wọn báyìí ìyá bá gan ẹ ní pé ẹsẹ̀kẹsẹ̀ òtútù ti mú bàbá mi ó dúró sí bàbá náà fẹ́ kọkuru sí ìyàwó rẹ̀ pé kí ló ṣe ọ́ kí ló ṣe ẹ́ kábẹ́jì kí ló mú ẹ́ òtú ti bẹ̀rẹ̀ sí fẹ́ orí ẹ̀ ti bẹ̀rẹ̀ sí dìde jàǹyìn tó bá ní irú wàhálà kí rèé irú atẹ́gùn burúkú wo rèé ṣá lè parí ìṣẹ̀lẹ̀ yìí nítorí elédùn àdúrà ẹ̀rí kan fẹ́ lágbára pọ̀
ìyàwó bá sọ fọkọ rẹ wípé mo tó mọ àwọn bí ẹ tán wá gan pa bí ele bẹ́ẹ̀ ni wọ́n ló ń bẹ lórí group wọ́n lọ group yín mo tó mọ àwọn bí ẹ tí wọ́n ń rálejò tán gan pa o tán bá ti ṣe tán tí wọ́n

0: won wa sun lodo ah won ma ke loru won be pon ki lohun na se jo won o ko won fura won ti wa wo pe tomo yi ba fe omo yi ba fi dagba ti won igbon mo nlowo lohun o si ri mi ibi mo sara oni yonda omo yi fo a je pe asiri won pada tu lojo alepo won o ro mo bi won kan po ni ya beji fake ni ijire ta won fo kan ku eji la won ba je ko je onje aje lorun oluwa kan si ibaje tan le je poko won omo gborin ajo yi won ngba to di pe mi bo lenu e tan oko won na lo n ke sta won jo pa le re mo won boriji won ki won dariji won ninu won ba ro po won le se oko won na ni ogbadun mo yi to mo ba so pe mommy je ohun te n gbin eju ati so ni pe omo obirin to mu wa na ni ya ohun mama bere pa be ti ni nkan papo ni o ni ko ti e gba ba won ti tenu boro ohun le ohun ti tenu boku lenu abi ki ni ya gbole si ohun ya tun ti se lo re ya bere si wa mi loju ko ti e fowo soro ko gbunyeju ko so tenu e jade si ni nkan kan wi mo ireti olorun lo wa so fun o pe afi ki won wa iya arabirin sara yi kan gbìyànjú títí o nígbà tí wọn débi fámílì àwọn sára wà màmá ti sílẹ̀ ọlọ́run wọ̀ bàbá ọ̀gbádùn ìyá ọ̀gbádùn ẹ̀jẹ̀ ọlọ́run wa ní kọ̀ǹdíṣàn ẹyọkan tó kù ni pé wọ́n ó lo bójì òkú àti ìyá àti bàbá ó sùn mọ́jú mọ́ ń bẹ̀ ní bójì òkú láti lọ tọrọ àforíjì lọ́wọ́ òkú ọ̀run ẹnu èyí ni wọ́n wà lọ́wọ́ tí ìyá ti ẹ̀ fi jásẹ̀ ń tiẹ̀ ẹkùn báyìí da duro nbe to pa koko ti alejo mi wole ti to mi lo ba fadare ni gbolo nkan pere ki lo ri soro to nbe nle yi iru eko la ri konu oro to wa le
1: eko te mi ri konu e gege bi iwoye ti mi ni pe ko si ohun ko ohun ta ba nipa nwa akoko ka ma ma fi waduwa
0: ka ma fi lara wa nkan
1: lara tori egbeyin o kinda
0: ìgbẹ̀yìn rẹ̀ ò ní dára
1: bẹ́ẹ̀ni ohun kejì ni wípé téèyàn bá ṣe wá lóore ká má máa fi
0: ibi sun wọn kò lákàyè
1: torí kò sẹ́ni tó fi ibi san oore tó gbè fún
0: kò ní padà gbé fáwọn náà
1: kò ní padà gbè fún
0: tó àbọ̀rẹ́ wọ ọmọ nàìjíríà ó dùn mí gbọdọ́ kó fẹ́ kẹ́ ẹ bá mi dá sí i lónìí ṣùgbọ́n bó ṣe wù mí tó àlejò ti wọlé sílé agbára mò ń bọ̀.

Kajoki. La Gelu FM, jaga bahagia radio.

0: Ọlọ́run ní fún wọn ṣe kì í ṣe èèyàn. Ẹ má gbàgbé o, ẹ má lórí Facebook Prince Yemi Ìjàlá, Yemi Ìjàlá lásán, Yemi Ìjàlá. Ẹ kàn sí wa ńbẹ̀, ojú òpó òun ó ṣe bákan bákan, ṣùgbọ́n ẹ̀yìn ẹ lọ ọbẹ̀. Bẹ́ẹ̀ bá ti kàn sí wa yóò wọlé. Ìbéèrè tẹ bá sì béèrè, ẹ̀yìn gbé fún dókítà. Bákan náà Adésuyè Adéjọrin, Adésuyè Adéjọrin, dókítà ẹ̀ka lẹ́sà.
1: Mo kí gbogbo ẹ̀yin ara ilé pé ẹ kalẹ̀ o, sí àlàáfíà ni mo bá yín.
0: Àlàáfíà.
1: Ẹ kú ojú ọjọ́ tí ó tutù yìí. Ẹ jẹ́ ká máa dáàbò bo ara wa, ní pàtàkì jùlọ àwọn ọmọ wa. Àwọn tí a bá ń gbélé tí ò kí mú o, ẹ jẹ́ ká ṣe gbogbo nǹkan tí a lè ṣe. Torí pé ìlera wa ṣe pàtàkì, ó ṣe kókó. Àjíǹde ara máa jẹ́ o. Orúkọ mi ni Adésuyè Adéjọrin, tí gbogbo èèyàn mọ̀ sí Suyi Land Abafẹ́ńtọ̀. Ẹ kalẹ̀.
0: Bàbá ẹ kú jọ méjì jọ mẹ́ta. Ẹ tí ìdákọ̀ àwọn abi tẹ́ ẹ wà tó ráwọn kan ń gbọ́ wa fúngbà àkọ́kọ́ tí wọ́n àti ìgbọ́ wa rí tẹ́lẹ̀.
1: Nílùú Ìbàdàn bí a wà ní nọmba 52 Majerita bus stop lọ́nà Adéọyọ́ titun ní ìlú Ìbàdàn. Tá a bá ti dé Majerita lẹ́gbẹ̀ẹ́ gangan, ibẹ̀ ni iléeṣẹ́ Suyi Land wà. A wà ní nọmba 5 Ayétòrò Ẹlẹ́yọwó ní ìlú Àkùrẹ́ Olóyè Mẹ́kun. Bákan náà la tún wà ní opposite Ado Garage ní ìlú Àkùrẹ́.
0: Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Alẹ́ yìí sà, àwọn èèyàn tó ti jókòó. Torí pé mo ti ẹ̀ mọ àwọn kan wọ́n ni. Kódà Korodó ọ̀rẹ́ mi láti Ẹ̀gbá, ó lóun ò lè mọ́ gbádùn bàbá Suyi Land. Ó ti ń kàn sí mi, Korodó láti Ẹ̀gbá. Ẹ bá ń kí gbogbo àwọn ará Ẹ̀gbá ojú òní tì wá. Àwọn èèyàn tó fẹ́ gbọ́ nǹkan kan lálẹ́ yìí. Bàbá ẹ jẹ́ àgbọ̀.
1: Gbogbo ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ Lágelú àti olólùfẹ́ ètò Suyi Land, a máa kẹ́kọ̀ọ́ kan nípa àwọn nǹkan kan tó ṣeé ṣe kó máa ṣẹlẹ̀ sí wa, àti àwọn nǹkan tí ò tíì ṣẹlẹ̀ ṣùgbọ́n àwọn àmì tá a máa rí tí ó bá ń ṣẹlẹ̀. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé àkókò tí a wà yìí ara ríro máa ń pọ̀ gan-an, ìfúnpá gíga náà dì máa ń pọ̀.

0: A fẹ́ sọ̀rọ̀ nípa ipa tí ọkàn tí ó ní lórí ìfúnpá gíga àti ara ríro. Ṣé mọ̀ pé tí ara bá ń rẹ lòmíì, kìí mọ nǹkan tó ṣokùnfà ẹ̀? Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti ní àjọgbá oògùn, ìyẹn tí a mọ̀ sí box tí wọ́n kó oògùn sí lórí oògùn ara ríro. Kò sí oògùn ara ríro tí wọn ò mọ̀ tán, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tí wọ́n bá ti lo oògùn yìí, láàrin bí wákàtí mélòó kan ó lè fi wọ́n lé àtúbẹ̀rẹ̀, ìfúnpá wọn á dì máa ga, àyà wọn máa lù. Ṣùgbọ́n a fẹ́ sọ̀rọ̀ lórí èyí tí ó jẹ́ ìwàláàyè wa gangan, ìyẹn ni heart wa tí a mọ̀ sí ọkàn. Ọkàn ni ó ń gbé omi àti pọ́n wa tí a mọ̀ sí ẹ̀jẹ̀ wa káàkiri. Nígbà tí ẹ̀dọ̀fóró bá ti gba àwọn atẹ́gùn tí a mọ̀ sí oxygen wọlé, tí ó bá ti gbé lọ sí ibi tí a mọ̀ sí ẹ̀dọ̀fóró, á gbé lọ sí ibi tí a mọ̀ sí ọkàn. Ọkàn náà wá gbé lọ sí ọpọlọ, ọpọlọ náà wá da padà. Nígbà tí ó bá da padà sí ọ̀dọ̀ ọkàn padà, ọkàn náà wá da padà sínú àwọn iṣan tí a mọ̀ sí arteries wa. Ṣé rí àwọn arteries yìí, ìyẹn ni àwọn fọ́nrán tí ó gbé àwọn òpó ẹ̀jẹ̀ káàkiri. Níbẹ̀ ni ó ti máa pin káàkiri gbogbo àwọn ibi tí ó bá yẹ nínú ẹ̀yà ara wa. Ṣùgbọ́n kí ni ohun kan tí a ń pè ní ìfúnpá? Ìyẹn ni títẹ̀ ẹ̀jẹ̀. Kí ni ohun tí a ń pè ní títẹ̀ ẹ̀jẹ̀? Ǹjẹ́ ẹ mọ̀ pé ẹ̀jẹ̀ wa gbúdọ̀ san ni, kò gbúdọ̀ dì, kò dẹ̀ gbúdọ̀ má ṣaláì tó nínú àgọ́ ara. Ká wá sọ pé ibi tí ó ń gbà nínú àwọn iṣan yẹn ti wá ní ìṣòro, bóyá ẹ̀jẹ̀ ti pọ̀ jù bẹ́ẹ̀ ni, tàbí kò ṣaláì má tó. Tí ò ráyè gbé lọ síbi tí ó yẹ nínú àgọ́ ara, ǹjẹ́ ẹ mọ̀ pé ìfúnpá máa ga? Tí ìfúnpá bá ti ga, á wá di pé a ní rórun sùn. Tó bá wá ṣẹlẹ̀ pé ọkàn wa náà ló ní ìṣòro, ọkàn máa ní ìṣòro dáadáa, bóyá kí kòkòrò ó wọ̀ ọ́ tàbí kí ẹ̀jẹ̀ má tó, ọ̀nà tí a lè gbà kó lè yé wa nìyẹn. Ìṣe ló dàbí pọ́ǹpù ni. Nígbà tí a bá ṣe táǹkì omi kan sínú ilé, ṣe mọ̀ pé ìrètí wa ni pé kó gbómi wọlé bó ṣe yẹ. Ṣùgbọ́n ká wá sọ pé ọ̀dọ̀ wa ń ju omi tó wọlé, a ní omi tó lò, ó dè lè fa ìdíwọ́. Tó bá wá ṣẹlẹ̀ pé ọkàn wa náà ò ṣiṣẹ́ dáadáa, kí ni àwọn ìmọ̀lára tá a máa rí? Àwọn nǹkan bíi mélòó kan wà tó lè má jẹ́ kọ́kàn wa ṣiṣẹ́ dáadáa. Àkọ́kọ́, tí àwọn kòkòrò àrùn bá ti wọ̀ tí a mọ̀ sí heart disease, tí ó bá ti wọ̀ ó lè má jẹ́ kí o ṣiṣẹ́ dáadáa. Kí kọ́lẹ́sọ̀ àwọn rọ̀pọ̀rọ̀pọ̀ tí ó wà nínú ẹ̀jẹ̀ wa àti àwọn ọ̀rá tí a mọ̀ sí fat tí ó wà nínú ẹ̀jẹ̀ wa, tí ó bá ti pọ̀ jù ó lè ṣàkóbá fún ọkàn wa. Ìdí nìyẹn tí a fi máa sọ pé ó dáa káwọn èèyàn lọ máa ṣe àyẹ̀wò, ní pàtàkì jùlọ oṣù mẹ́ta mẹ́ta sí oṣù mẹ́fà, tàbí kó má tiẹ̀ tó bẹ́ẹ̀. Tá a bá ti mọ̀ pé a ti ń mí, a lè mí dáadáa, a rin òpó iná méjì, a lè rìn dáadáa, a bẹ̀rẹ̀ a gbé nǹkan, a lè ṣe dáadáa, àyà ń fà wá mẹ́yìn wa, gbogbo ẹ̀yìn ló ń ro wá gogogogo láì ní ọgbẹ́ inú. Tá a bá ní ọgbẹ́ inú náà ó lè máa ṣe bẹ́ẹ̀ o, ṣùgbọ́n èyí ò lọ́gbẹ́ inú, a sùn. Ìṣe là ń ṣẹ̀yọ wẹ́lẹ́wẹ́lẹ́, ojoojúmọ́ là ń lo oògùn ìfúnpá. Bí wọ́n ṣe ń bẹ́ lòmíì pa rẹ̀ lọ́tún náà bá ń pa rẹ̀ lo sí, ó ní ìfúnpá ẹ náà ṣáà lè ìfúnpá ẹ ní àìsàn tóun ní, láì mọ̀ pé àwọn nǹkan míì wà tó yẹ kó ṣàyẹ̀wò nínú àgọ́ ara tí ò ṣàyẹ̀wò ẹ̀. Tí kíndìnrín náà bá ti fẹ́ máa ṣẹbẹ ni pé ó ń dọ̀tí tàbí pé ó fẹ́ máa ní àwọn ìṣòro kéékèèké, á jẹ́ kí ìfúnpá ga. Àwọn nǹkan tá a lè ṣe tí ìfúnpá wa ò fi ní ga, a fẹ́ dín iyọ̀ kù, iyọ̀ tá à ń jẹ.
1: Iyọ̀ máa ń fà kí ìfúnpá ó ga?
0: Ó máa ń fà á. Tí iyọ̀ bá ti pọ̀ jù, lóòótọ́ nínú ìdílé a lè máa sọ pé a máa ń jẹ iyọ̀ nínú ìdílé wa dáadáa, ó pẹ́ tá a ti ń jẹ iyọ̀, kò sóhun tó lè fi ṣe wá. Ǹjẹ́ ẹ mọ̀ pé bá a ṣe ń dàgbà sí, bára ṣe ń dàgbà sí, àwọn ara yẹn náà ń dògbò sí ni? Lóòótọ́, àwọn sẹ́ẹ̀lì ara máa ń pààrọ̀ ara wọn, nínú àwọn sẹ́ẹ̀lì ara yẹn wọ́n máa ń pààrọ̀ ara lóòótọ́. Ṣùgbọ́n ẹ wá jẹ́ ká kíyèsí àwọn nǹkan tá a ń jẹ báyìí, ó túbọ̀ ń pa àwọn sẹ́ẹ̀lì yẹn kú ni. Dípò tó yẹ kó fi máa jí àwọn sẹ́ẹ̀lì yẹn, ńṣe ló ń pa kú sí. Tó bá wá ṣẹlẹ̀ pé kíndìnrín wa ò wá lè gbá àwọn ìdọ̀tí bí omi, àmọ́ bí àwọn iyọ̀ tí ó pọ̀ jù lọ sí ibi

0: ti opolo dada ki lo ma ma sele ori a ma fo wa a ni ro sun ifunpa wa ma ga lai mo pe eje to lo sinu opolo ni oto o ti ni idiwo ti a ba wo opolo boya ti bi opolo ewure tabi nkan mi ri e ri pe o ma fi fun lo ni a o le ri ipon iyen eje ni tarata nbe omi ti o wa ninu eje yen ni o ni oye iwon ati oye iseju to ma n debe ti o ba debe ki lo le sele o le fa heart attack o le fa isan roparose igbe yen le re lomi ti o ni le soro mo ta mu memory lo ti o ni le se dada mo wa ni ifunpa e ti lagbara ju ifunpa e ti le wo be 400 500. Àwọn ewu tí ó wà bẹ́ẹ̀ pé ó yẹ ká mójútó ìfúnpá wa nìyẹn ẹ jẹ́ kí n sọ àwọn nǹkan kan fún wa tó jẹ́ pé a lè kíyèsí tá bá ti ń kíyèsí pé ọwọ́ ń ro wá ẹsẹ̀ wa ń gbóná àtẹlẹsẹ̀ wa ń gbóná gbogbo ẹ̀ ń gbóná ẹ jẹ́ ká kọ́kọ́ lọ ṣàyẹ̀wò ẹ̀jẹ̀ wa náà bóyá ẹ̀jẹ̀ yẹn tó tàbí kò tó tẹ́jẹ̀ ò bá tó gbogbo àwọn nǹkan wọ̀nyí á máa ṣẹlẹ̀ sí wa tó bá dè ti ń ṣẹlẹ̀ sí wa ká ti mọ̀ pé ara ríra bẹ̀rẹ̀ mo ti rí ẹni tí a ṣe àyẹ̀wò fún tó ní gbogbo ara ríro ni sáà nígbà tá a máa ṣàyẹ̀wò fún àṣẹ ìpín ló lọlẹ̀ ìyẹn ẹ̀jẹ̀ ló lọlẹ̀ ìgbà tó dè tí lọ máa jẹ àwọn nǹkan báyìí lọ máa lo oògùn kó jẹ ẹ̀fọ́ kó jẹ gbogbo àwọn nǹkan tó yẹ kó jẹ lẹ́yìn ọ̀sẹ̀ kan ìṣe ló sọ pé ó dàbí pàwa la fi sí òun lára síbẹ̀ nítorí náà nígbà tó rí results àwọn oúnjẹ tí ó yẹ kó jẹ kò jẹ ó kàn ń lo oògùn ni láì mú nǹkan tí ó ṣe àwọn nǹkan tá a fẹ́ kíyèsí nínú àgọ́ ara wa nìyẹn ọ̀pọ̀ àwọn nǹkan ló lè ṣokùnfà ìfúnpá gíga bóyá ẹnìkan ronú lóòótọ́ tá a bá jogún ẹ̀ láti inú ìdílé ìjẹ́ ẹjẹ́ mọ̀ pé àwọn tí wọ́n jogún ẹ̀ yẹn kì í sábà ṣe wọ́n nù kankan kì ni ìdí ni pé wọ́n kàn máa máa gbìyànjú láti máa mọ́nítọ̀ ẹ̀ ni ṣùgbọ́n àwọn tí wọ́n rí lọ́sàn gangan bóyá gbèsè náà jẹ́ àìsàn ò ló wà nínú ara wọn tàbí àwọn nǹkan míì kí wọ́n ṣe àyẹ̀wò àyẹ̀wò ló lè jẹ́ kí wọ́n mọ nǹkan tó máa ṣe torí pé tó bá ti pẹ́ jù tí wọ́n ti ń lo oògùn tí wọ́n mọ nǹkan tó ṣe wọ́n á sọ wọ́n di àkúrẹ̀ tẹ̀ sínú ilé.
1: A sọ wọ́n di àkúrẹ̀ tẹ̀ sínú ilé. Ẹ jẹ́ sáré béèrè ìbéèrè kan àwọn èèyàn kan ń béèrè àkọ́kọ́ ẹgbọ́n tí pajápajá tó bá máa ń sábà mú yàn bọ́yọ́ ọmọdé àbágbà ẹ rí pé mo pin méjì ṣé àwọn tẹ́ ẹ sọ yìí kò sí lára àbí kí ló máa ń sábà fọhùn tọ́ ọmọ tí pajápajá ò ṣe tẹ́lẹ̀ tó kàn ní pajápajá mú mi ó mú mi tí wọ́n ti kásẹ̀kù àbí ó kàn ṣàjókòó tí ò sì rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀.
0: sẹ́ẹ̀rì ó dáa ká máa ṣeré ìdárayá tí a mọ̀ sí exercise ní gbogbo ìgbà tá a bá ti ń jókòó ojúṣojú kan tó bá yá ẹ̀jẹ̀ onílé sakuléètì lọ síbi tí ó yẹ kó sakuléètì lọ àwọn iṣan wàyí náà ó yẹ kó máa rí lílọ bíbọ̀ bí elastic ni ó ń fà òun ṣùgbọ́n ká wá sọ pé ẹnìkan ń jókòó ojúṣojú kan pajápajá lè mú láìsọ ọmọdé gan tá a bá lọ sí ìrìn àjò tá a bá jókòó bíi wákàtí mẹ́rin nínú mọ́tò tá a bá máa sọ̀kalẹ̀ ibẹ̀ á ti kú tá a bá ráyè na ẹsẹ̀ wa dáadáa a gbúdọ̀ máa dìde ká máa rìn ká máa ṣe gbogbo nǹkan tó yẹ ẹlòmíì ojú kan ló máa jókòó sí ó yẹ ká máa rìnrìn ìṣẹ́jú màdógún nínú òòrùn láàárọ̀ lálẹ́ náà ká tó máa rìnrìn ìṣẹ́jú màdógún ó kéré jù ìyẹn á jẹ́ kí gbogbo ara wa kó lè nà.
1: ẹdun ṣé tí pajápajá tó bá ń mú yàn kò lè ẹ̀jẹ̀ ò lè fà á.
0: ẹ̀jẹ̀ lè fà á àìtúnṣe exercise tó náà lè fà á.
1: ok mo ti yan tí mo fẹ́ yọ ẹ jẹ́ ń béèrè ìbéèrè tó lórí facebook ni abiola tẹ́wọ́ gbadé wọ́n kí wa wọ́n sì sọ wípé pé kí n báwọn béèrè lọ́wọ́ bàbá dókítà ìbóná kọ́ ṣùgbọ́n mo tú yorùbá pé ṣé ó ṣe é ṣe kí èèyàn ní infection láì ní ìbálòpọ̀ pé kí sì ní ọ̀nà àbáyọ bàbá samadi láti pópó oyè màjà.
0: ó ṣe é ṣe torí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà lèèyàn fi lè kó infection a lè kó nílé ìgbọ̀nsẹ̀ a lè kó níbi tá à ń ṣèyọ sí láì ní ìbálòpọ̀ ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ ni pé tá a bá ti mọ irú infection tá a ní ká mójútó
1: ko wa si beyan se le mo ti e ba se pe eyan ba wa sayewo
0: won wa se ayewo
1: oda ori Facebook ni eyin na lo be prince ye ba iro yemi ijala yemi ijala eyin na si lanfani lati sari biri yemi ijala yemi ijala tabi adesuyin adejorin yemi ijala e te ni biri e ja wo bi pe eyo kan meji meta ta ba le tete ri gba ko to di pe a ku olori eto 08142491006
2: Hello. Ekale sir.
1: Ekale.
2: Eku yoju sir.
1: Yes, aruko ni lati wo.
2: Mr. Oluwole lati ori challenge.
1: Lati ori challenge. Joya ibere yin.
2: Ibere ni pe ti aya ba nse eyan, mo je okan apoti. Ko wa kuriri. Ki na kan to le fasa.
1: Okay, ise ti bo. Won ni taya ba n du eyan to wa n kuriri kini nkan to le fa oya e mo gbo lori radio ka to le gba pin mi oya n papa pa sa dokita
0: ohun ti o le fa ni pe ti okan yan ba sise dada o le ma mu ki aya dun yan o tun le mu ki owo ma kuriri ohun to ti daju ni pe ka se aya ka mo po ti okan wa wa
1: ti okan o ba sise dada e ja tun gba ipin mi e ja gba ipin mi e ja gba ipin mi ni papa pa hello
3: Hello, sir.
1: Oruko yin papa pa sir.
3: Omo ta oruko mi sir.
1: Lati
3: Bodija.
1: Lati Bodija, omo ta lati Bodija. Ibere yin sir.
3: Ejo sir. Ese kan dun mi lati bi ati to nkan bi 1 and 1/2 years nisin. O ma n ro mi gan bi gba kan fun mi labe lati bi baji wa si isare bi isu ese ni sale.
1: Okay. E wa fe ni kan da yin lohun abi?
3: Ben sir.
1: Oda e ba nsare da won lohun ka ni wo
0: pe si. Leyin eto yi e ko number ti mo ma pe si ta sile ke pin mi ki le bere awon ibere kan lowo yin.
1: Okay, o ni lo ibere ke to le ma idahun. Ah, oda. O te mi lorun be. Olasupo Ayomide awon na ki wa Olasupo Ayomide lori Facebook e se o.
4: 0912 3 78 66 75 0912 3 78 66 75 ise awon fayan so ki lo le fa be yen doctor wa e se
1: won ni ke eyan na ba won ma na pe ise esa ise ese yo wa fa awon so pe ki lo le fa
0: la kokon na e je ki mama ma exercise dada
1: okay
0: come on ma joko ju
1: won ni e ma exercise ke ma joko
0: te ba joko 2 hours e dide gbogbo awon nkan te tin se tele yen te se mo ara n pada saye ni so o gba pe ka ma nara ka ma si gbogbo e gbogbo wahala ta nse o ti ma se
1: se won si le pe yin na leyin
0: won le pe mi leyin awon kan ti won se ma so fun
1: a le gba pe eyokan pere si nisin e ja wo eyokan o e ba mu kan nbe to kini to keji dandaru ko e balaji
3: hello omo ba Bolaji Ajibola Ademola Okilatirua e ma ku se gbono a ki dokita wa o
1: awon na da yin lo
3: yeah but please ori drug to ni hypertension to den lo drug yen but o tun check e na kini e ti don high na ki lo le fa then she ki wa ni be so but that this problem ni so go lo chingi drug ta go lo ri dokita e kini ro ni be lo se that's number one age o gongo le ele ati gan ti o pato ipaya gan kan yin o tun bere Bolaji Ajibola Ademola Okilatirua
1: ora se jagbon ti won so ni won pa
0: mo gbo ni
1: oya e ja mo ka le mo da
0: ko si eji kan te eyan le la patenson omo gbadun omo gojo odun ni sugbon ohun to ti daju ni pe mo so kini kan lori eto nigba kan mo ni ko sun kan to nje patenson awon eyan ni kilo nje be kilo fa isoro lo nje patenson ati aisan ti o wa ninu ara ti isoro ba ti wa ninu ara ko si gba ti o le mu yan
1: okay
0: sugbon leyin eto yi kan pe mi ri akoko wa
1: e wa se tan ba nbo kini kan mo se o le ri yin lola
0: won le ri mi lola pelu gan
1: kini kan mo lo
0: o wa yewo 2000 naira owo registration 3000
1: owo ikiri ipo
0: e je ka ma se be
1: ta ma se be
0: ka ma fun mi
1: lo o temi lorun o temi lorun e ba n pe number yin ba je rita le wa ladi oyo to tun badan e wu le ti gboyan bayi ni adi oyo ti tun ni badan ba je rita bus stop lona adi oyo ti tun ni ring road e ba n pe number sawo yen fi bi
0: 070 39 00 4687
1: leko si
0: 070 070 39 39 00 00 46 46 87 87
1: bẹ́ẹ̀ kan sí sá
0: 070
1: nọ́mbà dókítà nìyẹn o 070 tètè tẹ́lẹ̀
0: 39
1: 070 39 00 00 46 46 87 87
0: bẹ́ẹ̀ni
1: okay ẹyin tí ora adugbara wo lo ba mi edumare number won le ti gbon 070 39 00 00 46 87 87 e se won adupe oju ore ti wa lagbara olohun ani ri gbe sorun bi o se bi o ma la fi awo ni di fi afia te ba be te number ye mi ijala orin o egbo be ba be te o rorun gan number ye mi ijala ri 080 60 78 38 88 080 6 7 38 38 88 mami Michael awon na ki wa mami manje me se wo olasupo mami Michael se 080 67 38 38 88 6 7 38 38 88 adeyemi akiyoye loko mi yemi ijala titi ojo mejo tatun lanfani ati pade alafia wa ko ni fi afia anti fi kayo ese o Emmanuel agbogbo yin la ki ese ojo ni ti wa o dijo mejo o dabo
5: Sweetland Abba Venture

0: ti Kristi jákèjádò àgbáyé ọlọ́run arógún gbogbo mi ló ń jẹ́
1: ó ti ń ṣiṣẹ́ agbára nínú ìjọ rẹ̀ fún odidi ọgbọ̀n ọdún. Let's come together as we celebrate 30 years anniversary of CAC Arogunbogunmi International.
0: Ọgbọ̀n ọdún 30 years tí ogun ti ń ṣe tí ìdè ń jẹ́.
1: Ìsọjí àjọ̀dún la ó fi bẹ̀rẹ̀ ní Monday ọjọ́ kẹfà títí di Friday ọjọ́ kẹwàá ní dédé agogo márùn-ún ìrọ̀lẹ́.
0: Àkòrí Ọlọ́run àrà Wonderful God.
1: Ààrẹ ìjọ apostle ti Kristi Pastor Dr. Henry Ojo àti CAC General Superintendent Pastor Dr. JD Onogua ni ó máa léwájú nínú ìsọjí àti ìwàásù lọ́jọ́ àjọ̀dún pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́kanòjọ̀kan. Ìsìndúpẹ́ la ó fi kásẹ̀ rẹ̀ nílẹ̀ ní ọjọ́ kejìlá oṣù kejì ọdún yìí ní dédé agogo mẹ́wàá òwúrọ̀. Bàbá Wòlíì àti Màmá Wòlíì Richard Adébẹ̀yọ̀ Kọ́láwọlé JP CAC General Evangelist Nigerian and Ofasi ni yóò máa gba gbogbo ènìyàn lálejò. Ẹ wá bá wa yọ̀ wá yọ̀.
2: Bọ̀sú o lè kó lọ́sẹ̀ yìí ni. Mẹ́bọ̀ lágbàgbẹ́kà ní ọlọ́kan nínú àwọn iléeṣẹ́ búrẹ́dì tí ń bẹ Lékòó. Bẹ̀rẹ̀sọlá ẹjọ́ ẹ bá àwọn iléeṣẹ́ búrẹ́dì gidi ń bàdàn tó lè sanwó gidi fágbàgbẹ́kà. Àwọn tó lówó Èkó Èkó ní ń gbé òpàrọ̀ o. Gbogbo owó lọ́ọ́ fi wọkọ̀ tán tí ń bá wá iléeṣẹ́ búrẹ́dì ń bàdàn tí ń sanwó gidi. Ẹ wo ó tẹ́ mi lọ́rùn ju kí n máa lè kó lọ.
3: Àjẹpọ̀ ìgbàriwo iléeṣẹ́ Better Life Bakery ni o. Tí wọ́n pariwo pé àwọn nílò bẹ́kà tó dáńtọ́ tó sì lè darí ọ̀pọ̀ èèyàn lẹ́nu iṣẹ́ láti ṣe búrẹ́dì tó tàbí àkàrà jáde. Káwá lágbàgbẹ́kà ni ọlọ́ọ̀tọ́.
2: Tètè kàn sí wọn ní Màlété níléeṣẹ́ Better Life Bakery.
3: Kódà mọ́ jù pẹ́ torí wọ́n nílò wọn lọ́sẹ̀ yìí o. Kódà tó o bá lọ́rẹ̀ẹ́ tó náà jágbà bẹ́kà tó mọ iṣẹ́ pò dáadáa. O lè pé dání ọ̀pọ̀ bẹ́kà wọn fẹ́ gbà. Owó gidi wọn sì máa gbà. Bí wọ́n ṣe ń gbowó lóṣù wọn ń gbowó lọ́sẹ̀. Kódà wọ́n tún fún wọn lówó kú fọmọnìyàn ṣe o ṣe déédéé lẹ́nu iṣẹ́ o ṣàṣẹ. Tètè ṣe kí a lọ bẹ̀rẹ̀ iṣẹ́ Better Life Bakery gẹ́gẹ́ bí bẹ́kà ìjáfara léwu o. Bákan náà wọ́n tún nílò àwọn abílékọ àtomidan tí èèyàn bọ ṣẹ́ tó lè wá bakery bí aago mẹ́sàn-án òwúrọ̀ láti wá ta búrẹ́dì. Gbogbo bí wọ́n sì máa tajà sí náà wọ́n fi hàn wọ́n. Báwọn náà ṣe ń gbowó lọ́sẹ̀ wọ́n ń gbowó lóṣù o. Nọ́mbà yìí ni ẹ pèsè tẹ́ ẹ bá ṣe tá àti ṣiṣẹ́ 0902-542-7551.
4: Looking for a stable and rewarding work? Busy People Support Services is hiring responsible and caring individuals right now. Can you clean, care for the elderly, or take care of children? If yes, we need you. We have openings for caregivers, local security, cleaners and housekeepers, child support and nannies, and errand staff. You don't need to worry about inexperience, as training will be provided. This is more than a job. It's a stable work in a supportive environment where you can make a difference every single day. We offer services in cleaning, caregiving, and child support, and are also into land and properties, so your future with us is secure. If interested in our services, call or message us now on 0808-154-4600 or 0802-726-6622. Visit us at Aven House, number 23, beside MTN Mast, Anfani, Ibadan. Busy People Support Services, your opportunity to a better future starts here.
5: Ọ̀nà ti wá sí ọ̀nà ti là ohun tó ń pa wa láyà ti kúrò ń bẹ̀. Ìrìn àjò sílẹ̀ mímọ́ Israeli àti Jọ́dánì. Iléeṣẹ́ tó mójúlé jà bí You Fit Fly ò wọ́pọ̀. O tún ti wá tú àkókò láti lọ sórílẹ̀-èdè Israeli àti Jọ́dánì nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ CAC Covenant of Mercy. Májẹ̀mú àánú lábẹ́ ìdarí Prophet Taiwo Abel Ojo.
6: Lálọ́jà ìrẹ́gbà.
7: Who are thy goodness?
6: Tó fi ogun rọ́pò.
7: I replaced with battle.
6: Ó yẹ gba ilẹ̀.
7: Receive your goodness.
5: Ọjọ́ kejìlélógún títí di ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún 2026 ni ìrìn àjò alágbára yìí máa wáyé pẹ̀lú àjọṣepọ̀ You Fit Fly nínú ìrìn àjò ẹ̀mí tí ọ̀pọ̀ iṣẹ́ ìyanu ti máa wáyé lórí onípòjípò tí òjò àánú àti ìbùkún sì máa rọ̀ sórí gbogbo wa. Yàrá dájú pé o kàn sí You Fit Fly ní gbogbo ẹ̀ka ọ́fíìsì wọn tó súnmọ́ tàbí kẹ́ ẹ máa pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0902-346-0310 àti 0907-868-0206. Ẹ má gbàgbé pé You Fit Fly mojúlẹ́jà hotel reservations, hotel booking tó fi mọ́ airport transfer. Ìrìn àjò sí Israeli àti Jọ́dánì pẹ̀lú bàbá Abel Taiwo Ojo. Èmi ò ní gbẹ̀yìn bẹ́ o.
8: Lágẹ̀lú apáta màjàpàtọ́ Jamakuta. Lágẹ̀lú FM àkàbà faratilẹ̀ faratilẹ̀. Agun bado pọ̀ makamuso. Lágẹ̀lú FM kàkàkí iléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ti ń farere ìdùnnú fún gbogbo ọlọ́jà tó ń tà. Ìmùlẹ̀ gúngún nìsọ̀ wọ́nyẹ́wọ́nyẹ́ sẹ̀kẹ̀rẹ̀ ti ń mi dùngbẹ̀. Owó fún gbogbo ẹni tó lóye tó dàmọ̀
9: síbẹ̀ yìí náà ń gbọ́
8: ṣé bẹ́ẹ̀ ríṣẹ́ rẹ̀ nígboro àfàì báwọn dòwòpọ̀ láìró gbùrùkáwò.
10: Owó nìkan ló lè ṣe o.
8: Má dáutẹ̀ Lágẹ̀lú FM 96.7 gbagbó gbajù gbajà gbagi oko. Wọ́n ti gba ayẹra bàtà ńlẹ̀ yìí. Báwùjọ iléeṣẹ́ tó ń gbòòrùn sáfẹ́fẹ́ tó ń mọ̀jà sẹ̀kúlú ọjà tí ó tà gbéra ńlẹ̀ darapọ̀ kọjá wa. Gbogbo ara Lágẹ̀lú FM 96.7 ìkí wàlàyé àlùbáríkà olówó ọjà ń bẹ̀ kẹrin ọpẹ́ kẹ.
9: Dr. Scrap Recycle àti tamato dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamato ni cash and carry no delay. Dr. Scrap ó ra lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó, tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín. Tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe ká truck, bus, trailer, ipò yòówù kí mọ́tò ọ̀hún wà. Dr. Scrap ó ra lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083301 3333 and do one lori

0: o ba le bagẹ o wole pelu steeze gbogbo peter yo ko bi awo 50 peters jagunla bi okun ogun gentleman on the body system ogun tarigi akanse peters to ba orisirisi aisan bi adota ninu agbo ara wo ya aja 50 peters be ti gbogbo obirin to dati e mo imule awon boys to fe pe lori e to fe se normal ra 50 peters wa fun gbogbo sisi ologe omoge to sexy bobo ati baba to fe wa fully active in the order room tabi ko mo lomoge wole ko ma le se normal david ta sise sise ki ati sun to wa fe dogun ewo ayegba yen ti koja o step up pelu 50 peters ko sun rayo ko fun baby e tan nibikibi nibi gbogbo ati nigba kuba 50 peters is produced by the 50 waves limited esilerira ka kiri gbogbo bi ti won tin taja to jojulowo office address wa ni lot 3 light and craft building basorun ibadan while our head office is at ojaja mall abraham adesanya ajah lagos to be our distributor call 0704-318-3929 50 peters nafdac jolonte
1: tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: ètò ìgbéyàwó láyé.
3: ẹ jọ̀wọ́ ẹ dúró náà jàre.
4: kí ló ṣẹlẹ̀.
3: kí wọ́n tó so wá pọ̀ ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi fíríìjì ńkọ́ ẹ̀rọ ìfọṣọ kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní
1: 2026. ní tòótọ́
3: pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yá bí.
1: láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
3: olùṣọ́ àgùntàn ẹ sọ wá pọ̀.
1: pẹ̀lú cdcare o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa download cdcare lórí play store àti apple store
5: ẹ̀pẹ́ cdcare sórí 0707-454-3005
6: cdcare sanwó díẹ̀díẹ̀ gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.
7: Javis PL Eye Care Foundation ló ń lọ́gùn tátátán wípé tí yín mélòó gbogbo èèyàn àbàdà tágbègbè ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá à ń gbà lo ra wa ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ọjọ́ kan ságọ̀ ara ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ò ojú lọ bá ara ìdí pàtàkì rèé tí àjọ Javis PL Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara sàsà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PL Eye Care Foundation àǹfààní ńlá gbà lèyí èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání 1000 naira péré lowó káàdì ọ̀fẹ́ sì láyẹ̀wò ojú ọ reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ bá nílò ẹ̀ àníṣe ọ̀fẹ́ láyẹ̀wò fún gbogbo ẹ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú ó rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Cherry PL Eye Care Foundation nígbà tó tún wá gbọ́ ibi tó ti ràánú gbà láìsí nira owó kí ló tún dúró ṣe oríran gara kọ́ ọmọ dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó láfi ni wọ́n máa lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ ní number 94 opposite Unity Bank Cherry Sculpture Building ìyànà àgbàlábọ̀ store nítòsí olówó tí ń fowó sanu shopping complex ìwòrò ìbàdàn lójoojúmọ́ ni o aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́ fún béèrè àtàlàyé pé 0905444-8444 ojúlọ́ba ara kò ní dín dúró mọ́ wa lágbárí.
8: Ranko Travels and Tours ti dé o ìrọ̀rùn dé po ìrètí ọ̀tún ti dé báyìí fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ṣìrìn àjò tàbí ìrìn àjò afẹ́ lọ sílẹ̀ òkèrè kí mọ́tàn yín kò sí kálọ̀ kábọ̀ lọ́rọ̀ tiwa níléeṣẹ́ Ranko Travels and Tours ọmọlúàbí ẹ̀fọ́ ọmọnìyàn ṣe pẹ̀lú àkóyawọ́ la fi ń ṣiṣẹ́ wa visa processing tour packages flight booking hotel booking kódà proof of funds assistance wà fún gbogbo ẹni tó bá fẹ́ bá wa dòwò pọ̀ gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ níléeṣẹ́ Ranko Travels and Tours irú àǹfààní bàǹtàbanta yóò wọ́pọ̀ bákan náà à ń bá ní ṣètò ìkẹ́kọ̀ọ́ sáwọn ilé ẹ̀kọ́ gíga nílẹ̀ òkèrè bíi United Kingdom Canada Europe United States of America àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní Ranko Travels and Tours ọlọ́run ló ń bá wa ṣe o èèyàn kọ́ gbogbo ẹ̀ ló ti dìrọ̀rùn gbà níléeṣẹ́ wa kàn sí wọn ní number 14 Ààrẹ Avenue New Bodija Ìbàdàn ó dẹ̀ lè pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0812-627-7773 tàbí 0818-841-8800 Ranko Travels and Tours wà láwọn ojú òpó ayélujára àti abánidọ́rẹ̀ẹ́ gbogbo Ranko Travels and Tours ọ̀gá pátápátá ni wọ́n níbi kábàánì ṣètò ìrìnàjò sílẹ̀ òkèrè.
9: Wíjẹ́ mi international pọ́dún mẹ́rin alleluia. Tijó ti ilá fìdúgbẹ́ lọ́wọ́ Jésù Kristì ló jẹ́ kí torí ó tún bá wa láyé nínú ìjọ wí Jesus Evangelical Ministry International lábẹ́ ìpè Prophet Pastor Akintaye Yusuf Kengbe ọ̀rọ̀. Till I have reason to praise God. Psalm 66 verse 20 Thursday July 9 lákàn sí ọ̀pọ̀ àwọn Modernist home níbi tí a ti kú òbítíbitì ẹ̀bùn fún wọn. Kótó ni Sátọ̀dì ọjọ́ kọkànlá tájọ́ ọdún wáyé nínú Church Auditorium ńlá wa bẹ̀rẹ̀ látàgùn mọ́kànlá òwúrọ̀. Guest speaker Prophet Samuel Ọmọlàwọ̀ JP as spiritual fathers Apostle Dr. Paul Adeola Redosu JP Baba Badan Professor Samuel Situ Bishop Johnson Morakiyo Apostle Moses Solusola Ayoade Father of the Day Honorable Babalola Mukwala Babs Honorable Maruf Olabi Suesue Mayegun Bonija Market Pastor Honorable Adura Egbemi Mothers of the Day Professor Jesus Ladu JP Engineer Mrs. Lepe Folake Oluremi Guest of Honor Professor Jonathan Bolakade Chairman Council Committee on Security UI Pelu Eda LI Oyekami Lati Biki Biadeje Gidita Purita Meli Tioya Ezo Fono Kala Pe Koma Gweta Biswaju Yibo Wa Sivu James City International To Fani Foro Gun Bumbu Eya Rape Ewa Kajo Tse
4: Tedun tedun ni ebi ati ara olugbe Pastor Abraham Olukunle Akosun ati Ijo Apostle ti Christian Nigerian University ifin kede ipapoda baba wa tun sun ninu Oluwa Oluso Aguto Abraham Olukunle Akosun eni to ti fi igba kan je ara Ijo Apostle ti Christian ni gboju aye re bi ayeye eto isinku ti ma lo ni Tuesday 16 June 2026 by 4 p.m. on the evening of hymns and testimony nile re to wa ni Prince Adeoye Adeosun Street along Alawa Kalawe Akobo Ibadan Wednesday 17 June oni asale orin nigbagbo ma waye ni CAC Osin Chapel Oba Ibi Akinyele Memorial Complex and Luba Basoro Ibadan Lago Merin Role Thursday 18 June on the Christian Wake ni Leo Logbe to wa ni number 14 the Ifeolu Street along IGM area Airport Ibadan Lago Merin Role Friday 19 June 2026 ni Oku Logbe yo wo kale losun ni Leo Logbe to wa ni number 14 the Ifeolu Street along IGM area Airport Ibadan Ojo State Lago Mewa Aro ayeye sin jade okun ma waye ni CAC All Saints Chapel to wa ni Ibi Akinyele Memorial Complex and Luba Basoro Ibadan lojo Friday on kana popo sisi jije ninu gbalejo awon ni pataki nla ma waye ni Ibadan Civic Center Agodi Gate Road Ibadan Papi Akoso Ara Ijo Apostle ti Christ Pastor Eso Ladele ati gbogbo awon alase Ijo Apostle ti Christ na ni akede e
5: 2 years ago the biggest radio raffle hit we airwaves

La Gelu FM, jaga bagu buletiu.

kábíyèsí ọlọ́run kábíyèsí rẹ ọlọ́run tó jẹ́ èmi ni ìbàrẹ lana ìbàrẹ lónìí ìbàrẹ ní ọ̀la ọlọ́run ìwọ ni o òní ni ọjọ́ kìíní nínú oṣù keje kábíyèsí dixon eré ni àwàdà ni ọdún ìpín sí méjì january february march èmi ẹni april àjọṣe ni may june tó tán lánàá ọlọ́run ìwọ ni o amọ̀lóore adúpẹ́ àánú rẹ mọ́ka kú lórí wa àti àwọn tó ń gbọ́ wa lórí ètò ti láwùjọ àgbà lálẹ́ òní akinlóye olùmẹ̀dẹ́ akin ọmọ akin lójúde olúyọ̀lẹ́ mo wà lágẹ̀ ìlú fm 96.7 èyàn láàfin bàbá wa ọba amúrítàlá adébáyọ àkàndé bàbá ọlọ́jọ́bí tó tún bọ̀ lọ́nà ọlọ́ni bàbá àkú oríire wẹ́rẹ́ ọlọ́run ò ṣe o àmọ̀lóore torí agídí ọ̀ràn oògùn ọ̀ràn ìwé ẹ̀rí àgbàlagbà kò sí lọ́wọ́ ẹnìkankan owó kábíyèsí ọlọ́run ló wà tó bá rí ẹni tó lágídí pé màá dẹ́gbà nǹkan rẹ̀ ni èyí lè fi agídí lówó lọ́wọ́ o lè fi agídí kọ́lé o lè fi agídí ra mọ́tò o lè fi agídí níyàwó o lè fi agídí di àgbàlagbà ọwọ́ ọlọ́run nìkan ṣoṣo ló wà wọ́n yọ ọlọ́run ni o ọlọ́run ni akinlóye olùmìdí mo wà lórí ètò ti láwùjọ àgbà ọlọ́run ni ẹ̀kẹ́ni bá lè lu ọ̀jẹ́lẹ̀yẹ níjọba ìbílẹ̀ lágẹ̀lú wọn mọ̀ lóore lálẹ́ òní èmi àti àlejò pàtàkì kan àjọwà lórí ètò tí wọ́n bá ń pé egungun agbo ọ̀gẹ̀dẹ̀ nílé apẹ̀rẹ̀ àjọwà lórí ètò ni lálẹ́ ètò ni bẹ́ẹ̀ ni olóòtú mi adésínà aláwòdé olóòtú ètò láwùjọ àgbà tóńdé ọ̀làwòwò ọ̀gá wa ni o àti lágẹ̀lú ni o àti splash ọ̀gá wa tóńdé ọ̀làwòwò kenneth kebugi ńlódì lágẹ̀lú mú bẹ́ẹ̀ ni pẹ̀lú gbẹ̀ngàn ọláyíwọlá ọ̀dọ́mọdé kan tí ò lójútì tó máa ń bọ̀wọ̀ fún àti wọn bá ti jù lọ àwọn tó nǹkan bá tún jù lọ ó ń bọ̀wọ̀ fún wọn kò gbéraga torí òun náà mọ̀ pé ọlọ́run ni àwa tí a wá jù lọ ni mo máa sọ pé ọlọ́run fún ọmọdé lókìkí òun bínú bí orin alájí síkú àrí barista ó jẹ́ pa kádàrà kó o lè dọ́nà lọ tó àbá gba kádàrà ó léwu torí ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ètò ti bẹ̀rẹ̀ lálẹ́ ètò ní bá a ṣe wà pẹ̀lú yín lálẹ́ òní ẹ láǹfààní àti máa wò mí ketekete lórí facebook ti lágẹ̀lú bẹ́ẹ̀ ni ẹ kọ́mẹ́ǹtì síbẹ̀ bẹ́ẹ̀ ẹ sì láǹfààní àti pé wọlé sórí ètò lálẹ́ ètò ní torí agídí òràn ọlọ́ọ̀nì kan ṣoṣo òun ni sọmi síwájú dixon tùnú tọ́jú amójú ẹ̀rọ mi torí lálẹ́ òní nkankan àti nkankan yóò gbé nkankan hànú lórí ètò láwùjọ àgbà lónìí torí ọ̀la ni láyé ìjọun láwùjọ àgbà dalẹ́ òní láyé ìjọun ni tọ́lá sọmi síwájú dixon tùnú mo ṣì ń bọ̀.

0: ṣe mọ̀ pé lórí tó láwùjọ àgbà òwe lẹ́sìn ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́sìn òwe bẹ́ẹ̀ ni torí bí ọ̀rọ̀ bá sọnù òwe ni wọ́n fi máa wà nígbà náà lọ́hùn àwọn àgbàlagbà ó yé wọn ó yé wọn wọn sì fi ṣeré má dorí òwe kodò tí ọba yí ẹ gbìyànjú súnmọ́ àwọn àgbàlagbà wọn ò túmọ̀ rẹ̀ fún ẹ má fi ṣeré torí ó nítumọ̀ ó sì yé wọn pé kì í sọ̀rọ̀ eré nǹkan kan ló bí òwe bẹ́ẹ̀ ni àwọn àgbàlagbà ó yé wọn o ìwé ẹ̀rí àgbàlagbà mo sọ lẹ́ẹ̀kan ọwọ́ ọlọ́run nìkan ṣoṣo ló wà ìkan rèé kẹ bá ń tukú tó ti pè mí àti egungun apẹ̀rin nílé apẹ̀rin agbo ọ̀gẹ̀dẹ̀ ká tó wọlé wọn ní ọlọ́run ọmọ ẹ̀ òun wẹ̀yìn ṣé ọlọ́run jí ọba tí máa lé ni kó tó mú ni òwe ni ọlọ́run ọmọ ẹ̀ ọwọ́ wẹ̀yìn wò òun wẹ̀yìn wò kábíyèsí ọlọ́run kì í lé ni kó tó mú ni ó nítumọ̀ kí n tó wọlé ẹ̀mí àti egungun ẹ̀ bá túmọ̀ rẹ̀ 0891 23 7086 70 0 91 wọ́n ní ọlọ́run mú ẹ̀ òun bujú wẹ̀yìn sí ọlọ́run jí ọba tí máa lé ni kó tó mú ni nǹkan kan àti nǹkan kan ni wọ́n fẹ́ fàyọ 0912370 8670 nọmba tí ẹ pè mí sí òun nu torí ó nítumọ̀ tàbí kó o pè mí la àwọn ọmọ ìyá wa pọ̀ lókè òkun ẹni dáàmú wálé o ẹni fòrò wálé plus 234 80 4249 1006 wọ́n kẹlẹ̀ kó bá ṣe fún ọdíkṣẹ́ ẹ̀ló.
1: ẹ̀ló ọmọlúwà mi ẹ̀ mọ̀ kálẹ̀ o.
0: ẹ̀ló sà.
1: ẹ̀ló ọmọlúwà mi ẹ̀ kálẹ̀ o.
0: ẹ̀ka alẹ́ ta ló wà ń bẹ̀.
1: orúkọ mi ni olóyè kamarudeen alamu láti new garage.
0: alhaji kamarudeen alamu.
1: láti new garage.
0: láti new garage.
1: Owó tẹ́ ẹ sọ yẹn ó ní ibi tó túmọ̀ sí.
0: Ẹ bá ní tù.
1: Bó ṣe wà ní nìkìlọ̀ gbàǹgbàǹjà.
0: Bó ti wà ní ẹlòsà bó ṣe wà ní lẹ́kì bó ṣe wà ní lẹ́kì ló wà ní gbangba ló wà ní gbangba ni kìí ṣe ló wà gbàǹjà torí bẹ́ẹ̀yàn bá lẹ́kì mọ́lẹ́ wọn ni ó ṣe àlẹ́kì mọ́lẹ́ bó ṣe gbangba bẹ́ẹ̀ làwọn àgbà máa wí ó yẹ bá túmọ̀ òwe hun.
1: Olóòní
0: dáàmú wa. Àmì. Ẹlòsà. Ẹnìkan tó ń kalẹ̀kùn. Ẹló. Ẹ ti wọlé ẹ sọ̀rọ̀ o. Ẹ sọ̀rọ̀ o. Ẹló.
2: Ẹ máa ka alẹ́ o.
0: Ẹlòsà.
2: Ẹ ka alẹ́ o.
0: Yẹ̀sà. Táwọn à ń bẹ̀.
2: Ǹjẹ́ ti mú àwọn ètò wá? Ọlọ́run ní bí ẹgbẹ́ mu.
0: Àmì àṣẹ.
2: Aláàjì ọ̀mọ̀wé Ayélabogo láti làǹlátẹ̀.
0: Láti làǹlátẹ̀.
2: Òwe ni tó jọ mọ́ èyí tá à ń pe ọmọdé gbòòrò kó ń wẹ̀yìn. Ó jọ pé ẹnì ó kó ojú àná. Bẹ́ẹ̀ náà ni nígbà tí èèyàn gbọ́ ọlọ́run tí wàá ń wẹ̀ pé ọlọ́run jẹ́ ẹni tí máa ń lé èèyàn ni. Gbáradì rẹ̀ gbẹ̀yìn yá sí
0: lọ́lọ́run
2: Ọlọ́run ń sálọ tó ń wẹ̀ pé àbí omi ń bọ̀ ni. Mo wájú gan tó ń sálọ ọlọ́run wà ń bẹ̀.
0: Ọlọ́run
2: ni. Ó wà ń bẹ̀ ẹ̀gbẹ́ ó wà ń bẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
2: Òkè ó wà ń bẹ̀ sálẹ̀ ó wà ń bẹ̀.
0: Kábíyèsí.
2: Ẹ̀kọ́ gidi la kọ́ níbẹ̀ o.
0: Ẹ̀ṣẹ́.
2: Ẹ rí pé tí a bá tẹ̀síwájú tá a bá ṣe nǹkan tá à ń rò pé bọ́yá ọjọ́ kan lẹ̀sìn òde. Kò í ṣọjọ́ kan ní òde o. Ogún ọdún náà ó lè má ti dé.
0: Kábíyèsí. Ó sì lè
2: dé lọ́la.
0: Kábíyèsí.
2: Náà ló gbọ́ pé ká ṣe dáadáa.
0: Torí ẹ̀yìn ọ̀la. Torí ẹ̀yìn ọ̀la. Ẹ̀ṣẹ́.
2: Alájọ ọ̀mọ̀wé Ayélabogo láti ràn lápẹ̀.
0: Ìtàn là ń kọ wọn ni ọlọ́run mọ ọ̀hún wẹ̀yìn wọn kálẹ̀ kó máa ṣe fún ọ kì í máa ṣeré torí àwọn nǹkan wọ̀nyí àwọn bàbá wa wọn ì fi ṣeré wọn sì máa mọ̀ ni wọn ni ọlọ́run mọ ọwọ́ àbùjú wẹ̀yìn sọ ọlọ́run ni kábíyèsí ọlọ́run. nisin se gbolowo tori olorun nikan lo ni gbogbo agbara ati ase ko si lowo eyan be ni iwo ti dogbe a o ti se o ti mu je olomoni be te ba fi sere to ni ko se nkan kan o nbe leyin re eyan baun magaji ile ibadan won da apo ama o fi so wa lafia ma gbiyanju kene ko je magaji ko pe ngba so mo pe bo se je lo nigba to je yi o le je pe ngba to ba tun ya omo ti eni o to si omo ti eni ni o tun to si nigba na ana si magaji na bi ma le iwo na bi ti e ma ja ja diju imana ni o lawuju agba ma ja ja diju to ba ja ja diju ija ja diju to ja ti an fi gbaleke lorun ti e to si mo pe boke boya gbogbo boya won na le je magaji un o wa fi sire bo se fi sire ti an gbaleke lorun re awon mo ti e na won ni baba bayi oju mo gbaleke lorun baba mi ejo pe da yin wonu le ejo yanju re ko ni tumo ti o ni je pe in to se loni o le ditan lola o le ditan lola o le ditan lola tori ko se nti nkan o le sokan to ba sokan wo na tabi omo re nigba na omo ti eni akoko na le biro o in lo dija ale to gba eleke to mu ejo re lodo kabisi ti o fi gba eleke lorun baba ti mi baba ti e wan ami ti aku bayi o ti ditan iwo na wa fe je inigba ru le miji tori awon kan won yi o ti n poju lera eyan baun je polu oja dixon itunu so mi swaju.

0: O balẹ̀ bagẹ̀, o wọlé pẹ̀lú steeze, ogun Peter ni okun fún bí àwọn. Mystic Peters, jagunlabi ọkùnrin ogun, gentleman on the body system, ogun tarigi, àkànṣe Peters, tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀ yá àyà. 50 Peters, bẹ̀rẹ̀ sí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀, ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra. 50 Peters wà fún gbogbo sisi ológe, ọmọge tó sexy, bọ̀bọ́ àti bàbá tó fẹ́ wà fully active in the order room. Tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal. David, ká ṣiṣẹ́ ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun. Èèwọ̀ ayégbà yẹn ti kọjá o. Step up pẹ̀lú 50 Peters kó sun rayọ̀, kó fún bébí ẹ tán. Níbikíbi, níbi gbogbo àti nígbàkúgbà. 50 Peters is produced by the 50 Waves Limited. Ẹ sì lè rí ra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó. Office address wa ni Lot 3 Light and Craft Building, Basorun, Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajá, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 Peters, NAFDAC Ijonlote.
1: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
2: Ẹran ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan bá rin kíri ara ènìyàn ara títa àbí kò yóò máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba Iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 0701821111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
3: Bọ́sùn o lè kó lọ́sẹ̀ yìí ni. Mébò lágbà àgbékà ní ọlọ́kan nínú àwọn ilé iṣẹ́ búrẹ́dì tí ń bẹ Lẹ́kọ̀ọ́. Bẹ̀dásọlá ẹjọ́ ẹ bá àwọn ilé iṣẹ́ búrẹ́dì kì í ní Ìbàdàn tó lè sanwó gidi fágbà àgbékà. Àwọn tó lówó Èkó Èkó ní ń gbé òpàrọ̀ o. Gbogbo owó lọ́ fi wọkọ̀ tán tí ń bá wá rí ilé iṣẹ́ búrẹ́dì Ìbàdàn tí ń sanwó gidi. Ẹ wo ó tẹ́ mi lọ́rùn ju kí n máa lè kó lọ.
4: Àjẹpò bariwo ilé iṣẹ́ Betterlife Bakery ni o. Tí wọ́n pariwo pa wọ́n nílò Bẹ́kà tó dántọ́ tó sì lè darí ọ̀pọ̀ èèyàn lẹ́nu iṣẹ́ láti ṣe búrẹ́dì tó tàbí àkàrà jáde. Káwá lágbà Bẹ́kà ni ọlọ́tọ́. Tètè kàn sí wọn ní Mọ̀lété nílé iṣẹ́ Betterlife Bakery. Kódà mọ́jú pẹ́ torí wọ́n nílò wọn lọ́sẹ̀ yìí o. Kódà tó o bá lọ́rẹ̀ tó náà jágbà Bẹ́kà tó mọṣẹ́ pò dáadáa o lè pé dání ọ̀pọ̀ Bẹ́kà wọn fẹ́ gbà. Owó gidi wọn sì mọ gbà. Bí wọ́n ṣe ń gbowó lóṣù wọn ń gbowó lọ́sẹ̀. Kódà wọ́n tún fún wọn lówó kú fọmọnìyàn ṣe o ṣe déédé lẹ́nu iṣẹ́ o ṣàṣẹ. Tètè ṣe kí a lọ bẹ̀rẹ̀ iṣẹ́ Betterlife Bakery gẹ́gẹ́ bí Bẹ́kà ìjáfara léwu. Bákan náà wọ́n tún nílò àwọn abilékọ àtomidan tí èèyàn bọ ṣẹ́ tó lè wá bakery bí aago mẹ́sàn òwúrọ̀ láti wá ta búrẹ́dì. Gbogbo bí wọ́n sì mọ tajà sí náà wọ́n fi hàn wọ́n. Báwọn náà ṣe ń gbowó lọ́sẹ̀ wọ́n ń gbowó lóṣù o. Nọ́mbà yìí ni ẹ pè sí tẹ́ ẹ bá ṣe tá àti ṣiṣẹ́ 0902-542-7551.
5: Ọlọ́run bàbá lọ́lá èmi màmá rí iṣẹ́ ọwọ́ rẹ̀.
6: Ọlọ́run kan bẹ̀ nínú ìjọ apọ́stìlì ti Kristi jákèjádò àgbáyé. Ọlọ́run arógún gbogbo mi ló ń jẹ́. Ó ti ń ṣiṣẹ́ agbára nínú ìjọ rẹ̀ fún odidi 30 ọdún. Let's come together as we celebrate 30 years anniversary of CAC Arogun Gbogunmi International. Ọgbọ̀n ọdún 30 years tí ogun ti ń ṣe tí ìdè ń jẹ́. Ìsọjí àjọ̀dún la ó fi bẹ̀rẹ̀ ní Monday ọjọ́ kẹfà títí di Friday ọjọ́ kẹwàá ní dédé agogo márùn-ún ìrọ̀lẹ́. Àkòrí Ọlọ́run àrà Wonderful God. Ààrẹ ìjọ apọ́stílì ti Kristi Pastor Dr. Henry Ojo àti CAC General Superintendent Pastor Dr. J.D. Onogua ni ó máa léwájú nínú ìsọjí àti ìwàásù lọ́jọ́ àjọ̀dún pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́kan ọ̀jọ̀kan. Ìsìndúpẹ́ la ó fi kásẹ̀ rẹ̀ nílẹ̀ ní ọjọ́ kejìlá oṣù kejì ọdún yìí ní dédé agogo mẹ́wàá òwúrọ̀. Bàbá Wòlíì àti Màmá Wòlíì Richard Adébẹ̀yọ̀ Kọ́láwọlé JP CAC General Evangelist Nigerian and Overseas ni yóò máa gba gbogbo ènìyàn lálejò. Ẹ̀wá bá wa yọ̀.
7: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
8: It's about to go down.
9: Wait!
10: Aww. My love, wetin happen?
9: Before I marry you, the TV where you promise, the fridge nko, where you dey? Washing machine nko, will I be using my hands to wash clothes in 2026?
10: Cancel this wedding.
11: Relax, everybody. Who said I must buy everything once?
10: I use CD Care.
11: CD Care?
10: Yes, so I dey pay small. Fridge, washing machine, even solar system. Na CD Care.
9: So all those things don already dey house?
10: Abba, since last month.
9: Pastor, continue the wedding.
12: Walk all that, turn together.
13: Why stress yourself? Get phones, TVs, solar appliances, furniture, and more on CD Care. Pay small. Zero interest, normal market price. Download CD Care today. Telephone 0707

0: se mo pe olorun kan soso ni egun le badan o ti bere lati ojo aje monday to koja lo ni odo kabisi oba rashid adewolu ladoja beni iyen ni oke are mo awon egun mo gba be won peju egun ko nbe kan nigba ti o to de ojo aba meta oba o to olubadan le ibadan kabisi edi oye wole beni mo to wa sibe ana gbalejo odun egun loni se mo pe oba ti o tuju oba le ibadan kola daishi ni itabale mo gbalejo awon egun nijo sunday oloye gbanka balogun le ibadan mansur abiola arulogun mo gbalejo egun egun sin tesiwaju o tesiwaju lale yi emi ati egun agbo ogede ile ibadan ti an ba ni won mo agbo ogede nile apirin egun loya egun loya nile apirin egun lowo nile apirin to lo won mo ni lo jina ekale o egun
1: ekale sa
0: segun agbo ogede se ni o wa legbe mi
1: emi na mo da inu lotu
0: kini mo pe ni igun agbo ogede bo lo se bere gan se le ranti
1: ese lotu egun agbo ogede o je egun nla ni ilu ibadan egun ojo ogun ni
0: egun ojo ogun ni
1: egun ti an baba wa ti fi jagun jebun ni ati orita pirin nipinle jebu egun ta fi jagun awon jebun ni
0: nigba
1: na lohun
0: lohun
1: lohun
0: agbo gede awon kan ma so won ni egun agbo gede egun alagidi ni o wala mo ko le yin re o mo beru re se lu to ni egun agbo gede lo ji egun alagidi nile ibadan
1: egun na lu ibadan ni egun jagun jagun ni awon to so pe egun alagidi na won ri wi egun jagun jagun ni egun ojo ogun ni egun ojo ogun de ni egun lo ja alagidi na ko gbodo ti egun to ro na tori egun ojo ogun ni egun na fi jagun le ibadan kii sala kii se egun riro egun la ni egun ojo ogun
0: egun la ni
1: o gbodo je egun lile
0: se mo wa ni an ti mo tele egun agbo gede to ba ti lo ni waju ti an bo waju ta kan ton lo leyin re ti an bo leyin mo ni mo mo ya so bu ka ki imi wa mo bo ya iro ni bo yo to ni
1: ese olotu egun ti wa ni ya so bu ka ki koda ki toro wo ka ki tori egun loye egun ama mo fun ni
0: oye won
1: egun mo fun ni egun loya ni ki se egun ti ma se jagijagan egun gangan fun re gan to ba ra won tun se jagijagan a pe awon agbofinro oye meni bayi oye meni bayi tori ani fe kan bu ko ile wa je ilu ibadan
0: eni fe kan bu ko
1: ani fe kan bu ko baba wa je apirin obise san je ilu ibadan
0: tori elomi awon kan won awon kan gba na ko ye yo ma si gira gira ko si na pe an kan ni won fi nkan le fun idile awon egun agbo ogede ko ni pe ki won ba oruko baba won je
1: awon je kan bo ko wa baba wa je toruko ye ogun gan oko ye gun te de London te da America ni ko se nti o mo te jo te ma gbo gede na lati le ibadan te da America agbo gede oko meji
0: se ododun ni ma jade jade ni abi odun meta meta
1: ododun la gbo gede jade
0: ododun ni tori mo mo pe egun eke odun meta meta ni egun egun odun meta meta ni se lodun yi se agbo gede be se ni ododun ni se yo tu jade lodun
1: e se lutu agbo gede n lo de lodun ododun ni
0: ododun
1: ni jade
0: ijo la sun agbo gede
1: on the 24 osu ta wa nu in la sun agbo gede ti bere yo do jade ni 25 36.
0: Awon wa tele igun agbo gede imoran wo le ni fun won gan to ba ma tẹle egun agbogede o imoro wo le fun
1: mo ko fi asiko ki oba wa rasid oladoja gbadewolu akoko
0: adewolu
1: akoko mo asiko ki won emi ogun
0: arusawa
1: emi ogun
0: ami ami
1: ipa to to ni takutaku te se fun wa ni ilu ibadan bi mo fe ki nkan darun fe ki nkan baje mo de asiko ki magaji mi na olatokunbo obisesan kọlọ jẹ mi ni ogun
0: mọ gajapirin
1: ọmọ olubadan wọle
0: ọgbọ yoruba
1: mo tun fi asiko ki baba wa lowo
0: obisesan
1: barista lowo obisesan kọlọ ba mi jẹ mi tẹnu ogun
0: amen
1: ọmọ olubadan wọle
0: amen
1: atoto atosi lati ni agbara ati je olubadan ati kini ati keji awa la ni mejeji ni obisesan Olorun aje ke mi gun ogun
0: amen
1: mo kan fi asiko ro gbogbo omo ibadan lapapo
0: emi ku laarin e ki baba wa baba to ni like lu fm yi baba muritala de baba kan e kerin olubadan le
1: ki baba wa muritala to ni ibi ti a wa leni
0: lagilu
1: fm ta wa leni emi ogun
0: amen
1: emi ogun
0: amen
1: o se pepepe o
0: amen
1: o ni ri ku omo
0: amen
1: o ni ri ku aya
0: ile
1: se won wa ni juna
0: amen ile
1: se won mo gboro si ni o se pepepe won tun wa se so na ara ti wa na lona kanran
0: ta
1: tun mo gbo ko won na nbe
0: amen ase
1: o ni je nikan ni o mo se gbogbo e o
0: amen
1: ase won ni baje o
0: ase
1: awon to sise nbe na awon sise be na agbega yo mo ba won
0: amen ase o
1: ni ri wa won ni bo ko mo le o
0: amen
1: be ni ase
0: imona wo le fe ni fun awon ti o tele agbogede
1: imona ti mo fe ni fun awon ti o tele mi atasun mi ni 2024 mo be won ni mi fe jagiri jagan mi de fe ki a fi egun le badan kan fi so enikan kan wa lenu egun amofin ni o omo to ba di se yamoyamo ton ba ti mu won lo ja soyo ni o egun loya egun adajo ni o iwo to ba mo pe wa la number afa mo wule wa sesun agbogede o de mo tele agbogede to re njo je atokun re to ru ilu lo na wo mo gboro ni o ko de fe wa la ko de sibi to nlo tin da beru o o to ba mo ko fe wa da aisun agbogede ru abi wa tele igun wa da beru mo wule wa wo tan ba ti mu won lo je ni o
0: seri to je bere kini e gba won mo ran ni pe emi ati e to je olori gbogbo egun le badan baba mo wa pe mo gbe le ni ile baba oba edi oyewole mo ni an ti n jangboro se egun na ni won si won wa sile kabisi ni won wa ni akin omo akin omo ila omo ga won ni awon kan wa lati ilu mi bi eko ni nkankan ni o ta na je egun mo na so egun mo si mo ja kaakiri igboro mo ni se bee ni ọlọpàá wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ní ọlọ́pàá àwọn gan ló jẹ́ káwọn ọmọ pé àwọn kan bẹ wọn ìṣe égún wọn máa nìkiri bí égún bẹ́ẹ̀ ni torí àwọn kan wọ̀nyí ló jẹ́ kó yí mi pé ọ̀pọ̀lọpọ̀ égún tó ti ló kọ àti tí èlò kọ gan tọ́jú égún ìbàdàn wọn ò fẹ́ ìjà nílùú ìbàdàn wọn gbọ́dọ̀ sí kábíyèsí lẹ́nu báyìí wá ni égún agbọ̀gẹ̀dẹ̀ báwo ni ó ṣe rìn níjọ àìsùn àti níjọ egun jáde.
1: Tí ẹ̀kọ́ fi ní èyí dúpẹ́ lẹ́yìn ẹ̀yìn olóòtú ọlọ́run ní gbogbo yín.
0: Àmì.
1: Mo lè dúpọ́ ní ọwọ́ alágbà wa náà wọ́n ṣiṣẹ́ takuntakun. Egun agbọ̀gẹ̀dẹ̀ bó ṣe máa rìn rẹ̀ lọ́dún tó bá jáde njọ sátọ̀dẹ̀ oríta àpẹrin ilé ẹ̀gẹ́ adẹ tí so fún bàrà kan dé ẹgẹ náà ká bá wọnú àwọn ọmọ wọn kò síbi tí égún òní rìn nílùú ìbàdàn cp kan sọ bẹẹ fún wa pé bóun lẹsẹ máa ń kégún mọ gbàbí kan nílùú ìbàdàn a fi àsìkò ran kí òpòdà wa olórí ọlọ́dẹ ilẹ̀ ìbàdàn kó bá wọnú àwọn ọmọ àdúgbò wọn àwọn náà ni wọn máa fẹ́ dá agbọ̀gẹ̀dẹ̀ lọ́nà torí kò síbi tá a kì í dé òjé bẹ́ẹ̀rẹ̀ pópó fọkọ gbogbo ẹ̀ ni agbọ̀gẹ̀dẹ̀ máa lọ lọ báyẹ bus stop ògbóta gbọ̀gẹ̀dẹ̀ máa ń lọ nìyẹn kò dẹ̀ sí wàhálà tá bá wọ jòjé gan kì í sí wàhálà tá bá wọ fọkọ̀ kì í sí wàhálà náà ọjà lágbà wọlé kì í sí wàhálà ọlọ́jọ́ ọmọ tàdúrà fún wa ni gbogbo ọmọ ṣàdúrà fún wa ni bet mo fi àsìkò ran kí bùrákàndé ẹ̀gẹ́ ilẹ ibadan to je olori olode ka ba wo na awon madugbo won awon na ma dun do pe awon da agbogede lona
0: se de ri o ni de raso yi oye mi mo so pe oloye kan di ege awon gangan egun ege se won se mo ma da lona ile apeni ni
1: ko si nkan to jo igba ti ja sele ni bi odun meta sisin si meji sisin emi ati magaji ay baba wa ri ori kono je kemi ri ogun fun wa awon mo ga ba tun ri ru magaji to tun le se be ninu le ibadan ile ibadan mo to dada
0: adi ori
1: baba wa magaji adi ori
0: mo magaji ile ibadan
1: won ma do ti wa ta ba je beri odun wa won ma do ti wa
0: yin bulu oja mo se nbo
2: The power of God is working as of old. That is why you are invited to 30 years apostolic calling. Hooray!
3: You overwhelm me. This love is too much.
2: Hey. Team, as of glorification. Come, let's celebrate Jesus. At Team of Elisha Ministry, championed by Faith Church. Eja just celebrate your godu. Ise ranse pe woli ti o laba won woli agbaye ni. Prophet SA Arogun Dade. But any Wednesday, ojo kini osu keje si Friday, ojo keta osu keje odun yi lago mewa sale lojo kokan. Host Prophet SA Arogun Dade Ministry. Prophet Oni Peter. Prophet Bankole Joseph. Prophet Olatunji Alabi, guest minister. Babatunmise, Tabitha Feromi, Oladosun Twins and Evangelist Brigette Arogun Dade. Venue, Team of Elisha Ministry, championed by Faith Church, Old Ife Road, Akinbade, Mato Ibadan. Not this, first 150 people to attend shall be given 10,000 naira each. For more inquiries, 081-3087-2518. Come and be blessed in Jesus' name.
4: Oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúwàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dún fìlù torin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ ọgbà Murtala Adébáyò Àkàdé mẹ́fà.

0: Ọlọ́run àti ẹ̀yin èèyàn, ará ọ̀rẹ́, mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, Ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹfà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Hall tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ gbẹrú gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ọlọ́pàá tó tún jẹ́ Jimmy Thomas nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trenchard Hall nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn, aago mọ́kànlá òwúrọ̀ lẹ̀tọ́ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ní ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún, ẹ bá wa jó, ẹ bá wa yọ̀.
1: Kọ́kọ́rọ́ àṣeyọrí tí yẹn fi lè bọ́nù ṣẹ́ àtòṣì Jitalẹs ló ń jẹ́. Ọ̀nà àbáyọ kan tí yẹn fi lè borí kòsíkòsí ojoojúmọ́ Jitalẹs International ni. Jitalẹs International bí ronì lágbára, lílé ìṣẹ́wọ̀gbẹ́, dídádúró digbí, láìrògbọ̀kúléjọba. Iṣẹ́ tiwọn nìyẹn. Àwọn ẹ̀rọ lóríṣiríṣi ló ti wà ní Jitalẹs International. Lọ́pọ̀ kó òyọ̀kú lówó tí ò ga jara. Nípasẹ̀ ẹ̀ka iléeṣẹ́ wa Martin Tech Industries, àwọn ẹ̀rọ bíi palm oil mixer and digester, pure water machine, ice block machines, garri processing machines, popcorn and palm oil machines, chalk mold and nylon machines. Jitalẹs International. Àṣírí oko òwò ajé yíyọni nínú iṣẹ́ òun òṣì. Bẹ́ẹ̀ bára àwọn tán tayọ láàrin ẹgbẹ́. Jitalẹs International ni wọ́n rọ̀gbọ̀ kúlẹ̀. Àwọn gẹ́gẹ́ làṣírí àti rọ́wọ́ ti bọnu. Gbọ́ bùkátà láìsanná ní ara. Tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà. Jitalẹs ni wọ́n kó bẹ́rẹ́ fún. Ìwọ náà ṣe kàn sí Jitalẹs International lónìí. Jitalẹs International ló fẹ̀ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú GT Bank, Akinyemi Bus Stop, Ring Road, Ibadan. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 08056046055. Email adimula.1@gmail.com. Jitalẹs International, ọ̀nà àbáyọ kúrò nínú iṣẹ́ òun òṣì tó dájú.
2: Ominira kofi ọwọ́ ta.
3: Ohun gbogbo ti gbówó lórí báyìí. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, 500 naira, kó ká nǹkan kan láti rà máa.

0: owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta wọ́n tún máa gbọ̀pẹ́ lákọ̀tún ayẹyẹ náà máa lágbára tò ní yùgbàyùgbà owó tó lé ní 50 million naira 15 million naira ló wà nílẹ̀ láti pín káṣí ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán ó já gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀ bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30 tayò kan gba àǹfààní 5 tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
1: Èyí bọ̀ gan o ẹjọ́ báwo lè mí ẹ̀ ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí ìlàgẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashe.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀.

oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú àrántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúwàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dún fìlù torin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ ọba Murtala Adébáyò Àkàdé MFA.

0: 090-488-688-53 nílé iṣẹ́ tiwa àwa kì í fara níyẹn torí pàwọn náà bẹ lọ́run kọlọ́run fara níwá bákan náà ni ọ̀pọ̀lọpọ̀ sì ti wá sílé iṣẹ́ wa tí wọ́n ti wà ń dúpẹ́ elédùmarè yóò jẹ́ kí wọ́n ní olẹ́nu ọpẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́yìn máa pè ní sí ni 090-488-688-53 àlàáfíà lójú o.
1: La Gelu FM, Jagaba Gogo Radio.

0: Now I ask this question, make una nervous. There was love wanting to when these two people started. Now waiting can happen. Mubiri biri. If I bono but in your meji bere. Shuboleni. What it me and one more. Ia what it call one more lo. Bobo property ti ya wora. Nigba ti oko busy to nko birin kiri. Court ti ni oko lo ni gbogbo property tori kini iyawo ra property pelu oruko oko e. Oko e de laya laya. Oko gbogbo property o lo pelu awon to nko kiri ni gboro. This is my question. Edakun kini nkan to nsele gan. Ona wo la ma gbe gbogbo kini igba. Lati fi ri pe gbogbo nkan a tu pada si bo se ye ko pada si ta lo ni nkan to le so ka to lo soda awon daddy UK ati ya Togo 0912370 8675 0912370 8675 ya Togo kile ri ni gbogbo nkan to nsele yi
1: lagbara o ile aye wa ti ni agbara gidi kan on la fi so pe marriage is the black market oja okunkun ni because nigba tokunrin ba ni fe obirin to obirin o ni fe okunrin to okunrin obirin ni fe okunrin to okunrin o ni fe obirin denu to jo popo se ma gba to ma gba gbo property to wa lowo e ohun lo n target e ri pe ile aye wa o ti ni agbara gan ko lorun ko ma so wa ko de ma so awon omo wa ko ma ye ki won siyan nkan ti mo fe so fopolopo okunrin to ba n gbo wa de opolopo baba ati mama eje ka train awon wa lori oro marriage lati mama dale marriage nigba to binrin ba ni fi oko de stage to woman yi to ni fe de to wa ipo pada betray na ni esan ma ke o olorun to wa laarin oko ati yawo o ma se san fun ni ka lu gbe bi se owo e ìrírí ayé táwọn gan ti rí ni mélòó la fẹ́ máa kà nínú ẹ̀ ṣùgbọ́n ẹjẹ́ ká ṣe dáadáa torí ènìkọ́ torí ọ̀la tó ń bọ̀ ni o torí ogbọ́ ẹ̀ ló sì máa di ìtàn ẹjẹ́ ká train àwọn ọmọ wa wọ́n ṣe máa lo ilé ayé wọ́n ṣe máa lo márèèjì wọn tí òfin ní dojúrú kí wọ́n máa sòtítọ́ àti òdodo ká fìfẹ́ bára wa lò nkan tí ọlọ́run gan sọ ni pé ibi tí ìfẹ́ bá wà ibẹ̀ ló ń wà o ẹ má jẹ́ ká máa dalẹ̀ ẹni tó bá dalẹ̀ máa balẹ̀ lọ o.
0: Ẹ ṣe mà ẹyin wa on the 5th of June woman kan ọkọ ẹ pa June tó lọ yìí àwọn obìnrin tó kú pọ̀ ní bí àwọn kan ṣe pa wọ́n woman yin ọkọ ẹ ni kò dáná and then ita n sọ yóò ṣe bímọ oṣù kan ni gbàsgbòsgbàsgbòs woman yẹn bá ṣe ń sọrin ó wà mọṣúárì báyìí ó wà mọṣúárì the same thing very beautiful woman the same thing náà woman kan náà tó ń bímọ ó wà ní oyún ó fẹ́ bímọ ọkọ ẹ wá ní kò sówó pé kó try kó bímọ nínú ilé ó lock woman yẹn up ó lock ìyàwó ẹ up pé kí ìyàwó ẹ ṣáà máa try wọ́n wà níbi tó ti ń try ìyàwó yẹn bẹ̀rẹ̀ sí ní bleed ìgbà tó máa ní kó máa gbé lọ hospital òkú sínú mọ́tò ẹ dákun ṣé ìfẹ́ ṣì wà àbí kò sí ìfẹ́ wọn mo fẹ́ gbọ́ ẹ má bínú o torí mo fẹ́ ká yín ọ̀nà náà kíní ká dẹ̀ yanjú ẹ̀ ká yanjú ẹ̀ lákòókò tá a wà nú ẹ̀ yìí torí 1st of July òun la wà yìí kíni nǹkan tí a lè ṣe sí ọ̀rọ̀ tí ó wà nílẹ̀ yìí ọ̀nà owó la lè gbé gbà láti fi ri pé everybody máa wà happy mo pọ́pọ̀lọpọ̀ máa ní àsọ̀rọ̀ kọ́ do kọ́fà ẹni sùúrù à ń bọ̀. Máa sọ fún social media kọ́ fẹ́lẹ́ sórí Facebook fún yín gbogbo ẹ̀yìn èèyàn ẹ lọ wò ó ń bẹ̀.
2: social media, if you dey hear me, put up that video on Facebook. Hello, sorry, Facebook. Eh, you mute it, wambe. Hello, sorry, Facebook. Okay, we'll cut to Shelley.
0: Facebook because Toby ni ban okunrin na ni lowo iya tugo. Ibololo.

0: ọkọ ẹ ti lù ń blò lójú. Ó tún sọ fún onímọ́tò fọga ni, ó sì jáde, ó sì gbé òkúta, ó dẹ̀ sì lù ú mọ́ ojú gíláàsì yẹn, ó fọ gbà. Ṣé tí olú ọkùnrin yìí bá lù ú, ṣé a máa sọ pé ọkùnrin ẹ̀hẹ́n. Glass moto ta de n so iko n somode owo ewo bero se kunta ehn o tu fe pare o jabo sinu gutter ehn gbe obìnrin ò dá ọkùnrin gan ò sún ọ. Oh my God, ìyá Togo. Oh my God, oh my God. Ó sì wà ń bẹ̀ lọ máa wò ó. Ẹ dákun ọgbọ́n wo la fẹ́ dá sí gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí, ẹ má bínú sí mi. Ọgbọ́n wo la fẹ́ dá sí gbogbo nǹkan tó wà nílẹ̀. Daddy UK ṣe wà ń bẹ̀. Uncle BJ ṣe wà bẹ́ ó ṣì wà lórí Facebook. Ẹ dákun ẹ lọ máa wò ó, mo ní kọ́ fi sílẹ̀ síbẹ̀ kẹ máa wò ó, kẹ máa wo ara tóbìnrin dá torí oko. Ọkọ jáde ó lọ ṣe nǹkan, ó dé láàárọ̀ ọjọ́ kejì, kí ló wá dé? Ṣé nítorí oko yìí náà àbí nǹkan míì wà nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀? Fọga tó gbé wá ó dẹ̀ lọ fọ gíláàsì fọga. Ó dáa, ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ Daddy UK. Àbí ká bẹ̀rẹ̀ pẹ̀lú Uncle BJ. Kí ni nǹkan tẹ́ ẹ̀ ń rò? Mi ò rò pé Uncle BJ wà pẹ́.
1: Ẹ ṣeun fún wa mi.
0: Ṣé bó ṣe rí? Mi ò rò pé àwọn obìnrin tó wà lọ́hùn lè wúrú wà yìí, tí àwa obìnrin tá a wà ń bí ń wù.
1: Ẹ wo kò síbi tí wọn ti ń kádìí ẹlẹ àti ibi tí wọn ti ń sin adìẹ. Ó kàn lè pọ̀ mí kan gidi kan lọ ni. Ṣé rí irú nǹkan mi? Ọ̀dọ́ mi ò rí ẹ̀wọ̀n fídíò yẹn, but mo ti mọ irú nǹkan ṣe ń sọ yẹn. Ó mú láì dá àwọn nǹkan tí ẹni yẹn ń ṣe ń bẹ̀. Ṣé rí ilé ayé ta wà yìí? Òun ni púpọ̀ àwa ọmọ ìdálá kan máa ń mu le fúnra wa ń gbà mí. Àṣẹ tó bá fi di ọ̀rọ̀ gbéyàwó, ọ̀rọ̀ gbéyàwó ẹ, ó fẹ́ ni èmi lọ́kọ̀ ẹ, èmi lọ́kọ̀ àárọ̀ ẹ, èmi ni olórúka gọ̀ǹkàn bẹ́yẹn. Ẹ jẹ́ ká máa fi sùúrù, ká máa fi bára wa ṣe. Because kò sí, there is going to be a mistake, a máa ṣàṣìṣe. Lọ́nà obìnrin á ṣàṣìṣe, ọkùnrin á ṣàṣìṣe, ìyẹn wàá di pé a máa para wa nítorí ẹ̀. Tó bá pa èèyàn tọ́wọ́ jọwọ́ bá tẹ̀, wàá lọ fi wọ́n á ní wàá lọ fi ṣòkòtò péńpé, wàá lọ fi roko ọba. Ṣé nígbà tó bá wà lọ́wọ̀n nítorí pé nítorí oko òun náà ló rí lọ́mọ yìí sí, wọ́n ti gbà lọ́wọ́ ẹ̀ náà máa fi ẹsẹ̀ wọ̀n. Ẹ jẹ́ ká máa fi ìrònú ṣe gbogbo ẹ̀ sẹ́lẹ̀ lẹ́ẹ̀kan gbé question kan. Ẹni tí ìfẹ́ sì wà àbí kò sí ìfẹ́? Ìfẹ́ wà kò dẹ̀ tún sí ìfẹ́. Ìfẹ́ wà kò dẹ̀ tún sí ìfẹ́. Ibi tí ìfẹ́ bá wà, ẹ̀yin náà á rí i pé ọkùnrin àti obìnrin wọ́n ti wá bára wọn sọ́mọ àdàbọ̀ ẹ̀gbọ́n àwọn àdàbí ẹ̀gbọ́n àtàbúrò ni. Wọ́n ní kò sí ìjà, kò sí mọ́ ìjọ perfect láyé yìí. Ẹ máa jà sometimes, ìjà mi àwọn nǹkan tí ò tó nǹkan gbà mí, a máa fi jà. o se ma ko wa tan si be yen mi o fe o ma to ngo to ma dari mo te ma pari ori aye lori e ko le ka lu ku ma lo fu wa bi bon sus to aye di di la ro to wa se gara se o o o se ra yin ba ya ma bi ya ma bi so gbe le fun e ko gbe iwo ke wa de le wa te pa te pon sori se a wa jeun o ton so nje yen dun so dun o dun e dun o dun e ma pa ngba to wa le di la se to ma to wa ma di ologojo mu labe ni a ele wa da to wo ele wa yi wa ni oke ma ma si le be so la ka won se yi ko si bi ta o si ni si ara ma ja a de ma pa re na ni o se wa ko de si se ri aye fa wa nsi di wo ta won yo se nse emi o mo boya di wo ta won boya won awon ojise olodun to se jise to nse ogbe to se mo ta da wo gbogbo kini awon baba wa laye igba yen ko ta won o tin fe ya wo ko won se awon yawo eh se mo but o si mo o le wa o se mo yi ja na ma nwa ngba e gbogbo e na but o toto de si wo ta won yo se nse o ri opo e o de lati kini o gbe moto ko sunle okay o mo ko to sele wa de because I ni anfani lati le pe se ni e pe abi ko ko bi o ti e pe whatever the reason to ba dele e ko to gba le ko ru pon lo fo moto ko ma lo ba nkan nu le je
0: ore e lo de gbe wale o wa lo fo moto
1: that is not the o fo moto yen sin talo fe ra windscreen moto fun pada
0: eh ko e lo ma ra
1: anto igbono ra ina igbono ra ina lo ma mu elomi to ma yo obe to ma gbo opo e pa the same thing rise us and you no lo ma mu okunrin no lo ma pa yawo e nibi igbono ra ina ni ki lo de bi o bi lo ba wo bo shrine le ke ma lo amo de ma so kini lori ni de ma so kini lori radio lori gba o ni pe awọn okunrin a ma se a ma lo ji nkan se nta ko se se se ko si o seju awa na o seju wa
0: bawo ni ko se wa seju yin
2: bọlọrun se da yin e ko sogbon
1: o ba lo se da wa ni e o to seri ma so kini kan igba mi se ni pelu se pelu o ba so ni ma ni sori ki ba possible ni ọlọrun ko kan change sokunrin fosu kan pere ke wa wo nkan ta nu wa farada
0: kile n fara
1: da awo ta won fara da a fara da orisirisi a fara da nkan a fara da
0: se ki oko yi na le ohun ni nkan te n fara da
1: e se sawa la wa n le ko ni abi n te gbe si ta te n gbe han wa sawa yo gbe ni oko ma ri nkan ko to di ko le eh awo o buri ni ori je o gba do won ma yore no ma te le ti se nkan ko to ba to seji ko to buri ba fine won ma ju o le fun a sele sẹ́rí pọ́ṣọ́ bí wọ́n fẹ́ máa ti máa ń bè lọ́wọ́ ni pé ókè wọ́n tó lọ wọ́n gíláàsì tó fọ́ mọ́tò tó fọ́ ẹ̀wọ̀n wíṣẹ́ ní mọ́tò ẹ̀ tó bá jẹ́ pé ọmọ tí bíbí inú ti ẹni gbobìnrin kan ṣe bẹ́ẹ̀ fún ṣé o máa sìn di ṣe orin tó tó nǹkan tó máa kọ di ṣe orin wàá ní kó máa pọ ọmọ ẹ fún ẹ o torí ẹ̀dá kó o ní tẹ́ tó máa sọ nìyẹn ẹ̀wọ̀n ọkùnrin nìkan oṣùbìnrin nìkan ọkùnrin náà ọkùnrin nínú àmì ẹ̀kọ́ ìwé ìrìnnà ó ká sórí kan jọ kan ẹnìkan wọn ni wọn ẹ̀wọ̀n ìyàwó ẹ̀ bíi ìmọ̀wé lọ́yà tó nàìjíríà mẹ́rin náà ni bó ti ṣẹlẹ̀ ìyàwó àtọyọkọ ọkọ ń bọ̀ láti court client ẹ̀ tó gbé ìyàwó rí ó lọ tọ́ọ̀nù mọ́tò padà ó rí òun lọ níbi ọ̀dà opposite wọ́n máa dóyàn tó bá wà láyé wọn á dóyàn
0: tó
1: bá sí láyé wọn á dóyàn bí ayé ṣe wà nìyẹn ìfẹ́ wà níbi tí ìṣe jẹ́ ìjọba tó bá rí ibi tí ìfẹ́ wà ẹ máa rí wọn máa ṣe wọn á jẹ àwòrán kọkùnrin ní síjà ìjà máa wá wọn á parí ẹ wọn á tún ṣe wọn á ṣe nǹkan bẹ́ẹ̀ ṣe ẹ understand me but ṣe rí gbogbo àwọn pé ẹwọ ọkùnrin ọkùnrin àti obìnrin mo ń sọ mi ò sọ kóbìnrin nìkan ọkùnrin tó kóbìnrin nìkan ló ń ṣẹlẹ̀ sí o nígbà tí ẹ bá mú okó ẹnìkan ni mo rí nínú sóyà nìyà ló mú okó ọkọ ẹ ló gé gbogbo ẹ ló gé máa wọ ló gé máa wọ ló máa ń gbé sókè báyìí kí ló dé ṣé tó bá tẹ ọmọ ti ẹni àbí bá tẹ àbúrò ẹ àbí ẹgbọn ẹ ẹnìkan mú fún
0: wà wá gé okó ẹ̀dà láì ṣàjá
2: lórí lórí soso mi láì mọ̀ bẹ́ẹ̀ ogun ìdáná orí itan.
1: ajá gbọ́n pàápàá ò lè ṣe bẹ́ẹ̀ ẹni wèé ní nàìjíríà bọ́ ní ibi táwa gbà yìí o tó bá wọ́n bá sọ kò pa ajá wàá láti dúró okó kọ́ ọlọ́pàá kó sọ fún wọn ẹ̀ka máa sọ pé odindi èèyàn ló máa mú ló máa gé okó ẹ̀ torí kan dóyàn ó wà ní ìbàdàn kò sí púpọ̀ sí ẹ̀ máa rọ́bìnrin náà tó máa gbàgbà se n tori pe oko mi lo deyan a ma gba okunrin le se a gba okunrin le se ma se gugu e eyi obe ma para yi
0: ti ye go ko ti e need ko ma ja tori opportunity wa fun obirin lati gba okunrin le ti bo se hun be yen
1: eh o ni se gokan but ti o ba se ibe lu fibi se odo to ba lo fe je esun na wa lo fe je esun pe o gba ile si o wa wa wa
0: wa ti to bi o se mo igba mi ma ko joko je mo bo bi onko bi de se something mo kan fi oju nu wo pe ah o gbe owo soke o de gba oko ile ti
2: eh albarika to fe to wa ara ile lo fe ta dan
1: koni
2: se ori se ko ni le se
0: nkan ton wa ko ma wo ni oyin o bi lo opportunity lori okunrin lohun yen ma ku a de gba ile ti
1: I'm going to go to the house. Mo so bi le pe yin e si le sun ori ka o si okun o si le sun ori ka o si ore o to gbe ni pe lomo mo lo fe ko lo ti understand mi bo seri e de ko la nlo apon ya bara ni so seri gbogbo a ja n bara wa se ju lori pe opo e kini kan do yan do yan e yawo mi e ni kan ba soro o se emi seri mo so fun sori ko fe mi ore mi so so iku ti bo la se nisin ba se ni tun yawo nlo anu le mi se ta iwa wa wa e kini a wa pati ni iya ore mi fun so ayo rin ka fi ni o ayo rin ajo fi o de n ba ya o mi so legbe mi o de to se legbe mi mo kan wo mo kan re ni iya iya wa wo pe ah o so ore e ti joko ti wo mo ore e lo n se se ko gugu asapu kan ra ijo wa bi e se ni ko to ba to wa se wa da ke won afori si la won kan wa gbo na wa lo ki lo de ni a so fun pe se ma gbo won to se o ku tu bo la se le nsin a ni gugu e na leyin iba yen o wa seri I'm not sure if you're going to be a woman. Ma an gba yawo ye lorun a ti si ma do emi ale tun ma gbe disability kini
0: obirin de funny
1: eh
0: obirin de funny
1: so I just go of course because if you ever do what I say en to se fun to dun o tun ma pada lo is where you face be mi o le te be mi nte de eyan te ko jade ada ko young ji se oru ada ti bi abada ti je pe jesus la fin ke kon soke yi si eh awon so po mo kon to tun si young gan ta se gun si ele gun gun si ala re to kon kon kon So, in most cases, the brain is a violent man. Mm. Teba si wonu igbeyawo the set vice versa lo ni o le ko obirin bi lokunrin na ni won okunrin na do wa se ko obirin ko to wu ko to fo lo ba so won do yen iru nonsense wo na mo to fin lo to fa lo da jago titi la sa o ma se o ma nsho ta to wole sira wala
2: bo ti mo te ni je ayin gba yen pe bo ya gbo
1: but o to mo wan be bo ya we ha kini kunani e o ti doju o le kunani ma ndu jo awon o ya nsi doju yen lo je ki baba joko sibe pe wa kini nsi doju le sibe yẹlẹ si mo pe okay o le
0: ama si ko to je to le gbe mi
1: ba si eh bo se wa ni ko lo je pon adun mo yen aje je ton ni so bo se wa ejo e ta ba ti pe e ti n resign gbogbo nkan be e ya ku nbe e ma fi ise kankan ti ni bo ti se wa ko le ti sise aye awon kan wa kan si ni fara won awon majority si e mo n gbo te nikan so nbe le kan pe to n ba ti ohun o le se ya o mo mi o le blame ni ton ìgbọ́n tí ẹ̀ bá wo ohun tó ń ṣẹlẹ̀ yìí àwọn òpin ṣé ó fún ọmọ wa tó da ti tún gbé obìnrin kan sílé ṣe yọ ọ̀nà sàn ni but at the same time oníkàlùkù ló mọ nǹkan tó fẹ́ ṣe oníkàlùkù dẹ̀ ló máa mọ nǹkan tí ó máa bó ṣe máa bá ìrìn àjò ẹ̀ lọ́rọ̀ ọ̀rọ̀ ìgbéyàwó well ni temi e je ka fi suru se o e je ka fi suru se o ke ba wo ke ba the case o le wa nbe pe a se ko si amaja amari ko to ma bi ra wa nu a se ko to ma dun ra wa but to ba lo pa yan ba lo gbe se won se ti e ba eni yan o so je ti fun dadi ti na laye ko no tun ko tun to mo le die si nbo to wa nle e se un goni e je ka ma bi to bo
0: e se gan ko bi je god bless you sir e se adupe eh e je ka lo sodo Daddy UK ka lo gbo latodo won eh ka to wa tesi waju si lori nkan ta gbo wa lale Daddy UK mo lero pe e ngbo wa
3: yeah han si si si mo gbo yin dada gbo alaye ti olugumi so e bo si ri na ni ki kokko mu lati bi eh ifoti ni ri sasa na kunrin ti o ti je gba ti yawo ni ni yi ti o ba ki je ko ma prepare o lo si ma je ti e home coming
0: awon obirin ta de nsoro I don't think awon Nigerians si wa laarin won tori omo to to bi ni Nigeria to mu yan ni Nigeria to dagba ko to lo sohun ko ni ko wo wo lai lai ko ko fo oko
3: e lo joko
2: ti na ti e wo to bo so bo ko se ni sawon Nigeria
3: e je ka fi ele jari e ma da eh ato to lo omo Nigeria omo Nigeria ta ma Nigeria ko buru bi ti e se mo Nigeria lo ye ka ga gbe yen ibe ko la lo ani lori nkan te so atu si ti se ri ogbo ti mi ma gbe kini igba o ma to bi ona meta
0: okay
3: ona ki ori wi pe oko lopo nkan lo sele nkan ti awon kini fi ma sele lera lera lera oni wi pe se ri ofin ilu wa o fi aye gba ko ye yin awon family na awon na contribute si gbogbo nkan to sele ati si kito seri ni ibi ilu ti Bolaji wa won ma pe kini kan ni civil case won ma pe kan ni criminal case seri nkan to ma dun mi lopolopo gba ni wipe ti wahala ba sele ti e de ko ba abuse eni keji to ba pe civil case lasan ni olopa o ni soro wa ko so pe o lo settle e iwo to ba ki vo boya o ya mi laso o je mi lowo to ko kan ni the compensation iye ki se nkan ti je ba lowo si ati se ti to se ri to ba je bi physical and domestic abuse boya sexual ru to ti e kan mo lodo a to ma rape omo kekere to ma rape agba to ma se tabi ki ru child abuse iro mo 18 abobo odun mere le so e ka te so pe ye 18 ti wo 18 omo kekere kan ti o ti wo 18 te ni kan gbe si ni le to be si abuse o tun ya o tun lo o tun assault e o tun lo o tun sorisirisi ati si ni to se ri ti case yen ba ti di owo ijoba ni ilu to no fe gidi ti case yen ba ti di owo ijoba ìjọba máa take over case yẹn wọ́n dẹ̀ ẹsẹ̀ kẹsẹ̀ lọ́ máa yọ prosecutor tó jẹ́ pé òun máa bá bá case yẹn lọ bọ́tọ̀ pọ́lọ́pọ̀ bá mú rí pé ní nàìjíríà lọ́dọ̀ tiwa tí ẹni tó jẹ́ ọ̀fẹ́ndà yìí tó bá lówó lọ́wọ́ wọ́n gbà kó lọ threaten àwọn family victim tàbí kó fowó bá ìyá rẹ̀ kúrò ní court kí ló ẹ̀ máa ń ṣẹlẹ̀ kò sí nǹkan táwọn yẹn máa ṣe tàbí kó fẹ́ lọ sí court sí ẹnìkan abuse yẹn ẹwọ ló gbẹ̀ẹ́ tẹ̀sán ẹ̀ ń sìn tá a bá fi máa lọ tá a bá fi máa bọ̀ àwọn family ìyàwó ẹ wá lọ bá family kan parí ẹ jẹ́ ká parí ẹ ẹ jẹ́ ká bẹ̀ẹ́ ẹ ṣé ní gbogbo àwọn kìnìún yẹn ẹ jẹ́ ká fi ààyè òfin sọ́tọ̀ ẹni tó bá ti ṣe ẹ jẹ́ kó fi dé pẹ̀lú ẹ squally àwọn tí ṣèyí tó ṣe rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan la máa ń ṣe tẹ bá wá gbèrè inú obìnrin ẹ sì ọ̀tọ̀ nìkan tó máa sọ ó lè sọ pé ó bú mi ó ṣẹ̀ mí ó mọ̀ mí àti ṣe ni tó nǹkan tó máa ń dun èmi nǹkan tí mo ti kọ́kọ́ sọ pé àwọn criminals wọ́n máa ń ọ̀pọ̀lọpọ̀ wọ́n máa ń bá ìwé ìwọ̀pọ̀ ní court ìwé obìnrin ìwé ìjọba ẹjẹ́ kẹ̀kẹ́ wọ àwọn ìjọba ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí ó máa ń kọ̀sẹ̀ kẹ́rí èèyàn kan wọ́n wo fídíò tí ẹ ṣó ní sí fídíò yẹn ṣó wípé obìnrin ẹ wà so aggressive confusing it too. There must be a reason. Till now you feel silly. Okay, you silly. Don't worry, Kelly. Cause you walk, you can't tell you walk. We don't like jumping cockati one. Then the Larry or Quati Yahoo. Not to say Kelly, cause you was silly, cause you walk for Ganesh and you was silly. The Bible will not be here to go to the war. We should be here got to ready to battery. Got to ready, pay yes, do or die me. Se ra won to se kini to ba lo wu won a to kuri a to kuri to ba ti mo ko nose eyes squishy balku nelly kana chamado to ba ti gba un gbe o kini sara won le se gbugbo won wu po le po le jo okuta gbagba won lo okuta to bi ejo won ko sa lo bi jo awon meji lo bi gbe okuta ye to ba fo ko ni won white ye oko en lati dock bi ti a to okuta ye bo oko en lati dock kokuta e mapa eh magic ko ya pori oko ori oko eru okuta e land si eru o gbo se first spin ye e o koko ni gori oko eru ibi ti me wa lo ni a fi se ki to a no cherry awa a ni nigeria ya ki fun nigeria pe a ma celebrate wedding a ki celebrate marriage cherry clear difference wa laarin wedding ati marriage. Sharing wedding is just a celebration after marriage. Have you seen it too? Marriage, you know, my koko she, that is a wedding. Now, can I now explain it? Sharing marriage, yeah, only pay our ebi oko, at ebi yahu, will come together. What is it about your wedding? After our ready, after our clear our wishes. But we will come together. We know how to work, yeah, we know what we do, Terry. Ẹ̀rí ti sì kíní kan pé tó rẹ pé láyé ìgbà kan ni tó bá ti ṣe marriage ní èní wọ́n wá dìbò white wedding yẹn wedding wá sun sí bí ọ̀la àbọ̀tìlà àbọ̀jọ́ mélòó kan kí ló fi ń ṣe bẹ́ẹ̀ just for you ìwọ tó fẹ́ marry kò mọ̀ wípé kò mọ̀rú àwọn ìlé tó ń lọ bóyá wà á ti ẹ̀rí ẹnìkan kó sọ ẹ́ ní bẹ́rẹ́ pàkó àbáde ṣe máa sọ kó yìí fọ́ọ̀mù yìí pé ibi tó ń lọ yìí wọn ò dá níbẹ̀ àti ṣe kìtò ìwọ̀nba tèmi rí lórí kẹ́sì mo rí pé ọmọbìnrin yẹn kò wá láti ilé tó ga.
2: Yes.
3: Because àlejò wà níbẹ̀ náà tiẹ̀ kọ́kọ́ ti jọ àlejò ọkọ tó ní èèyàn dání wá sílé ó mọ mú èèyàn tó jẹ́ kó tó mú èèyàn dání wá sílé ilé pé kẹ́ni ẹ wá dìfẹ́ǹdì tàbí kẹ́ni ẹ wá wo irú bìhéfíọ̀ tíyàwó òun ni nínú ilé. Àti sì kìtò ṣẹ́ni the real wedding the real marriage ó máa put àwọn parents ọ̀tọ̀ sí parents òsì tó bá pé ọmọ tó wá láti ilé eré tó ń wọ̀ wípé tí nǹkan ẹ̀ bá ṣẹlẹ̀ tí wọ́n bá lè fi ẹjọ́ sọ àwọn òbí òun àwọn family ò máa dì sóhun òun kò ní ṣe ní nǹkan tó ṣe yẹ. Ṣẹ́ni a ti gbàgbé marriage àti sì kìtò ṣẹ́ni marriage yẹn tá a gbàgbé ó wà kan tó rà gbogbo eléyìí táwọn obìnrin wa máa ń ṣe tó máa ń ṣe ó ní pé kọ́ wọ wedding gown ṣẹ́ni wedding gown a ṣe wedding ah kí ló ń ṣe bó ń ṣe wedding ah bó ń ṣe wedding èmi ò tí ì mọ o but èmi ò kí ṣẹ́ni èmi náà ti bá mo ti níjọ́ kan ní 2 years ago èyí tó mọ̀ nígbà tí mo bẹ̀rẹ̀ bible mo kọ bible láti genesis títí dé revelation mo kà tán àti ìyí tó bí mo ṣe wá kà tí mo dẹ̀ rí pé mi ò rí ìtìlí kankan bẹ̀ èmi ò tí ì tàdé yìí pé mo rí pé ẹnìkan wípọ́ sọ yín pé wedding ó wà nínú bible mi ò rí wedding nínú bible the only thing tí mo rí ni pé jesus lọ sí kinní kan ó wá sọ mi dé ọtí wẹ́ẹ̀rì no ṣẹ́ni wedding tá à ń sọ yìí white man's culture ni ìyẹn gangan kọ́ ní ìgbéyàwó ni eléyìí tí àwa ṣe ní ilé tiwa débi pé àwọn family àkọ́kọ́ wá sọ́tún wọ́n wá sósì wọ́n wá sọ orú ọmọ tí ẹ fẹ́ fẹ́ sínú ilé wọ́n á sọ bó ṣe jẹ́ bí fámì ẹ̀ ṣe jẹ́ tọ́lá ẹ̀ tí wọ́n ṣe ọ̀nà tí wọ́n gbé ọ̀nà tí ó yẹ kí wọ́n gbé gbà tẹ́lẹ̀ rírí bẹ̀rẹ̀ àti ìyító àwọn afiwẹ́rẹ́ tó ti máa sọ fún wọn wípé nínú ilé yìí wọ́n wà wẹ́ sí nínú ilé wọn burú nínú ilé wọn máa ń pààyọ̀ kò sí ẹni tó lè fi ojú láṣọ pa ènìyàn kò yí sí àti ìṣèkìtò kò sẹ ẹwọ gbogbo àwọn ọmọ tá a sọ yìí pé wọn gúnyàn kírímínà kan kò bẹyà àti ìṣèkìtò fún ọdẹdẹ di kírímínà àwọn ọmọ kékèké yẹn tí wọ́n pa ìwọ́n ṣe kiri yẹn ó ní ìkọ̀kan tí wọ́n ti ṣe wọ́n bẹ̀rẹ̀ ní ìkọ̀kan tó wà ní ìdílé wọn tẹ́lẹ̀ àti ṣìdítò. So ibi ta ti máa kọ́kọ́ wò nìyẹn àti ṣìdítò ẹ jẹ́ kí á ran ara lọ́wọ́ kọ́nà lè ràn wá lọ́wọ́ kò sí nǹkan tá a lè ṣe kò sọ́nà tá a lè gbégbà ìjọba ní láti wá bọ́ sínú òkìlì yìí kó jẹ́ kí gbogbo àwọn tó bá ń fu ìwà yìí wọ́n máa ní punishment tó jẹ́ pé ó máa bì fìtì ìyè nǹkan tí wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ lọ́ máa ní ó pààyàn tí wọ́n wá sọ pé òkè lọ sún ọ̀wọ́ ọdún kan ẹni tó dún bẹ́ẹ̀lì a lọ sọ́wọ́ ọdún méjì ọtítìkítò tí wọ́n bá tí ìlì dírẹ́sì ìbáláǹsì yìí wàhálà máa wà ní àwùjọ wa ni. Kò yẹ yí náà sẹ́ríà ọ̀pọ̀ bá yẹ pé bí èdè ṣe fẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí wọ́n bá ní èèyàn tó bá pé mo jẹ́ wòlíì àbí àáfàá bí ẹni tó máa ń mú àwọn èèyàn ṣe ìgbéyàwó àtijìbìtò ilé ọkọ tó máa ń ṣe tó máa ń ṣe counseling tèmi brain ni màá ní kọ́kọ́ lọ check agbárí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ọkọ àtìyàwó àtijìbìtò tó o bá ti check brain ọkọ àtìyàwó ṣe rí ọ̀pọ̀lọpọ̀ yìí jẹ́ pé economic factor kò ti affect wọn ọ̀pọ̀lọpọ̀ náà marry kẹ́ pé ọkọ̀ wò síbẹ̀ bọ̀ wọ́n marry nítorí pé wọ́n ò níṣẹ́ economic stress yẹn financial pressure kò yẹ yí wọ́n ní inflation àwọn ní àwọn òníṣẹ́ àwọn kìíní kan ò fi ṣàkóso sọ́dọ̀ ọkùnrin kan kò yẹ yẹ títíkítò tó bá wá kó sọ́dọ̀ ọkùnrin yẹn tó o bá wá sí nǹkan tó yẹ kó o ṣe kò yẹ yí wàá máa àti ìsọ̀pẹ́ pé ọkùnrin yẹn ó ń kàn kí ẹ jù tàbítọ́kùnrin náà bá rí yín pé òkè ìwọ gan tó jẹ́ ìyàwó òbí òbí ìyàwó nínú ilé ìgbà tó bá jáde òpàkọ̀ jáde lọ ni òun kò sí kó sọ fún ọkọ pé òun lẹbi bàbá ẹ ọkọ náà àwọn náà jáde bá tiẹ̀ lọ oníkàlùkù àmà ṣe nǹkan tó ń kẹjẹ sí ìgbà wípé ẹní àwọn ọmọ nínú ilé báwo lè ṣe máa kàn tó àwọn ọmọ ẹ̀dẹ̀ fún àwọn ọmọ kéékèèké nǹkan tí wọ́n rí wọ́n máa practice ẹ̀ lọ́jọ́ ọ̀la. Adéṣèkìtò ṣé èmi ò promote domestic violence kò yẹ yí ṣe rí nǹkan tó bá ti di pé ó ti di gbàásì bó tó bá pé ọkùnrin tí wọ́n fọ́ sí mọ́tò ẹ̀ yẹn tó bá pé ẹbí mi ni èmi gangan ni màá lọ kó ẹrù ìyàwó yẹn kúrò nínú ilé àtúnṣetìtò ẹni tó lè ṣe fídíò tẹ́mi wò yẹn tó lè ṣe irú ẹ̀ àtúnṣetìtò bí ilẹ̀ bá ṣú irú wọn náà máa gé oko ọkọ bí ilẹ̀ bá ṣú irú wọn náà máa fi ògùn sí oúnjẹ fún ọkọ wọn á ti ṣetán kojú wọn tó mà mo mú géèbù kan ká tó bẹ̀rẹ̀ program yìí sí àtúnṣetìtò géèbù tí mo wò yẹn ọkọ jáde lẹ́kọ̀ọ́ ṣe bọ́ síta kò yẹ yí ìyàwó dẹ̀ sáré mú ó fọ abọ́ lọ́wọ́ ó dẹ̀ mú ọṣọ tó fi fọ abọ́ ó sáré ìdá sí ìlú tí ì ó pò fún ọkọ ọkọ wa ń padà bọ̀ ọkọ wa kò kọ́kọ́ gbé tí ìyẹn ọkọ wa lọ hug ìyàwó ó ní ìyàwó mi má bínú àná mo sọ́rí gan ni má bínú nǹkan tí mo ṣe ojú òní tiẹ̀ forgive me forgive ó dẹ̀ fi ó dẹ̀ kíìsì ìyàwó ẹ̀ ó wá tẹ̀tẹ̀ gbé tí ìyẹn kò mú dọ̀bí nítorí pé ìyàwó yẹn ti lọ fi nǹkan sínú tí ìyẹn ìyàwó yẹn sáré wá gba tí ìyẹn lọ́wọ́ ẹ̀ ó dá tí ìyẹn ni ká ṣe pé ìyàwó yẹn ò dá tí ìyẹn lọ àmọ́ lùbọ́ tó fi sí ó yẹ fẹ́ pa ọkọ yẹn ni bọ̀tọ́ náà sì wọ̀ kan torí pé ó sọ pé please má bínú àná àtúnṣetìtò ṣẹ́rí weak intervention ó wà mẹ́ mental health ó yẹ kí àwọn tó máa fi sọ ọkọ àtìyàwó pọ̀ kọ́kọ́ máa tẹ̀ gẹ̀ kọ́ máa ní kọ́kọ́ àtìyàwó lọ gba certificate wa kọ́ wò bóyá brain wọn ṣiṣẹ́ dáadáa ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń wọṣọ kí ẹ tá ní mà ní wọn tí ṣìkìtò ẹ ti ṣe gbogbo àwọn fíìmù tẹ́tí ṣó èsì ẹ wá dúró àwọn èèyàn tó ti pa ọkọ ìyàwó tó ti pa ọkọ ọkọ tó ti pa ìyàwó ọ̀pọ̀lọpọ̀ lọ́tún so wọn ní àdìdì street àdìdì rule tó máa wà so street tó yẹ pé wọn máa mú àwọn pípùn yìí wíkìlì ò lè sọ yí pé àpọ́sítítọ̀ àti parí ìjà ó yẹ ìfilẹ̀ kò ṣeé ṣe àtúnṣetìtò tó wọ́n pẹ̀lú tó ní ọba tó ní joyè tí kéèsì kó bá ti wà nílẹ̀ tí kéèsì yẹn ti kúrò lọ́wọ́ tó ti gbé kéèsì lọ sí ọ̀dọ̀ ọlọ́pàá ìwọ tó ní kéèsì tó sọ pé wọ́n àbíyè kó o lè padà kó wá sọ fún ọlọ́pàá ní àbúrò pé ọlọ́pàá mo sọ́rí àti sẹ́tù kéèsì yẹn àjàmọ́ irọ́ o. well, because the moment the case never to get a word, Joba, nothing you do. He was thinking to complain, oh, the panel of a prosecutor, he pay, oh, she case here, because what believe we pay, case is there, a woman can like to protect it, not just you, but the public. To the end, come across, not to you. So, I can't have a book in me, Conical Kumuti and Beck. Kuizio, a new software, a walk, Kuri, at a new opening, to buy repair, because you have used it, to buy to run a physical. To, but if it take your action, Kuni stop. It was automatic, carry automatic by your leg, what is it to?
4: To jade, to say coco, Mokutu and the letters, let the power call you stop. If you know your automatic work, what we have this year, now coco, to say coco, or coyon, stop over my busy alone. She wants to marry coco, walk, don't go call the marriage, walk, and so we do the opportunity now, 1 billion a year, to what you are physical. Come on, you otherwise, everyone's ocean as she. Bi mo se like obi yen to bi o le gbagbe ti obi o si na si yen bi oko e si pa ba o se ma living in bondage won gbe ni ti o live in bondage ati egbe ta won to wa la bro ye pe opolopo ni o je pe won live on the paper ti won wa lowo iyawo won je pe won ri ti pe okay I've waiting for my definite leave to remain but wa se pamo e je ti definite leave to remain ye ba ti de to ti gba ije eni yawo na ti ma sura ki yawo na mo pe power ti dowo oko to ba dale ti oko e ma jade o lo niyan to ba le ti mo ko ti ni pada mo tori is o ti ni wu e lowo so ati ti to e ma je ka tora wa o video tension yen ki su wa la re oko ati yawo bi fo ko ye ni itori ara ko yen se bu eyan wale oko e gbo to bo ni ege o ri pe yawo tu pipia to ba fa ku ye nkan lo wole ngo ta ta se ko la ma so ko di si moto to bi ye ma fo glass ye do ma lesi moto o le duri oko lo ma fo o le to ma gun oko ye ni o le yes ma o le je ko ma gun oko ye pari tori la wo e tun mi do ye wo o bi e ti pe pia o ti wo sokoto n de mo ko to fe se so manage ko la n se lo di oni wedding la n se wedding pe ki wo aso wedding gown
5: kawo yo
4: komo kara ti wa ya foto ti ba komo kara ti wa ya foto ti wa gbe foto oko ati yawo so se ri igba bi ma wo ile awon ore bi ni ma ri foto oko ati yawo ti won se to gbo to ma ba gbe sori Facebook ma wa from heaven 30 years old still county check iro patapata na ti ti to opolopo ni won live in bondage ko ye yi gbo nkan te ri ta opolopo no je sonku ya so olorun aro alowo o fa ti ko ti lo tori iya ya iya de ko mu
5: ya so panu mo go dali
4: o si gito lo so be o
5: dadi yi ke tori ele
4: o ma o ari ya e ni ko mu e bi e bi ko e to so be legbe yi o ni o ko e bi ya so panu go ko
5: ya so panu go ko mu
4: so o fa ti gito po se ri ni ye for now
5: oda
4: to ye ni o ko ti so pe marriage ni o white man's culture ni ki se ti wa marriage wedding ni man's na white man culture wedding gangan ni ti wa o ni a ma pe awon eyan je ka pada si ese aro ta ti gbogbo awon ara adugbo pe ki won wa bere
6: hello
4: o ma se se ni bi se mo se se ni yen
5: hello
6: hello
5: hello an gbo yin sir e se dadi uk hello
6: hello
5: an gbo yin sir kini yan o da kini yan o da my phone network
7: yan o da
5: network yan o da
0: Daddy UK e se gan ni lori Facebook Rashidat Adebayo, thank you. Raifu Tawa Kalito Abiodun, Oluwa Toyin, Oluwa Toyin, thank you. Amos Damilola Adeleke, thank you. Ayodabo, Ayodabo, Ayodabo, Ayoride, thank you. Funke Odulami, thank you. David Abraham, thank you. Ojokunle Abiodun, thank you. Joseph, Joseph Bumi, thank you. Luwa Toyin, thank you. Omole Florence Abosede, thank you. Funke Odulami, thank you. Olaniyan Kabiru Oyewole, thank you. Honorable Fortune Olariwaju, thank you. Lamidi Adewale Latif, thank you. Kolade Akinola Flourish, thank you. Olaniyan Kabiru Oyewole, thank you. Kolade Akinola again. Oluwa Toyin, thank you. Oluwa Toyin again, thank you. Olale Consumption Adegoke, thank you. Taniyan, hello. Olale Consumption Adegoke, thank you. Adiola Adesanya, thank you. Idowu Olawale, thank you. Ajao, hello. Hello, sir. I'm going, sir.
7: I'm going, sir.
2: Network.
0: Network.
7: Hello.
0: Hello, I think by my. Ah, network, my jack out your lip while I lay. I'm playing your network.
2: Network.
0: Kini nkan to nse kini nkan to nse network wa lale network wa ma fe lu e.

0: Lọ́dọ̀ yín èèyàn wa ẹ káàbọ̀ padà sí orí ètò akíyin lẹ́ẹ̀kan sí a ti wá wọlé pẹ̀lú Màmá Tògò. Màmá Tògò ti wọlé sí Hour Time wọn tá máa fi ṣe kíni sọ̀rọ̀ nípa oríṣiríṣi nǹkan. Màmá Tògò ẹ káàbọ̀ ẹ bá kí àwọn ará ilé mà.
1: Ẹ kálẹ̀ mo kí n gbọ́ bí tẹ́ ti ń gbọ́ wa ní àsìkò yìí pé ìdààmú wa làwọn oníjẹ́ torí kọ̀ọ̀kan wa. Àwa láàmà wá yín lẹ́ àmà bá o. Ẹ ṣe àdúpẹ́ à ń rọwọ́ yín nínú ayé wa bí a ṣe ń sọ à ń rí pé ẹ̀ ń wá láti wá bẹ̀ wá wò. A sì ń dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó sì ń fìfẹ́ hàn káwọn náà sọ pé àwọn dúpẹ́ fọ́lọ́ ogun tó ti ṣẹ́ nínú ayé wọn kò ní gbérí mọ́.
0: Ẹ ṣe ẹ Ìyá Tògò tẹ bá wò gbòòrò lẹ́nujọ́ mélòó yìí ṣé òjò tó ń rọ̀ ló ń fà á tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ń tọ ìtọ̀ àtọ̀jù èyí tó máa tọ ìtọ̀ tó yẹ pé àròpọ̀ ti tán àṣeóṣìkù níbẹ̀ ni ẹlòmíì dẹ̀rẹ̀ á tọ̀ títí a máa bira ìlérè pé kí ló ń ṣẹlẹ̀ gan-an ẹ dákun kí ló ń ṣẹlẹ̀.
1: Ẹ ṣe olóòtú.
0: Ẹ káàbọ̀.
1: Lóòtítọ́ àti lódodo àsìkò tí àsìkò òjò láwa yìí tí ó máa ń jẹ́ kọ́pọ̀lọpọ̀ èèyàn tọ̀ ṣùgbọ́n bó ṣe máa ìtọ̀ yẹn náà tí ò bá jẹ́ kó bá ní nǹkan míì nínú kò yẹ kó pọ̀ jù bẹ́ẹ̀ yẹn àyẹ̀sì yẹn lè tọ̀ lẹ́ẹ̀mejì kí ilẹ̀ tó mọ́ tó bá ti ń di pé ìtọ̀ yẹn bá ti ń lọ bí ẹ̀ márùn ẹ̀ mẹ́fà ẹ́ my brother my sister ẹ fúra o iṣẹ́ òtútù àbí ti òjò mọ́ o ó ní ìtọ̀ yìí dẹ̀ ni mo gẹ́gẹ́ mo ṣe máa ń sọ mo ní ìtọ̀ oríṣi mẹ́ta àbí mẹ́rin ló wà ìtọ̀ alákọ̀ọ́kọ́ òun là ń pè ní prostrate enlargement àwọn àgbàlagbà ló máa ń mú tẹ́lẹ̀tẹ́lẹ̀ láyé ọjọ́ òun but now nísìnyí láti 45-50 ó ti mú wọn tó jẹ́ pé wọ́n ní prostrate enlargement àbí prostrate cancer ẹlòmíì a máa tọ́jú ẹlòmíì ò ti ẹni rí tọ̀tọ̀ rárá prostrate náà ni méjèèjì ìtẹ́wà nǹkan kan ó ń ṣe yín nínú méjèèjì ẹ kàn sílé iṣẹ́ Màmá Tògò ẹ̀ ní wà bákan náà mọ̀ tàbẹ́ ìtẹ́wà mọ̀ pé ní ìtọ̀ ṣúgà àti olóyìnbó ń pè ní diabetes yìí ẹ̀yin gan fúnra yín ẹ̀ lè máa test ara yín fúnra ara yín ṣe rí ìtọ̀ wa kì í ṣe poison.

0: e kan si le se mo togo pelu ogo olohun e ni wa ba kan na mo ele to tun tele ni a n pe ni hypertension ifupa giga yi to ba ni pelu diabetes ateyin atemi te n gbo wa ni ni stroke o
1: amen
0: mejeje o gboro pa ko to ba ti papo ke ni na tete ma tojo are dada nkan to ma n lo sare ni pe ko paralyze eni e owo kan ese kan te ba ti mo pe ni nkan ba e sa kan si le se mo togo mo ni mo loogun te ma lu laarin ojo meta fun hypertension ayes to se kan ejo lo si test pa re ri pe fupa yin si ma wa le tori pe o je nkan to buru silent killer ni hypertension je tori pe to ba high le kan na ba te yin ba ti ma tojo are o le pa eni ele kan na
1: straight
0: tori e aisan buruko ni je ipin mi ateyin
1: amen
0: eyi to tun wa tele o ni a n pe aisan kan ni rheumatism arthritis yi ti won bi fun mi ni inagije mama so panu lele to ye pe mo je ogun oruko yin latara baba to bi mi ni mo ti ma so story ti pe lori eto pe mama mi baba mi omo yoruba ni won sugbe ewe ategbo yi ni won ko lo si lu togo ti won lo sise nibe ti won lo toju awon eyan nibe lati be lo ti won ti toju awon eyan ki se rheumatis ni won lo toju awon eyan fun won lo toju awon eyan fun nkan mi nibe ko to di pe àwọn náà tẹni tó wá tọ́jú yẹn náà jẹ́ ògbóǹtarìgì ológun òun náà wá wọ pé ìyẹn ni pé ọmọ nàìjíríà náà ní iṣẹ́ lọ́wọ́ ẹjẹ́ kẹ́mi náà ta yín lọ́rẹ nǹkan tí a máa ń lò fún àìsàn aromọléegun lọ́dún àwọn àti stroke ibẹ̀ ni bàbá mi ti jogún àìsàn ògùn tá a máa ń lò fún aromọléegun sangun àwọ̀ká tí olóyìnbó ń pè ní rheumatic arthritis ṣe wá rògùn yìí pẹ̀lú ògùn láti ẹ̀túntún ẹ̀kọ́ ògùn kan wá a sọ ní last week ògùn yìí àwọn èèyàn rọ́ọ̀ṣì ẹ̀ wọ́n rọ́ọ̀ṣì ẹ̀ àwọn tó dẹ̀ wá wọ́n dẹ̀ lò láàrin ọjọ́ mẹ́ta wọ́n ti ń pè wá pé in fact ògùn lògùn yìí tẹ́yìn náà bá try ẹ̀ ní kábàámọ̀ níwájú ọlọ́run àti kì í sọ̀rọ̀ ẹnu rárá bá a ṣe ń sọ yìí ọlọ́run wá pẹ̀lú wa àwọn tó lò wọ́n ń dúpẹ́ pé in fact ògùn làwọn lò tẹ́yìn náà bá wá ẹ ní kábàámọ̀ mo dẹ̀ sọ ní last week lẹ́yìn tẹ́ bá lo ògùn tí mo sọ yìí tó ń lò fún rheumatic arthritis yìí tàbí ẹ̀yìn ń droyin ni àbẹ́ ní stroke ni mo mọ̀ pé máa kó sì kí tó pé báyìí ògùn tẹ ẹ rà lọ́wọ́ màmá tògò yìí o báyìí ló ṣe rí lágbára ọlọ́ ẹ̀ ní wà bákan náà mọ̀ àbẹ́ tẹ́ wọn pé tẹ́tẹ́ tí wọn pé bóyá ẹ ti paralyze apá kan ẹsẹ̀ kan kò tẹ́ ẹ ṣe gbé mọ́ rárá irú ẹni bí ò lè rìn wọn ń gbé káàkiri ni kí ni ìdí ẹni tó bá ti kọ́kọ́ ṣẹlẹ̀ pàm báyìí the best ni kẹ́ ẹ lo nǹkan ògùn ìbílẹ̀ sí òun ló máa jẹ́ kó lè tètè ṣe é wò ẹ bá ti lo ògùn ìbílẹ̀ sí á jẹ́ kó tètè ṣe é wò kí ni ìyẹn ò ní gan débi pé kò ní lè balance mọ́ ẹni bá ti ní apá kan ẹsẹ̀ kan ó ti rọ ó ti ṣubú kò ṣe é gbé mọ́ ó heavy kò lè gbé mọ́ ẹ kàn sí ilé iṣẹ́ mama togo pẹ̀lú ògùn ọlọ́run ẹ ní wà bákan náà mọ́ lágbára ọlọ́run tàbí gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin àti obìnrin tó ti ṣègbéyàwó lọ́jọ́ tó ti pẹ́ tán wojú olúwa yálà ọdún mẹ́wàá ni ọdún márùn-ún ni ẹ má blame obìnrin pé bóyá obìnrin nìkan ló ní problem o ọkùnrin náà máa ní gbà mí torí la fi máa sọ pé àtọkọ àtìyàwó ẹ lọ sí àyẹ̀wò ẹ mú èsì àyẹ̀wò yín wá sí iléeṣẹ́ màmá tògò ẹ̀yin obìnrin tẹ́ ti ní infertility problem ni mò ń bá wí àtọkùnrin tẹ́ ti ní infertility problem nítorí pé ilé ayé tá a wà yìí ọlọ́run ní fi ìyá ọmọ jẹ wá o èní à ń ṣe wàhálà ọmọ lọ́la wa tẹ bá pẹ́ ti nínú nǹkan báyìí yálà ẹ̀dà ló ń ṣe ẹ́ ni o sọmúròrò ni o aràn ni o àbí fibroid ni o ovarian ni o gbogbo nǹkan tó bá kún máa ṣe ẹ́ tí ò jẹ́ infection ni o staff ni o tí ò jẹ́ kí obìnrin lóyún irregular menstruation ni o ẹ kàn sí ilé iṣẹ́ màmá togo ìwọ ìyàwó mọ́kọ ẹ wá ọkọ múyàwó ẹ wá ìyẹn tẹ́ jọ́kùnrin bóyá low sperm count low three sperm àbí ẹ lè ṣe déédéé torí ngbà tí obìnrin ò lè mú mi lóyún o obìnrin ò lè mú mi kó lóyún àjọṣepọ̀ lòun àtọkọ ẹ̀ á ṣe tí wọ́n á fi lóyún nígbà tí sperm ọkọ bá ti dáa tó bá ṣe àṣepọ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ ọkọ náà dúró déédéé tó rí pé yes ọkùnrin ní mo lè fún ìyàwó mi lóyún ó di dandan kí everything wà ok tẹ bá mọ̀ pé ní àwọn nǹkan tí mò ń sọ yìí ìwọ ọkùnrin tó lè ta àtẹ̀kalẹ̀ o ò lè sojúṣe ẹ̀ fún ìyàwó ẹ̀ ara kan náà tá à ń sọ náà nìyẹn gbogbo orúkan tá à ń sọ yìí ó wà nínú ìgbéyàwó kọkùnrin dúró déédéé ó wà nínú ìgbéyàwó ẹ kàn sí iléeṣẹ́ màmá togo pẹ̀lú ògùn ọlọ́run ẹ dúpẹ́ fún ọlọ́run ọba ẹ níwà bákan náà mọ̀ tẹ bá kàn sí iléeṣẹ́ màmá togo tàbí ẹ̀yìn ọkùnrin tẹ ẹ̀ mọ̀ pé nǹkan ọmọkùnrin kéré ó kéré jọjọ́ oyin yín lọ tẹ bá máa bọ́ra alẹ́ lójú olólùfẹ́ yín gojú àmà tìyín ni ẹ kàn sí iléeṣẹ́ màmá togo tàbí ẹ̀yìn tẹ bá ń pẹ́ ní ọ̀pá ẹ̀yìn dídùn ẹ mọ̀ pariwo ọ̀pá ẹ̀yìn máa ń ro yín ní gbogbo

0: gbà tẹ bá máa lọ tọ́lẹ́tì báyìí kẹ tó lè tọ́lẹ́tì wàhálà ni ẹ máa rí pé kẹ tó ṣe gá ọ̀ràn irú ẹrú ẹni bẹ́ẹ̀ a máa kọ̀ǹpilẹ̀ pé ẹ̀yìn ìsàlẹ̀ ẹnu ní gbogbo gbà ẹ kàn sí iléeṣẹ́ mama togo tàbẹ́yìn tẹ bá mọ̀ pé ẹ ní àìsàn kan tá à ń pè ní yorùbá ń pè ní ìpàkè àwọn olóyìnbó ń pè ní àìníà kí ló máa ń fa ní àìṣe agbára ni iṣẹ́ agbára tọkùnrin bá ń ṣiṣẹ́ agbára bóyá máa ń gbé wéètì àbó máa ń gbé máa ń wọ́ géètì àbó máa ń sáà máa ṣe nǹkan tó lágbára ó máa ń padà resort sí àìníà ni o tàbí tí wọ́n bá bí ọmọ ní kòkó tí kinní kọ́ọ̀dù ọmọ yẹn tí wọ́n bá fọ́ kó clean dáadáa ó máa ń resort sí àìníà tàbí àtọ̀ sí ọlọ́jọ́ tó ti pẹ́ tó bá wà lára ó máa ń resort sí àìníà ẹ tẹ bá hàn pé ibi kinní ẹ̀pọ̀n ọkùnrin méjì ìkan ti wú jù kan lọ tẹba tẹba ẹ asa wọnú ẹ ṣe kọrọrọ atúnṣá jáde tàbí tó bá yẹ pé ìkan mọ ìmí ẹdùn tẹlẹmí òkè ló wà ẹlẹmí ti bọ síbi ìsàlẹ ẹpọn tẹlẹ bá ti tóbi jù èmi ò ń parọ fún mi ò ń parọ tèmi o tó bá ti tóbi tó bá ti pọ jù èmi ò lè ṣe mọ ṣùgbọn tí ò bá tóbi jù ẹ kàn sí iléeṣẹ mama togo mama togo wà ní akéde mi olómi ibikíbi tẹ bá ti ń bọ tó wá pé láti ṣàlẹ́jì lẹ ti ń bọ tẹ bá ti dé ẹ rí pé first bridge tẹ máa kọ́kọ́ kàn first flyover tẹ máa kọ́kọ́ kàn ó ní akẹ́dẹ̀mí olómi ẹ rí yànà kan lọ́wọ́ ọ̀tún ẹ̀ táwọn ọlọ́kadà wà ń bẹ ẹ ra ìyà díẹ̀ síbẹ̀ kẹ pé ẹ̀rọ bá ní sọ̀rọ̀ mama togo tó bá jẹ́ pé láti ìwòrò lẹ ti ń bọ̀ tẹ bá ti bọ́lẹ̀ ní abẹ́ bíríjì akẹ́dẹ̀mí olómi ẹ sọdá sódì kejì ẹ dúró lábẹ́ bíríjì ẹ pé ẹ̀rọ bá ní sọ̀rọ̀ mama togo ẹyin tẹ bá ń bọ̀ láti ìgboro bẹ̀rẹ̀ ìdí arẹ́rẹ́ ọjà bá láti bẹ̀rẹ̀ ẹ rí mọ́tò tó ń lọ sí akẹ́dẹ̀mí olómi ẹ bọ́lẹ̀ ní after bridge tẹ bá ti bọ́lẹ̀ ní after bridge ẹ sọ̀kalẹ̀ padà sábẹ́ bíríjì ẹ pẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa a kàn sí yín níbẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mama togo náà ni 08030 35 00 30 00 30 00 00 00 35 38 88 10 10 30 0 gẹ́gẹ́ bá a ṣe ń ṣàlàyé lọ ẹ mọ́ tún gbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tún béèrè lọ́wọ́ mi pé ṣé mo lóògùn ojú gbà tí mi tì ní tí ò ti tẹ̀mí lọ́wọ́ mo sọ pé kò sí nísìnyí oògùn ojú ti tẹ̀ wá lọ́wọ́ tẹ bá ń pojú yín wò bàìbàì kò rí iná dáadáa ó ń yọpin ó ń pọ́n ó ń yìnyín tí ò bá ti fọ o tó bá ti fọ kò sí solution lọ́dọ̀ mi o ṣùgbọ́n tí ò bá ti fọ tẹ ṣì fi ń rìnà díẹ̀díẹ̀ tí ẹ kàn sí ilé iṣẹ́ mama togo ẹ̀ ní kábàámọ̀.
1: ẹ mọ̀ pé èèyàn kan àbí méjì lè ní ìbéèrè tí wọ́n fẹ́ béèrè lọ́wọ́ ìyá togo ẹ jẹ́ ká ṣí ojú òpó sílẹ̀ a gbé pé èèyàn méjì sí mẹ́ta nọ́mbà tẹlifù àti 09123708675 láti béèrè ìbéèrè lọ́wọ́ mama togo nọ́mbà tẹlifù sí ni 09123708676 ẹni yìí ní ìbéèrè hello hello sir yes sir olúwa kó ètò ẹ̀ sir.
2: Orúkọ tèmi ní Lámìlẹ̀ kan gbà kó yára tàbí olórí làbà rẹ̀.
1: Sá.
2: Kí ló lè pa dé? Orúkọ tèmi ní Lámìlẹ̀ kan gbà kó yára tàbí olórí làbà rẹ̀ níbodè ìdíje tó gbòòrò.
1: Ok hello à ń gbọ́ yín sir.
2: Kí ló lè fà sí ìsàlẹ̀ ẹnu máa kàn yẹn?
1: Wọ́n ní kí ló ok yàtọ̀ ìbò láwọn ọ̀gbọ́n wọ́n ní kí ló lè fà á tí ìsàlẹ̀ ẹnu máa máa kàn èèyàn.
0: Kò oríṣiríṣi ló lè fà ọ́sà lè fà á tó ẹ bá ní ọ́sà ìsàlẹ̀ ẹnu lè máa kàn
2: ní. Torí ìgbà míì náà ó tún máa ń rún mí díẹ̀ díẹ̀ náà.
0: Typhoid náà lè fà á.
2: Kí ni ìrìn máa ṣe sí báyìí?
0: Àwọn oògùn tẹ máa lò wà nílẹ̀ tẹ bá yọjú sí wa.
1: Wọ́n ṣe pé tán ìṣòro yẹn gbọ́.
2: 00 0805 0 3 5 0 3 0 3 0 yes.
1: Ọ̀dà talọ́tún wà ń bẹ̀ yẹn láti béèrè ìbéèrè torí àti fẹ́ kúrò lórí ètò ilé ìka wọnú ètò ọ̀dà hello hello hello ok ẹ jẹ́ hold on sir ok à ń gbọ́ yín.
3: Ibi mo fẹ́ bèrè pé tí èèyàn bá ń tọ́lẹ̀tì lọ́wọ́ lẹ́yìn tí èèyàn bá ń tọ́tẹ̀ nǹkan máa ń jáde tí ó máa yọ̀ bọ̀rọ̀ yóò máa tẹ́ bọ̀rọ̀ bọ̀ bí ọ̀ ìlú bẹ́ẹ̀ ìmọ̀ tó fà.
0: jadijadi lo fa
1: won ni jadijadi lo fa mo le ko bo da yen gbo nkan to so eni ti fe okay a ti fe kuro lori hello eh ma pe wa later tori a ti fe kuro lori program ti iya to go mo se ese ada iya to go ba pe number ile ko si tori a ti fe dide lori e
0: 080 0 8 0 3 5 3 5 double 8 8 8 1 0 1 0 3 0 3 0
1: oni number iya to go te ba fe pe won e je kini e dide e lo sodo won olohun lo won fun awon eyan ni ile ibadan yi e se te n gbo wa o dabo

0: Okay, I'm going, sir. Yes, sir. Ekale, sir, or comrade.
1: Yeah. She uncle ni baje fun yin e ma mo se o.
0: Ami sir.
1: Mo ki bara bala je ati dadi uke na.
0: Ase gan.
1: Ko se opolo lo ni pala ka yin.
0: Ami sir.
1: Gbogbo e na. She ri dadi uke. What is so pataki oro ni be? She mo pe won ni ilu ti o ba sofin. Ko se se nbe. E de ma wo won ye pe ko sofin ni orilede wa o. A lofin. Ṣùgbọ́n òfin tó bá lẹ nígbà pé kó sì náà ni tó ní kálukú ṣe nǹkan tó wù tó ṣe rí i pé ní òkè òkun tí àwọn ọ̀gá wa wà lọ́pọ̀lọpọ̀ ìgbà kò ń ṣe yí pé bóyá àwọn ọkùnrin bẹ́ẹ̀ àwọn ọkùnrin tó wà níbẹ̀ náà wọ́n ṣe pé wọn ò fẹ́ lágídí ṣùgbọ́n wọ́n mọ ìjìyà tó wà níbẹ̀ ṣé ó ti yé yín tó bá yẹ pé irú ẹ̀ náà ló wà ní apá bí i ni àmọ̀ wípé ni lọ́pọ̀lọpọ̀ gbà ẹni tó bá lẹ́ni ní mọ̀sán kò ní mú kíkan ni ọ̀rọ̀ òfin wa ń bíbà yìí àbí àṣàrí obìnrin kan tó ẹgbẹ́ tó pa ọkọ ẹ̀ gẹ́gẹ́ bá ṣe ń gbọ́ àgbọ́ ibo dàbẹ́ bó ti ráǹfààní gbà látara wípé ìrànlọ́wọ́ pọ́dáwọn ẹlẹ́wọ̀n lẹ̀ ní ìdí òde yẹ kó rí bẹ́ẹ̀ àìmọye irú ẹ̀ ló ń ṣẹlẹ̀ ṣe mọ gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn bọ́kùnrin bá pa ọkọ ẹ̀ léléyìí ẹni tó bá tiẹ̀ di pààyàn kí ló tún ń ṣe àbí tófin bá ti rí pé lóòótọ́ ó jẹ̀bi ọ̀rọ̀ o ṣe bí kófin sọ pé kán lọ pa náà ni kò yẹ kán máa worú ẹni bẹ́ẹ̀ ràn ọ̀tẹ́ tó bá mọ̀ yìí pé tòótọ́ bá fi wà tí ò dá bóyá wọ́n máa pa òun náà ni o bàyà ń gbìn bóyá pẹ̀lú bọ́lẹ̀ àti kinní kan òun kan máa ṣọṣi tó torí mi kò rí nǹkan tá a rí nínú gbogbo wípé káwa máa dẹ́mi ara wa légbodò torí kínni torí pa fẹ́ra wa kò lè tó bẹ̀rẹ̀ yẹn kọ́ lọ́ ń ṣàánú wa àdìjíkító ṣe mọ̀ pé prógámù yín yìí alálẹ̀ wednesday ọ̀pọ̀lọpọ̀ ló máa jásí pé wọ́n ṣàfẹ́sì oyún àtìyàwó ẹ̀ ti ń jà láti àtàárọ̀ alẹ́ wednesday dandan ni kó parí pẹ̀lú ìyàwó ẹ̀ Alàbá olómi ìyàwó ẹ̀ bíbèjì léèlè.
0: Hallelujah! Olúwa ó ṣe o.
1: Mo ní àwọn ọmọ ìṣìkí tó dé.
0: Hallelujah! Àwọn ọmọ bedroom secret dé o, ẹ̀yin èèyàn ẹ̀ dìde o.
1: Adúpẹ́ fọ́lọ̀.
0: Alhamdulillah.
1: Ọlọ́run ò wọ́ ló dà.
0: Ọkùnrin méjì àbóbìnrin méjì.
1: Ìyàwó ẹ̀ gan táyé níyàwó ẹ̀. Ọkọ Alàbá. Ìbejì lára àwọn ìbejì náà èyí obìnrin òun náà tó ń jẹ́ táyé.
0: Obìnrin kan ọkùnrin kan.
1: Bẹ́ẹ̀ ni.
0: Olúwa ó mà ṣe o. Olúwa ó ṣe o ṣe o ṣe o ṣe o ṣe. Màá gbé sí wọn létí nísìnyí. Olúwa ó ṣe o. Comrade ó yẹ kí n pè yín o. Ó yẹ kí n pè yín. Torí mo fẹ́ ìyá kíní ìyá mo ti gbàgbé ìyá kíní tẹ. Mo ti fẹ́ sọ̀rọ̀ yẹn. Mo ti wá nọ́mbà wọn títí tó bá pè mí gbà mí. Mo save nọ́mbà wọn but fóònù mi ní issue. Ó ní issue I don't know. Bóyá kí n dẹ̀ rán yín sí wọn ni bóyá òun ló máa pay mi credit tí mo ní máa fún wọn láti join mi ò tí ì fún wọn wọ́n dẹ̀ ti pè gbà tó bá wà busy tó bá ti pè tí bá ti ní máa pè padà máa ṣe mi ò ní rántí ṣe mọ́ but now mo ń sọ̀rọ̀ yìí kí ló ń pè fóònù ti wà okay so ẹ jọ ẹ bá mi get in touch pẹ̀lú grandma yẹn jọ mi ò mọ bí mo ṣe lè get in touch pẹ̀lú wọn mọ́ nígbà tí gbogbo fóònù kíní yẹn ti gbogbo nọ́mbà ti wipe off so ẹ jọ bá mi get in touch pẹ̀lú wọn tó bá yẹ pé wọ́n lè sẹ́ndì kíní sí mi ní kémi àti wọ́n sọ̀rọ̀ ọ̀ kí n rán yín sí wọn comrade ẹ jọ bí wọ́n máa rán yín sí wọn ni mo ti gbàgbé grandma kíní tí mo fi save ẹ̀ god okay ẹlẹ́gbẹ́ ká lọ sí kíní congratulations o daddy uk Alàbá ìyá Alàbá girlfriend boyfriend di ìyá Alàbá boyfriend ìyá ó ti boyfriend ìyá Mọ́tọ́lá ó ti bíbejì olúwa ṣeun ó dá ẹ jẹ́ ká tẹ̀síwájú. Hello. ni yo fe soro. Hello. Ya e kale sa. Hello e kale sa.
2: Hello.
0: A ngbo yin sa.
2: Alaafia fe nto.
0: Alaafia fe nto pe wole.
2: Omo Obagun gbagbajumo. Oje labi ninu odun egungun. Mo kin ore mama se mama so ni soro so. Ni nkan bi ago meta oru mojo ni ni alaba pe mi erun koko ba mi pe alaba ma wo number re ki lo sele o lo ji mi mo ni se o si ah o ni re atayo ni o o ni kajo kayo mo ni ki lo sele ni awo n bibeji egbe ile mi gangan hospital egbe ile mi gangan won pe hospital ni adara magbo ibe ni iyawo ibimo si
0: hallelujah
2: awon kan ti mo ji laro bayi mo bẹ síbẹ ni. So mo dúpẹ́ pé ìyá rẹ wà lálàáfíà mo náà wà lálọ́tà àlàáfíà.
0: Olúwa ó ṣe
2: ògo ní fọlọ lókè ọrùn
0: ògé
2: alaba wà máa ṣe bí dìdìrìn àṣé ògbólógbò ni ẹ wà máa dẹmọ tẹni pé ò lè ṣe kankan àṣé ògbóná wà máa dà á lémi lórí ní bẹdrúm síkìtì pé gbẹngàn gbajúmọ gbóná àṣé ọgàn ló gbóná
0: àṣé òun gangan ló gbóná gbòǹgbò
2: àṣé olóògùsọ ni ẹ
0: abẹ àríṣẹ ọlọrun
2: àṣé olóògùsọ ni alaba
0: àwọn ń tọyẹ láti connect àwọn dárí
2: yìí kí n padà mo bá ojú mo bá yọ
0: mo bá wọn
2: tó olùdásáwọn mọ́nà ni ọmọ aláwọ̀ gbàdé kan
0: olúwa ṣe
2: o kẹwàá nìkan tẹ́ ní ká dá súnmọ́
0: à ń gbọ́ yín
2: ṣe rí akàn gbìyànjú ni o ọlọ́run ló mọ̀ ọ́ nínú ọkùnrin àti obìnrin ta ni owó jíjẹ tó gbóná wà lára jù akàn decide ni ṣe rí obìnrin míì tẹ bá rí owó jíjẹ ó le ju tọkùnrin lọ tẹ bá rí tọkùnrin míì ẹ nílè dúró o mọ bó ṣe ń ṣe bó ṣe ń pin ṣùgbọ́n kò fẹ́rẹ̀ ń bẹ̀ ó máa ń padà tìyàn lọ sí téèyàn ò fẹ́ ni o ṣe wá rí ti etí a gbọ́ tẹ pè fún alẹ́ kan yẹn kò ṣẹ̀ṣẹ̀ máa ṣẹlẹ̀ àmọ́ iye obìnrin míì tún àtọkọ ẹ̀bá ti ń jà nulẹ̀ báyìí gbogbo nǹkan tán ló pátá nulẹ̀ àfọ̀ ni plasma àfọ̀ rédíò àfọ̀ ṣé kò mọ̀ pé ogún ọmọ òun ló ń bàjẹ́ ni ẹ̀yin obìnrin ẹrú ẹ máa jẹ pẹ̀lú ọmọ ọkọ yín nulẹ̀ ẹ máa lọ láṣọ ọlọ́run mọ́ ọmọrùn ẹni àtẹjẹba páàbì tó bá pa yín ẹtọ́ a máa ṣe lójú ọmọ ṣé àmọ̀ pé ń tẹ́ ń ṣe gbọmọ ń wò kọ́ ṣe ni ọmọ yín tó bá jọkùnrin nílé ọkọ ṣé ẹ lè gbà kó bẹ́ẹ̀ ṣerú ẹ̀ fún ẹ wá má gbàgbé o ntẹ bá ṣe fọkọ yín gangan tẹ bímọ fún tó bá jẹ nǹkan aburú ẹ máa retí ẹrẹ ọkùnrin ọmọ yín o kò lè yẹ láìláì ẹ jẹ́ kí n sara o ilé wa ò ní dàrú o gbọ́dọ̀ bj dadi uk gbogbo ẹni tó wà nínú kulúmẹ̀ mú kí gbogbo yín o
0: ẹṣẹ o
2: màmá oye ọwọ́ mi lókè
0: ẹṣẹ gan ni
2: ṣé kó wálẹ̀
0: kó wálẹ̀ o kó wálẹ̀
2: o àlàáfíà fún ètò
0: àlàáfíà fẹ́ ni tó pè wọlé dadi uk uncle bj alaba ti bíbejì o alaba boyfriend ìyá mọ́tọ́lá tó wàá máa ṣe bẹ́ẹ̀ ni pé òun mọ̀ nǹkan kan àṣé ó ń sample ìyàwó ẹ̀ lẹ́yìn bedroom secret.
1: Hello.
0: Hello.
1: Hello.
0: Hello.
1: Ẹ kú ètò ọlámìnìkan gbà kọjá látàbọlẹ lónà tó pé ìrẹsẹ náà ní.
0: Ẹ káàbọ̀.
1: Mo bá àlàbà dúpẹ́ o.
0: Olúwa ṣe
1: wáṣẹ. Àwọn yòókù náà ti ṣìmọ̀ náà gbọ́dọ̀ náà mọ̀ bí wáyé àlàáfíà o.
0: Àmì.
1: Èmi náà mo bẹ lọ́rùn ìbejì sí àlàbà bílẹ̀ mi o.
0: Àmì.
1: Ìyàwó tèmi náà tó wà nù ọdún kọ́lọ́ máa sọ̀rọ̀ àlàáfíà o.
0: Àmì o.
1: Ọlámìnìkan gbà kọjá ni látàbọlẹ lónà má dẹ́wọ̀.
0: Ẹ ṣe. Alaba ti bí ìbejì o. Epo ń bẹ ẹwà ń bẹ o. Epo ń bẹ ẹwà ń bẹ o.
3: Hello.
0: Hello.
3: Ẹkú ajo ẹkú ojúmọ́.
0: Yes sir.
3: Àbúrò mi ò lè mo dúpẹ́ fún Alaba ó bí àwọn àbejì Babila ọmọ owó àbú láti ẹlẹ́mu mo bá ayọ̀ mo bá dúpẹ́ àwọn tó kù náà.
0: Àmì. Ẹ ṣe. Olúwa ṣeun Alaba bíbejì o. Alaba bíbejì ọkùnrin kan obìnrin kan. Wáò. Hello.
4: Ẹ kú àjò.
0: Ẹ ṣe o.
4: Àdúrà yín ọgbà.
0: Àmì.
4: Ẹ máa mọ̀ á ṣe.
0: Àmì.
4: Ẹ̀ ní sọ̀rọ̀ sọ.
0: Àmì ìyá
4: àbílẹ̀kọ akórèdé dasọlá ni látàgò. èmi náà bálàbà dúpẹ́ mo bá yọ
0: o.
4: Mo wá fi ọlá àpò tọ wà, mo fi tọrọ fún gbogbo àwọn tí ń wojú ọlọ́run. Torí nígbà tẹ́ni tọ́ wà lọ́jà kàndà báhun tọ́lọ̀ ń sore kàǹkà báhun fún un, tẹ́ni tọ́ wá pé kí ń wá tí ò tí rí mo fọlá àpò tọ wà, mo fi tọrọ fáwọn tí ń wojú ọlọ́run lásìkò yìí. Ọlọ́ ò ṣe eré ìdùnnú fún wọn o,
0: tí
4: ẹ náà bá kalẹ̀ o, ọlọ́ ò nílu tẹ́ni kankan wá pa o. Gbogbo àwọn bàbá UK mo kí ẹ o, àáfàá mo kí yẹn mọ̀mọ́ ṣe o.
0: Ẹ ṣe o, alábàlà kòkó. Hello.
5: Káró màmá ti kúrò.
0: Ẹ káró sà.
5: Èmi náà dúpẹ́ o, mo bá wọn kí wọ́ọ́rọ́ náà dá sí o.
0: Àmì o.
5: Mo ẹ̀sẹ̀ tí kí iṣẹ́ gan ní ìsinmi, mo wọlé ní ìsinmi, mo sáré ní òru. Mo wá fi ọlá pé ọmọ tuntun ní ọ̀lẹ́sẹ̀ kankan yìí kọ́lọ́n kó ti ìyàwó alálùbáyé kàdé ìgbìmọ̀ fíìmù náà o.
0: Àmì.
5: Èmi náà mo wàlé ayé wa owó wọn lásán
0: o. Àmì o.
5: Ìgbàwò pé mo wà ayé wa bá wọn gbọ́ ọmọlọ́mọ jù o. Káàdé ni wọ́n ní ìfọ̀kọ́ o.
0: Ẹ ṣe àmì. Ẹ̀mí o, ẹni wáyé lásán lágbára Ọlọ́run. Èyí náà ẹ bá wọn gbọ́ ọmọ jó. Àmì. Hello.
6: Hello. Ẹ pé ètò ẹ pé wọ́n mọ̀.
0: Ẹ ṣeun o.
6: Ọlọ́run ò wọlé wọn dà sí o.
0: Ìyá Mọ́tálá boyfriend yìí mà ló ń gbèjì.
6: Àlàbá mo kí ọ kú àròsọ
0: wẹ́rẹ́ wẹ́rẹ́. Ẹ̀dára dúró boyfriend yìí ti lùyàn níbejì.
6: Èmi wọ́n kọ́ tèmi ni mi ọ̀fẹ́.
0: Ẹ kí lẹ wí.
6: Dádì UK mo kí yín o. Ẹkú bíje mo kí yín o. Ìmáàmù mo kí yín. Ẹkú ètò ẹ máa tẹ̀síwájú o. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o. Yẹ́nì yàn ètò ẹni ní kádásì yìí kò ṣẹ̀ṣẹ̀ máa ṣẹlẹ̀. Ọkọ tèmi bí wàá ti ń bá Bẹ́ńjà sáànà yọ̀ọ̀ká Ọlọ́run rédíò yóò wo mọ́lẹ̀. Oríṣiríṣi ní ibẹ̀.
0: Ok, akọ fọ́ọ̀nì lọ́rùn, a wo rédíò mọ́lẹ̀.
6: Báwo ni gbogbo tí mo wọ́ mi làbí ti wo mọ́lẹ̀? Yọ̀ọ̀ká sọmọ Ọlọ́run ni igbó mi bá kásọ mọ́ ọkọ Ọlọ́run. Orí ojú mi rí nǹkan bẹ̀, àtọ́mọ ọ̀rọ̀ burúkú ni. Àtọ́mọ ọ̀rọ̀ burúkú ni. Ṣé abẹ́dàbí mi kájà mi lọ́ra kú ǹbẹ̀ nígbà yìí ọmọ mi lónìí. Ẹ pé ètò ẹ máa tẹ̀síwájú. Ẹ ṣe kú ìwúrò mi ní láṣìkò tí ẹ pè mí pé ẹgbẹ̀rún mi ò. Ẹ wò ó dàbí nǹkan. Ìyẹn ìrówó rajà, ìyẹn ìrówó ra káàdì.
0: Ọ̀dà Ọlọ́run á ṣe ìyanu. Ẹ ṣe gan. Ẹ ṣe gan ọmọ. Ó dàbí nǹkan ìgboro da gan. Ẹ má jẹ́ ká sọ̀dà kejì. Number one kò sọ́jà. Number two kò sówó. Number in short. Ìgboro dùn. Ọ̀dà èèyàn wa, mo sọ fún yín pé àkókò tá a wà yìí àti ìmọ̀gbà tí ìjọba máa pe àwọn ọmọ padà sí sùkúù. Àwọn kan sọ pé wọ́n ti ní kọ́ padà sí sùkúù lọ́jọ́ Thursday, but èmi ò mọ̀. Mi ò tí ì find out fúnra mi, ṣùgbọ́n mo fẹ́ fàkókò yìí bẹ́ẹ̀ yín pé ẹjọ́ gbogbo ẹ̀yin tẹ bá ní ọmọ obìnrin, ẹ má jẹ́ kó jòkó lé lásán lákòókò tá a wà yìí. Ẹ jẹ́ kí wọ́n jáde torí a fẹ́ kọ́ wọn ní oríṣiríṣi iṣẹ́, but a fẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú iṣẹ́ lórí ọṣẹ oní powder táwọn òyìnbó ń pè ní detergent. Then wọ́n máa kọ́ yẹn, wọ́n máa kọ́ wọn ní ọṣẹ olómi tí àwọn òyìnbó ń pè ní liquid soap. Wọ́n máa kọ́ wọn ní nǹkan kan tó yẹ pé mi ò fẹ́ dárúkọ ẹ̀, ṣùgbọ́n tẹ wọ́n fi máa fi ń fọ aṣọ white ni kó má lọ dàbí ìpolówó. Wọ́n fi ń fọ aṣọ white ni tó bá dà sí aṣọ white amọ tónítóní àbí aṣọ tó bá ti ní stain. Wọ́n tún fẹ́ kọ́ wọn ní nǹkan tó jẹ́ pé wọ́n fi ń fọ tọ́ílẹ̀tì ni wàá dà sí tọ́ílẹ̀tì tó kí báyìí. Tó bá ti dà sí tọ́ílẹ̀tì amọ fónífóní tó bá fẹ́ yín wàá rí yín yẹn ní tọ́ílẹ̀tì lára tọ́ílẹ̀tì yẹn. Àti èyí tó jẹ́ pé kẹ́míkà ló ń pè, wọ́n máa fi ń fọ táìsì inú ilé, táìsì ìta, táìsì ẹ́níwẹ̀, táìsì mọ́ṣáláṣí ti ṣọ́ọ̀ṣì, ti hall and everything, ti event center. Kẹ́míkà ni tó bá ti dà tí táìsì bá ti ní stain tó bá ti tọ síbẹ̀ tó ra fi nǹkan bíi mopping stick tó fi nù ú amọ tónítóní. So a fẹ́ kọ́ àwọn ọmọ ní kinní yẹn. Ẹ̀yin tí ẹ bá nífẹ̀ẹ́ sí àwọn ọmọ obìnrin láti 13 years, láti 13 years lọ́wọ́ 18, 13 to 18 years, 13 to 18 years nìkan ni a fẹ́ kọ́ ní kinní tá à ń sọ yìí. Ọlọ́run á ṣe ìyanu. Lágbára Ọlọ́run nínú ọ̀sẹ̀ tá a wà nú ẹ̀, ẹ má bẹ̀rẹ̀ sí ní gbọ́ ìpolówó ẹ̀ àti bó ṣe máa lọ. Ọlọ́run á fún wa ṣe ẹṣe gan ni Ọlálékan Samson Adegoke ẹṣe Ogini Alex ẹṣe ya won ni iya mo iya omo tola e ku orire ti oko yin o ẹṣe hello
7: hello
0: ta lo wa nbe
7: e ka le o
0: e ka le sa
7: eto
0: elu wa ku eto e
7: a ti ki ni se wo mo ti alara olowo olo da je o
0: ami o ẹṣe o
7: o ni je wa ti afolabi ni kata ba laje ilu ni o
0: a o da ngbo yin
7: e ku eto
0: ẹ ṣe sá o oya o ta lo tun wa nbe je ka ma tẹsiwaju o ta lo tun wa nbe yen o oda hello
8: hello ekale o
0: ekale sa o
8: bi se ti to baba tun le lati ilu ore ni olondo state
0: oda e kaabo sa
8: ya ka de tun wo mo
0: yes
8: sir the program ile te mu alale pelu oni ile te ni kadazia lori ija loko laarin opolo ya e wala e nkan to je ki iyawo tolorun fun mi alalu barika ni ko ni wala ko ni nkan bo igba kan agidi okun je ma hun ni ma ka ide ma wu ngba mi nkan pe pe to e kin jaba kan wo pe ah bo gba ti mo wa ri pe awon mo ti wa ma wa awon mo mi mo ge like awon mo mi gan so like awon moyan ma wo ti ma ba ya won ja loju won ko make sense olorun so da awon moyan o de je ki ni o ni agbara lati ba ya won ja mo ori mo oju ma nti mi pelu awon mi nkan mi ti ma be se ti ma ti ran awon moyan mi le se tori pe ma wo pe nkan ti ba ti nse awon moyan mo ma wo tori mo lo fa awon mi gan because of that mi o ti ba won ya won ja gan rara mo de stop we o stop we wọ́n mú rí pé àwọn yẹn ti ń dàgbà nǹkan tí máa ti ń ṣe àwọn náà mọ àwọn ọmọdé máa ń bá wọn sọ̀rọ̀ torí àwọn ọmọ yẹn mo mú wọn bí ọ̀rẹ́ mo mú àjẹjà obìnrin yẹn mo kúròsì pẹ̀lú wọn gan-an sírọ́sì tó rọ̀ kò ká péré mo bí tó mo máa ń bá wọn sọ̀rọ̀ yóò máa wò pé tí máa ti ń báyà wọn jà yẹn ọ̀rọ̀ tí wọ́n bá wọn sọ yẹn kò ní mínímọ̀ so because of that mi ò fi bá wọn ìyá wọn jà wọn so nǹkan tí kò máa rọ àwọn tajẹ́ bíi bàbá ẹjọ́ àwọn bàbá tá a bá ń bá obìnrin jà lójú àwọn ọmọ kìí ṣe nǹkan tó dára ẹ jẹ́ ká stop ẹ ọlọ́run fún wa láwọn ọmọ yẹn ọlọ́run máa fún wa lọ́mọ tọ́ torí pé kìí ṣe ẹ̀kọ́ tó dáa òun láwọn fi lé lẹ́yìn àwọn náà máa márì torí onìkan torí ọ̀la ni ọ̀dàbọ̀ àti ṣètò.
0: Ẹ ṣe gan ni sir God bless you sir gbogbo yín ti gbọ́ báyìí èmi náà fún àkókò yìí sọ fún ẹ̀yin ọkùnrin pé obìnrin ọkùnrin tó bá ń na obìnrin kò yàtọ̀ sí beast kò yàtọ̀ sí animal mo sorry láti lo àwọn ọ̀rọ̀ yẹn torí kò ní da bó ṣe wà tó jẹ́ ọkùnrin kó wá di pé gbàgbọ́s gbà wọ́n máa check ìyàwó ẹ̀ lò náà ara ẹ̀ náà ló ń nà ẹ̀ lò.
9: Hello.
0: Hello sir.
9: Ẹ kú iṣẹ́ o.
0: Ẹ sà.
9: Ṣé ẹ wá ti pító?
0: Olúwa kú iṣẹ́.
9: Ẹ kú làákẹ́.
0: Ẹ sà.
9: Ẹ mo mọ gbádùn yín púpọ̀.
0: Ẹ ṣe gan.
9: Ẹ̀yin náà ó gbádùn ara yín.
0: Àmì Jésù.
9: Gbogbo ìgbà tẹ́ lò láyé inú àlàáfíà lẹ́ ti lò.
0: Àmì Jésù.
9: Ẹ̀mí lò náà nira.
0: Àmì Jésù.
9: Àti dadi UK o àti ọ̀gá kejì náà gbogbo ti ń jẹ tọ́lọ̀. Mo wá kí ọmọ ìyá mi Alaba òkú ìwọ ọ̀hún. Adékílékún lọ́lọ́run ó ṣe wọ́n.
0: Àmì.
9: Àlùbáríkà ni wọ́n jẹ gbogbo ti jẹ tọ́lọ̀. Ọmọọba Musa ló pọ̀ tèmi Ànàbí Ọjọ́ lórí ọ̀rọ̀ tí wàá mú wá lálẹ́ yìí. Ṣé rí ẹni tí ì bá gbọ́ tí ì gbà tó nínú fúfú kó kulẹ̀ mọ́ lọ lọ́kọ̀ kó sì mọ́ fẹ̀yàwó lọ́kùn torí gbogbo tó fàárọ̀ ọjọ́ rẹ̀ ṣe yóò kàn mọ́ fọwọ́ ara rẹ̀ bàjẹ́. Orí ẹyin nílé wa àìgbọ́ àìgbà tẹnu bá bí wa wọ́n lọ́rọ̀ mi lé wa lórí ni àìsàn burúkú ni ó sì ẹ̀kan lọ wẹ̀ dànù lára rẹ̀ torí tíyẹn bá fi lé ń bínú tẹ́ ẹ̀ sì ń ba nǹkan ara yín jẹ́ tẹ wá ní ẹyin ó sì nǹkan tí ò dá ni ṣé nǹkan tèmi lẹ̀ ń bàjẹ́ ni àbí nǹkan tí yín.
0: ó yà mí lẹ́nu.
9: Ọjọ́ tí ó bá wá lọ bọ́ sódì bí ṣe máa ń ṣẹnu sí ọmọ kò bí ṣe máa ń ṣẹnu tí fi máa yíwọ́ débi pé wọ́n á mọ fọ́tí mọ́ra wọn lórí ẹ wo bó ṣe fọ́ whiskream ẹjọ téèyàn bá dúró níwájú ẹ tẹrú òkúta yẹn kò lè gba mọ èèyàn lórí tó bá wá yá inú bíbí kò mọ̀ kó lówó òun ò lò kò mọ̀ kó lówó òun ò lẹ́sẹ̀ ńlẹ̀ wọ́n wà máa ní èṣù ni èṣù ni ẹ jẹ́ àmọ́ ṣe sùúrù fúnra wa yín tí wọ́n bá ń pè ní ìgbéyàwó yín tí wọ́n ń pè ní ìgbéyàwó ìtẹ̀mọ́ra ni kíyìn wo gbà fúnra ẹ ni ó ní bá a ṣe lè bára wa sọ̀rọ̀ tá a fi lè gbọ́ ẹ lè bá mi sọ̀rọ̀ ń sìn ní gbangba kẹ mọ́ bá mi sọ̀rọ̀ ẹ fẹ́ pè káàkiri kẹ wá mọ́ bá mi sọ̀rọ̀ pé ẹ ò rí pé kíní tó ṣe kíní kan gbà wo kan bí ìní fẹ́ gbà torí bó ṣe kẹ pè mí ṣàkíyèsí bẹ́yìn kọ́ ara àkíyèsí ó ní ẹ̀gbẹ́kalẹ̀ tọ́rọ̀ fìjọ yé wa a wà nílé tẹ́nẹ́ǹtì à ń jà ṣé dandan ni ká máa pariwo lé ra wa lórí ni àwọn àsìkò kan wà tí ẹ̀jẹ̀ ò ti sinmi a lè pe ara wa lásìkò wa náà ká pe ara ṣàkíyèsí o ṣe máa bá mi sọ̀rọ̀ yìí fẹ́ ká má bàa gbókọ tí ò dánu lé onílé ṣé ọmọ pẹ̀lú àwọn ìbínú burúkú yìí máa ń fà tẹ́lẹ̀ mi fi máa ń kó kí bí ẹyẹ torí wọ́n máa lé wọn lé ni nígbà tó bá díjà alẹ́ torí pé wọ́n ń yọ̀lẹ̀ fún lẹ́kùn wọ́n fi ń lé àwọn kiri òní ọlọ́run kọ wa máa ṣe o ọmọdé la wa àmọ́ nú ọpọlọ wa jẹ́ àti àwọn àgbààgbà táwa súnmọ́ làwa fi ń róbìnrin bá gbé o sùúrù èèyàn fi máa ń bóbìnrin gbélé ọlọ́run mọ̀ wá pẹ̀lú wa ẹ
0: Daddy UK àti Uncle BJ kí ń bẹ̀rẹ̀ látọ̀dọ̀ Daddy UK àbí Uncle BJ nù Uncle BJ so ọ̀nà wọ́ ok somebody is there hello
10: hallelujah program Grandpa Christopher from USA, United States of Iowa, as your local government.
0: Grandpa Christopher, how are you, sir?
10: Well, thank you, sir. I called so many times. Because I know that need phone money. I'm visually impaired. It was successful, and I was able to read the Bible up to 2016. After that, and I'm still on my medication, sir. All is well.
0: Amen.
10: And I'm 83 years old, so I don't miss anything at all.
0: Hallelujah.
10: No, missing Kokonara, and I only miss my wife about 6 years ago. I buried her in my hometown here. Then they were coming back home from Maiduguri. When they reached Bauchi, before Bauchi, the vehicle had accident, toppled several times. And my daughter was among the ones who escaped. Some people died in that accident. So we started to take her in Bauchi Hospital, from Bauchi Hospital to Abuja Hospital, from Abuja Hospital to USA. She's a lawyer, and she's married, and a 13-year-old child is with her for now. But what I'm trying to pull out is say, but I'm here. I'm thank God that my ears, my eardrums are still good. My ears gbogbo mi ti program and
0: gbogbo
10: radio ni temi ni ni television le anyway awon wo television na magan ti le awon wo television gbogbo temi just for me to listen to radio ni pa an te win e jo ka gbadura fun awon omo wa ton jobirin ni witchcraft tendency in every woman is there is from the bible ni ma bi to wa mo tempo na lo so pe envy jealousy anger is all part of witchcraft obinrin lo ni tendency yen they are born with it and sister ni sikito e jo spiritual ni fun lo yen o e ma binu adi egbon nkan ti mo wi
0: an gbo yin san
10: odoma egbon mo ni to obinrin gbogbo no ni yen lowo awon okunrin awa de ni agede a lowo lowo a tun ma ba won yawo waja koda nipa eti nipa ile te so yen e jo se obinrin yen se yoruba ni o wa ma ri ibo ete ni te koko so te ni gbogbo property ẹ tori orúkọ ọkọ ló wà ń bẹ wọn gbà wọn lọwọ and wọn ti divorce by yorùbá ni obìnrin ni.
0: No, obìnrin is from Edo State. Ọkọ yorùbá
10: ni from Edo State. Because mo gbọ́ pé sọ pé wọn ní ọkùnrin ló ní àwọn obìnrin ní gbogbo property nítorí pé orúkọ ẹ ló wà nù bẹ́ẹ̀ ni ọlọ́run ọkùnrin tó kúrò máa bẹ́ẹ̀ yẹn torí pé àwọn ọmọ ẹ mẹ́ta bí nǹkan lẹ ló ní kó tọ́jú wọn. I gbadura fun gbogbo ayanju lorukọ Jesu.
0: Amen.
10: God bless you.
0: Yes sir, God bless you too, Daddy. Grandpa Isa. Yes sir. Oda Uncle BJ taba wo time Uncle Daddy UK ma ri pe time tin lo die die. Ko de ni pe lo tan awon eyan si n pe sa awon sa fe da si. E je ka gbe le wa wa sodo yen lo.
11: Hello.
0: Hello. Yes ma.
11: Èmi fẹ́ mi gbogbo ọ̀rọ̀ ẹ̀yìn ṣiṣẹ́.
0: Àmì mà.
11: Ẹ ṣe ìwọ ọmọ.
0: Ẹ ṣe mà.
11: Àmì. Mo gbádùn pé mo fẹ́fẹ́ yí bẹ̀ láti ní o.
0: Ẹ ṣe gan. Ẹ ṣe gan.
11: Ẹ̀yìn fọ́tù. Àmì mo gbẹ́ láti fẹ̀sì bẹ̀.
0: Kí ni àmì mà?
11: O ní mo gbọ́ láti ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ pé ẹ kú ètò.
0: Ok, ẹ ṣe gan ma, ẹ ṣe gan, God bless you ma.
11: Obìnrin tí ọkọ rẹ̀ gba gbogbo ọkọ rẹ̀ ni. Àdúrà náà wàá gbà fún un. Ọlọ́run ọba kó ọrọ̀ ọkọ kó jẹ́ káwọn ọmọ rẹ̀ ní ọ̀rọ̀ mi. Ọlọ́run ọba kó jẹ́ káwọn ọmọ rẹ̀ ọlọ́run ọba fún un. Gbogbo nǹkan tó kó lọ ọlọ́run ọba ṣe
0: pàtàkì. Àmì. Ẹ ṣe gan ma. So ẹ jẹ́ ká padà wálé nísìnyí ká lọ sọ́dọ̀ Daddy UK àti Uncle BJ. Daddy UK ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ pẹ̀lú yín. Ìgbésẹ̀ wo ni àwọn ọkùnrin lè bẹ̀rẹ̀ sí ní gbé nínú oṣù tuntun tá a wà yìí títí lọ continue tí ó jẹ́ pé ó máa jẹ́ kí wọ́n lè ráyè avoid wàhálà tí ìyàwó wọn bá gbèdé látọ̀dọ̀ ẹ̀. À ń gbọ́ yín.
12: Nípa ìgbésẹ̀ tó yẹ kí ọkùnrin gbé dáadáa kì í di gbàásùgbòrú ní gbogbo ìgbà. Àtúnṣe tuntun ṣe rí ọkùnrin wọn láti máa ṣe ọkùnrin kò yé yí. Ọkùnrin tó bá ti di pé kí ń lọ ìyàwó bí ẹ ti sọ náà kì í ṣe ọkùnrin gidi ni. Bẹ́ẹ̀ dẹ̀ ni obìnrin náà tó bá ń fi wọ́nú ọkọ òun náà kì í ṣe obìnrin gidi. Okay. So kí la wá fẹ́ ṣe láti avoid conflict láàrin ọkọ àti ìyàwó? Òun ni pé tẹ bá wọn nígbà tí mo sọ̀rọ̀ lẹ́ẹ̀kan mo sọ yí pé ilé lọ̀pọ̀lọpọ̀ kínní ẹ̀ ti wá ẹ jẹ́ ká padà tẹ̀sí àárọ̀ ọkọ àti ìyàwó kó mú ara wọn gẹ́gẹ́ bí ìrò the best friend wí pé kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ ẹ bá sọ kínní kan àti ìdí tó rí pé àwọn pípù tí wọ́n ń jà àjàtúká yìí ṣáà náà ti ṣe àlọ́bì nígbà kan rí sá. Yes, wọ́n ti ṣe àlọ́bì nígbà kan. Bọ̀ kí ni wọ́n fẹ́ fà á? Ẹ lẹ́gbàgbé pé ilé ọ̀tọ̀ọ̀tọ̀ náà ti wá. Ìbẹ̀rẹ̀ dẹ̀ wá rí àwọn ọkùnrin adífọ́bẹ̀mù kan. Nǹkan tí a kì í gbà lówó a kì í tètè kọ́. Nígbà tá a jẹ́ chalita, a máa fi gbogbo ẹ̀, a máa rápọ̀ gbogbo nǹkan tó yẹ ká rápọ̀. ó yẹ ká tètè máa sọ ìfúnni àgbẹ àfihàn omi ò ní láìpẹ kò yẹ yí mi ò ní fẹ kó ṣe nǹkan báyìí ọpọlọpọ ẹ la máa ń kó pamọ káàkì sọ síta tó ìwọ ọkùnrin tó bá fẹ kí ìgbéyàwó ẹ kó dùn títí dọjọ alẹ o gbọdọ mẹńtẹnì dáàfù relationship ìbẹrẹ tó wà láàrin ìwà àtìyàwó kò sí kí ìyàwó àtọkọ máa ní misunderstanding kàtísìkìtò but the way tí o bá fi hàn gẹ́gẹ́ bí ọkùnrin is what makes you a man ìwọ tó o bá mọ̀ bó ṣe lè handle relationship ẹ tó bá ti dé tó ti ń le jù ó máa ní ẹnìkan ṣoṣo tó jẹ́ pé ẹni kí ẹ lọ fẹjọ́ sùn èmi ò fi gbogbo ara mẹ́ẹ̀kì tó kéèyàn máa to ẹjọ́ ẹ̀ síta because àwọn third party tí ò bá tẹ̀ kí ń ṣe àwọn tó rí sébù bóyá òjíṣẹ́ ọ̀nà tàbí tó fẹ́ tó lọ sí ọjà mọ́sálá fún mi tàbí tí wọ́n lọ fún counseling kò yẹ yọ sí ètò àwọn yẹ lè fọ́ọ̀sì tọ́lá jẹ kọ́kọ́ pera wọn jọ tó bá ti di pé mi ò gbọ́ mi ò gbà tó bá ti wá di nǹkan tó ti wà físíkù àti níbi tó bá ti gbà ní kinní kan gé lọ́bẹ̀ lọ́wọ́ gé lọ́bẹ̀ lẹ́sẹ̀ àdíjìdìtò èèyàn á sọ wípé kò ní kálukú tètè fáàgì lẹ́bù ẹ̀ àwọn òbí wa tó máa ń sọ wípé obìnrin ò gbọdọ̀ dá lébo sí obìnrin ò gbọdọ̀ ṣe kinní kan nígbà tó bá ti wá di pé ẹni wá parẹ tàbí tó bá pa á kí ẹ máa ṣe èmi ò rọ ẹ̀kọ́ rẹ̀ yìí divorce àti ṣèjìdì ṣùgbọ́n ọ̀gbọ́n tó bá ti wà físíkù tó bá ti di wípé ẹgbọ́n ọ̀gbọ́n tí màmú mọ́tọ́ láṣọ lẹ́ẹ̀kan tó bá di pé èèyàn ti ń kọ́ ọrùn fáàn èèyàn ti ń fọ́ kòkó ọbẹ̀ èèyàn ti ń fọ́ skíìn mọ́tò ẹni tó bá ti wà dark aggressive kò sí nǹkan tẹ́ni ò lè ṣe ẹ jẹ́ ká bá bára wa sọ̀rọ̀ communication is the key tó bá ti bẹ́ ni ẹ̀ṣọ́ tẹ̀jọ plan ẹ̀ tó sọ nǹkan tó fẹ́ tó sọ nǹkan tó fẹ́ tẹ̀jọ bá repeat ẹ̀ àti nìyító ìwọ náà ti mọ̀ pé ẹni kì í gbọ́ kì í gbà tó bá ní àwọn advocate tó lè bá sọ̀rọ̀ fáìlì tó ò bá rí tó dẹ̀ ti pè sẹ́fàlì tí ò gbọ́ tó bá ti di pé ó ti ń di pé ẹ ti ń ṣe ra ilé ṣe àti nìyító ó bẹ́tà kò ní kálukú pé gáàrí yìí ni pé káwá lọ dárò níbi pé ọmọ máa mú wákàtí wọn máa fi ọmọ lé ẹni tó ní ọkọ torí ìyàwó ó dé ìyàwó mi ó dé ọkọ mi ṣé kò sáàrè ètò ẹ torí ọpọlọpọ ló máa sọ yín pé ìgbọ́n tó rò nígbà ni pé tẹ́wọ́ ẹnìkan bá dún ìyàwó ẹgbọ́n ló ń bọ́ lájú tán tó ní kóun bá tó wà lọ bẹ́ẹ̀ di ẹjà tẹ́jọ́ bá ti lọ fún ẹlẹ́ṣẹ̀ ní yín ní gbogbo yín ẹ̀ bá tún ká kájìyà wà máa pè ní katakuru so ó bẹ́tà kò tètè wá nǹkan ṣe sí ẹ jẹ́ ká máa bára wa sọ̀rọ̀ communication láàrin ọkọ àtìyàwó ẹ jẹ́ ká increase yẹn gan tó bá rí pé ìyàwó ẹ ti ń fi àṣemáṣe àtúnṣìṣìtò tó bá ti bá sọ̀rọ̀ tẹ́fàlì tí ò gbọ́ ìwọ náà gbọ́ kan tó máa ṣe kàkà kó gbọ́ mi létí kàkà kó lọ obìnrin ìwọ náà mú aṣọ ẹ kó o jáde tó bá jáde lọ pẹ̀tẹ́jọ́ fún wa padà wọlé àtúnṣìṣìtò ó ṣe é ṣe kọ́kọ́ ìyàwó yẹn ti balẹ̀ ìyàwó tó wọ́n jẹ́ ìyàwó gidi tí ò ní ọkọ nílé tó ní pé ọkọ bínú jáde ni ẹwù mo sọ kínní kan fún mi lọ́jọ́ kan àdúṣìdìbò ọkọ mi fẹ́ jáde wọn àtìyàwó ẹ ní gbólóhùn aṣọ ọkọ mi yẹn wá ń palẹ̀ mọ́ ẹrù lálẹ́ ìyàwó wá sọ pé wọn ọ̀sún ọjọ́ sọ̀rọ̀ fún mi tún dèso ọkọ mi dẹ̀fẹ́ bá sọ̀rọ̀ ọkọ mi wá bẹ̀ ṣe palẹ̀ mọ́ báàgì lábẹ́òkúta níbi aago mẹ́sàn-án ìyàwó wá ní ẹni tó bá sọ̀rọ̀ láti bí tí wọn wà sọ wá sọ pé ibo ló ń lọ ọkọ mi ní torí mo ṣe ń jáde má lọ bí o má pariwo ó ní mò ń lọ sí odò ògùn mo ń lọ kó sómi mo dẹ̀ ń lọ para mi ìwọ gbogbo parẹ ogbó bọ́ọ̀ṣì dání ó gbé pin base ó dẹ̀ káṣọ ó lọ parẹ àdíṣìkìtò ìyàwó máa ń bẹ ọkọ màá nì mọ́nà pé bá ní o mọ́nà pé kínní kan kò yẹ yín ìyàwó tó fẹ́ gbélé ọkọ nìyẹn ọ̀pọ̀lọpọ̀ ló máa sọ pé òun lọ kó sómi a ní àtúkúkú ẹ̀ lọ́nà ọ̀run kò yẹ yín a ní ìdí lọ́nà wa kọ àkóṣe tó mọ̀ ṣe kò ṣe tó mọ̀ pọ̀ bí ọlọ́mọ oníkálukú ká ẹ̀ nìyẹn tó máa sọ fún yín pé ìgbéyàwó tẹnìkan ló ṣe pàdé tẹnìkan ẹsẹ̀ pé rọ ni a kò máa bá mánèjì ara wa ni bọ̀dé bí o ṣe sọ lẹ́ẹ̀kan nǹkan tó bá ti di pé ti wà físíkù ẹ jẹ́ kó oníkálukú pín jáde ó bẹ́tà ní pípọ́ apá àyòtọ̀
13: ta o fa mi se eyan ma pariwo lo olowa ko wa
0: ami oda e se gan ka to lo sodo uncle bj e je ka gbo lato de ni hello
14: hello talent
0: e ka le ma
14: e ku eto
0: olowa ku eto ma
14: a de lo ni ba
0: ami sa
14: mo ko je lo lo wen le mo de ti wo da la ba lojo lo mi na ya bi ji ni ta ta la ja na lo mi a pa e ri oro te ni ka da si ni orisirisi lọkùnrin orisirisi lo ẹri téèyàn bá tún lè kún fàdúrà náà ó tún máa ń gbàyàn lọwọ wàhálà àti ẹri ọpọ ni ó mọ ń náà nígbà tẹlẹ ẹ pé gbogbo tá a bá jà báyìí tó bá ara sọ fún mi yóò gbà gbogbo ẹ tó bá ara fún ìfún mi yóò gbà yóò ti ṣọọbù mi gbọǹgbà tí mo kún fàdúrà tí mo sún mọ ọlọrun ọlọrun gbọkọ mi fún mi láti ọdún márùnún báyìí fọwọ kàn mí owó ọlọrun ni dá wà láàmú ẹ kú ètò.
0: ẹ ṣe gan ni ẹ ṣe mọ ó dá lórí facebook a ní john ekunrayo adẹ ní kẹhìndé dàda adébíyí ẹ ṣe gan ni ẹ ṣe appreciate message yẹn lọ. hello.
15: Ẹ rí àwọn ọkùnrin àwọn ọdẹ pọ́mọ wọn ara wọn o torí èèyàn bá kíbù nǹkan dáàdì sọ̀rọ̀ kan lẹ́kọ̀ọ́ pé ó yẹ kó yàtọ̀ sí bọ́ọ̀lù ṣe kéré fún tọkọtìyàwó kọ́kọ́ lọ́wọ́ ẹ̀ mẹ́ńtà bẹ́ẹ̀ni wọn kọ́kọ́ lọ ṣáàjì ẹlòmíín fàyí fámìlì ètò ti wá iléwèrè ni iléwèrè ni ló ti wá táwọn àwọn ọdẹ pọ́ sí ara wọn díẹ̀díẹ̀ ọmọ mi kọ́ fẹ́yàwó bàtà lọ pé èsì olúwa sọ fún pé àníṣe ẹ ìyàwó ìsìn wàhálà ti fi dọjọ alẹ àbádọ máa fẹ àá lóun mọ bóun ṣe máa yọ ọlẹ kò máa yọ ọlẹ o kò ya ó bímọ kan kó wá gbé dáná ṣe wà lọ dáná ṣojú wíńdò ọlọrun ló ní kọkọ tó yà gbẹlẹgbẹ ẹni pé òun ló wá ṣiṣẹ wọn lè jàǹdà tó ó fọ orí ẹnìkan mọ ẹgbẹrẹ grand agboolédè ni wà lè pé kó máa lọ lé wọn a máa dọdọ dájú ẹ àwa lọ sọjọ sẹgbọn sí abẹ ẹsọ ó lóun ló pààyẹ tìmọ ọmọ ó ní kó nǹkan ló máa ṣe torí kó wọn mú mọbẹ ọmọ tí òjò ọmọ tó fi àṣẹ ń yà jẹ ló sọ pé ìyá alágbájá ló ṣe àwa lọ jáwèé fún ṣé ẹ wá rìn pé òun ò fẹ kó kọkọ kó fẹ kó ṣe bàbá ẹ sọ fún ọjọ ìpẹyẹ ẹ lójọ tó àwa wò pé gẹni kí bí mo ṣe ń sọrọ yìí wàhálà ni láti ó ti lọ bí 15 years o husband ló ti 15 years o tí wákàtí mo fi ń sọrọ yìí gbogbo fámìlì ló ti já kúrò lára ọkọ ìṣẹ̀fẹ̀rẹ́ ni wọ́n kọ́ kò dẹ̀ sí ni gbogbo láńlọ́ọ̀dù sọ́túnpá gbogbo wọn ayé ẹ̀yẹ wọn sọ́ba ni wọ́n ń jà á ti gbọ́jọ́ kan ló mú gáàsì ló ṣe tó mú ṣàná ó lóun fẹ́ káwọn ọjọ́ ijó pọ̀ mọ́lé àti ọmọ wá sílẹ̀ ẹ̀wọ̀n mu ó láti pè wá á láti fún wa náà ni pé ìlérí àbẹ́ tí ṣé ó wà lẹ́nu ẹ̀ ṣé rí àwọn ọkùnrin kọ́ máa gbọ́ràn ṣọ́ba sọ pé nǹkan kò dáa kó mójú kúrò nbẹ̀ torí ọkọ̀bìnrin káyé tóbi tiẹ̀ pọ̀ débi tẹ́ ẹ̀ máa kó òun máa manage obìnrin tó ní nígbà tó ti ní mẹ́ńtà ni kékeré kọ́ bí sí àwọn láńlọ́ọ̀dù fẹjọ́ sùn tó ń bá wọn ẹ̀yọ́ ń bá wọn jà ó lè gbáyàwó ní kí ti wàhálà ṣé mo kó ní mú silent ẹ̀ máa jù orú nǹkan báyẹn ó ṣe kókó tóbìnrin bá ti ń yọwọ́ yọwọ́ tó bá ti ní kéèyàn ṣe yọ wàhálà kúrò lọ tọ́pẹ́ bá pẹ́ tó bá pẹ́ wo wá ní ẹ̀ mo ti bẹ́ẹ̀ ṣe láti wọ́n á máa sọ fọ́kọ̀ ẹ̀ pé òun owó lórí èmèrè lòun òun ábìlì pẹ̀lú ẹ̀ bó bá lọ́dún méjì níbi àwọn kan fi jókòó ní iṣẹ́ kò dẹ̀ níbi iṣẹ́ wọ́n bá rí kí lóde á ní òun gbọ́ kó gbé gẹ́sẹ̀ ni á ló òun gbọ́ kó gbé gẹ́sẹ̀ ni ẹ mọ̀ irú ìyẹn bẹ́ẹ̀ tó bá ṣe é ṣe sí ìyẹn pọ́pọ̀ ẹ̀gbọ́n dágbára jùlọ ìjọkọ̀ ló mọ̀ bẹ̀ ó ló máa jọkọ̀ ó ṣe ní ìsìn fámìlì ẹni bọ́ọ̀dù sí òdòdó wọn torí ó ti wọ̀n fẹ́ dandan ni ìgbéyàwó ilé ìjọ kan mọ́ lọ́mọ jù ú pa ẹ́ ẹni kúrẹ́ tí wọ́n jù kúrò torí pé wàhálà bá ti pọ̀ jù ọ sọ fọ́kùnrin ilé èèyàn ń jẹ tí ò jẹ ó tẹ̀ fún ẹlọ́gùn jẹ́rọ ẹ kó jẹ́ ìjìlá lọ́pọ̀ bá jáde ó lè lò jẹ́ jáde kò òun ló lọ bá wọn ọ̀rẹ́ ẹ̀ jáde ni aṣọ tó bá wà bá yọ wọn fẹ́ ṣe ìnáwó tó ń bá wọn ó máa yá wọn lọ́rùn máa ju ká ṣe ìwọ̀n lọ.
0: ẹ ṣe gan ọmọ
15: tó bá fẹ́ fẹ́ dà wúyẹ kọ́kọ́ mú lọ sọ́sì àwọn tó ń ṣe káńsẹ́lì ẹ̀ kọ́kọ́ lọ gba mẹ́ńtà pínlẹ̀ wa torí ẹni bá rí sábà rí ńgbà náà ó máa pọ̀ ẹ̀ sí ó máa dákẹ́ jẹ́jẹ́ káàkiri kọ́kọ́ lọ́
0: I'm going to go to the house.
16: because in most cases,